0: Lagunu FM 96.7.
1: La Lagunu FM. Jagaba Boboretio. Ma.

0: ze ebe kokore lori omo ati lori ara re olorun yo da e lo ni gbangba Isaiah chapter number 6 evangelist go soke je ki awon omo olorun mo bi jesu se to
1: nitori abi omo kan fun wa
0: yes
1: abi omo kunrin kan fun wa
0: ta soke
1: ijoba yo si wa ni ejika re
0: yes
1: a o si ma gbo oruko re ni iyanu
0: yes
1: oludamara
0: yes
1: olagun alagbara baba yeraye
0: yes sir
1: omo aladi ala
0: Ari rola kiti marigbo kiti marigbo. Gbogbo ile owo yin meji loke la la la la ke po soke ka pariwo go go go go go
2: go go go go.
0: Aso fakeye mane baba labi amanyi ti gori afefe o. Abiya mo tete si mi mo ni oro kekere kan lati ba so. Ni opolopo igba won ni fesi ohun ti omo re nse. Koda ohun ti omo re nse o wulo fun won. Sugbon ohun to bi won ninu ni wipe bo se je omo ti e lo nse asiyori yen. Bá olùfẹ́ wọn ò lérò rere tó tó yẹ sí ọmọ rẹ wọn dédé ṣú ẹni jọ inú bí wọn wípé ọmọ rẹ ló ń ṣe àṣeyọrí bí wọn ṣe ń fẹyí sí ọmọ rẹ kẹkẹ yìí kò dénú wọn o ajo wọn ò sì dénú ní ọrọ yìí lọkọ wípé gbogbo ejò kọ ló ń sítọ o ènìyàn a máa yìn ní jẹ bí ejò ìdí tí màá fi máa rọ ẹni gbogbo gbà wípé má jẹ kí àdúrà lórí ọmọ o nítorí ara yóò fẹ́ ni fọ́rọ̀ orí ẹni ní kò ní yọ ìwọ tó gbàdúrà fún ọmọ rẹ títí tó fi dókè jẹ́ kí àdúrà rẹ kó lékan sí kọ́ ọmọ rẹ kó bá lè dúró sí ipò kèyí pẹ́ o nítorí tí aráyé bá já ọmọ bọ́ àwọn náà ni ó tún gbèrò yìí lọ wípé ọmọ ìtú ti jábọ́ o pẹtẹrù kíní orí kàwọn ẹsẹ kẹjọ kíní bíbélì wí.
1: ẹ má wà ní àárẹ kọjá ẹ máa ṣọra.
0: ó yẹ ẹ
1: sí. nítorí èṣù ọ̀tá ayé. bí kìnìún ti ń ké ramúramù.
0: ó yẹ ẹ sí.
1: ó rìn káàkiri.
0: ó rìn kiri o.
1: ó wá ẹni tí yóò pàjẹ́.
0: lórúkọ jésù kìnìún ayé ti ń nú ramúramù kò ní rí wo àtọmọ rẹ mú o. lórúkọ jésù ayé ò ní ru ọmọ rẹ fáyé o. wàá gbọ́ ìròyìn ayọ̀ lórí àwọn ọmọ rẹ. ayé máa rọ́gbọ́ ọlọ́run lára ọmọ rẹ. pẹ̀lú ìlágbó ara mi ni mo kéde wípé ọmọ rẹ aṣe rere nílẹ̀ alàyè. wàá rí ẹ̀rí rere jẹ́ lórí ọmọ rẹ o. a kì í gbà kàtà lọ́wọ́ akíntì ayé òní pa ọmọ lọ́wọ́ rẹ o. a kì í gbà lé bàbá ọmọ lọ́wọ́ ẹni lórúkọ jésù ni ẹlẹ́ni òní gbẹ̀ṣẹ́ ọmọ rẹ ṣe. ayé òní sọ ọmọ rẹ sí gáló. bó ṣe ń kojọ lórí ọmọ kò ní padà túká o. ó ń tó ọrùn kò ní bàyí tó ń rojẹ́ o. ó ń tó múnú rẹ dùn lórí ọmọ kò ní padà já sẹ́kù o. ó lọ ayé rẹ̀ lẹ́kún lórí àwọn ọmọ rẹ̀. ẹrù yẹn ọlọ́run á bọ̀ gbé. ìrànlọ́wọ́ dìde sí ọ. kò ní kùwọ nìkan. o ní rọ́gbọ́ ẹkú ìkọ̀kọ̀ lórí àwọn ọmọ rẹ o. ará àdúgbò ní bọ̀ ké lórí ọmọ. wọn ní fọmọ náà ní pàṣán. ó lọ síbi tí àṣẹ ń gbé ọmọ rẹ yóò padà di akọni ènìyàn. ọmọ tó dé sáyé joseph tó fi dọba yóò dé sáyé rẹ. ọmọ tó dé sáyé bèdè ọdọọbù tó dọlọwọ dọlọrọ kò ní fi ọ sílẹ o. ọmọ tó dé sáyé sẹra tó fi dọ lọmọ kò ní gbàgbé rẹ. ọmọ tó dé sáyé jẹta tí gbogbo ayé fi ń wárí fún lórúkọ yé sáyé máa wárí fọmọ rẹ. ibi táyé ti kọ ọmọ rẹ sílẹ ọmọ rẹ yóò padà di ọba ńbẹ. o ní fọwọ́ ara rẹ lé áńgẹ́lì ayọ̀ rẹ lọ o. abádìrò rere mú rere ṣe yóò bẹ ilé rẹ wo. ọmọ tó ju ẹrù lọ kò ní jẹ́ kí ẹrù òru ó borí ọmọ rẹ o. ọmọ tó ju ìtìjú àti ẹ̀gẹ́ lọ kò ní jẹ́ kí ìtìjú àti ẹ̀gẹ́ ó bu ọmọ rẹ mọ́lẹ̀. abẹ́ṣùjọ́bì kò ní dọ̀rẹ́ ọmọ rẹ obìnrin o. fámìlì yìí yóò gba mírẹ́kù tó ṣòro gbàgbọ́ o. Roman chapter 3 verse 26 ẹ̀rù ò ní bọ̀ọ̀ṣẹ́. àwọn wádìí kò ní rí ọmọ rẹ mú o. ẹ̀dẹ́ lọ̀rọ̀ ọlọ́run ò ní í ṣíwàwù níwájú olóore o. ìtẹ́lẹ̀ ni kì í rí ní ti lórúkọ jésù àṣírí rẹ ò ní tú o. ó ní pagbọ́dà lọ́jijì. ogun tó ti ṣe ò ní gbé rí. ó ní fọwọ́ tẹ́lẹ̀ wọ àìsàn tọ́mọtọ́mọ. ọba mi aṣọ gbẹ ní gbọ́rọ̀ yóò sọ agbègbè rẹ ní ńlá. ilé yóò ní ilé ahoro. a ń pe ọmọ rẹ ní ẹ̀síbà. ọmọ rẹ ò ní dánmọ bẹ́ẹ̀lì àlì. inú olúwàdùn sí ọ lẹ́ni tọmọtọmọ. a ń gbé ọmọ rẹ fò. àdúrà rẹ ní tẹ́ǹpìlì yóò gbà o. àdúrà rẹ lọ́sàn àti lọ́ru lọ́rùkọ yóò ṣètẹ́wọ́ gbà. ìṣòro tó ń ṣe lórí ìdílé rẹ wà á gbọ́ èsì rẹ o. àdúrà jọ́nà gbà nínú ìwé jọ́nà chapter 2 verse 1 àdúrà rẹ náà máa gbà. o ní rọ́gbẹ́ kú ìrọ́jú nù lẹ́yìn o. mark chapter 8 verse 12 ayé òní bá yín kẹ́dùn o. wàá jẹ mọ́nà àjẹdọ́jú alẹ́. ìdìbàjẹ́ kò ní kàn tọmọtọmọ. jeremiah chapter 16 verse 40 ayé ọmọ rẹ máa jáde síbi ìsinmi. wàá dìde tọmọtọmọ. john chapter 5 verse 12 ìrètí kí dọ́jú ti ní òní gbèrè tìjú lórí àwọn ọmọ rẹ o. ayé òní ti ọmọ rẹ gbọ̀ngbọ̀n nínú ọdún yìí o. gbogbo ẹgbà tó bá ń rí àwọn ọmọ rẹ inú rẹ máa máa dùn. ẹ̀mí òní jábọ́ lára ọmọ rẹ. wàhálà ọmọ òní fa yéṣu ọ. fọkànbalẹ̀ ọ̀rọ̀ rẹ sì máa jásọ pẹ́ lórí ọmọ. ìṣẹ̀lẹ̀ ibi kò ní kángun sọ́ọ̀dẹ̀ rẹ o. o ní rọ́gùn ìkorò lórí ọmọ rẹ o. o ní fìkorò bọ́nù. ebèrú oríkejì lẹ́sẹ̀ káàdógún. ìkorò kò ní kún inú rẹ o. ọmọ rẹ àkọ́bí rẹ yẹ ọ máa ṣèfẹ́ ọlọ́run o. àṣìṣe ìran ọmọ rẹ kò ní ṣe o. ìyá ìyanu tí o kọmọ ẹgbẹ̀rún lẹ́yìn lónìí o ò ní jọ̀fọ̀ ọjọ́ alẹ́ wàá lọ ọjọ́ ayé rẹ nínú ayọ̀ àti ìdùnnú olúwa yọ̀ǹde o mèremère fún wà tọmọ rẹ o a ò ní rí ìtìjú àti ìdojúkọ lórí àwọn ọmọ wa o ọmọ wa yóò dàbí igi olivi tó yí tábìlì ká ẹni ìṣubú lọ́wọ́lọ́wọ́ ó yá ìdìde ọlọ́run àti ènìyàn máa tẹ́tí sí àròyé rẹ lórí ọmọ wọn ó sì ràn yín lọ́wọ́ o bèrè kó o tó fẹ́ bọ̀dá yẹ o ò ní ṣílẹ̀ yà bọ́dà bẹ́ẹ̀rẹ̀ kẹ́ tó wọ mọ́tò yẹ ò ní ṣayafẹ́ o àdíjọ ọmọ yẹn máa bọ́ sí o owó sùkú ọmọ yẹn ìrọ̀rùn ló máa bá dé gbogbo ẹni tó rí àkóbá kàbí kejì olúwakó yọ yín lé ni o ó bá ogún ẹ́sídẹ̀ǹtì wínú láyò o ọlọ́kadà onímọ̀rúwá wàá máa lọ láyò wàá máa bọ̀ láyò bọ̀dé onímọ̀tò ẹ̀ máa rọrọ o lórúkọ jésù ẹ̀ gúnlẹ̀ láyò o ayò onígun mẹ́rin ó ń bọ̀ nù léyìí láìpẹ́ bọ́mọ rẹ ṣe ń kọ́ ìyá yóò ní pa rẹ o ire dé bá yín ayọ̀ dé bá yín wàá jẹ wọn mọ̀ lórúkọ jésù òní dàmú lórí ọmọ o ọmọ àṣẹ fún ọ jẹ ọmọ òní dọ̀tà rẹ oníbẹ̀dì èdè ló kọjá congratulation àṣẹ yìí jàmọ́ dùn o á dára fún ọ ọkàn rẹ á balẹ̀ inú rẹ á dùn o oní mọ́tò bírẹ́kì mọ́tò rẹ ò ní fẹ́ẹ́lì o ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá yìí lórúkọ jésù ẹ̀ máa lọ láyọ̀ ẹ̀ dẹ̀ máa bọ̀ láyọ̀ o ẹ̀ láyọ̀ lórí ọmọ dalẹ̀ o iṣẹ́ yín á dìde o ọlọ́run yóò bùkún gbogbo wa o ọmọ yín tó ń sáfù yóò ṣoríire o ọmọ rẹ tó ń ṣiṣẹ́ nídàálẹ̀ wọ́n ní ìrùwálé o ọmọ yín ti bẹ nílùú òyìnbó yẹn rẹ ti bẹ nílùú òyìnbó yóò ráyọ̀ gbàǹbẹ́ o inú yín yóò dùn olójú lọ bímọ láyọ̀ ó níbisí ọkàn rẹ abalẹ̀ tí ò ní gbé nù léyẹ wàá bínú ṣoyún o wàá bẹ̀yìn gbọ́mọpọ̀ jésù olúwa wa ẹnjíníà mo mọ̀ pé ẹ̀rí pọ̀ lọ́dọ̀ rẹ ṣùgbọ́n èyí tí ò fi bẹ́ẹ̀ gùn ni kó o bá wa gbé sí.
3: Àwọn ọmọ mi àtọmọ ọmọ mi bí mo ṣe wà lé ń jẹta náà bá ra provision tó ń jẹ náà wá kó sílé fún mi rẹpẹ.
4: Ọgbọ́n oúnjẹ wa.
5: Oúnjẹ ọmọ ní sọ.
4: Girama ṣe mílìkì wà mẹ́.
3: Gbogbo ẹ̀ náà àti provision.
4: Bọ́mìtà wà mẹ́.
3: Wọ́n wá gbé sílé. Wọ́n ní kí n máa jẹun lọ. Wọ́n tuntun lè ṣe.
4: Wọ́n tuntun lè ṣe kí la wá ń sọ. Ṣèbó ń tàn wá nìyẹn.
5: Bẹ́ẹ̀ni o.
4: Kọ́mọ ó tọ́jú ẹ̀ ni.
5: Bẹ́ẹ̀ni sọ.
4: Kọ́kọ́ provision wa.
5: Kọ́kọ́ wọlé.
4: Bọ́mìtà bàbá sàlá. Kọ́kọ́ tún lè ṣe. Ẹnìkan orí bẹ́ẹ̀ni lọ̀rọ̀ ibà ọ. Lórúkọ Jésù àmì wàá jẹun ọmọ.
0: Nígbà tó ti rí bí ẹni yìí ṣe sọ bẹ́ẹ̀ bíbélì rẹ gbé ìgbálẹ̀ rẹ ìfọ̀ ya o ṣọ wárí ìpàdé ti tòní kò síbi kíbi tó lè wà tó lè wá bọ́jà ìbàdàn bọ́jà àbẹ́òkúta bọ́jà ẹ̀kọ́ ni o ibikíbi nítorí áńgẹ́lì ta dídì yàn fún iṣẹ́ ti tòní wọ́n ní kò ní wojú kó tó pín ire fún gbogbo ènìyàn lẹ́nìí wọ́n ní yóò máa pín ire yẹn turu láti inú ọ̀pọ̀ àánú ọlọ́run ìyẹn túbọ̀ sí wípé ire ti tòní kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ire ti tòní kò ní ṣe pẹ̀lú ìlú tó ti wá ire ti tòní kò ní ṣe pẹ̀lú ìwé tó ti kà ire ti tòní kò ní ṣe pẹ̀lú ìdílé tó ti jáde nítorí àánú náà fẹ́ fi pin lónìí tó bá gbéra bẹ́ẹ̀ títí di aago mẹ́sàn-án wà délùú ìfọ̀ tó bá tẹ̀ ti débè wá ti rí gbogbo àwọn bíi ọmọ tí ọ̀rọ̀ ọmọ wọn ká wọn lára omi òkúta ti gbẹ̀dúrà sí gbogbo èèyàn máa bù lọlé lọ́fẹ̀ẹ́ ìgbálẹ̀ ta rẹ̀ fẹ́ ànọ́ọ̀tì wá lọ fi gbá ilé rẹ̀ àti ṣọ́ọ̀bù rẹ̀ fún yòókù ọdún yìí bọ́ọ̀lẹ̀ ní bọ́sùbọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùnṣe ní bọ́sùbọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹ́yẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà gbogbo ẹni tí ń dá ọrẹ tí ń ra ètò ìlọ́wọ́ lórúkọ jésù ọlọ́run ò ní kó yín ẹyin kéré o ọrẹ ti tòní kò wá sí iye tá a lè fi ránṣẹ́ o ìbájẹ́ 2000 bájẹ́ 1000 bájẹ́ 500 má gbàgbé iṣẹ́ ọlọ́run ló fi gbé lárugẹ o ọwọ́ tó fi dá ọrẹ yẹn ó yá tẹ̀ síwájú ọrẹ tó fi gbéṣẹ́ ọlọ́run lárugẹ yìí ò ní tán mẹ́ o bí wọn náà ṣe ń gbọ́wọ́ mọ́tò sókè wọn náà rẹ nìkan gbé ọ sókè wọn á fọwọ́ rẹ gba eré rẹ níbikíbi tó wá sí bó o ṣe ń ṣe ọlọ́run yóò bùkún yín àtọmọ yín o ẹ jẹ́ sáré sọ eléyìí kí àkókò tó lọ lórí afẹ́fẹ́ ìsọjí tá a fẹ́ ṣe wọnú bẹ́ẹ̀dì bàbá alábìyamọ august 2 ni o ti dé tán ẹ jẹ́ kí gbogbo ènìyàn sọ fúnra wọn ìgòrò ọrọ̀ kọ̀ọ̀kan fún ọjọ́ májẹ̀mú yìí náà ní kí n pín fún gbogbo ènìyàn ọlọ́run bàbá alábìyamọ o
6: ààyè ló wà.
7: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
8: Lagilu FM 96.7

keje odun 2026 9th of July ojo

ṣọwọ́ o yóò ṣe nkankan tí ò bójú mu. Ìwé Isaiah 38 verse 14 sọ pé bí àkọ̀ tàbí bí alágbàǹdẹ̀dẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mò ń dún mò ń káàánú bí òriri ó ní àárẹ̀ mú ojú mi fún ìwòkè olúwa ara ni mí ṣe onígbọ̀wọ́ mi. Ẹ̀yin kan wà ń bí láàárọ̀ yìí gbogbo ọ̀nà tẹ́ ẹ mọ̀ lẹ́ ti gbà bọ̀ ẹ ò rí onígbọ̀wọ́

tó yàtọ̀. Àwọn kan parọ́ fún ọ pé nínú agbára ayé ni o ti lè dìde, gbogbo ẹ̀ ló gbìyànjú. Wọ́n ní o borí gbogbo ẹ̀ ló gbìyànjú ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́. Gbọ́ mi láàárọ̀ yìí, o méjì ni sà, gbogbo ẹni tó bá fẹ́ rí ìrànlọ́wọ́, àkọ́kọ́ ni pé wọ́n nílò Jésù. Mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ ju báyìí lọ, ṣùgbọ́n gbà mí gbọ́ sà, nínú Jésù ẹ̀kúnrẹ́rẹ́ ìrànlọ́wọ́ ń bẹ̀ ńbẹ̀. Jẹ́ sọ ilé iná, ọ̀rọ̀ mi yóò yọ. Ọmọbìnrin kan tó ti lọ́kọ, ṣùgbọ́n ọkọ rẹ̀ kìí ṣe kìrìsìtẹ́nì rárá, kò ní gbàgbọ́ nínú Jésù. Ó tún jẹ́ aṣòdì sí Kristi. Aya rẹ̀ ti bímọ méjì fún, àkọ́bí rẹ̀ ọmọ ọdún mẹ́jọ ni, èkejì ló ń tọ́ lọ́wọ́, kódà kò tí ìjà lẹ́nu ọmú. Ọkọ wọlé lọ́jọ́ kan rí, ó ti mú tí ó kẹ́rí. Ó bá ìyàwó rẹ̀ níbi tó ti ń ka bíbélì lọ́wọ́,

0: orí àádọ́rùn
1: ẹsẹ̀ kejìlá líṣú.
0: Ọyẹ ká kayọ̀ ọjọ́ ra
1: kayọ̀ mọ́kànlá súpa ọgbọ́n.
0: Òun lé jojíṣẹ́ Ọlọ́run alààyè ni.
1: Ọmọ bíbí ìrọ̀nà kọ́tà.
0: Lúlu Adólúpínlẹ̀ Èkìtì.
1: Pásítọ̀ mi sí Tèmítáyọ̀ Pápra.
0: Ọyẹ ayẹyẹ.
1: Ilé ọkọ rẹ̀ Pásítọ̀ Dẹ́kúnlẹ̀ Pápra.
0: Èyé tí ibọ̀
1: èyé ìfẹ́ Olúwa
0: èyí Olúwa sì ń dára.
1: Èyí lí mi dúpẹ́ lọ Elédùmọ̀ rẹ̀.
0: Ṣó dẹ̀mi ń sí.
1: Ṣúndẹ̀ rọ́dún láyọ̀ àtàláfíà.
0: Ọmọ ìwé òtù.
1: Ọmọ rọ̀rọ̀ òjò.
0: Ọ̀rìjọ́ kè wí bá ti dótú rẹ̀ lẹ́la òrò ìlà.
1: Ìtúgbó tu jù ákẹ̀ róróró.
0: Ọmọ amúkara sọgbà amúkara sábẹ́ ìwùjẹ.
1: Ìkàrà ṣe méjì.
0: Ẹ̀rẹ́ lù kókó lébẹ̀.
1: Ọmọ ají bólùgbàlà sọ̀rọ̀.
0: Ọmọ lébàtà.
1: Kálọ kábọ̀.
0: Lọ́jọ́ ìsinmi Lúlé Olúwa.
1: Kété òjọ́.
0: Comfort Life
1: Mission International.
0: Ado Zona Church.
1: AKA
0: Ọlọ́run Òjijì.
1: Àti Zona Pastor.
0: Ayọ̀dẹ́lé.
1: Oyèkúnlé àti Kété.
0: Ìyànrá òjọ́.
1: Nípa ẹnupọ̀ iṣú.
0: Wọ́n ti ṣọdún.
1: Wá ṣọpọ̀ rẹ̀.
0: Láyé.
1: Wá gbó.
0: Wá tọ́.
1: Adé orí rẹ̀ aṣí lójijì.
0: Àmì.
1: Ìyàn olùkéde ní Kété òjọ́. Comfort Life Mission International. Ado Zona Church.
0: AKA Ọlọ́run Òjijì.
2: Mo ge mọ́ ya yẹn lẹ́nu ni. Nígbà tó ní bó ń kí. Mo wá lọ bá ń wá àwọn tí wọ́n mọ̀ lù tí wọ́n ti bí. Mo lọ sílùú bàbá rẹ̀. Ìyàwó mi, àwọn aráàlú yín kò sẹ́ni tó lè mọ mọ́ kì bí aráàlú ẹni. Òun ló jẹ́ ni wọ́n mọ bá ń kí o. Gbogbo ẹ̀yin aráàlú ilẹ̀ bá mi kí o. Ẹnìkan ní ẹ̀hẹ́n kò ní pẹ́ tí màá fi nọ́mbà rẹ̀. Ẹnìkan ní sáka nọ́mbà. Ẹ bá ń ta ìyàwó mi lọ rẹ̀. Ẹ bá ń bo ní nǹkan. Ẹ bá ń ṣe pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn rẹ̀. Orin ẹ̀ náà là ń fi ń dọ́gbọ́n. Mo ń gbàdúrà bọ̀ kí n tó fi nọ́mbà rẹ̀ síta. Gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fọwọ́ kan wájú orí ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan náà. Báyìí lolúwa wí ògo rẹ̀ yọ tanná. Kò ní pẹ́ kò ní jìnà tí òkìkí rẹ̀ yọ bẹ̀rẹ̀ sí kan. Ẹnìkan ní ẹ fẹ́ fi nọ́mbà wọn. Àkáǹtì nọ́mbà rẹ̀ rè. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ mọ bá ń fun lẹ́bùn. Wọ́n ní yin kẹ́ni ó sì mí. Ẹ wo àkáǹtì nọ́mbà rẹ̀ rè o. Odo méjì 59 50 25 18. Odo méjì 00 ní jẹ́ bẹ́ẹ̀ 59 50 25 18. Access Bank. Nígbà tí ọba rí ẹni tó jẹ́ pé ó ń gbìyànjú gbogbo nǹkan lèèyàn máa fi gẹ̀ wọ́n. Ẹ kí lórí Facebook, ẹ fọ́lò rẹ̀ lórí YouTube, ẹ fọ́lò rẹ̀ lórí àìmọye ẹ̀kọ́ lóríṣiríṣi. Mọ́kàn sọ pé à ń gbádùn yín lásán. Ó ní mo ṣiṣẹ́ fún yín nípa tẹ̀mí. Ẹ dá padà nípa tara. Bínú èèyàn ṣe máa ń dùnnù. Ẹ já múnú ẹ̀dùn lónìí. Ó ń lọ lọ́jọ́ òbí tòní. Gbogbo ẹ̀yin ọmọ July, ẹ̀yin lẹ lò ní. Ẹ gbádùn ara yín. Ẹ enjoy ara yín. Màmá ìparí ọ̀rọ̀ ẹ.
3: Èmi náà sì dúpẹ́ ìgbàlẹ̀ mí mi lọ́wọ́ yín o. Tí n bá ti mọ̀ ẹ́ ti pẹ́ láti gbèrú èmi ní gbogbo ẹsẹ̀ tí mo ti dà ní dá kankan. Gbogbo àwọn tán lògùn lẹ́ ń ṣe. Ẹ jẹ́ fi wọ́n lẹ̀. Nígbà tí Jésù bá dé, wọ́n rí bẹ́rù ṣe pọ̀ lẹ́yìn yín yáyáyá. Bá a ṣe mọ́ pọ̀ ní Jesus City náà láṣẹ pọ̀ lẹ́yìn yín ní ìjọba ọ̀run. Wọ́n mọ̀ wípé kì í ṣeré bàbá mi o. Mi ò dẹ́sẹ̀ mọ́, mi ò dẹ́sẹ̀ kankan mọ́. Ẹ̀mí mi balẹ̀. Bí Jésù bá dé lónìí bàbá mi, ọkàn mi balẹ̀ o. Kò sí ẹsẹ̀ kankan mọ́. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ mámá o. Wúmá kan fẹ́ sọ bí mo ti dáwọ́ aṣọ mi 50,000. Mo ń bọ̀ ní wí ní wẹ́mà o. Àjọ ṣe ni lórúkọ Jésù. Àmì ó dàbọ̀
2: ma. Màmá ni mo tó dáwọ́ aṣọ mi. Aṣọ Women Convention. Tẹ̀lébárí bí ti home blinking ni. Sunday ọ̀gà. Ìwọ náà sì lera tiẹ̀ kó tó wọ Sunday o. Gbogbo ṣe ń jẹ ti Ọlọ́run. Sunday ló ń kálukú ọjọ́ mọ́ fi fine. Èmi gan bọ̀ sínú aṣọ yẹn mọ̀ gbádùn. Kó tó di pé máa bọ́ sórí Facebook, orí YouTube àtorí TikTok kí n tó mọ̀ bọ̀ church finally. Mo fẹ́ gbàdúrà fáwọn kan láàárọ̀ yìí kí n tó ṣe yẹn. Ọlọ́jọ́ òbí, gbogbo ohun tí ẹ ń sọ ọ́ lẹ́yìn, kí ni ìwọ náà fẹ́ fi dúpẹ́ lónìí ọjọ́ ayọ̀ rẹ, lónìí ọjọ́ ìdùnnú? Ẹnìkan ní ṣe máma ń bẹ nínú studio ni, ọ̀ ń bẹ bí o, mi ìmọ̀ bóyá yóò lè sọ̀rọ̀. Ẹ jẹ́ ń gbọ́ engineer, ẹ fa okùn máìkì yẹn wá. Ẹ jẹ́ àná sí lẹ́nu wò, bọ́ yóò lè rí nǹkan kan wí, bínú ẹ̀ ṣe rí lónìí, bínú ẹ̀ ṣe ń dùn. Ẹ jẹ́ àwòbọ́yọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni, àbọ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

ìyá wọn sọ pé ṣé ń wí nísìn èbó wọn tó fi parí ẹ yẹn èbó pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹ̀lú májẹ̀mú ìpènímọ̀ sọ tẹ́lẹ̀ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni mọ̀ jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àánú ni mọ̀ jẹ́yìn ó move from nobody to somebody rabababa kwamenasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọn tà kí wọn fowó tiwa kí wọn lọ kó léjàngó bùlàbùlà but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó o bá fòkè ní ìgbà márùn mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ lọ sí church aago mẹ́sàn-án ni sábìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section ilé láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ń bẹ̀ kì í ṣe tí ó pẹ́ ju ìsìn kan náà lánìí lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bọ̀ kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé ẹ̀pà àfúrà yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 màá ti kún bẹ́ẹ̀ and lórí youtube àti tiktok ọ̀dẹ́kùnlé ẹ̀pà àfúrà mọ́ bẹ́ẹ̀ nìkan kan chaati o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yàn dàre ẹ wo tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tó dáa jù báyìí lọ kò tí ì pẹ́ jù kì í pẹ́ jù kì í pẹ́ jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wó mi káàkiri àgbàlá yẹn wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yẹn ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùnlé lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin mọ́ jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lele 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà á parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé ó ní kí ọlọ́run kó jẹ́ ẹgbẹ́ láti ṣe lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lọ sórí facebook god bless you.

0: ilé funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si 96.7 fm e ma gbo wa
1: alagbara isale ogun ni fun oleyin ojo ana
2: haleluya
1: oluwa gba o pe
2: amen
1: ori wo lolorun o oba ti nbe leyin wa
2: o
1: gbe gba ni mo ma so ko wo lo ise
2: o ni o
1: ti se nipa ipa tabi agbara
2: leyin
1: yo se nipa anu re to ni ofe re oluwa gba o pe
2: amen
1: gbogbo bi to ti n bo mi o ni bi ya ma
2: ni o
1: wọ́n ní tó ní sókè olúwa ní gbẹ̀dúwà fún ọ.
2: Yes,
1: màrí ka sábà ka balẹ̀ kàtà. Fọwọ́ gba bi tó du ẹ̀yẹn. Kò sọ́tọ́ ọlọ́run wò mí sàn. Sọ́tọ́ ọlọ́run àtàmátàsí.
2: Wò
1: mí sàn máa sàn. Gbàmílà máa là. Sọ nígbà mẹ́ta. Ọlọ́run àtàmátàsí.
2: Wò
1: mí sàn máa sàn. Gbàmílà máa là. Ọlọ́run àtàmátàsí.
2: Wò
1: mí sàn máa sàn. Gbàmílà máa là. Olúwa ní kí n sọ tẹ́lẹ̀. Agbára ẹ̀ ó yá gba ìwòsàn. Ọrẹ sí mo wọn lára
2: dá
1: ọwọ́ gbá bí sọ́ọ̀kì
2: mo
1: sọ ó yà dá ìwòsàn ó dẹ̀ dá
2: ìsọ́sọ́
1: pèmí kí programme tó parí ó yà máa jọ apá yẹn kó ló ti wọ́n màrí ẹ̀ka sáta ká nínú àkàbàlẹ̀ obìnrin tí wọ́n dá wàhálà sí ìgbéyàwó ẹ̀yìn báyìí ni mo sọ àtúnṣe bí ebà ìdánimọ̀
2: kí
1: wọ́n tó lọ gba owó tó lọ fẹ́ fi ṣò tó wá di gbèsè mẹ́ lọ́wọ́ obìnrin tó sọ yà àkàbàlẹ̀ ọ̀kan nínú ìyàwó àwọn ọmọ
2: wòlíì
1: ku ọmọ lọ
2: orí
1: kó bá wòlíì tiẹ̀ pàdé sára ka tó ní abájá
2: lágbára lára
1: mo sọ ọ̀nà àbáyọ fún ìdèkè dẹ́
2: ìtàn
1: mo sọ lákòókò
2: yìí
1: wà lẹ́rọ náà pa ìdẹ̀nimọ̀
2: kí
1: wọ́n bá mi sọ lórí ẹni tó ṣe dákìn ní olúwa sọ pé òfin ìfẹ́ òfẹ́ lọ lóyìnbó olúwa lákòókò sí tò olúwa nílé kíkọ́ ló wà níwájú lọ gbìyànjú kó lọ ra ilé tó bá ti rà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀mí àwọn olè ní kí n gbé ìgbésẹ̀
2: kan
1: a máa ṣíbùdó agbára láṣàlẹ̀ olú ọlọ́nà tó jẹ́ tẹ́gbẹ́ dà ẹnìkan lòun ti bẹni tó ń sọ ó dà orúkọ mi ní wòlíì io ajílòyè àtàmátà iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ́ tẹ́gbẹ́ dà a tún máa ṣe lọ́jọ́ friday yìí o ọ̀dì tẹ́ni yìí ni o máa ṣíbẹ̀ lọ́gànjọ́ o alẹ́ lago mẹ́wàá la máa bẹ̀rẹ̀
2: bẹ́ẹ̀ ni o
1: tá a bá ti wá gbàdúrà débi kan a máa ṣíbùdó yẹn àwọn èèyàn máa gúnbẹ̀ máa yí bẹ́ẹ̀ kó
2: máa
1: béèrè ohun tó fẹ́ ẹ̀mí máa dẹ̀ fi ṣe
2: wọ́n
1: máa ń fọwọ́ sọ̀yà ni mà
2: wọ́n
1: máa ń fi ọwọ́ sọ̀yà ni tó kò sí bó ṣe máa gbúgbúdú agbára tó ní lẹ́yìn tó bá fi lè sọ kó lẹ́yìn ká jẹ́ kó wá ṣeré ńbẹ̀ ká jẹ́ kó wá wò rẹ̀ ká jẹ́ pé nǹkan mí ló bá wà ẹ wo nínú ìwé pọ́sàmù ẹ̀mí o ṣàbà wọn ó pẹ́ tí ẹ̀nà ti ń lọ sí lò kò lẹ́yìn o kò ní ẹ̀rí o ṣùgbọ́n ní ọjọ́ tó tó mọ tó ń bà rẹ̀ ó gun dúdú agbára ọlọ́run lọ ó dúró níbi àkótí ẹ̀rí ó béèrè fún ọmọ ó ní ìjẹ́ ìwọ̀ ìbá fún mi ní ọmọ
2: fún mi kan
1: èmi ìbá tó wá padà tó wá fèsì wọ lọ ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ́ kí n gbàdúrà fún ọ tó wo ojú lọ́wọ́ fọmọ báyìí ni mo sọ lórúkọ ọlọ́run.

tó wà ní sango ẹlẹ́yẹlérò sango ẹlẹ́yẹlérò so tó bá ti bọ́lẹ̀ bí ta fún ààrẹ náà yẹn ẹ̀yìn ẹ̀ gẹ́gẹ́ ní open university wa open university yẹn gẹ́gẹ́ ọgbà tó wà lẹ́yìn ẹ̀ tó ń pè ní olúwa gamiláre gàkì níbi upstairs hall tó wà lórí cbt center yẹn gẹ́gẹ́ ibẹ̀ láti kọ́kọ́ máa gbàdúrà láàárọ̀ la aago méje sí mẹ́wàá ni mo fẹ́ wá àná ìtawọ̀ ènìyàn olúwa lòun fẹ́ pé kádà àwọn jáde nínú kòtò òkùnkùn tí wọ́n gbé sí mọ̀ sọ́ ògo wọn máa sọ̀rọ̀ in the name of Jesus kí má bàa gbàgbé ògógbó ẹyin tá a wà ní sango ọ̀tà o wà ń bẹ̀ lọ́jọ́ monday tó kọjá yìí monday yìí ọjọ́ monday la máa bẹ̀rẹ̀ ìgbórí ọ̀ọ̀lù ní o ìgbórí ọ̀ọ̀lù tó wà ní lagos abeokuta road ní ali shiba ní tiritiri bus stop ní amatrix filling station yẹn lẹgbẹ amatrix filling station ní sango ọta ìgbórí ọ̀ọ̀lù ní sango ọta ní ali shiba ní tiritiri bus stop agbàlejò lọ́jọ́ monday o ìdí rèé à ń bọ̀ wá pín ráìsì ṣíṣẹ́kẹ́ afẹ́kọ́ tírélà bá wà afẹ́kọ́gun tírélà wà èmi ò sí nínú ẹlẹ́tọ̀ àmọ́ gbogbo àwọn arúgbó pátá pátápátá àti gbogbo àwọn opó la máa pín ráìsì fún kí n ṣe ẹja fún nídàjí agolo bẹ́ẹ̀ náà látún máa pín gàrí fún wọn àti sèta mo máa pín iyọ̀ fún wọn oh my god ẹ lọ bá mi máa kéde sílẹ̀ àmọ́ á dẹ̀ ṣe kánsẹ́lì fún wọn kí n bá gbàgbé ìjẹ́ bóòdé ló yẹ kí wà láàárọ̀ èmi túbẹ̀ ṣùgbọ́n ìdí wo ni mi fi síbẹ̀ wọ́n náà fẹ́ ṣe ọdún alẹ́ gan mọ́ àní ká fi ti kẹsàrì fún kẹsàrì ká fi tọ́ abẹ́lọ ni bàbá mímọ́ ti ń gbàdúrà wa agbára ńlá wa ipá ńlá wa ẹ̀mí wa alátìlẹyìn wa olùrànlọ́wọ́ wa tàbí ó sí ọba gbogbo ìgbà lọ́wọ́ ẹ̀ sókè láti fún ògo ògo tó ń kọ́ ọmọ rẹ̀ ó yá ó ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo olùfọwọ́mọ́rọ́kù rẹ̀ ó máa wo jésù lórí àgbélébù wàá sọ pé jésù ọmọ ọlọ́run o alágbàlú gbogbo ẹ̀dá jọ̀wọ́ dákọ̀rọ̀ ayé mi ogun yìí mọ̀ pọ̀ ju wọ́n pè mí ní ológo mo sì mọ̀ pé ológo ni mí àmọ́ ogun ti pọ̀ jù fún ayé mi ogun ló sì ń fẹ́ ògo lórí ba wàá ràn mí lọ́wọ́ kí ògo mi kó dìde kó ta yọ kó tẹ ogun ayé mi ba kí ayé mi bá lè láyọ̀ kémi náà bá lè ṣe rere sílẹ̀kùn rere fẹ́ mi káwọn èèyàn tẹ kí mi kó ríre kí ìrọ̀rùn kó bá ayé mi náà kí ogun tí ń jà mí kó tán kí ẹ̀yẹ́ mi padà yẹ yẹyẹyẹ kọ́dà ìkẹ́mi náà kó ríre jésù olúwa wa lẹ́kùlẹ̀ tẹ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wà á kúlẹ̀ rẹ wà á wá dọwọ́ méjèèjì délẹ̀ wà á wá forí balẹ̀ báwọn gẹ́lì ṣe ń ṣe bí o ti kà pọ̀ nínú ẹ̀fẹ́ orí kẹfà tó bá mu látẹ̀sẹ̀ kì í ṣèkejì gbọ́mú kẹta mọ́ wà á lọ ṣe ṣe mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba bẹ́ẹ̀ kúkú nínú àwọn ìwé ìṣirò orí kẹrin ẹsẹ̀ ìṣẹ́jọ wà á ké mímọ́ mímọ́ sọ yá ó mímọ́ sọ ọlọ́run àwọn ọmọ ogun ayọ̀ bàbá wa òbí ọmọ yẹn lọ́lọ́run ọmọ àtìgbéyàwó yẹn ẹkùn rẹ̀

0: ó ní ní àkókò ikú rẹ̀ ta ni wọ́n sọ nípa rẹ̀ ó ní aya ọmọ ẹ́mì obìnrin Fíníásì wọ́n ló lóyún ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ó sì gbọ́ pé a ti gbé àkóso ọlọ́run àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú ó kú lóò sì bímọ nítorí obí tẹ ẹyẹn ni pé ọmọ mu lójijì nígbà tó yá nígbà tó kù díẹ̀ tó fẹ́ kú wọn sọ pé ní àkókò ikú rẹ̀ àwọn obìnrin tí ó dúró tì í wọ́n sì fún pé má bẹ̀rù nítorí ìwọ bí ọkùnrin kan ṣùgbọ́n kò dáhùn kò sì ká sí ohun tó ti sọ fún tíà ọkùnrin lọ́pẹ́ bàbá tún ti dé bàbá jíde ọmọ mi tún ti dé ó máa replace Fíníásì ẹni máa gbé ògo ìdílé ní ìdílé tún ti dé wọ́n ní kò ká sí kò ní ìtumọ̀ sí torí mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tó sọ bíbélì kọ́ nígbà tí ó di ẹsẹ̀ kọkànlélógún verse 21 nínú ìwé first Samuel chapter 4 mo ti sọ ó sì wí pé ọmọ náà ní kábódì ó ti fi ọmọ náà ní kábódì wípé kò sí ògo fún israẹli mọ nítorí a ti gbé àkóso ọlọrun lọ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì wípé ògo kò sí fún israẹli mọ nítorí a ti gbé àkóso ọlọrun lọ mọ́mì ó sọ níbi tí òye rẹ mọ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ kí wọ́n mú wa àwọn tó jẹ́ àkóso ẹ̀rí fún àwọn onídùúró ìlú padà sórí àmìdá yìí sọ̀tún wọ́n lè gbọ́ ògo ẹ lọ kò sẹ́ni tí ń gbògo èèyàn àbí mọ́ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo èèyàn ohun tí ọlọ́run bá mọ ìwọ àti èmi tó jẹ́ wípé a ń ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń dédé ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn náà pè lógo honka ọmọbìnrin yẹn dá ó rẹwà ọba wa fẹ kí ló mú kọ́ba fẹ́ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo
1: ó di ológo
0: ó di ẹyí báyìí ọmọ náà ológo mọ̀ ni òmìnira ilé tó ti kọ́ bó ló ṣe kọ́lé tó wá ní a ó mọ bọ́ọ̀lù gbá mi owó tó wá rí níbi bọ́ọ̀ òun ló wá fi ń kọ́ ilé jọ òsì rí báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó ń gbá so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù ọ̀dá mo ti ṣàlàyé ẹ̀ sárí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó rò wípé wọ́n ti bí ògo ẹgbẹ́ ẹni wọ́n wá kẹ́tìkẹ́ kàmú kẹ́yọ bí lẹ́gbẹ́ bàbá rẹ̀ wọ́n ti gbògbé mi fáwọn ọmọ ògo ẹ̀ ògo ẹ̀ wà pẹ̀lú ẹ̀ ògo rẹ̀ lè sùn
1: ẹ̀sìn
0: ti sùn ògo rẹ̀ lè sùn fún ìyẹ̀bá
1: yìí
0: wọ́n lè tilẹ̀kùn mọ́ ògo rẹ̀ sínú ara rẹ̀ ó má jáde má ń yànnà náà o nígbà mìíràn ó sàn pè ní ògo yìí ó dàbí ìwà tí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ ráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò
1: lọ
0: náà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀
1: kábíyèsí o
0: bó náà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbèsè òun náà tó ń tẹ ogun àti ogun ẹ̀gbẹ́ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rè ẹ̀ẹ́dì gbóhùn ogun mọ́ àmọ́ tó ogun bá jà làbàlàbà tí ìṣẹ́gun bá dé fún ogun á tẹ ogun rè àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọ́n á ló pàtàkì borí ó mọ̀ ẹ̀gbọ́n ẹnì kan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹgbọ́n rò olúwa ogun tó bo ògùn ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdàní ẹ̀mọ́
1: kìlọ̀
0: ohun tá à ń pè ní ogun yẹn ṣá àní ogun tẹ̀ ń rí yẹn ṣá ó mọ̀ máa ń kọjú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀
1: sí
0: ọmọ tó kọ nìkan nígbà yẹn omi ṣèbí nítorí ogo ni o ṣèbí nítorí ogo ni ohun tó dún ológo bá ti rí o ṣèbí nítorí ogo ni sáré gbogbo tó bí ẹ̀jà bá nítorí ogo ni ogo bá lè sọ̀rọ̀ bí ìyanu bá lè ṣẹlẹ̀ sáré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kan kọ́ sínú kọfẹ́ yìí sẹ́yìn sọ pé ogo wọ́n ti gbé lọ ọ̀gbìn àní ìyá ẹ̀jẹ̀ kan ni ogun ìdílé kan ní o sẹ́yìn ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìdí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá tàdé èdè tó máa tẹ̀ sáyé ọmọkùnrin yẹn ni pé ogo tán
1: ọmọ tuntun ọmọ yòókù
0: náà ọjọ́ míì ibi tó ti rí placenta ọmọ míì wọ́n rí ohun àti ògo kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè sí abiyamọ sáré kò tún tó máa ń àtàkì ògo èpè ní o ẹjẹ sàṣírò ògo kan tó yẹ lọ kájẹ sí ṣàtà wá ẹjẹ ṣàtà sí ó lẹ ọwọ ẹjẹ kájẹ lè dáwọ ara wa gbà tó nípa gbàtọ́ ní kó bàa lè máa ṣe ogo rí wọn dá àyàn kan pé kó má lo ogo bẹ́ẹ̀ ni ló sọ fún mi ogo rẹ̀ ṣe ń múkúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni bẹ́ẹ̀ ni sọ fún mi bí ẹ̀jẹ̀ tàbí omi ni ẹ̀wọ̀n kùnrin kan tó ń pè ní mọ́fẹ̀.

0: Toba ka yon sodo.
1: Ben tan.
0: Toba ka mwen jeta yon sodo chapter 1. Amman moun lo tu siri.
1: Yes sir, ben.
0: Kwa ni te? Kwa so bi ni arrangement ito wa. Mwoto wa kumba kumbo utu ni si no ka arrangi.
1: Arrangi.
0: Oni anye si so bank fensi yo kolo kwe arrangement of God.
1: Ben tan.
0: Olong si si tuwe.
1: Kwa arrangi re.
0: Eh, tolong ba pepe jenye. A arrangi yon bita si. Hmm. Oto
1: mwoto
0: fen. Ben tan. Tolong ba pepe jenye. A ba arrangi yon li. Problem awade
1: abi
0: you mo soro aye o bi bai soro o fun mo ni emi o ki se ni wasu o
1: be ni
0: emi ma n dise ni on tan mo ba di gaja ati tan
1: yes sir
0: emi kan ba so fun
1: yes sir
0: to ba gbagbo iwo yo si ri ogo olorun
1: o be ni sir
0: ai
1: o la ya kabi ti alagbara
0: mo e jo lo ni rere
1: yes sir
0: so pe ohun ti Jesus sọ fun madani
1: ben sir
0: iwo tun arabu ni emaji
1: yen
0: o so mo na ti yen ni ke ni o
1: ba ya
0: Ani ẹgbẹ́ òkúta kan, ó lọ́nà ẹ̀wọ́ tí ń rú. Oní ti sọ̀tọ̀ kan, ọkọ̀ bá gbàgbọ́ wà ló gbọ́.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Bẹ́ẹ̀ni àti àmọ́ta tó ní kọ̀ọ̀kọ́ mú ẹ̀wọ́. Sẹ́rí iṣẹ́ wò ní oyàtọ̀ sí sẹ́fà sọ.
1: Oyàtọ̀ síra wọn.
0: Olùwàtò gidi ni pásítọ̀ àti títà.
1: Yes sir.
0: Sẹ́rí ogbó tí mo ṣe ń sọ
1: ẹ̀yọ́.
0: Àwọn tó jẹ́ pásítọ̀ àti títà sì máa mú. Tí wọ́n á gbọ́kọ̀ sí táì Ogo ti wa ninu won. Abimo won bi nkan ara won ni.
1: Abimo ni.
0: Now, e wa ri pe gbogbo ijojuko te ni pa ma bakade. Nipasẹ ogo yen na ni. Ni o ba ti wa bori ogo yen, ogo osise mo ni lo. E wa ni to wa nka ire. Gbogbo ka ta ire, tira. Oh, mi to fu temi. Kini ke se? Ori yen na ni o yo ti ma ba soro padi. Eni gba bo ori Paul lo ti ma ba soro padi.
1: Yes sir.
0: Eni je pastor. Tó jẹ́bi tí ògo rẹ̀ wà ní sẹ́yìn pásítọ̀nì orí ìbẹ̀ náà ló ti máa bá ìṣòro padì. Àwa tá a jẹ́ wòlíì orí ẹ̀ náà láti ń bá ìṣòro padì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo ti sọ̀rọ̀ ara mi fún yín náà.
1: Yes sir.
0: Mo ní nígbà tí mo kéré.
1: Bẹ́ẹ̀ni.
0: Èmi rí Vísẹ̀. Mi ò mọ̀ tó Vísẹ̀ náà ń pè.
1: Kàbíyèsí.
0: Orí Àjíríkà yìí ni Àjíríkà.
1: Yes sir.
0: Ni èmi ni Bájàngìlẹ̀ sẹ́yìn Pítà. Now, tí Vísẹ̀ yẹn bá ti wá. Mi ò máa gbé kalẹ̀ ẹ̀. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ Samuel ni. Nínú ìwé fún Samuel. Tọ́ ọba ka ṣàtà tí ò lọ tèrè. Sọ̀rọ̀ mi yẹ tó ń ka lọ. Níbi tí mò ń lọ rè o. Dá o, tí ẹ bá rẹ̀ èèyàn. Máa àkọ́bọ́dé ni máa kú màá ló máa kú àjọ. Nígbà tí a sì ní mọ̀. Ó ní àwọn èèyàn mi ṣègbè. Torí wo ni mọ̀. À á rí ikú níwájú ẹ̀ ní oṣù àṣọ pé inú òkú yóò jẹ. Tẹ́lẹ̀ bá kúrọ́ fún ẹ. Mi ṣe statement ní sọ wípé this people shall be coming with the questions of their life. And you shall be giving them answer. Every word spoken by me, spoken by you, and every instruction to give by me, is given. And make a living proof of my presence. Ìwọ ni o jẹ́rìí wà láyé mi. Kúrọ́ wọn yìí yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn. Wà á dẹ̀ máa fi wọn létí. So gbogbo wo ni jẹ́ bá ti rí yẹn. Èsì ni a jẹ́. Solution la jẹ́.
1: Agbẹnusọ.
0: Àwa là ń sọ ọkàn Ọlọ́run. Fún ẹni tó bá gbàgbọ́. Nígbà yẹn báyìí, àwa máa ń sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀. Àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.
1: Alágbára ńlá o.
0: Bí máa ṣe kánkẹ́ ìgbàlẹ̀ òun lẹ́nu náà máa wo mi. Náà tó dojọ́ kan, a ní èèyàn kan. Ó ló ń gbà pé mo wẹ̀ jù ni. Mo lóòótọ́ ni. Ẹ̀ṣẹ́ mi wẹ̀jù ni. Àwọn tó mi wẹ̀jù. Olú tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀. Ṣé ara ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé o ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó rí lẹ́bà mi nígbà yìí. Tó wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago. Nígbà tí mo ṣọmọ lórúkọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́nu. 36 years ago nígbà yẹn ọ̀dọ́ ni mo wà. A gbé ọmọ báyìí. Mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ sẹ́lẹ̀ mi ni òsínú wòlíì tí mo máa háàjò títọ́. Sẹ̀lẹ̀ ni mo wà láyé ọ̀dọ́. Mo sọ fún pé àfáàní àti ọ̀nkà èdè mi ni mo ti ní ẹ̀kánkà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run. Sọ̀pẹ́ 1977.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ni bàbá ọbàdà yẹn ni mo lọ́mọ ni mo ti gbẹ́rẹ́ sí. Wòlíì ni eré òun. Àbúrò ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 84 ni bàbá ọmọ má forí kan ni wòlíì àgbáyé ọmọkùnrin. Àádẹ́ gbúrò ẹ̀ka àgbáyé òun. Now bàbá Adébólúwà ló sọ̀rọ̀ ní 1972. Gbogbo àtàkùn tá n bábà dé gbà yẹn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ohun tó dé ológo orí
1: ni.
0: Nígbà tó gbà yín torí ògo ni. So a lọ ṣiṣẹ́. Akókó kàwé.
1: Bẹ́ẹ̀ni.
0: Akókó lọ ṣiṣẹ́. A ní gbogbo ìrìn àjò. Ibi tá a padà sí níbi tí ògo ti fẹ́ sọ.
1: Alágbára mímọ.
0: Mo lẹ́ni tó lówó gan ní ìdílé púpọ̀.
1: Yẹ́sà.
0: Mo lẹ́bi mo lára. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́mi lórúkọ nítorí ògo. Wòlíì lẹni tó ń sọ ọkàn Ọlọ́run. Ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi. Tá a bá ń sọ̀rọ̀ nípa ògo. Mo sọ́ mo ní celestial glory.
1: Celestial glory.
0: Ogun amusor wa nun pe be.
1: Celestial glory.
0: Ogun lo ti wa. En to ba to ron ko mi Jeremiah. O di kan to loyun egbon, lemi ma ti mo e. Biya to bi e, ni mo ti wa ni mo ti leto te mi fa ye.
1: Yes sir.
0: So en to wa en to lo ti mo lati mo yun. To wa yan si no ba ti stop e.
1: O se
0: se. Wo ku ku sasin o ka da bi be. Abon so si be. Won so ka ba mo leto. To ri ogun na ni. Gbogbo contamination na lo nje o Jeremiah. Aya ka ba ye. En ko ogun mi ogun na ma so.
1: Amen.
0: In the name of
1: Jesus.
0: Ah ni se da duro.
1: Amen.
0: Mo la ni se se da bi be so le. Bayi o ba gba mi lati ye ni. Won ma ni ka so mi to ma so. Ata ba wa laye be ni. E ja lo so mi to ma so da ta. Wa ma ko gba gbogbo bi to n gba ma ko gbogbo bi to du e wa wa poruko Jesu wa pe emi mu tele wa ni olorun atamata si oni sun ma so gba mi la ma la ya ma ni ba ti se da ma bend yen yes ma bend o ya bend lori esen ko ma dije pelu e ma mu kankan dani mo soja de nuru ko gbogbo ma temi ma nuru ko je o ya gba isu ko ya check ara mu ka gbe ri eni yen ogo to le se tele ma se bayi o nuru ko je o ya ogun ya sha
1: amen
0: yes check ara o du bayi lo o ti ri wo so ni yen e o ma se to le se ma kule lori esen ko ma ru la pa mo fe gbe ri eni yen mo fe gbe ri eni yen nuru ko je oro re je
1: amen
0: check ara ai ta kaba ala kati maka ogun ya sha
1: amen
0: o ba ni ti gbe gba awon kan sha isa igbowo lowo elemi a se gbe si mo so ni mo ra so to nse ba ni pa na laga to be o ya gbe ni ona la fu ona la fu ai sa ya lo ti be ya lo ata nu ya lo ona la ama wo so ni da ni mo fi eh eya lo ku ti mo fe gba ama ki to gbe ri e mo gbo nkan kan nigba to ni wa so bi pe awon kan sha isa igbe so lo wa ni awon kan wa lo ni ore ti won fe san o dàbí èdè dí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní ilé àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jẹ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ mímọ ẹgbẹ wò sà ní akata àmàlà mo sọ ẹ agbára àwọn àgbà tó fi dínà ẹrẹ yẹn agbára yẹn tẹ nígbà fún àwọn kan lówó dímọ wọn báyìí ọ̀nà eré dímọ lómi ọ̀nà inú òyìnbó dímọ lómi olùwádìí ẹni kí n gbà tó rẹ tó fẹ́ san lẹ́ni ọ̀rẹ́ aṣínà ìrè tuntun ni sà mo dúró ní ilẹ̀ ibùdó agbára yìí láti sọ tẹ́lẹ̀ ọ̀nà tó dí ọ̀nà yẹn náà wà á rí ìhànwò lẹ́ni ló má jàmú ní kó máa wago mẹ́rin àbọ̀ kéré gẹ́gẹ́ lẹ́ni olúwa sọ wípé ìrìn àìrò tẹ́lẹ̀ àti ọ̀nà tó ti dìyẹn dẹ̀ máa là oh my god ìwé ẹkúrónìkù kejì orí ogún ó ní tó bá gbé ọlọ́run bọ́ ó ní wàá fìdí ẹ̀ múlẹ̀ àmọ́ tí o bá gba wòlíì ẹ̀gbẹ́ ó ní wàá ṣe rere àkókò ìṣerere dé báyìí ni mo ṣe sọ̀rọ̀ ó gbé ìwọ́ tó o máa fi ọrẹ rúbọ lẹ́ni fún aṣínà àti àṣejèrè bí o ṣe rúbọ yẹn lórúkọ jésù ó yẹ ìṣe rẹ ọ̀nà tó ti dín yẹn ọ̀nà yẹn ní mọ̀mọ́ yìí yanu lọ́mọ àti ọ̀nà ó ní gbẹ̀dúrà fún ọmọ kan bí o ṣe rúbọ tiẹ̀ ní korúkọ àwọn ọmọ ẹgbẹ́ òní kìí ṣe tèmi àkàn gbogbo èèyàn tọmọtọmọ ló wà ní korúkọ lẹ́nu ẹgbẹ́ ọ̀sà gbogbo tó máa ń dí ìdílé lọ́wọ́ tó ń gbọ́ ògùn ìdílé jẹ́ tó ń gba iṣẹ́ wọn jẹ́ mo sọ lè ní bó ṣe ń ṣerúgbọ yẹn ogun yẹn ṣe ọ̀rẹ́ ọ̀rọ̀ náà báyìí ha oh my god account number wo ló fẹ́ lò àtẹgbẹ̀rún méjì o àtẹgbẹ̀rún márùn àti mẹ́wàá o àtàwọn tó máa lo ẹgbẹ̀rún méjìlá èdìdí májẹ̀mú ẹṣẹ́lẹ̀ nígbà wo tí ó ṣẹlẹ̀ owó wọn ní ayégbégun mẹ́rin dání báyìí ló ní wọn ọlọ́run ọmọ ogun wí gbogbo tó ti dìnà ní eré fúnra ó yà tó ṣe àṣìṣe tí mo bá yà àká nọmba wo ló fẹ́ lò fún wọn tó wọn bá gbàgbọ́ nìfà olúwa ní nígbà tó bá fi yàgò mẹ́rin ó pọ̀ jáde olúwa ní nǹkan tó ń kan ilẹ̀kùn fún tó ń béèrè á dẹ̀ fún ẹ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ náà àgbẹ̀bẹ̀ mi ọlọ́run ṣe sọ̀rọ̀ ni olúwa ní káwọ̀ kẹrù bọ̀ lọ́mọkùnrin ká kó ẹgbẹ̀rún márùn-ún ọwọ́ ẹgbẹ̀rún tó wọ́n sọ bọ́ọ̀gà pé à frank ni ọ̀gá ẹ̀ ń tọ́hún ní frank ni ìpè frank bọ́ọ̀gà dé ẹ̀dẹ́dẹ́kọ̀ ìwé tó fi lé lọ́wọ́ tó dẹ̀ gbé mọ́tò yẹn fún camry ogbe ilẹ̀ gbọ́nà amẹ́ni tó tó kẹ̀lé ni tó bá jẹ́ wọ̀nyí rẹ̀ bẹ́ẹ̀ sọ ó yà náà wọ́sọ ìṣirẹ́ yà tó bá jẹ́ kó bẹ́ẹ̀ sáfà ni ó yà náà fóònù yẹn síwájú a máa dá ọ̀rọ̀
1: sẹ́yìn
0: a máa dá ọ̀rọ̀ àṣẹ orúkọ tó máa rí níbẹ̀ Christ artillery and pharmacy gbọ́ àká nọmba ẹlẹ́kan sí 10 2 4 7 7 5 0 50 8 0 80. èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà bó bá jẹ́ ẹ̀yà ìsírẹ́lì méjìlá ló wà tí a pe ọmọ ẹ̀yìn méjìlá fún jésù tá a wá pe ọdún ní oṣù méjìlá lóò ní orúkọ jésù ọ̀rẹ́ náà ìrẹ́ tó mọ̀ kó o lè gbà ká èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà tó máa kọ́kọ́ ṣọ́rẹ́ bó o ṣe ń ṣe yẹn ìrẹ́ náà owó dé ìbùkún yẹn ká ogun yẹn ká ìjẹ̀lú mọ̀ fẹ́rẹ́ mo ti rí nìyẹn o ẹ̀jẹ̀ amúra lọ́la fraide yìí
1: o
0: gbogbo bí tó o bá ti ń gbọ́ mi ọ̀la fraide ọ̀nì tẹ́ẹ̀nì yìí fraide yìí o lọ múra a máa ṣíbùdó agbára àánú dọ́jọ́ tí ẹ̀lú kó wá ti léyìí tó láwọn ohun tí ọlọ́run ti ní kí n pèsè sílẹ̀ mo wà ní ṣàgámù lánàá nígbà tí mo lo àkàṣe iṣẹ́ òróró kan ẹbí àwọn tó wá wọn sọ fẹ pé àṣẹ wà níbi tí àṣẹ wà mo ṣe ń lò báyìí náà rí ohun tí wọ́n ń pè pé iṣẹ́ wòlíì àti májẹ̀mú lélẹ̀ kí wọ́n ṣe yẹn nìkan gbogbo àwọn tó wà ní mo fún ní àkànṣe oyin ṣé wàá rí tèmi máa ní agbára wàá gba àkànṣe oyin máa fọ́ ní iyọ̀ ìyẹn nìkan wá kọ́ máa nú ìtẹ́ spẹ́ṣíálì gbogbo àwọn tó bá dẹ̀ wà pátápátá tá máa fún lómi ibùdó agbára tá a fún wẹ̀ wọ́n á mu wọ́n á tún gbé lọ sílé torí ògo gbọ́dọ̀ sọ̀rọ̀ ògo mọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ògo wo gbọ́dọ̀ mọ̀ tún jagun mọ̀ eléyìí tó go wa jagun ti tó ògo mi ti sá wọkọ̀rọ̀ ògo mi ti sá pamọ́ wọ́n ti ṣọ́ ògo mi lọ́gbẹ́ ògo mi ti ń rùn ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbọ̀dúà kógun yẹ kó tán kógun lè sọ̀rọ̀ báyìí ni mo rí lórúkọ náà gbogbo bí akata àgbà bàtà mo fi àṣírí ńlá kan wọ̀n mi mo dẹ̀ rí àwọn ènìyàn tí wọ́n ń bó aṣọ ara wọn tó ń wọ ẹ̀mí ìsìn báyìí ni mo sọ gbogbo eré tí ó ti fàya tó ti dógùn láyé wa àfirèrè pàdúpà rẹ àfirèrè pàdúpà rẹ mo ní agbá ọ̀ tó padà ìdẹ̀lẹ́ náà jí ṣe ẹ múra ọ̀la máa lé dúdú agbára nílò bọ́ ní olúwo tó wà lọ́nà tó jẹ tẹgbẹ́dá nìbàdàn ìṣó òru nìyẹn o àmọ́ ní àárọ̀ ọ̀la ẹ̀yin ta fún ààrẹ náà la máa wà tó wà ní sango ẹlẹ́yẹlérò sango ẹlẹ́yẹlérò so tó bá ti bọ́lẹ̀ bí ta fún ààrẹ náà yẹn ẹ̀yin ẹ̀ gẹ́gẹ́ ní open university wa open university yẹn gẹ́gẹ́ ọgbà tó wà lẹ́yìn ẹ̀ tó ń pè ní olúwa dámiláre gàtì níbi ofset ọ̀lù tó wà lórí cbt center yẹn gẹ́gẹ́ ibẹ̀ láti kọ́kọ́ máa gbàdúrà láàárọ̀ la aago méje sí mẹ́wàá
1: ni
0: mo fẹ́ wá àná ìtawọ̀ ènìyàn olúwa lóun fẹ́ pé kádàrà wọn jáde nínú kòtò kùkù tí wọ́n gbé fún mọ̀ sọ́ ògo wa máa sọ̀rọ̀ in the name of Jesus kí má bàa gbàgbé ògo bá ẹyin tá a wà ní sango ọ̀tà o wà ń bẹ̀ lọ́jọ́ monday tó kọjá yìí monday yìí ọjọ́ monday la máa bẹ̀rẹ̀ is glory hall ní o is glory hall tó wà ní lagos abeokuta road ní alishiba ní tiritiri bus stop ní amatri filling station yẹn lẹgbẹẹ matri filling station ní sango ọta is glory hall ní sango ọta ní alishiba ní tiritiri bus stop a gbàlejò lọjọ monday ìdí rèé à ń bọ̀ wá pín ráìsì ẹ̀sìn tètè afẹ́ kó tẹ́lẹ̀ abẹ́wò afẹ́ kó gun tẹ́lẹ̀ wa èmi ò sí nínú ẹlẹ́tọ̀ o àmọ́ gbogbo àwọn arúgbó pátá pátápátá àti gbogbo àwọn opó la máa pín ráìsì fún ife ẹja fún nídàjà golo bẹ́ẹ̀ náà la tún máa pín gaari fún wọn àdì sínsà mo máa pín iyọ̀ fún wọn oh my god ẹ lọ bá mi máa kéde sílẹ̀ àná dẹ̀ ṣe kánsẹ́lì fún wọn kí má bàa gbàgbé ìjọ bóde ló yẹ kí wà láàrọ̀ èmi tún gbé ṣùgbọ́n ìdíwọ́ ni mi fi síbẹ̀ wọn náà fẹ́ ṣe ọdún alẹ́ gan mọ́ àní káfíntì kẹsàrì fún kẹsàrì káfíntì ọlọ́fọlọ tí wọ́n bá sọ gbogbo àwọn tó wà lágbè UBA 10 24.
1: 24.
0: Double 7.
1: 77.
0: 50.
1: 50.
0: 80.
1: 80.
0: But I can see you. UBA.
1: UBA.
0: 10.
1: 10.
0: 24.
1: 24.
0: Double 7.
1: 77.
0: 50.
1: 50.
0: 80. But I can see. Oh, but I'm going to try to get a camera. Oh, good. You can't wait. You can't wait. Eyan meji akọ to ba le di pe lanu oya
1: 070 70 35 23 23 14 14 17.
0: WhatsApp number mi na lo o le ni ti aje fun prayer ojojumo 070 70 35 23 23 14 14 17. Bọ́lá kan si o 070 70 35 23 23 14 14 17. Bọ́lá kan si o 070 70 35 23 23 14 14 17. Ogo ni jẹ lamu awọn ọmọ abalẹ ide ma ja lọlọ mura o ọjọ fẹjẹ yi ni isoro emi lẹri kan tẹntẹnta machi gbogbo agbara biko wa nibẹ o a o ni sori ọtọ jesu oluwa
1: amen.

0: 96.7. Ejago.
1: Ẹkú ojúmọ́ o. Ìròyìn afẹ́mọ́jú ní ọdún sí ti gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM kìgàjọ́kè. Tata kan mọ́lẹ̀ sí ilé fún bala ládùúgbò fẹ́lẹ́lẹ̀ lẹ́bàdàn. Adékúnlé Yusuf lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ló ti rọ gbogbo àwọn àjọ ilé èyí tí ò rọ̀gbọ̀ kú lè jọba láti dájú pé wọ́n fi ìfẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ́kàn. Wọ́n sì kọ gbogbo ìdásí ilẹ̀ òkèèrè eléyìí tó bá lè pagidínà ètò àlàáfíà tó ń ti ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gba ẹ̀mí lẹ́nu afurasí ajínigbé méjì ìyún ní ìpínlẹ̀ Ondo. Kò dín ní àwọn mẹ́jọ eléyìí tá ti dágbére fáyé pó dìgbò ṣe níbi ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì eléyìí tó kọlu iléèwé àwọn akẹ́kọ̀ọ́ obìnrin eléyìí tó wà ní Bangladesh. Ipò ẹ̀gọ́gọ́wọ̀ ló ti Portugal náà ti jẹ́ kó di mímọ̀ wípé akọ́nimọ̀ọ́gbà wọn Martinez náà ló ti fi ikọ̀ ọ̀hún sílẹ̀. Ní báyìí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pe gbogbo àwọn àjọ ilé èyí tí ò rọ̀gbọ̀ kú lè jọba lórílẹ̀-èdè wa Nàìjíríà láti dájú pé wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àfojúsùn ìjọba ti ń bẹ̀ lóde. Bákan náà ló sì tún rọ̀ wọ́n láti dájú pé wọ́n fi ìfẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ́kàn. Kí wọ́n sì tako gbogbo ìdásí ilẹ̀ òkèèrè tó bá lè ṣe pẹ̀lú owó eléyìí tó lè pagidínà ètò àlàáfíà tó ń ti ìdàgbàsókè ilẹ̀ yìí. Nínú àtẹ̀jáde eléyìí tá fi léde látọ̀rọ̀ ọ́fíìsì ẹni tí ń ṣe akọ̀wé ìjọba níbẹ̀ ló ti ń ṣàlàyé pé ààrẹ ló jẹ́ tó ṣàlàyé ọ̀rọ̀ náà ní ọjọ́rùú Wednesday níbi ìpàdé gbogbogbò eléyìí tó jẹ́ ti àwọn àjọ ọ̀hún eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni Tinubu ti jẹ́ kó di mímọ̀ wípé kò yí kàn sí kí wọ́n mọ̀nà ká lébù sí ìjọba nìkan. Ìṣe náà ló yẹ kí gbogbo àwọn àjọ eléyìí tí ò rọ̀gbọ̀ kú lè jọba ọ̀hún kán ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ti ń bẹ lóde láti rí dájú pé wọ́n ṣe ìgbélárugẹ sí ìdàgbàsókè ìpè fún ìjọba rere àti mímú àdínkù dé bá ìṣẹ́hùn ìyà lórílẹ̀-èdè yìí kódà tó fi mọ́ ìdàgbàsókè ọmọnìyàn. Ààrẹ ẹni tí akọ̀wé ìjọba ṣojú fún níbi ìpàdé náà ìyún sẹ́nítọ̀ George Akume níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ààrẹ orílẹ̀-èdè mọ ipa ribiribi eléyìí tí àwọn àjọ tí kò rọ̀gbọ̀ kú lè jọba ń kó lórílẹ̀-èdè wa Nàìjíríà látara líla aráàlú lọ́yẹ̀ àti ètò àkóyawọ́ kódà síran ọmọnìyàn lọ́wọ́ àti mímọ kó àwọn èèyàn jọ. Gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ààrẹ náà ni wọ́n fi àsìkò ọ̀hún láti rọ àwọn èèyàn náà láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba eléyìí ti ń bẹ ní òde lọ́wọ́lọ́wọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti rọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí láti buwọ́ lu ìyànsípò Lamido Abubakar gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ jẹ́ alága tuntun fún àjọ tí ń ṣe àmójútó ohun ìní lórílẹ̀-èdè yìí. Ìpè ọ̀hún náà ló wáyé nínú ìwé kan eléyìí tí ààrẹ kọ sí ilé-ìgbìmọ̀ asòfin níbi tí ẹni tí sì ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin Godswin Akpabio tó ti kà á síbi ìjókòó lé ní ọjọ́rùú Wednesday. Nínú ìwé ọ̀hún náà ni ààrẹ Tinubu ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìyànsípò Abubakar òun náà ló wà ní ìbámu pẹ̀lú abala kẹwàá kìíní A eléyìí tó jẹ́ ti ìdásílẹ̀ àjọ tí ń ṣàmójútó ohun ìní ti ọdún 2019 tí àtúnṣe ti dé bá báyìí. Níbẹ̀ ni ààrẹ ti ṣàlàyé pé òun nígbàgbọ́ wípé ilé-ìgbìmọ̀ asòfin yóò gbé ìgbésẹ̀ tó bá tọ́ láti rí pé wọ́n buwọ́ lù ú láìsí ìdíwọ́. Nígbà tí Akpabio yóò máa ka ìwé ọ̀hún sí etí ilé òun náà ló wá pa láṣẹ fún àwọn ìgbìmọ̀ eléyìí tó mójútó àwọn ilé ìfowópamọ́ tó ń ti àjọ adójútòfò kódà tó fi mọ àwọn àjọ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná láti rí pé wọ́n ṣe ìwádìí ọ̀rìn kíniwé wọn kán sì fi ààbò padà sí ilé ní ọ̀sẹ̀ méjì tán bá ti parí ìwádìí wọn ọ̀hún. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti gba ẹ̀mí lẹ́nu àwọn afurasí ajínigbé méjì níbi ìjà eléyìí tó wáyé ní ìlú Abo tó wà ní ìlú Àkúrẹ́ lọ́hùn ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé ní nǹkan bí aago 3 ààbọ̀ òwúrọ̀ ní ọjọ́rùú Wednesday lásìkò ìgbà tí àwọn ikọ̀ apàróòro eléyìí tán ṣiṣẹ́ ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀hún tí wọ́n gba ìpè pàjáwìrì láti máa bọ̀ láti wá dẹ́kun àwọn agbébọn ọ̀hún. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn náà ni wọ́n yabo ibùdó kan tán tí wọ́n mọ bíríkì tá a mọ̀ sí Ọláìyá Block Industry tó wà ní iléèwé girama ìlú Abo. gẹgẹ bo ti wa salaye oro wi pe awon adiramore eleni meje ohun o na na wo iboju to si npe wi pe awon fe ri eni tin se en to ni ibudo imobiriki ohun gẹgẹ bi eni ti wa se agbonso ilese olopa ni ipinle ondo iyun dsp abayomi jimo ti fidi sele omule ninu atejade to fi lede ni lu akure nibe lo ti je ko de mo wi pe awon iko ohun o na ni won yabo ile imobiriki na ti won se yinban ko to de pe ile ise olopa gbo si isele ohun ti won si gbe igbesi akin lati lo ri koju awon agbebo ohun ni bi ifijape ta ile to wa waye laarin awon iko afurasi ajinigbe ohun to ti ile ise olopa o na na mu lo mu ki won mu meji bale laarin won to si je pe won ri iban lewo eleyi kan mo labele gba pada to nti awon ta ban o da to fun mo ero lewo merin to nti awon iboju atawon kan mi tan gba lowo awon afurasi odara ohun gege bi jimo ti wa salaye oro testo waju o na lo je ko dumo ko awon ti go ko awon afurasi ohun iyin o ko awon afurasi na lo si ile iwosan eleyi to wa ni akure fun ise lojo ti ise iwadu o si mo tesi waju ogba be lo ti wa je ko dumo wi pe isele ohun o na la won ti wo lo si iwaju igbimo eleyi to je wi pe awon tako ijinigbe iyin o leka ti ile ise olopa to wa ni ipinle na ni bayi lati ile okere ko din ni awon akeko meje ton ti olukokan eleyi tan ti gbemi mi ni bi isele eleyi to waye ni Bangladesh nibi ti ile riri ti kolu ilewe awon obirin eleyi to wa ni budo Ogunlende gege bo ti je ko di mo pe ile eko ohun eleyi tan ti nko nipa esin Islam eleyi to wa ni Coast Bazar iko to di pe ile eko ohun na ni ile riri yabo ni ojoru Wednesday ni osan gan eleyi to si mu ki awon mejo ohun kan gbe mimi bo tile je pe ya awon tan wa ni ile eko na ko to di pe ile riri kolu ile eko ohun ohun na ni ko ti di mimo gege bo ti wa salaye oro wi pe won ti n gbe igbese akin lati daju pe won se awari awon eyan to wa ni ile eko ohun loju na ti ri daju wi pe won mo iye awon ti n be ni ile eko na ko to di pe ile riri ohun kolu agbegbe ohun awon eyan ile to wa ni budo Ogunlende ohun ohun na ni awon tori ko yo nibi ijapo akata eleyi to ni se pelu awon ologun tan yabo mayama eleyi to si je pe ogun logo awon eyan tan lo bi million kan ohun na na wa ni budo Ogunlende ohun gege bi awon igbimo ile ti n dole ni ti wa fi die mule wi pe awon metala ohun na ni awon ri ko yo amo to je pe mejo ninu won ohun na lo ti dagbere faye podigbo se so si je pe awon marun ototo ohun na na ti gbe lo si ile iwosan fun itoju to peye ni bayi leka ti ere idaraya ajo to mojuto bolu alafesegba ni orilede Portugal na ti je ko di memo wi pe akoni mo gba iko agboje ohun eleyi ta mo si Roberto Martinez ohun na lo ti fi ikọ sile leyin tan padanu ifese won se won ni ipele 24 sowo orilede Spain gẹgẹ bo ti je ko di memo ke Martinez lo ti je ko di memo ko won fi ikọ ohun sile latigba to ti towo gba ipo sakoso ohun gẹgẹ bi akoni mo gba lati nkan bi osu kini odun 2023 o ti le je pe ikọ egbọ bọlu Portugal ohun na se ipo keji nibi ifese won se ife eye agbaye ni sori tan wa to si je pe won ta omi pelu ikọ golu Colombia to n ti DR Congo amo ti won fi iya je Uzbekistan ni ami ayo 5-0 to si je pe won si to fi iya je Croatia ni ipele keta keji le ni 30 ni ko to di pe won kuro ninu ifese won se ohun bo si le je pe ajo to moju to bolu alafesegba ni orilede Portugal na ti wa salaye oro wipe awon ti bere si ni wen ti o tewo gba ise gege bi akoni ma gba tutun ti o si tesiwaju lati ma gbe iko ohun iko na de ipo agba eleyi ti won fese le ohun eyi lo pin iroyin afemoju wa fun ti oro amako to di pe mo lo je mo awon koko amenu baba fun yin lekan si ninu iroyin afemoju mo ti je ko di mo pe are Tinubu lo ti ro gbogbo awon ajo eleyi ti o ro gbokun le ijoba lati ri pe won fi ife orilede wa Nigeria sokan to si fi se akoko kan si tako idasi ile okere ile to ba le pagidi na eto alaafia to n ti sokan orilede yi bakan naa gbogbo si nle ti pe ile ise olopa na ti gba emi lenu awon afurasi ajinigbe meji iyun o ni ipinle Ondo lati ile okere mo ti n jedumo pe ko di ni eyan mejo ile tan ti dagbere faye podigbo se nibi ile riri ile to kolu ileiwe awon obirin to wa ni Bangladesh leka ti re daya mo tin gbe se le ti pe ko ti Portugal won ti fi die mo le ri pe akoni ma gba won Martinez o na lo ti fi ko hun sile fun akunre awon royin won yele kan so wa lori takun agbaye wa www.lagilefm.com ba kan le da pa mo wa lori kan X wa lagilefm 967 lori kan abandore ti Facebook lagilefm 96.7 tunde olawo lo lo turo yin te gbo tan pelu ikun lowo ibukun oluwa olagunju adekunle yusuf lo ti mu royin wa se ti gbo yin e ko ojumo le kan si o e seun te eyan wa layo ni kan ni ti lagelu
0: lagelu fm 96.7

0: kẹsàn nínú oṣù keje 2026 ọlọ́run jọ wọn jẹ ajẹ gbèsè oṣù keje tún parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ẹkú ojúmọ́ lápá bí ẹkú ojúmọ́ ẹ̀dẹ̀kú ojúmọ́ mọ̀ ṣe dáadáa lají o alàmísì mìíràn lè ní ṣe dáadáa lẹ́wà á kú iṣẹ́ àná àdẹ̀kú ìmúra tì ní àdúrà mi sí ọba elédùmarè ni pé gbogbo kòókò jọ́njọ́ èmi àti yín kórí ọ̀wẹ́ wa bá a lè pọ́n ọlọ́run ọba mi edùmarè á dé ìyànjú èmi àti yín ládé o a dẹ̀ ní ṣiṣẹ́ fún mi ẹlòmíràn jẹ a ní ṣe lásán o kébù gìlólò tó ètò yìí ìtùnú dixon ló ń tẹ̀ lápá bí olúwa rẹ̀mí lẹ́kún adésínà lórúkọ mi big man presenter yín náà ni ọyẹ ẹja cartoon show ń bẹ̀ láàárọ̀ ìkín mo tún gbé wá mo tún gbé dé o lajú ẹ lajú ẹ lajú ẹ nǹkan kan wà tí a kíyèsí o ọlọ́run dẹ̀ ní jẹ́ ká fọwọ́ ara wa ṣera wa o ẹ láti kẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹ farabalẹ̀ gbọ́ mi o mo kí bàbá mi abdulkabir jalaruru lábìjàn jalaruru lábìjàn jalaruru nàìjíríà àrílé yanka ẹ wọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ lọ wo àyíká ilé ọ̀dọ́ ti yín nínú compound ilé yín o ṣe ní ládàá bẹ́ tí àwọn èèyàn ń pè ní akaba ṣe ní nínú ọgbà compound ilé yín ibulẹ̀ ń place ẹ̀ sí gẹ́gẹ́ nínú company ibulẹ̀ ń gbé sí ok ẹ gbọ́ mi dáadáa o ládàá tẹ ní nínú compound yín yẹn ṣé kìí ṣe pé ẹnàwó ẹ̀ mára ògiri lára fẹ́ǹsì ilé yín tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ lọ dábùú ẹ̀ tó bá ṣe é ṣe ẹ gbé kúrò lára fẹ́ǹsì ẹ sì yẹn lé ní o ṣé kìí ṣe pé ẹ̀yìn kó àwọn bíi block pákó igi bóyá tẹ́ ẹ lò mọ̀ nínú compound inú ilé yín ṣé kìí ṣe pé ẹ kò ti sára fẹ́ǹsì ẹ lọ kó kúrò lára fẹ́ǹsì bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ẹ ní kí ló dé bí ìgbà téèyàn bá mọ̀ fún àwọn oníṣẹ́ ibi ní way out free access láti wọnú compound èèyàn ni o ẹni ok ẹ̀rórí ẹ̀fẹ̀ tó máa ti yọjú láti tà látòrí fẹ́ǹsì tán dẹ̀ rí pé ládàá lè fi tì sára ògiri iṣẹ́ ti ṣe ládàá ẹ̀ ni wọ́n rọra pọ́n bọ́ sílẹ̀ nínú compound yẹn tàbórí block tẹ́ ẹ kó tẹ́ ẹ mọ̀ sí sára ògiri fẹ́ǹsì ilé yín yẹn ẹ ti fún wọn ní free access ẹ ti fún wọn ní way out tó wà easier láti bẹ́ sínú compound yín ẹ sì yẹn lé ní àbíṣẹ́ ìjìnlẹ̀ máa ṣe ṣe rí nínú compound ilé yín yẹn láràndínú ọgbanú ilé yín ṣé kò sí nǹkan tó dàbí àdá bí ẹyin kan fi ń roko ọkọ sọ́vẹ̀ nkankan ọbẹ̀ ṣé kìí ṣe pé ẹ̀kan máa ń jù sílẹ̀ lẹ̀ nínú compound ilé yín just anyhow ẹmú yẹn náà dání láàárọ̀ yìí o ẹ ṣa gbogbo ẹ̀ kúrò ńlẹ̀ kúrò nù compound inú ilé yín irinṣẹ́ nìyẹn fún àwọn ajínigbé irinṣẹ́ nìyẹn fún àwọn alẹ́ ọkọ olóhùnkígbe tán bá ṣèṣì rapálá wọnú compound tí wọ́n rí àwọn nǹkan yìí lẹ̀ bí ìgbà téèyàn kan mọ̀ àwọn fọwọ́ ara rẹ̀ fẹ́ ṣe rẹ̀ pé ẹ wọlé wá irinṣẹ́ tẹ́ lórí tẹ́ fi dáyà já wa tẹ́ fi dojú ìjà kọ wá ẹ palẹ̀ àwọn nǹkan tí mò ń sọ ìmọ̀ kúrò nínú compound yín ẹ tẹ́ ẹ bá ní store ẹ lọ wábì kan tó farasin tẹ́ máa tọ́jú àwọn nǹkan yìí sí ìwọ ní kí n já yín tán ni o ọmọ yín ọmọ ọdún márùn-ún mẹ́fà méje mẹ́jọ ọmọ ọdún mẹ́ta mẹ́rin ẹ ṣàkíyèsí dáadáa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé yìí kọ̀ǹpútà ìjìláwà o ó ń ṣiṣẹ́ bí ìpọ̀n kọ̀ǹpútà ni o ẹ wá pe àwọn ọmọ yín yẹn àtẹ̀lé tó ṣẹ̀ ń gbọ́n bọ̀ àtẹ̀lé tó ti gbọ́n díẹ̀ atele to ti gbon daada junior kan anybody to ba pade e nita to n bi eleere oro kan tabi oro keji nipa inu ile nipa family don't tell anybody anything get me o awon nise bi kan wa o ninu iwade ti mo se o ati ninu arojile mi o won pe awon omo kekeke nsin junior come elizabeth come emmanuel come how are you you don't know me I'm your mommy's friend now iro ni o o ya so fun mi o dabi daddy se se gba promotion abi iro daddy so fun daddy so fun ye salary ton gba wa wa daddy se se ra moto abi wa mommy en so fun daddy en mommy en ba daddy so kokon lana kin daddy en so fun mommy en lana e so fun awon mo yin pe ateni tan mo to sumo eyin parent ateni tan mo anybody to ba beere beere ki beere lowo won nipa oro inu ile yin e so fun awon mo yin e ma temu won lesi mo se soro pe kan mo da eniye lohun pe I don't know go and ask my daddy I can't say oh, go and ask my mommy why are you asking me now shebi you say you know my mommy e go e te ma omoyin leti o o dabi ere ki sere o a ni bo so wa won ajinigbe o a ni bo so wa won alokolon kigbe a de ni bo so wa won oke ina ki ina ton ma se be toju aladiye ki sinu ina o ba pe yin te la won omo to sharp ton ma soro dada ah omo bi kan be ni moniya he he eri iyanu jesu ayayayaya mask of le komo yin se omo wuli mi ni ah eri nsoro o sharp gun eru ru omo yen e pe come eri anybody that asks you anything about mama wuli about don't tell him anything don't answer them oh so pe kan lo bi lo mommy ati lo daddy e fun ra won ah ni bo sowo o owo awon makekeke yen sin na tin gba information e gba mi gbo apa omo kokeke to ba te tun wa like awon gudi gudi nkan kan awon bisiki nkan kan ba ti fi le lowo bayi ngba to mo okuku ni mo se ibi tan fe se eyan na ba ma denu le boroboroboro e je fi mo beyen na ojo tin lo mo pa ni akoko e je ki n wa yoju opo ewo fe eyan meji pere tabi eyan meta anwo todun e pari mi ile eyin le jayin tan laju e to po lowo mi ogun le ko tan o e sa jara mo wa lo ko kan de keji beyen tori a ni akoko repete lori eto yi olo a fun ala koko elu e ka ro je ki die to e ami o sala fi ale wa
1: a di so wa na oro di le so na e ma so no o si di ko wa o ni gba ti si jade ami wa ni pe ni ti ele mo wa
0: o Shu. Hello, Ekaro. Laju e.
2: Laju e ma sun.
0: Laju e ma gore o.
2: Ma gore.
0: Ma da opale bi ope ti na mu ma gore laju e lero.
2: Mi kuro lenu yin.
0: Ami o, ami o.
2: Sai wo. Omo aja o. Ogun atin lati wo fun loko mi o. Ogun ogun lo ngugun ko yan.
0: Beni sir.
2: Dada le kule ewu ti nbe nbe ko ja anfani e lo.
0: Beni sir.
2: Eyin oko re njanu atoma ati gugu ati papa ati lo be gangan. Obi ni o ma rojo yo ma rojo ope ati nu ile won ka ki ati ti je lale ana
0: e se ba mi
2: ewu be po o a ri mi gbo o
0: ami o
2: ko ni ko ro lenu yin
0: ami o se
2: o ati lati wo fun e ko eto
0: elomi a ma ro pe ohun fi yo omo lakeji ohun ni bi a kan fi le mo ba won se wa oke si ninu ile e de mo pa ko ba lo nje
3: e le karo
0: oro le yin e fi mo ninu ile yin na
3: hello
0: yes sir
3: opolo yo ko ne daru
0: ami o ami wa ti yin na
3: ijebu bere lo so lato
0: mi ijebu bere ore mi dada
3: be je ti wa le ti lo se se ina awon tun gbe je o ba gbo o to yin gbo yin so se ni je so lati o de so re wa ta ile to ko o da da o ko ki se to bi o mi se bi o to bi roko ele bi bi ba ta won ti fun yen wole ndo ko je na na ko ba lo bi so bi so ni suka
0: se ti di ba ojo ti lo
3: ejo ona mi apata wa ni bolu
0: aje e ma wori a sise lori e a sise lori e hello ah ni time
3: hello
0: ah ni time ye e ka ro sir
3: my presenter
0: yes sir
3: any dam lai lai
0: mi ate yin sir
3: lagba olorun gbogbo be se nfi gbogbo eto wa leti ti a fin ko ogbon lagba olorun omi ogbon ne oni pe lori yin
0: ami sir ami sir
3: gbogbo te so wallahi o ti ton
0: e se gan sir
3: kẹyàn lajú lásìkò tá a wà yìí
0: ni kẹyàn lajú ni o kẹyàn lajú wa ni o
3: ohun tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́lẹ́ bó ti rí nìyẹn
0: ẹ ṣe sà
3: ìbò kí wọ́n tẹ̀mí bẹ́ẹ̀
0: ẹ ṣe
3: ẹni kálukú wọn mú kí n bẹ́ẹ̀ elegant ẹlẹ́rìn láti lù látẹ̀
0: kò ní bàjẹ́ fún yín bá mi last caller rí ọjọ́ ti lọ last caller the last caller
3: digidigi
0: yes sir
4: n kò ní sẹ́ni rẹ̀ wọ̀n ní sáré
0: àmì o ọmọ jọ dárì
4: Ọ̀sẹ̀ ń jù fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbọ̀n tí yóò ṣẹlẹ̀ gidi rẹ̀ fún wa ọ̀rọ̀ nípa làkà yín o ààrẹ ni yín ló pẹ́
0: àmì o
4: dígídígì
0: ọmọjọ dájú ọrẹ mi yóò dà fún ọ tí ó pọ ẹjẹ máa lọ fún tààrọ yìí ká pàdé lọjọ mẹjọ láṣẹ ìdùmàrè ilé òní lé wa o bẹẹ ọ̀nà òní náà wa àtẹyìn àtẹyìn àní rò ń gbèsọ̀nù bí ó ṣe bí ọmọ o àjọ máa bí ọbẹ̀ báyìí ló ń bẹ ṣú o ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí mìíràn ìjáde wa lọ sẹ́nu iṣẹ́ wa láàárọ̀ yìí àti lọ́jọ́ gbogbo kò ní mú ibi àti ibi dání o a ó lọ rí o a ó dẹ̀bọ̀ rí ẹja máa lajú wa o kenneth igbeje gébùgì lórí tuntun yìí bó ṣe kéré mọ ẹja máa jọ mọ fún mi lò bẹ́ẹ̀ ọ̀gá mi ọ̀rẹ́ mi pàdé mi tunu dixon ló ń tẹ̀ lápá bí olúwa rẹ̀ mi lẹ́kun adésínà big man presenter lórúkọ mi 08168988951 08168988951 ẹ ǹlẹ́ ń bẹ̀ ó dìjọ́ mẹ́jọ thanks so much and God bless you. Ire o.

àwọn ènìyàn márùn bóyá ọmọ ọ̀rẹ́ tàbí ẹbí rẹ̀. Mo gbàdúrà gbogbo wàhálà rẹ láyé kò ní já sí asán. Jésù Kristi Olúwa ti wá, ó ti kú lórí àgbélébú nítorí èmi àti ìwọ. Mo gbàdúrà gbogbo iṣẹ́ rẹ̀ lórí mi, gbogbo iṣẹ́ rẹ̀ lórí rẹ̀, lórúkọ Jésù kò ní já sásán. Kí ni ọ̀rọ̀ tí mo mú wá fún wa lónìí? O náà ni pàtàkì ìrìbọmi. Màmá onírúurú ẹ̀kọ́ o ló ń lọ káà

lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a bá tún ènìyàn bí kò lè wọ ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run tá ń sọ yìí, Jésù wí pé bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wọnú tìọ́lọ́jì, àwọn tìọ́lọ́jì ti ń dorí Bíbélì yìí kodò. Ẹ fẹ́ gbọ́ mi sà, ọ̀rọ̀ Ọlọ́run tó simple débi pé nígbà tí ẹni tó mú ọ̀rọ̀ yìí wá, Jésù Kristì fúnra rẹ̀, kò lọ ilé ìwé kankan, ohun tó dẹ̀ qualify gbogbo ènìyàn láti di àtúnbí, o nílò láti jẹ́ ẹni tó lọ ilé ìwé kó tó di àtúnbí sà, o nílò ẹni qualification kankan kó tó di àtúnbí. Ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé Jésù Olùgbàlà kò mọ lọ ilé ìwé kankan, even ibùjẹ ẹran la bí òun gangan sí,

ẹni tó fi àpẹẹrẹ rẹ̀ hàn. Nítorí náà, ọ̀rọ̀ Ọlọ́run ní kíkà kò ní di kẹ́nìkan ẹsẹ̀ máa dorí Bíbélì kodò láti máa sọ fún wa wípé theology sọ pé eschatology, demonology, anthropology, psychology, even gbogbo ẹ̀ ni ẹ ti lọ́jì philology sílẹ̀ sá. Gbọ́ ohun tí mò ń sọ láàárọ̀ yìí. Mo gbàdúrà wàhálà rẹ láyé yìí kò ní já sí asán. Ẹ wá wò mí sà, tí o bá gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà rẹ, ẹ sà, tí o bá tí ì ṣe baptism, o tí ì complete iṣẹ́ ìgbàlà ọkàn rẹ, ẹyọ ẹnìkan láò fún láǹfààní láti ṣe baptism, o náà ni o lè orí àgbélébú, nítorí pé kò sáǹfààní fún mọ́ láti sọ̀kalẹ̀ láti orí àgbélébú. Ẹ wá máa wò mí sà, bí baptism ṣe pàtàkì tó, tí kò bá ṣe pàtàkì, a ò ní rí Jésù nínú ìwé Luke chapter 3 verse 21. Jésù ti kára rẹ̀, ó lọ sọ́dọ̀ John the Baptist, ó ní kó ti òun bọmi. Immediately tí a ti Jésù bọmi, ó ní ìrírí agbára. Ìṣẹ̀lẹ̀ mẹ́ta ṣẹlẹ̀, number 1 òun ṣí, number 2 ẹjẹ́ jáde bí àdàbà ó bà mí lórí, number 3 ohun kan jáde látọ̀run, ó wí pé èyí yìí ni àyànfi ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Mo gbàdúrà ìlérí ó ṣe fún ọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdajì. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube, àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta rẹ. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.

sọ wípé nípa bẹ́ẹ̀ Jésù Kristi ń jẹ́rì ọ̀pọ̀lọpọ̀ ọkàn sí ìjọba Ọlọ́run. Ó dúró báyìí, ó sì pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ó yá ẹ̀ máa se baptism. Màmá tó o bá ń gbọ́ mi lónìí, tó o bá

ẹnìkan ti ẹ sọ pé ní New Testament ó ní kò sí pàtàkì báwo ló ṣe jẹ́ sir Act of Apostle chapter 8:36-38 àrí Philippi àti ìwẹ̀fàárẹ̀ Ethiopia ó wàá sùn fún lójú ẹsẹ̀ tó wàá sùn fún tán ìwẹ̀fàárẹ̀ Ethiopia sọ wípé kí ló kù mí kù Philippi sọ fún mi pé tó o bá ti fi gbogbo ọkàn rẹ gbàgbọ́ o ti rẹ́dì láti di ọmọ Ọlọ́run nìyẹn a ó ní ṣe bí odò rẹ lójú ẹsẹ̀ ó dẹ̀ mú wọnú odò ó dẹ̀ ṣe ìrìbọmi fún bọ̀dá ó ti kúọlí báyìí lójú ẹsẹ̀ tó o bá ti fi ayé rẹ fún Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ó ti kúọlí báyìí láti ṣe baptism dandan kọ́ ni pé lẹ́yìn oṣù márùn-ún àbẹ́yìn oṣù mẹ́fà mo kó àwọn ènìyàn lọ láti lọ ṣe baptism ní àdúgbò kan tí a ń pè ní ìjẹ̀dẹ̀ nínú omi níbi tá a ti fẹ́ ṣe baptism àwọn area boys wọ́n lọ bí 12 wọ́n ṣàfẹ́ gbowó lọ́wọ́ wa wọ́n pariwo àwọn ò gbowó mo fún wọn lówó mo ṣàkíyèsí wípé ọ̀kan ń bẹ nínú wọn tí ọ̀rọ̀ mi touch torí mo dá wọn dúró mo wàásù fún wọn mo sọ nípa àná tèmi náà mo dẹ̀ sọ nípa Jésù àti nǹkan tó ń ṣe nínú ayé mi lónìí ọ̀kan nínú wọn lọ nawọ́ sókè ó ní dádì ó ní mo ṣe tán láti ayé mi fún Jésù ó ní ṣé tí ń bá fáyé mi fún Jésù ó ní ṣe máa ṣe baptism fẹ́mi náà mo ní kí ló ń waste mi ní táìmù brother so ti gba Jésù bí Olúwa àti Olùgbàlà lójú ẹsẹ̀ ó lọ ti gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà mo dẹ̀ gbàdúrà fún ó dẹ̀ ń sunkún níbẹ̀ mo mú wọnú odò mo ṣe baptism fún ní orúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ báyìí la gba ọkàn rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ báyìí ló kúrò láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó sì di ọmọ Ọlọ́run brother baptism ó wà very important fún ọmọ Ọlọ́run oh my god number 7 tí baptism ò bá ṣe pàtàkì why nígbà tí Jésù parí iṣẹ́ rẹ̀ ní Matthew chapter 28:19 ṣé ẹ̀gbọ́n tó sọ níbẹ̀ ni ó ní gbogbo agbára Ọlọ́run àti láyé ó ní àti fi fún mi ó ní nítorí náà ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo kẹ́ẹ̀sì máa baptist wọn ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ brother tí ọ̀rọ̀ yìí kò bá ṣe pàtàkì Kristi Olúwa kò ní ṣe ẹ̀skísà ó sọ ọ̀rọ̀ kan sà ó ní ohun tí mo ṣe ó ní ẹ ó ṣe ẹ ó dẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ now Jésù ṣe baptism o why tẹ́nìkan wá sọ fún ọ wípé baptism kò ṣe pàtàkì brother mo bì ọ́ láàárọ̀ yìí ó lè jẹ́ pa

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ododun ta man se
1: literature doll
0: to nbe ninu agba fasiti ile ibadan akori idanileko ni ipenije eto abo to ngbenu soke ati ona abayo lati akata awon ti oro gberu gbagba
1: Oludanileko ojo na ma je oge agba to ti feyinti lenu lese olopa to ti je ojimi to mo nipa iwa si odaran alaga ojo na ni ogbeni bi odun ladipo to je osise fenisi lenu lese ologun lorilede america emagbe ojo tuesday ojo kokalelogun osu keje odun 2026 ni trenchadol ninu ogba fasiti ile ibadan ago mokanla owuro leto gbogbo ma bere ofe ri wole
0: wole
1: Splash FM bi odun mokandilogun e ba wajo e ba wayo
2: Yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
3: eto igbeyawo laye
4: ejowo eduro na jare
5: ki lo sele
4: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
2: eh ni tuto
4: ka sha so pe o ti rawon abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk bayi
2: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
2: ah lati osu to koja ni mo ti rawon
4: oluse agun kan so wapo
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
1: ẹ pè CDK sórí 0707-454-3005
5: CDK san díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bí ayé ìrọ̀rùn.
6: Wọ́n á gbé fún pàdí yẹn.
7: Pàdí ọ̀dẹ ẹ̀sìn.
8: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
9: Wò ó, wọ́n tún ti bẹ̀rẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
8: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheimak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
7: Bàkọ́lé máa ra.
8: Has a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ́ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ìdàgbàsókè ìlú tuntun ènìyàn kì í ṣojúṣe ìjọba nìkan, àfihàn Team 2020 Club. Team 2020 ẹgbẹ́ tí olówó ìjọba nú tó ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè àwùjọ àtọmọnìyàn. Ó ti wá pé ọdún mẹ́fà táwọn ẹlẹ́yinjú àánú tẹ̀rọ wọn ṣọgbà kóra wọn jọ ní 2020 lásìkò COVID-19 láti ṣèrànwọ́ onírànran fáwọn tó nílò ẹ̀. Genesis Hotel along Chalegbonlete Road láyẹyẹ ọdún mẹ́fà pẹ̀lú ìkówójọ ₦150 million fún humanitarian hub Team 2020 máa wáyé
2: lọ́jọ́ kọkànlá oṣù kejì ọdún yìí.
1: Alhaji Rashid Olawori ọmọ òkú ọrún Sẹ́ríkì Àdínì ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò di grand patron ti Alhaja Mutiat Ladoja yóò di grand matron. Àwọn àlejò pàtàkì tí ó wà ń kalẹ̀ lọ́jọ́ náà: distinguished senator Sharafadeen Abiodun Ali, ẹ̀ẹ̀karùn-ún balógun ilẹ̀ Ìbàdàn, olóyè Adégbòyìgá Taofik Adégòkè FCA, ààrẹ ẹgbẹ́ ọmọ balógun ilẹ̀ Ìbàdàn, ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, olóyè Nureni Àkàbí Babaléba, Laguna balógun ilẹ̀ Ìbàdàn, Alhaja Bose Adedigbu, comrade Akin Ládẹjọ, deputy national president Rupeng, barrister Kehinde Yekin Agbona, team 2020 president Lunkede. Team 2020 ìrànwọ́ ọmọnìyàn fún ìdàgbàsókè àwùjọ.
3: Ẹ̀dọ̀ kí ìròyìn.
4: Ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa kí Sokoto ròyìn ẹ̀dọ̀ kí fún tòní kọ́ máa tú yagba ìṣolókù báyìí. Ká bẹ̀rẹ̀ sí kú àbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ kó pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wa kétékété ẹ mọ́ tẹ̀tì láti gbójú òwa live and direct. Ẹ ṣí àì ẹ pé kó kárí ilé àjọjẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní. Ìròyìn kan rèé tó ń bẹ wájú tèmi o, léyìí tó ń ṣàfọ̀mọ́ pé olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá NDC nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní 2027 ọ̀gbẹ́ni Peter Obi ti ṣàlàyé ìdí tó fi nígbàgbọ́ kó ṣeé ṣe o kóhun mọ́ wà láàyè láti díje dupò ààrẹ ní 2027 léyìí tí ó ń fi ẹ̀sùn kan ìjọba tó ń bẹ lóde pé wọ́n mọ̀ọ́mọ̀ wà á kaná mọ́ gbogbo akitiyan òun ni o tó ń ti àwọn míì tí wọ́n jẹ́ ìkan olóṣèlú tí wọ́n bẹnu ẹgbẹ́ alátakò ní Nàìjíríà. Òbí sọ̀rọ̀ ẹ di mímọ̀ lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò pàápàá jùlọ eléyìí tí ó wá fi ọ̀rọ̀ ọ̀hún sójúpo ìtàkùn àgbáyé ti X gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé nígbàtí ó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìdákọ́ńkọ́ pẹ̀lú Jude ìní ó sọ̀rọ̀ ọ̀hún lánàá òde yìí nígbàtí wọ́n bí léèrè béèrè pé bó o ni ṣé yóò sì díje dupò ààrẹ 2027 àbí bẹ́ẹ̀ kọ́ ó ní ẹ̀gbọ́ ẹ mọ̀ jẹ́ atanra wa jẹ́ o ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ ewu ni o ó ní pé pẹ̀lú gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí òun ò lè sọ o bóyá òun ò lè díje dupò ààrẹ ní 2027 ó ní òun sòótọ́ fún yín ni nítorí wípé òun rọ́wọ́jà àjọba gbogbo ìgbésẹ̀ òun báyìí ni wọ́n ń dà láàmú tí wọ́n sì mọ̀ọ́mọ̀ kọjú ooru sí gbogbo èèyàn tó bá ń bẹnu ẹgbẹ́ òṣèlú alátakò ní Nàìjíríà ó ní kódà wọ́n ti fẹ́ mọ́ tọ́bọ okòwò òun gan pé bí okòwò bá wá dẹnu kalẹ̀ bó lòun ó ṣe rówó láti díje dupò ààrẹ ní 2027 bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ǹgbèsì isoko si ni igbete gangan o iwe iroyin the nation ti e ohun lo ko wi pe ile ise are fesi pada wi pe gbogbo oro to jade latenu peter obi wi pe asa ti o ni kanu mo ni iro patapata ti o si oto kankan be o si jinagan so oto bi igba ti somo to jina sile ni won ni gomina ipinle anambra tele tele peter obi oro tin son ko so oto nbe o pe ki lokan ijoba apapo pelu okowo re ni ko sin to jo ile ise are won ku se re peter obi gbogbo nkan ni ma fi soselu o fe fi yen na soselu ni o pe peter obi to waje oludije fun ipo are labi asia egbe oselu ti ndc ipe oni boya lo won le wa laye lati le dibu ni 2027 won ni ta ni mo dibu ti e won ni ko sin to di lowo lati mo dibu afi ti o ba ni ejo kan ele to fe je fun ara re ti ko si lowo ijoba nu gege bi atejade ti le si are fi ta sojupo ti x lati odo en ti se olubani damoran pataki si le si are lori eto royin ati ato gbogbo ogbeni bayo onanuga o sapeju egbolohun to jade latenu peter obi gege bi eni ti kan wa oju ori amo nigeria pe lati je kan ma ba kedun lai ni di oni etan lo si bade etan lo nbe nbe onanuga pe gbogbo esun ti obi fin kan ijoba apapo le wa nigeria lasiko ile ti ologbenu si mike ni odo chude olohun lanode oni pe iro patapata ni nbe kuku mo peter obi pe bo ba soro mewa iro mesan ni o wa nbe pe eyin omo nigeria e ko ti ogbon si
3: iroyin eyi vanguard nloko nibi ti eni ti se alakoso fun oro eto abo lorilede nigeria ajagun feyinti christopher musa ti o ti fi oro lede wi pe ki gbogbo awon iko omo ogun lorilede nigeria ki won mo gbo o papa awon to je pe won be nibi ti won ti n sise lati mo gbogun ti igbesun mo mi ki won ri o wi pe ni kete ti awon ba ti jade lati lo re bere ise on la won ti bere si gboju agan si awon odaran be lo fi ikilo lede si eti won wi pe enikeni ninu awon osise omogun orilede nigeria eyi to ba ti kuna lati gbe igbese to ye ko gbe nipa riri pe on koju oro si awon odaran ti n domi alaafia orilede nigeria ru labesa pe won o ti ipase fun pe ko won o gbe igbese lati bere si doju iban abi ota ko awon eyan ohun won pe iru eni be oju ti joba le nigeria o fi wo ni

0: wọn ni kódà níṣe ló jẹ wípé igbákejì ààrẹ ilégbìmọ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà bara ojibrin eléyìí tí ó yẹ pé òun gan náà ìlójókòó tó darí ilé lánàá yìí ìlóyípiṣẹ rọrọ yìí ẹmọ ìjà tí mo gbà bí ẹni tí ń gba igba ọtí lákòókò yìí yibri ló fìdí ọrọ múlẹ pé ṣe rí ẹka aláṣẹ executive òní wọn ti ń gbé ìgbésẹ láti wá ojútùú sí lára àgbésẹ náà sì ni tí ààrẹ bọlá tinubu gbé tó fi darí àjọ icpc láti ṣe ìwádìí lórí awuyewuye tọrọ mọ àjọ ayédèrú pfipc yìí onífúdìyẹlé ẹjẹ àṣegà àyànà o kó máa jẹ pé ojú ẹ ká fi rínà láàfin máa tẹlẹ ẹnìkan kì í sì fi ojú egbò kọ́ máa fi tẹlẹ pínpín ẹjẹ àṣẹ sùúrù.
1: ìwé ìròyìn vangard kọ ìròyìn míì eléyìí tí ó di ẹ̀dọ̀ kí o níwájú mi èyí tó ń ṣe lálàyé wípé aya gómìnà ìpínlẹ̀ kaduna tẹ́lẹ̀ rí nasir el-rufai eyín asia el-rufai òun ló mọ̀ ti rọ ààrẹ bọ́lá tinubu wípé kó rí dájú o wípé ọkọ̀ òun ó láǹfààní sí gbogbo àwọn ẹ̀tọ́ tí òfin orílẹ̀-èdè nàìjíríà fún lásìkò ti fi ń jẹ́jọ́ níwájú àwọn ilé-ẹjọ́ tọrọ rẹ̀ wà lásìkò yìí bákan náà òun ló ṣe àtẹnumọ́ rẹ̀ wípé mọ̀lẹ́bí el-rufai ìbéèrè táwọn ń béèrè lọ́wọ́ ìjọba ó ní láti rí o wípé gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ nìyàn ó jẹ́ èyí tí wọ́n fi ààyè rẹ̀ gbà á kì í ṣe pé àwọn pé kí wọ́n fi òpin sí ẹjọ́ eléyìí tí el-rufai ń jẹ́ o nígbà tó ń sọ̀rọ̀ ní orí iléeṣẹ́ móhùnmáwòrán arise nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe ní ọjọ́rùú wednesday àná òun ló ti sọ di mímọ̀ wípé gbogbo nǹkan tí àwọn ń béèrè gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí el-rufai ó ní láti rí o wípé wọn ò kanra mọ́ tí wọn ò sì mọ̀ọ́mọ̀ kí wọn ó fi àǹfààní eléyìí tó yẹ kó ní lábẹ́ òfin fi ìyà jẹ́ kó wá jẹ́ pé wọ́n kọ̀ láti fún un ní ẹ̀tọ́ tó yẹ kó ní gẹ́gẹ́ bí ọmọnìyàn wọ́n ní lára àwọn ẹ̀tọ́ táwọn ń béèrè pé kí wọ́n ó fún un òun náà ni ẹ̀tọ́ láti lè jẹ́ kó rí ìtọ́jú gbà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onítọ́jú rẹ̀ tó jẹ́ ti ìmọ̀ ìṣègùn òyìnbó bákan náà ò ní pé kí wọ́n jẹ́ kọ́ láǹfààní sí agbẹjọ́rò eléyìí tí ó lè dúró níwájú ẹ̀ tí ó mọ bá a ṣùpẹ̀ níwájú ilé ẹjọ́ kí wọ́n ó sì jẹ́ kí àwọn mọ̀lẹ́bí kí wọ́n mọ láǹfààní àti máa kàn sí bákan náà ni wọ́n pé àwọn tún béèrè fún òmìnira rẹ̀ níbi tí ààyè tó bá ti gba irú òmìnira bẹ́ẹ̀ nínú òfin orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí eléyìí tí aya el-rufai tó fi léde yìí òun náà ń ló jẹyọ ní dédé àsìkò tí àwọn èèyàn ń wí onírúurú awuyewuye nípa bí wọn ṣe ń fi sí àhámọ́ àti bó ti ṣe ń fojú winá ẹjọ́ lórí ẹ̀sùn tí wọn fi kàn pé níṣe òun ló lọ rèé mọ̀ọ́mọ̀ gba ọgbọ́n lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tó fi gbọ́ ọ̀nà ẹ̀bùrú tí fi ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí ń jáde lójú òpó ìbánisọ̀rọ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba ilẹ̀ nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò nuhu ribadu wọn ni eléyìí òun náà ni ó ń káwọ́ pọ̀nyìn rojọ́ sí àti àwọn onírúurú ẹjọ́ míì eléyìí tí wọ́n tún fi ẹ̀sùn ẹ̀kan bákan náà ni wọ́n wá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kọ̀mínú lórí ọ̀rọ̀ ìlera rẹ̀ àti bó ti jẹ́ pé wọ́n tún fi kélé òfin pé ẹni tó tún jẹ́ dókítà oníṣègùn tí ń tọ́jú rẹ̀ tẹ́lẹ̀ malam yìí ìyún nasir el-rufai ó ní wọ́n fi ẹ̀sùn kàn ní oríṣiríṣi àwọn ilé ẹjọ́ tó lè jẹ́ pé oríṣiríṣi ẹ̀sùn ní wọ́n fi kàn ṣùgbọ́n tí ìròyìn sọ di mímọ̀ wípé gbogbo àwọn ẹ̀sùn yìí ó ní ó ti lè láǹfààní sí òmìnira tí ó sì mọ ti lé wá jẹ́jọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà aya rẹ̀ wá tẹ̀síwájú pé pẹ̀lú bó ṣe jẹ́ wípé el-rufai gbogbo ìgbà ní ń béèrè fún òmìnira níwájú àwọn ilé ẹjọ́ yìí wọ́n ní àwọn àṣẹ àti àwọn nǹkan tí wọ́n lọ́mọ òmìnira rẹ̀ nídìí gbogbo tí wọ́n ní ó wá kó tó dòmìnira ó nira o fún láti rí eléyìí ò jẹ́ kó rọrùn fún el-rufai láti ní òmìnira wọ́n pé nílé ẹjọ́ gíga wọ́n ní wọ́n kọ̀ láti fún ní òmìnira níbẹ̀ wọ́n ní bákan náà ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ wọ́n ní wọ́n tiẹ̀ fún lómìnira ṣùgbọ́n tí wọ́n pé kọ́ wá wọ́n ló le kò rọrùn láti rí wọ́n ní bákan náà ní ilé ẹjọ́ gíga eléyìí tó ń jókòó ní ìlú kaduna justice ekwo wọ́n ní eléyìí ó fún ní òmìnira ó ní kó lọ rèé wá àwọn tí wọ́n jẹ́ onídùú méjì wá tó jẹ́ pé ìkọ̀ọ̀kan wọn 200,000 naira ò ní wọn ò mú wá o wọ́n sì tún gbọ́dọ̀ ní dúkìá tó jẹ́ pé owó rẹ̀ ó tó 200,000 naira ní GRA kan ti ń bẹ ní ìpínlẹ̀ kaduna bákan náà ni wọ́n tún pé àwọn ìgbìmọ̀ lọ́ba ní ìpínlẹ̀ kaduna wọ́n gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé pé àwa o lórúkọ wa o a pe aduro fun Erufai bi e bari mo eh awa oduro awa ni ke wa mu won ni nisin eleyi lo wa je ko nira lati le tu Erufai sile ko di ominira ko le mo ti le wa jejo tori pe awon igbimo loba loba won o setan lati towo bo iru iwe be ebe ina ri pe nti won bere iti lagbara ju se ewule fe tu Erufai sile ni ama are Bola Tinubu eran ti o wi pe atohun to nje aya Erufai ati oko ohun awon mo polongo ibo fun yin ko to di pe pada di are e boju anu wo Erufai fun ni awon nkan ti eto to pe ki won o fun o be ni aya Erufai un ni nwe o
2: Edoki Iroyin.

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé Ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ẹ̀dọ̀ kí ìròyìn.
2: Ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa. Ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé yọkàn jẹ́jẹ́ ìjẹ́ òní mo jókòó mi. Ìròyìn tó ń bẹ wájú tèmi lòun ṣàfọ̀mọ́ ẹ̀ wípé àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣe àtìlẹyìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n sì ń rọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yòókù ní gbogbo ìpínlẹ̀ 36 states èyí tó ń bẹ ní Nàìjíríà bí kan náà gbégbésẹ̀ kí wọ́n buwọ́ lu àbá òfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ fún ìgbáyégbádùn ọmọnìyàn Nàìjíríà. Àwọn aṣòfin yìí òun náà ni wọ́n pe àwọn ṣe àtìlẹ́yìn yẹn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún lásìkò ìjókòó ilé náà nígbàtí olórí ọmọlé tó pọ̀ jùlọ Nahim Adams ti ó dábàá wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lánàá òde yìí nígbà tó dábàá ọ̀hún ìyẹn Adams ń lọ pé ṣe rí àbá òfin tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí à ń buwọ́ lù pẹ̀lú ìbámu pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ní ìbámu pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà láti rí pé ètò ààbò tún gbọ́dọ̀ omuyanyan sí ní tìbútòrò Nàìjíríà níbí yìí nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba àpapọ̀ òun ló ní gbogbo ààtò ètò ààbò lọ́wọ́ ṣùgbọ́n báyìí tó yẹ pé àwọn ìjọba ìpínlẹ̀ náà wọ́n mọ̀ ní ìkápá láti ṣe ìdarí ètò ààbò lákàtà tiwọn náà wọ́n pé eléyìí yóò túbọ̀ jẹ́ kí ààbò tó péye kó wà fún ẹ̀mí àti dúkìá ọmọnìyàn tìbútòrò Nàìjíríà kódà ìyẹn tó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀mọ̀wé Mudasiru Ọbásà nígbà tó náà mọ sọ̀rọ̀ ó pé ọjọ́ ti pẹ́ nítòótọ́ tọ́pọ̀lọpọ̀ ti ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pé pẹ̀lú eléyìí tí àwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọ̀ wípé yóò fòpin sí àwọn wàhálà kan eléyìí tó mú kí ètò ààbò kó yìnrìn ní Nàìjíríà lára rẹ̀ ni ọ̀rọ̀ ìjínigbé ìgbésùnmọ̀mí ọ̀rọ̀ àwọn agbébọn àti àwọn ìwà ọ̀daràn míì. Bákan náà gbọ̀ngbà ó ní ẹgbẹ́ àwọn gómìnà lápàríwá ilẹ̀ wa Nàìjíríà Northern State Governors Forum òun náà wọ́n ti sọ̀rọ̀ tó ń ti àwọn orí adé lápàríwá Nàìjíríà àwọn ìpínlẹ̀ tó mẹ́mẹ́ kò ní wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ ìpàdé alágbára báyìí lẹ́yìn tó wáyé ní ìpínlẹ̀ Kaduna lójúnà láti kojú oro sí àwọn ìpèníjà tí ń kojú ẹkùn ọ̀hún pàápàá jùlọ ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí nígbàtí gómìnà ọba sọ́ni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tí ó mọ wíjọ́ ń tiẹ̀ nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ ìlú pé fọ́pọ̀lọpọ̀ ọdún àwọn gómìnà ní tìbútòrò Nàìjíríà ni wọ́n ti ń pè fún ààtò wípé kò yẹ kó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ni ó ní ìdarí ètò ààbò lọ́wọ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ ti mọ̀bílẹ̀ gan wọ́n gbọ́dọ̀ ní ipa tó mọ̀ kò lájẹ́ kí ètò ààbò kó dúró láwùjọ kó wá wọn. Sanni fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àyípadà tí ń bá ètò tí ń bá òfin báyìí tó ń ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pé ìgbà ọ̀tún gbà ńlọ́jẹ́ o nílẹ̀ wa Nàìjíríà.
3: Ìwé ìròyìn The Nation ó kọ ìròyìn o lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn eyi ti yon pe okere tan awon eyan meji ni won gbe mimi nigba ti opolopo awon eyan mi si fi ara pa nibi ede ayede ohun itaporo kan gan itaporo gan kan eleyi ti o waye laarin okunrin kan eleyi to nwa keke ajumose ta mo si maruwa lapa abomi ati enikan eleyi ti o ma fi ero ti an fi mo fun ara ilu lowo ti an fi nsowo ni eyun point of sale machine ta mo si POS ti ohun fi eleyun si okowo ti an pe ede ayede kan bele laarin awon mejeji ni agbegbe ojo nijoba ibile akinyele ni ipinle oyo isele yi ona un lo mo se akoba fun karakata awon eyan ati ise ojo awon eyan ti won be ni agbegbe na to si mu ki ko wa ko mo sare ti ibuso itaja ati awon sobu re ti won si n fi ese efe eyun na lo si mu ki ijoba ati awon ti an je alase iko eleto abo ki won o tete da awon osise eleto abo sita lojuna ati le ri wi pe won tete pinwo wahala ohun ki alaafia o le pada joba ni agbegbe ojo ni badan awon eyan eleyi ti won ba iko royin the nation soro bo ti ati le je wi pe ohun ti won wi o ni pe a o kere tan awon eyan merin ni won di eni ti won ran lo si orun ni bi isele ohun sugbon ijoba ipinle oyo o ni awon pe awon eyan meji o ni won pada jade laye latara isele na ti ani awon le fi idi e mule lasiko ti iroyin yi to fi ndi kiko jo sugbon ti ijoba ipinle oyo pe iwadi si nte si waju lori e na bakan na isele yi ohun na o ni o ti mu ki ijoba ipinle oyo ko dasi to si je pe awon ori ade orun ileke ni ipinle oyo ninu eyi ti olubadan ti ile ibadan oba senator rashid adewolu ladoja tawon na ti ranse si awon eyan wi pe kiko wa gbogbo awon ti nu bi ki won ti da won bako ki alaafia ko le se be ko joba o ni agbegbe ohun bakan na ni awon adari lawon agbegbe to imo ile ise olopa ati tologun ni gbogbo won na dasi gbogbo won igbese ti won gbe o na ni o lati ri pe wahala o itaporo gan yi o lo lewesi ti an si nje ko mo yi awon eyan pe iwa odaran ni o ati pe enikeni ko gbodo so awuyewuye to kan waye laarin awon eyan meji di ti eleyameya bi ti wu ko mo ngbati ohun o mo soro nti e enikan ti o pe ki won fi oruko bo ohun lasiri amo to pe isele na o soju ohun bo ti se bere ohun lo pe o bere lale ojo isegun Tuesday nigbati okunrin oni maruwa yi ti o lo sibi ti o di fe gbowo lodo oni POS ohun ni agbegbe Sabo ni ojo won ni owo na un lo fe gba nbe gege bo se wi ngbati o fi gbowo won pe oju ojo ti ero eleyi ti won lu ohun o ku die ka to lasiko na network oda debi wi pe won o lanfani lati fi di pe looto ni okunrin yi n lo ti fi owo sowo si odo okunrin ti n fi ero POS se okowo yi won ni ibeun o na ni won ti pe wahala ti bere tori pe okunrin oni maruwa yi o wule ti gba owo sowo won ti ko owo fun sugbon okunrin oni maruwa yi gege bi an se so won ni o so di mimo fun won pe ohun o sa lo bi kankan e ti fun ohun ni owo maruwa ohun re nile yi kokoro re ti ohun ko le fun yin yi ero banisoro ohun ohun tun re egba lowo emu lowo to ba ti wa je wi pe kini ti o kuna owo to fi sowo te tete ri bari awon nkan to n ko kale yo mo je eri mo je mi nso fun yin pe ohun pada bo lati wa ko awon eru ohun to ohun o si mo pe ohun da owo pada won ni ti okunrin ni maruwa yi to n tenu mo re pe ani kokoro re maruwa ohun re fone ohun tun re tun gba e ko sowo amo ohun nilo owo yi lasiko yi ohun o sa lo si ibi kankan won ni lasiko ti won gbiyanju ati yanju oro ohun ni enikan dede yo fi san lati koro kan won ni eleyun ona ti o gba ba won da si o ni pe o kan bere si fi obe o fi gun okunrin oni maruwa yi ni won logun lakai mo ye gba titi ti emi to ibo lara re eyun lo wa fa itaporo gan ti ana nigbati awon eyan ti an je ti oni maruwa tawon na de ti an pe won fe gba isan sibe sa ijoba ipinle oyo ti ro won pe ki won o gbe omi suru mo ki oro ohun ko ma ba tun da o wo mi sile pelu bi eto abo bo se je wi pe o wa ni po elege lasiko yi
2: o da wo eje kemi o wa si ipinle oyo nbi iroyin ti o nbe nwaju temi in lo da lori oro ile itabo se ilu ko da ko wa lai ni olori o won pe ilu ohun lo ti wa ninu ijo atayo bayi gege bi ijoba ipinle oyo labe idari olola julo gomina ipinle oyo oluseyi abiodun makinde bo se ti ngbaradi lati gbe opa ase iyen le isroya highness oba kende isiaka bayo nle oyedokun lowo bayi gege bi onitabo ti le tabo tutun ni ola ti soju e ti friday ojo kewa osu keje 2026 won pe ago mewa gerege ona ni eto bere iyen ni onitabo high school to wa ni lanlate gege bo se fidi oro mule bi pe o mo se pataki bi pe ki won jewe oba yi pada ki oba tutu ku gori apere onitabo nitori pe aye sofo ti wa lati igba ti oba onitabo ana oba doctor eyin loye afolabi amori ti o ti waja ni ojo kejidini ogbon osu kokanla 2014 won pe awon omo oko ni gbogbo ilu tabu patapata lokunrin ati lobirin inu won dun won pe afi ki awon omo jo kan se ma yo loku nitori pe intan tin wa fojo pipe ina lo tuse loju emi awon yi to je pe kaakiri agbaye ini tomo oko tomo obirin omo okunrin tomo obirin jare ni ilu tabu oni won se so pe awon ki gbogbo awon eyan pe a se ta ti gba awon eyan gan lalejo bi awon o se joba tutun ni ile tabu to je pe isroya highness oba kende isiaka bayo le oyedokun ona ni won o tun gbe ade lori bayi gege bi onitabo ti ile tabu tutun bayi ni lanlate to je ijoba abile ila orun ibarapa ni ipinle oyo ti gbogbo afenifere na ti won si n sadura lotun losi bi pe ese oba yojo e ko pepepepe o won pe se ri aye egbade yi yo waye laago mewa lola ode yi to je ojo kewa osu keje 2026 ojo e ti friday no bo si o won pe ni onitabo high school oni won ti gba obiti biti ero ni biti wi oba o ti gba pa ase ti o si to gbade ni lanlate awon ekan ti won reti nbe oni olola julo gomina ipinle oyo oluseyi abiodun makinde commissioner fun oro ijoba abile ati oye jije adari ilegbimo asofin ipinle oyo gbogbo oba patapata ni gbogbo le barapa gbogbo omo le barapa lapapo ati afenifere oni won reti nbe eni ti wan kede oro ohun to ngbe saye leti oni omo oba adiroju esi fun gbogbo omo lebi oye kanmi ibi toye keji to je idile omo oye ti onitabo lohun iyen onitabo ruling house won pe o gbe yen patapata oni awon pe pelu tilu tijo
3: iroyin yi lo jade o to nse lalaye wi pe oludije dupo gomina labiasia allied people's movement APM ni ipinle oyo honorable bimbo adekanbi pelu awon ikan ti o je adari ninu egbe oselu APM ati awon eyan mi ti oro egbe oselu na kan oni won mo tun te siwaju ninu irin ajo esun eku aduo ti wa eyi ti rin kiri ti butoro ipinle oyo pelu irin ajo tuntun eleyi ti han tun sese rin si ekun idibo apapo ti oyo ninu eyi ta ti ri ila orun oyo iwo orun oyo avijio ati ijoba ibile atiba irin ajo yi olofun won ni anfani lati lo re dupe mo riri ore lodo awon ikan ti won je omo egbe oselu na ati awon alatileyin re fun bi an se duro ti ohun gbagbagba to si je pe won duro ninu ifeserinle fun isokan egbe oselu na ati pe o tun lo anfani na lati fi ba awon eyan ti oro egbe oselu na kan gbangban soro lori ipinu gbogbo won ele to je okan lati ri o wi pe awon mu ipinle oyo lo si ipele giga ati ipele iserere to sara oto nigba ti nba gbogbo awon eyan ti won je omo egbe oselu na to nti awon alatileyin soro honorable adekanbi n lo se afihan re wi pe oju inu ohun ati ohun to ni gege bi eto fun ipinle oyo labe omi tuntun 3.0 ohun na ni ohun se apejuwe re gege bi irin ajo idagba soke tuntun ti ipinle oyo abala mi eleyi ti won sese siwe kan to si kan loro ti ipinle na o soro wi pe gbogbo n to je eyi to mumu laya ohun o ni lati ri wi pe o mo leri ohun itesiwaju eleyi ti won ti gbe kale labe omi tuntun 1.0 eyi to je pe n to gbajumo o ni idagba soke kan mo kia ati omi tuntun 2.0 eyi to je wi pe n to na nse atenumo re o ni fifese idagba soke mule ni ipinle oyo bakan na lo wa pe eyi ti ohun na tun sese wa se atungbe kale re bayi o ni atunse ohun ise idagbasoke nidi eto oro aje ati idagbasoke re eto eko eleyi to duro re igbaye gbadun awon eyan eto abo oro to ni se pelu ironi lagbara awon odo ati awon obirin lawujo nipinle oyo to nti awon ise idagbasoke eyi to je wipe yo ma waye ni gbogbo awujo ni ipinle oyo eyi to je pe awon mo ya bata ni re lati mu ki igbe aye awon eyan ni ipinle oyo ko tun bo besu esi yato si bi nkan tun se ri lasiko yi ni o nigba ti wa nsoro loruko awon eyan toro kan labesa egbe oselu APM eyi ti won wa ni kale ni bi irin ajo abewo ohun lati awon ijoba ibile mererin Alhaji Maruf Akinwande lati Ila Orun Oyo Alhaji Maruf ati Lola lati Iwo Orun Oyo Oloye Sunday Ogunlade lati Afijio ati Honorable Oyeleke Idowu to wa lati Atiba oni gbogbo won yan jo fowo idaniloju soya ninu agbara ati idari ti Honorable Bimbo Adekanbi bo ti se danto to be oni won si jojumo fi enuko ti an si pe awon se tan o lati sise lati ri pe awon ko awon eyan jo ni ese kuku lati se atileyin fun egbe oselu Allied People's Movement bakan na oni won jojumo jeje wi pe awon o sise o lai simi lai kare lati ri wi pe gomina Seyi Makinde o jawe olubori gege bi are ninu eto idibo ti nbo honorable Bimbo Adekanbi o jawe olubori gege bi gomina ati gbogbo awon oludije dupo yoku labi ase egbe oselu APM ninu eto idibo apapo eleyi ti o waye lodun 2027 bakan na ni o se apejuwe egbe oselu na gege bi egbe oselu eyi to ti gbera re kale lati ri wipe ise idagba soke to duro re o nte siwaju ati pe awon gbe ijoba alagbara ile to je pe ko ni yo enikeni sile ninu ere nje re kale ni ipinle oyo ati ni tibutoro orilede nigeria
2: o da be e je kemi o mele iko yin to ni se pelu ile ise iroyin splash 105.5 fm ile ti wọ́n tún ti ṣetán o láti gbàlejò òbítíbitì èrò tó ń tàwọn èèyàn ṣankosanko ìyẹn ní gbọ̀ngàn trenchard ní fáfitì ìbàdàn lọ́jọ́ kọkànlélógún oṣù kejì ọdún tá a wáyé tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday gẹ́gẹ́ bí ìkànnì splash 105.5 fm ṣètò ṣetán o láti rí i pé wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ alágbára kalẹ̀ eléyìí tí ó rọ̀ mọ́ ètò ààbò ilẹ̀ wa nàìjíríà ipò tó wà báyìí àti ipa tó ń ní lára gbogbo àwọn tó ń gbé ní nàìjíríà àwọn èèkàn ní tìbútòrò nàìjíríà àti káàkiri àgbáyé léètí àti rí iléeṣẹ́ ọlọ́pàá láti iléeṣẹ́ ọmọ ogun àti iléeṣẹ́ afarajo ológun àwọn tó jẹ́ ọ̀jìnì ọ̀mọ̀wé àwọn ọ̀jọ̀gbọ́n orí adé ọrùn lẹ̀kẹ̀ tó ń ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pátápátá ń làwọn èèkàn ó ti wà o tí wọ́n ó gúnlẹ̀ sí gbọ̀ngàn trenchard tó wà ní fáfitì ìbàdàn ní ọjọ́ kọkànléní ogún oṣù keje ọdún tá a wà yìí ibi tí ìdánilẹ́kọ̀ọ́ tọdún yìí tó jẹ́ ìkọkàndínní ogún orú ẹ̀. ti ile ise radio aladani akoko to ti n gbe kale lati igba e wa yen Splash 105.5 FM to tun wa se konge pelu ayeye ori kadun ojo bi oba Muritala Adebayo Akande MFR ekeni Olubadan le Ibadan ti won pe eni odun metadini adorun loke pe 87 years won pe obitibiti ero ni wa nbe be in lo je pe in ti o je akuri idanileko odun yi oni bi eto abo se yirin si nile wa Nigeria kini o ye ka se le to ye pe awon ikan ti won mo nipa eto abo oni won mo soro nbe en ti o si wa gbe idanileko kale in lo je en to je oga agba le ise olopa tele ti won si mo nipa oro iwa odaran oni to ye pe laipe ilagbo ko won ta sugbon o ogbeni biodun ladepo ti won je ajago feyinti fun le ise omogun orile America tele ni o je alaga ojo na ofe wa ni wole gbugbu eyan patapata oni asipe ni ojo kokanlelogun osu keje odun yi oni o waye ni gbagan trenchard to wa ni favity ibadan ago mokan laaro gerege ni gbugbu eto to ti o si bere
3: ni papapa je mu eyi ko mo je ise ti banki apapo orilede Nigeria toran si gbugbu awon mo orilede Nigeria olokowo ati awon banki ni orilede yi pe ki won tete jami o lori bi an se nko 100 naira eleyi to ti wa tele ti an si nse lalaye wipe ati 100 naira to ti wa tele un ati leyi ti won gbe kale nigbati idarapo orilede Nigeria to fi pe 100 odun nigba na won ni mejeji oni ki won ma gba ni bikibi beni keni ba fi 100 naira tatijo to ba fi ra nkan lowo yin e gba bi an ba mu tuntun ti gba na wa e gba tori pe tuntun ti awon gbe kale ki se lati paro eleyi to ti wa nle tele won pe mejeji ni yo jo ma lo papo lowo awa omo orilede Nigeria gege bi oro to jade lati enu eni to je adari fun eka eto iroyin ni ile ise banki apapo orilede Nigeria abileko Hakama Sidi Ali to ba awon eyan soro oni oda be n pe awon eyan lorilede yi kini ohun ti fe mo si won lokan o nsi ni awon se nso si eti won pe owo ti won fi lede ti won kan fi se ami eye 100 odun orilede Nigeria to ti di eyi ti an darapo ti an da awon ara ariwa po mo ti gusu papo nigba na oni ati eleyi to ti wa nle tele mejeji oni owo orilede Nigeria ti o fin damo titi di asiko yi ijoba oko kan nle ninu won awon mejeji ona ni ke je ka ma gba ki enikeni ko ma ko owo yi mo yala ni banki ni bi ti e ba tin taja bi te tin sowo bi ti wu ko mo o a je pe be na o la siri mo lori edo ki iroyin laaro yi oni yan se olobe se
2: eyin te
3: ba wa je adupe o e ku wa
2: ta ma fi akoko yi ki olojo bi oni
3: eyan wa
2: Babatunde Said Mr Sports
3: Happy birthday o
2: Alaji omo Alaja oko Alaja igbadun odun kan ni o temi tayoye ladun aboro loko mi ire o
3: Oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi je ire atayo latun fi pade.

0: eko aduro ti wa lagelu fm 96.7 lawa ni le badan o kodoro oro leto ore la tun wa ni aro yi ba se n babo mo ti ri awon atejise accurate lato yo omo jo daddy arin le aya alaji akoyi gbogbo yin mo ti ri ni ori facebook sugbon ke se pe ka ki mi pe e ku ise tabi pe kin ni ona abayo nbo lati si e fi atejise yin e fi ranse e ba wa pin kari ile kari oko e je ka awon eyan o gbo o ti to ge 1960 to 2026 this is 66 years of our independence ati gbominira ati wo 70 lo ta ba ma laju pension ani our independence at 70 sumo si ba sumo ba lo ni alagbajide akinla nibo lati si kilo de to ye pe agutan wa ko paso esinda kilo de to fi je pe ti joba kan ba de a mo pe a ko ri be laye joba kan ko ri be laye joba kan we ara singba ti joba kan yen be nbe na la complain e tun tin lo lowo lowo ina atun complain bo la se boloku ka mo complain mo
1: e se atokun cherry ti ma so wi pe ashi lati ibe kankan o da be ni ko boya mo kan fe se enuku ni cherry eto agbe kale to ye ki ijoba o ti gbe kale tipe tipe ti won sese wa ngbe kale ni isin cherry ka nipa ti ri ijoba bi marun mefa meje mejo seyin tan ti gberu eto bayi ti joba to wa lode ni isin gbe kale
0: okay
1: orin wa o ti yi pada iyen ni pe orin ta nko pe nkan won yo ti yi pada se tun wa ri wi pe o wa lowo awa araalu o tori awa gan funra wa a feran ara wa o ijoba n se ti e awon olori n se ti won awa araalu na a n se ti wa o okay video kan wa lori ero ibani soro mi nbi
0: okay
1: obirin kan o lati ma na eja ti a ma se inu agolo o lo si ile itaja kan o bere pe lo ni won ta eja yi iyen ni 2500 o tun lo si bomi to wa nu agolo o tun lo si bomi iyen ni 2000 leketa o ni 17
0: okay
1: lekerin o ni 15 obirin yen wa ni en total ni 15 se ko ni jere e wo bi ti ati n se ara wa
0: okay
1: awon olori na wa ma capitalize lori wi pe awon eye yi gan fura won ta won se ijoba re lori na agan oku feran ara won
0: pe awa ara ilu gan nja feran ara wa
1: a feran ara wa se lori eto ti mo ko so wi pe eto ye ki ijoba ti gbe kale tipe tipe lẹyin pe nigba kan price control board o wa
0: bẹẹ ni
1: sugbon ni isin kini idi ti won fi pare
0: e seun se ri lori oro price control board n ti o ye awa ara ilu system of economy wo la n lo capitalism la n lo ninu capitalism de ni won ni free enterprise ibi ta ti ta wonu free enterprise ni pe o le ra oja niye to wu e ko ta yen to wu e
1: ngbata
0: ni pe ti o ba wo fun bi kan lo bo mi
1: ngbata wa ri na lo de bi oro elepo de
0: okay
1: to je pe nbo mi o ri 1110 nbo mi o ri 1108 won de regulate sugbon lori oro to ni free enterprise ngbata ti o ba wa ri wi pe ah eto yi awon araalu to fi ni ara won lara eku fe kan se je won ni eyan ma pa ona okoda
0: ka to so po ro enu
1: ka to ka so po na enu ngbata ri wi pe policy yi o ni awon araalu lara okay e je ayi pada e je ka gbe price control board kale ki joba wo bawo ni won se le ra oja ni edinwo bawo ni won se le ma ta ni edinwo to fi je wi pe o ni ra nkan ni 10 naira ko fe ta ni 50 naira sugbon in the situation we are by pe mo le ra ni mo le ta niye to ba wu mi ti o ba te olorun ko te olorun emi na o fe wo wi pe n to fi le mu eyin ke ta ti ni 50 naira ki lo fe mi ti ma ba temi na ni 30 naira iyun be sugbon awa fun ara wa gan fun ara wa lori oro awon ta ndibo fun
0: okay
1: a kin le n bere
0: lọwọ wọn
1: lọwọ àwọn
0: tí ẹtọ aráàlú ni kan béèrè lọwọ
1: ẹtọ aráàlú láti béèrè béèrè wípé tó fẹ ẹ bẹẹ ni a fẹ dìbò fún yín
0: ok
1: kí lè tó gan
0: tẹni
1: fún lù láti mú ara
0: dẹmẹkúnnù
1: nísìn àwọn ti bẹrẹ nísìn ìjọba tó wà ń bẹ àwọn kan ní òda àwọn kan ní òda síbẹ̀ bí wọn ṣe ń pé kò da ètò tí wọn ní fún lù tó máa dáa ju èyí tí ń bẹ ńbẹ nísìn lọ wọn ò sọ o ó yá mọ bí wọn lè rè béèrè ó yẹ kí platform máa wà tàbí bí wọn lè rè béèrè wípé ẹ jọ tẹ ẹ bá ti ẹ dé bẹ àwọn nǹkan tó wọ̀nyí kí ni ètò tẹ ẹ máa gbé kalẹ̀ tí ó fi mú kí nǹkan ó lọ ọlẹ̀ tí ó ti mú kí ara odi
0: aráàlú láti ọ̀dọ̀ aráàlú fẹ́ ti fẹ́ dìbò fún lọ́dún tí ń bọ̀
1: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a kì í ṣe
0: ṣé a mọ̀ ni
1: ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pàápàá wa tá a jẹ́ ọ̀dọ̀ a mọ̀ wípé ó yẹ ká béèrè béèrè
0: ẹ̀yẹ ń sọ̀dọ̀ o ẹ pa àwọn ọ̀dọ́
1: ok àwọn ọ̀dọ́ wọ́n mọ̀ wípé káwọn ò béèrè béèrè ṣùgbọ́n ìwé táwọn èèyàn ṣe ń wà lóyà sí àwọn olóṣèlú lóyà tí afọ́jú ni lóyà tí tí ò kí ń béèrè béèrè pé ẹjọ̀ náà kí ni àti máa ṣe bọyín kí làwọn àṣeyọrí tẹ́ẹ̀tì ní rí ǹdẹ̀ tẹ́ bá dé ipò yìí kí lẹ fẹ́ ṣe fún wa lórí ètò àgbẹ̀ lórí ètò ẹ̀kọ́ lórí ètò ìwòsàn lórí ètò ààbò kí làwọn ìyàtọ̀ tẹ́ ẹ máa mú bá àwọn nǹkan yìí ǹdẹ̀ lórí àwọn nǹkan tó wá wọ́n yìí ṣe rí problem security tí a ní lórílẹ̀èdè ètò ààbò tó jẹ́ ìṣòro fún wa lórílẹ̀èdè yìí ó ń fà kí nǹkan ọ̀gbìn kó tún máa wọ́n sí
0: nígbà bá lọ pa wọn mọ́nú oko tàbí bá lọ fi màálù jẹ oko wọn.
1: ìyẹn number one number two ọ̀nà owó gan níjọba ń gbà láti ran àwọn tó nífẹ̀ẹ́ láti ṣe àgbẹ̀ náà ń gbà ran wọn lọ́wọ́
0: tí ó sì dọ́dọ̀ àwọn tí a fẹ́ ṣiṣẹ́ yìí gangan
1: bẹ́ẹ̀ ni
0: kìí àwọn àgbo onítàì
1: ilẹ̀ ń bẹ táwọn èèyàn lè fi dáko
0: ọ̀pọ̀ gba kẹ́míkà yóò tà
1: wọ́n tà mo tiẹ̀ ẹnìkan ń bẹ
0: ní ọ̀pọ̀ gba fertilizer wọ́n tà
1: mo mọ ẹnìkan bí wípé tó bá lọ sí kanṣu tí wọ́n ní ìjọba federal government ló máa ń kọ́ kiní yẹn wá wọ́n fún wọn ní fertilizer wọ́n fún wọn ní seedling tí wọ́n lè gbìn tó bá ti ń kú òun ọgbà bí wọ́n bá ti ń pín fún wọn báyìí àwọn tí ó rà wọn ti rẹ́dì
0: ọmọ nàìjíríà náà ni
1: ọmọ
0: nílì
1: mo bẹ̀rẹ̀ sí máa ta àwọn nǹkan yìí mo tọ́ mọ̀ pé ò ní ìdí ẹ̀ mo la fẹ́ bàjá.
0: alàgbàjídé ẹja ṣe báyìí ẹ má jà jẹ́ ọ̀sẹ̀ bọ kẹbọjọ ẹ jẹ́ káwọn aráalé kán bá wa dá sí i ń fẹ́ èébú i ń sì fẹ́ ìpè ẹ jẹ́ káwọn objective lórí tá a fẹ́ sọ lórí ètò yìí láàárọ̀ ẹ̀ mo rí adébọ́jẹ́ yusuf bẹ́ẹ̀ mo rí alàgbà moshood adélànwá wọn àbẹ adẹrẹmi adeleke bùrọ àwọn náà bámiṣẹ adéyẹmí ìṣọ̀lá accurate ara ìyá ya gbogbo ìmòrí ẹ fẹ́ àtẹ̀jẹsẹ́ ẹyin ránṣẹ́ kí lọ́nà àbáyọ níbo láti ṣí bó láti fẹ́ ṣe àmójú ẹ̀rọ ẹ bá mi pè wọlé. hello
2: hello
0: ẹ kojú mọ́ o.
2: akóyún náà kóòtò
0: yes sir.
2: kókò tí ní aláàjì ọ̀làdínlẹ́jì adéyẹmọ àwọn bá ń lọ lọ́jà ọmọ nìkan jáde ìlú market.
0: ok
2: sẹ́yìn ojú tóbi fi wo kọ́lọ̀ ṣàánú wa ni ẹ wo ayé mùsàlá mohammed lọ́sọ̀ wípé
0: ìṣẹ́jú kan lẹ́ni kí lọ́nà àbáyọ.
2: ọ̀nà àbáyọ náà ni pé àwọn olóṣèlú wa náà ni a ta fẹ́ dìbò fún ká sọ fún wa pé à ń fẹ́ control price bí báyìí ni o gbọ́dọ̀ rajà.
0: a ti sọ̀rọ̀ lórí control price economy system tá ń lò ńlọ́fà tó fi sọ jẹ́ pé o lè rajà níye tó bá wù ẹ kó o tà níye tó bá wù ẹ.
2: kí ó kún wọn bá ní ìyọ̀lú ìkó
0: bẹ́ẹ̀. ilé ìgbìmọ̀ asòfin nù that is to say tí àwọn tí a ń lọ sí house of representatives àti senate tí a bá wá campaign fún yín ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn.
2: kí jọjú wọ kí jọba bá ní dáṣì pé ọwọ́ ọ̀fọ̀jọ ẹlẹ́rìí aláàlá rúra tí wọ́n bá ti rajà rẹ tó lọ́wọ́ sí ilé ìrẹ́ ní
0: 0912370 8675 ẹ bá wa dá sétò. hello ẹ ká ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o.
3: hello ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀ sá o.
3: kí ni
0: orúkọ yín bó lẹ ti ń pè ìṣẹ́jú kan péré lẹ ní.
3: ọmọdé èjì ọlárẹjọ
0: láti dáná wọn ní ìbàdàn.
3: sẹ́rí bàbá ẹni tó wà ní ẹ̀ àlejò wa tẹ́ pé wáyẹ̀ ó ti sòkodò ọ̀rọ̀.
0: ok sá.
3: the only con. pé tá a lè ṣe tí ọlọ́run ni àwa mẹ̀ fún àwa tá a jẹ́ olùtajà fúnra ara wa káwa gan ọmọ nira wa la ká fọwọ́ sọwọ́ pọ̀ pẹ̀lú ntí abala náà ni kata tamọ́mọ́ high price wa mọ́ ìlú ti le ti pé 1963 gan o le wọn kọrin kò lúle o kò so olóde ó ti le ti pé ìjọba tó wà lókè yẹ wọn ti sokodo rọrọ gbogbo nǹkan wọn ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí gbogbo ọ̀dá ni kò ní
0: bàjẹ́ wọn bàbá ìjọ rẹ ìjọra ẹ ṣeun samson olúbọwálé mo rí lórí àtẹ̀jíṣẹ́ bẹ́ẹ̀ adébáyọ̀ tìmílẹ́yìn ta ló tún wà lójú òpó ẹ̀ ló ẹ káàárọ̀ ẹ kojúmọ́ o lágẹ̀lú fm lẹwà 96.7 ta ló ń sọ̀rọ̀ ń bulẹ́ tí ń pè hello.
4: Hello sir.
0: Yes sir.
4: Hello.
0: Yes sir. Ẹ káàárọ̀.
4: Alàgbà ṣe kún sàn náà.
0: Ẹ ṣeun.
4: Ẹ kú ètò mú kí bàbá wa ṣe ẹjọ́ kò sí.
0: Ẹ ṣeun.
4: Ṣé rí ètò yìí kì í ṣe ètò ọgbọ̀n ìṣẹ́jú ká? Ṣé àwọn tí onílé iṣẹ́ ẹjọ́ ṣẹ́ lè wà rẹ̀yìn lọ́wọ́ láti bá ní ṣe wọ́n náà wà? Ètò yìí ètò ọlọ́pọlọ pípé ni kì í ṣètò ọgbọ̀n ìṣẹ́jú. Ṣé rí ẹ̀yin oníròyìn náà ẹ̀ ń bá wa kù o ẹ̀ ràn wá lọ́wọ́ dé ààyè kan
0: lọ́nà
4: wo ẹ̀dá tẹ̀mọ́bìnú ó ní ẹ wo ìgbà tí bàbá tó sọ̀rọ̀ tán sìn ká ti ń fura pé ìlú lé o kò sówó lóde ẹ lọ pé rẹ́kọ́ọ̀dù babaláriwájú adépọ̀jù 1980 tó sọ pé ìlú lé mo fẹ́ kẹ́ gbé
0: rẹ́kọ́ọ̀dù 1972 babaláriwájú adépọ̀jù sí orin yẹn.
4: Ok mo fẹ́ kẹ́ lọ mẹ́sì kí ni.
0: 72 ẹ máa bọ̀rọ̀ yín bọ̀
4: mo fẹ́ kẹ́ lọ pín rẹ́kọ́ọ̀dù yẹn. So kí ni pé àwọn ọmọ ìsìn ó yẹ kí wọ́n máa mọ ìtàn ibi tá a ti gbẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè bó ṣe ń bọ̀.
0: Kí ni ọ̀nà àbáyọ fún wa?
4: Ọ̀nà àbáyọ ni
0: ìṣẹ́jú kan ti fẹ́ pé o.
4: Ṣé wá rí ọ̀nà àbáyọ ni o? Ṣé rí ẹ̀mú fẹ́ pàkíyèsí yìí sì ṣe rìn ẹjọ́ kẹ́ máa bá wa rìpítì ẹ̀ ló gbogbo gbà. Ṣé rí láàrin àwọn olóṣèlú? Ṣé bá rí pé ìjọba kan gbé fẹ́ ṣe dáadáa? Mo ń wá gbọ́ ọ̀nà láti mú balẹ̀ wípé tó bá lọ ṣe dáadáa tó sọ fíìdì kárí ó dìbò fún ẹgbẹ́ táwọn.
0: Ok
4: láti 2015 láti kó sínú wàhálà yẹn o mo fẹ́ fẹ́ kíyèsí so pé tíjọba ẹ bá lọ sọ síìdì pẹ́rẹ́ káràlú fẹ́ tó ti oúnjẹ pọ̀ tí gbogbo ẹ ṣe kára di aráàlú wọ́n mọ̀ ọ́ pé ká ló fẹ́ dìbò fáwọn.
0: Ọ̀dà
4: so wọ́n wà lọ gbógun kì í.
0: Ẹ jẹ́ kí n gba ẹlòmíì láyé kó tó pé ẹ ṣeun ẹ ṣeun mo ti yọ tí mo fẹ́ yọ ń bẹ̀ ẹ bá ń tún kẹlòmí ọ wọlé ẹ ló ẹ kojúmọ lágẹlú fm 6.7 lọ láàrin ìṣẹjú kẹsì.
5: Olùkọ́ ti ní ọ̀kẹ́ olúwa contain àríṣẹ́ àrẹ aláṣà àpáta ìbàdàn.
0: Ẹ ṣeun.
5: Ọ̀nà àbáyọ ni pé ká máa wo àti máa ṣe bọ̀ wá àwọn olóṣèlú wa tẹ́ni tó lákaakì láti lè ṣèlú ni tẹ́nu tẹ́nu rẹ̀ tọ̀rọ̀ ni láti lè ṣèlú. Ẹlẹ́ẹ̀kejì ni pé káwọn aráàlú náà ká máa gbọ́rẹ̀ ká dẹ̀ máa pòfin mọ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Alàgbà Akinola láàrin ìṣẹ́jú kan torí àkókò wa kí ni ìmọ̀ràn yín fún àwa aráàlú pàápàá jùlọ àwa mẹ̀kúnù tá a dìbò àwọn olóṣèlú tuntun.
1: Ìmọ̀ràn mi fún àwa aráàlú ni wípé ẹ jẹ́ ká la ojú wa ká dẹ̀ la etí wa ká tó tẹ̀lé ẹnikẹ́ni tàbí ká tó dìbò fún ẹnikẹ́ni ẹ má torí nǹkan tí a fẹ́ jẹ ní ìsin báyìí tí yóò tàn tí ò ní di wákàtí kejì ká fi dìbò fún ẹni tí ò yẹ ẹ jẹ́ ká wo kí lẹ́ni yẹn ti ń ṣe é bọ̀ kí ló ní fún wa tó fẹ́ ṣe fún wa.
0: Ọ̀rọ̀ rí ẹ̀yin aráàlú gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa káàkiri gbàgbà láyé ìbò tó ń bọ̀ 2027 àyàn gómìnà tuntun àyàn ààrẹ tuntun gbogbo àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin láti ìpínlẹ̀ tẹ̀lé ìlẹ́gbẹ̀mọ asòfin rep àti ti senate làbújá ẹ jẹ́ kí gbogbo ọjọ́ pé àrò àti ọ̀dọ̀fin inú wa bó o lá ṣe bọ́ nínú ìyà yìí kí ni ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ni wọ́n ṣe tó dáa ẹ̀jẹ̀ sọ jáde kí ni wọ́n ṣe tí ò dáa ọ̀nà wo lára fi ni aráàlú ọ̀nà wo lá sì fi bọ́ nínú ogun kòsíkòsí 70 years ni nàìjíríà wó lọ kan àti pé 66 years báyìí complain náà ni ọ̀làwálé amsat top striker ọ̀gá wa dáadáa akinyin okodoro ọ̀rọ̀ lẹ́tọ̀ olóòtú mi sínú aláyọ̀ lórúkọ amójú ẹ̀rọ mi ti bá mi gbé kètí ń gbélẹ̀ mo kí pé òkú iṣẹ́ látàárọ̀ nígbà tí ọba tó fi dijọ́ mẹ́jọ inú ayọ̀ tí mo bá yín bẹ́mi ṣe máa wí iná ní tó ti bá yín torí inú ayọ̀ náà tó fi yín sí títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí àkọ́tun ètò òkodoro ọ̀rọ̀ oníyàn ṣeun ọlọ́kàá ṣeun gbogbo ẹ̀ tẹ́ fi fẹ́ jẹ́ ẹ̀pa ìbínú títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé ṣẹ́gun salam lórúkọ mi alàgbà akínọlá mo kí yẹn kú dìde títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ire o.

0: Bẹ̀ni bí ọdún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Lagilu FM 96.7.
2: Adalamo, I want to. I said, it's a red, I am a red, I am a red, I am a red,
3: Rosileto.
2: Baba baby
3: consider. Pastor Ramatwede Leyoba.

0: kọ́lá mi káàárọ̀.
1: Ọ̀gá ọmọ ọdún má ṣe ní káwẹ̀.
0: Ọmọ tó jọ mẹ́ta.
1: Ẹgbẹ́ yìí wò ó ara lọ́wọ́.
0: Sọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí náà ni. Ẹ máa rántí dádì lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
1: Ìgbòlẹ́kùn bí ìgbòlẹ́kùn.
0: Èyí tí ti ń gbéra ti ń gbé wa lára aṣọ àárí gbà mọ́. Agbómekaná àárí tí. Ẹ sì mọ̀ pé inú òtútù àgbàlagbà ní ìdí tí tó gbóná láti fi jó ọ̀fun. À ń retí o.

0: àgbáyé. Ó yá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan, níbi tí àwọn wòlíì gbà ní rìn àti níbi tí Jésù Olúwa wa ti ṣe ìyanu. Ó yá ká lọ pẹ̀lú bàbá wa, Assistant Most Superior Evangelist, àfi sùúrù Finayan Peter Kiki, JP, láti lọ fojú gan ní gbogbo ibi tí a ti kà tí a ti gbọ́ nínú Bíbélì, àti Evangelist Kẹ́hìndé Adégbodù, JP, láti ọjọ́ 12 oṣù kejì sí ogúnjọ́ oṣù kejì 2027 pẹ̀lú $3.5 billion fún àwa tí a wà ní Nàìjíríà àti $1,700 fún àwa tí a wà ní òkè òkun. Ètò jíjẹ mímu ní ẹ̀mẹta lójúmọ́, tọ́gà, transportation, accommodation, visa and flight ticket àti JP certificate, gbogbo rẹ̀ ló wà nínú owó náà. Bẹ́ẹ̀ ni ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan, Aptunic Fly, ló pákéjì gbogbo ẹ̀. Àǹfààní san díẹ̀ díẹ̀ wà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè wá sórí 09074570886 tàbí 09155775196. Celestial Special Pilgrimage, àjọǹlọ ni.
1: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
2: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: jẹ́ ẹni tí ń fọ̀rọ̀ lọ́yàn. Mama gbé gbogbo ẹ̀ sọ́kàn.
1: Ọlọ́mọ àwòmọ́nú.
0: Ó ń pààyàn o.
1: Ṣé ní káwé ẹ̀ka yan kọ̀ọ̀kan ẹ̀ bá gbà yìí o?
2: Ọlọ́mọ àwòmọ́nú.
0: Gbólóhùn ẹyọ kan péré.
1: Ìwòlẹ́kùn. Ìlẹ́bà lọ́bà bá dìbò lẹ́kùn aṣọ àfa ìyẹn.
0: Tọ́rẹ̀ bá bọ̀ rẹ sọ. Ó dẹ̀ máa ṣèṣù rere nínú ayé irú ẹ níbẹ̀.
1: Orí ni gbogbo egungun bá lé nílò òkòlè. Kì í ṣe é bí ìpa àkọ́kọ́ àìlè pàdé.
0: Àìsàn ọ̀sẹ̀ lòmíì. Àdìẹ́ ọkàn ní ń pa ọkú lọ.
1: Ẹ̀rùdà olóore lọ́rọ̀ lọ rí. Alára lámọ̀ a ò mọ́nú. Láṣẹ ní káwé ẹ̀ka.
0: Ṣé bí sẹ̀sẹ̀ ń pààyàn ni?
1: Bẹ́ẹ̀ni o, ara lámọ̀ a ò mọ́nú.
0: Sẹ́yìn sẹ́sẹ̀ lọ rèé bẹ́ẹ̀ ń bá ní pé ó fún lóúnjẹ ni. Etí ìtìjú ń ṣe inú ayé ẹ̀dá pọ̀. Èmi ni màá wà lọ bè lọ́dọ̀ bí ọlá pé bí ń pa mí. Ebi ọ̀pa sánmọ́ bọ̀ sí ọlá.
1: Bálòsì bí ti bàbá alájọ bálòsì.
0: Bídé Bọ́lá bá lówó jù lọ wọ́n tọrọ lọ ẹ̀.
2: Bàbá alájọ.
0: Pátápátá ẹ̀kọ́ sọ fún èèyàn mẹ́rin ṣé ó ti àjọ fún gbogbo Ọ̀yọ́ state ni.
1: Bálòsì bí ti bàbá alájọ bálòsì.
0: Ìwọ̀n abẹ́yàn bíi márùn-ún náà lọ gbọ́ lọ́tà sí lọ́gbà sí rí. Mo ti gba tíngbà mo ti ń gbádùn lọ máa rojọ́ ìyá kí. Àwa ti kọ́ máa ń ṣe é tí mo rán máa ń ṣe mo rán ọmọ ṣe lọ bábà bẹ́ẹ̀.
1: Ẹ̀rọ máa ń mú ìrìn bẹ́ẹ̀.
0: Sọ fún dádì ẹ pé mo búrókì.
2: Fúnwọ́yọ́.
0: Ọ̀gbọ́dọ̀ wa kọ́sẹ́.
2: Èdè fúnwọ́yọ́.
0: Ó sì gbowó wá fún mi. Ìgbà yẹn ni mo wà lẹ́ǹtì ẹ̀ ń bàdàn.
1: Mi kì í ṣe òpè ni o.
2: Àbòsí òpè.
0: Ṣùgbọ́n jọ mo ṣe freedom fún ọmọ yẹn.
2: Àbòsí òpè.
0: Mo bu jo ni àtẹ̀pẹ̀ àtàdúrà mo bu gbogbo ẹ̀ jo ni.
2: Ẹ má ṣe èdè fún.
0: Lénìí inú ẹni tó wà lókè lọ́wọ́.
2: Ẹ má ṣe èdè fún ọyọ.
0: Bọ́ọ̀bá ní tọrọ níbi ọba ti wà. Ẹ bá ní òsì lọ́bọ̀ mi.
1: Ìfà tẹ̀lá èyí lọ́ga jù.
0: Ẹ jájó díẹ̀.

0: orí àdúyà.
1: Ọlọ́run máa ṣe bó ṣe ń ṣe lọ́nú ayé mi. Mọ padà o.
0: Orí àdúyà bẹ́ẹ̀.
1: Mọ mọ lórí o.
0: Orí àdúyà bẹ́ẹ̀.
1: Ẹ má tí kó asọ́nlẹ̀ o, ẹ má tí kásọ́nlẹ̀ o, bá yín ẹ́ńjìnì òkè o, bá yín ẹ́ńjìnì òkè o, solo.

0: emi nikan
1: olori yemi omo amula wale mi
0: e ba je pe won nikan le daye gbe ni ama pe meje meta merin lagbole
1: omo tanke tawa ju da mi
0: omo e ni pa mo nilo ara wa ma ni yo ba so pe igi kan o le da igbo se opolopo oka opo agiyan erun
1: ma wo le mo ba
0: o ba parapo mu o desu
1: o ma pa je lala o ma ide de de bo
0: bo ba joba nlu bi ori kabiyesi ti oran ti o se kabiyesi e ke so ba o le da joba ko ma da pase o se ma da ase ara re pa ko ma da imara ara re gba ìdínà tí gómìnà àtàrẹ orílẹ̀-èdè wọ́n fi máa ń ní olùbádámọ̀ràn pàtàkì ẹnì kankan ò lè dáyé se èmi nìkan ń lè dá se mélè dá se pásítọ̀ ọjọ́ nìkan kọ́ máa wàásù ọmọ dá wàásù ara ẹ̀ gbọ́ nínú ọjọ́ kò possible
1: ẹbí àlàyé ò lẹ́bí tiwa
0: tọ bá se alelo ti ọrẹ ni saleluya sọọsi kan
1: ìṣẹlẹ olórí ẹbí tó dùn tó fi ń bá ọlọwọn
0: èmi nìkan
1: ìtọsí
0: o lè dáyé se o
1: ọmọ látọ ìṣọlade
0: lọ se dáadáa mọ tó fi fàtílẹgbẹ
1: ìbá ti ṣe ọkọ àkọkọ
0: ẹjọ máa gbénu ọgbà àjàrà
1: wá sí ìró wo fi ṣe o
0: ńlọ́dá tọkọtìyàwó tí a ń so pọ̀ ní sọ́ọ̀sì mọ́sáàsì àti lédì ilé ìsìn.
1: ìgbà tó bá ti pé kí tọ́.
0: yóò bá sì mọ́ gbàdọ́ àwọn ní ọlọ́run ní sẹ́lẹ̀ yìí nìkan o.
1: wà ní ìwà ti ṣe.
0: ṣùgbọ́n létí obìnrin lé èpè ni.
1: àṣẹ àmì pàmò ṣe.
0: ẹ bá kọ́ fẹ́ ìyàwó kìnìún tán ni ọlọ́run ní sẹ́lẹ̀ wọn nìkan o. kò ní sẹ́lẹ̀ wọn nìkan o ọlọ́wọ́ lẹ́yìn o. ojú burúkú ni ewu ẹni tó gbàdúrà yẹn.
1: Wàá
0: pẹ́ fún wa, wàá síwájú náà. Wọ́n rántí ìgbà tí mo lọ rèé fẹ́yàwó ń fẹ̀.
1: Alábìgbà máa sásí.
0: Ní mọ́sáàsì tí a ti sọ àpọ̀.
1: Adé ọmọ àbúrò wà nínú.
0: Ṣé fi màmí ẹ sọ ní làgẹ̀rẹ̀ ó ní òòkà tí a fún yìí.
1: Ìṣọ̀lá kù wá rí.
0: Àmì lọ jẹ́ gẹ́gẹ́ bí Anna Muhammad.
1: Ìgbé o.
0: Mo ti pa láṣẹ. Ọkọ rẹ lè fẹ́ méjì mẹ́ta mẹ́rin o. Ní abẹ́ aṣọ wedding gown yẹn. Ìyàwó mi wo lè máa mú mo rójú ẹ báyìí tó wò lókè báyìí bí kò bẹ́ orí lè máa wò dànù. Bí a bá ń gbọ́ mi yóò ti máa rántí lè sùn.
1: Ìṣọ̀lá adé abúlá wà ní.
0: Ọlọ́run ní sẹ́yìn ni wọ́n nìkan o.
1: Ìrẹ́lẹ̀
0: obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ bá ṣàdúrà yẹn kò ní sàmì lọ́yẹ̀wò.

0: Hello. Soro soke ekibodi e bi owo ekibodi e ehn mo ngbo yin dada ajani
1: de lati awotan
0: tem pamo se ore mi
1: ise ni a fin du ni giga bi akobare ni peyinti bi ole la ri bi akobare ni gbekele ateramo ise ni iya re li ni owu lowo laba re si le ni ese le kan bi o ba gojule won o to teni mo so fun won o to to ni mo so fun won iya nde mo so fun won o ti a ku ba ji ya fun
0: etunko lati bere e le gbowo mi ba won abi e wi ti o ma o te mana mana ni
1: ise ni ogun ise
0: te ba ma so re ai baba ni suru o bere lati bere tẹpọ mọ sí ọrẹ mi
1: tẹpọ iṣẹ ni ogunṣẹ mura sí iṣẹ ọrẹ mi iṣẹ ni apíngi ẹni gíga bí a kò bá rẹ ní fẹyìntì bí ọrẹ àárí bí a kò bá rẹ ní gbẹkẹlé àtẹramọ iṣẹ ẹni ìyá rẹ lè lówó kí bàbá rẹ blessing lé kan bí o bá gbójúlé wọn ohun tó tán ni mo sọ fún ọ ohun tí o kò bá jìyà fún ó ṣe kí ìtọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní ń pẹ́ lọ́wọ́ ẹni apálára èyíká níye kan báyé bá ń fẹ́ ọ lónìí bí o bá ń tó lọ́wọ́ ayé a máa fẹ́ ọ lọ́la tàbí tí o bá wà ní ipò àtàtà ayé a sì fẹ́ ọ ṣe tẹ̀rìnrín jẹ́ kí odi ẹni tó ń rago orí bí ayé ṣe ń ṣe sí ọ ẹ̀kọ́ tó sì ọ ní bí ọ̀gá múra kí o kọ dáradára bí o bá rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n fi ẹ̀kọ́ ṣe sẹ́rìnrín jọ̀wọ́ má ṣe farawé wọn ìyá bẹ ọmọ tí kò gbọ́n ẹkún bẹ ọmọ tí ń sáré kiri má fòwúrọ̀ sí eré ọ̀rẹ́ mi múra sí iṣẹ́ ọjọ́ ń lọ.
0: Hello sir, mo yìn yín ẹ ti gba ìbéèrè mi ṣùgbọ́n mo dúpẹ́ pé tẹ bá ti sòótọ́ ń fún ni dọ́bù owó ìwé kan wà wájú yín tẹ ránkà wẹ̀rẹ̀ mọ́ parọ́ fún mi èmi àjànú ní sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ ni torí mo rí tí mo kọ́ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́dì ṣùgbọ́n ìwé yẹn mo wà nígbà àwọn tí ń ṣe kínní ni
0: sẹ́rí wípé ẹ sọ òdodo ẹ tọ́ ọmọ ọdún mélòó sà.
1: 66 years.
0: Wàláì tàláì òbí dáadáa ní inú ilé ó ṣeéṣe kẹ́ ẹ sọ pé rárá o mo mọ̀ lórí ni o èmi dẹ̀ ní elétèlè mi láti primary school gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ohun mo mọ̀ pé ìwé kan bẹ́ẹ̀ mẹ́ ni ìtẹ̀yàn bá há sórí yóò flow kò ní kọsẹ̀ rárá ṣùgbọ́n pé ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ send account number máa fún ní 10,000 inú mi dùn
1: ntí mo rẹ fi sí wọlé rí
0: ọyọ ẹ sọ account number yẹn bye.
1: Wema Bank 022
0: 722
1: 00
0: 022 022
1: 022
0: yes
1: 89
0: yes
1: 59
0: 4 4 0 7 7 7 ẹ tún wílẹ̀ kan sí
1: 4 4 0 7
0: 4 0 7 ẹ tún wílẹ̀ kan sí kó flow ẹ jẹ́ kó flow báyìí
1: odo ejimeji 8 9 5 9 4 odo eje
0: Wema Bank yo kan lara olu ashe eti mo fe fi seto loni niyan mi o gba pe kankan mo e so fun awon omo kekeke eni kan wa iwe yen lo ọ̀nà ẹ̀yin òbí ẹ pọn dandan fún wọn kí wọ́n máa kà á láàrá àárọ̀ ó ní òpó ayé ẹ̀dá láyé tó bá fẹ́ jẹ̀yàn nú ayé òṣùbà ńlá fẹ́ni tó kọ̀wé náà nígbà tá à ń kà á ṣeré nígbà wà primary school ni a mọ̀ wípé n tí wọn kọ kabẹ̀ n tó gbé ìgbésí ayé ẹ̀dáró láyé ni ẹ bá rẹ̀ ń tó gbójú lógún ọ̀kàwé yẹn dáadáa ni o ẹ bá rí ọ̀lẹ́ tí ń wo tí bàbá àti ìyá ní tí ọ̀tẹ́pẹlẹ máa ń tọ́ wá ṣe jẹ nínú ayé kò tẹ̀lé ìwé yẹn ni o ẹ bá rí ọ̀kan jù à tọ́jẹ́ nǹkan oníkan ni máa wù láyé kò tẹ̀lé ìwé yẹn ni o bàbá yẹn kọ̀wé yẹn ó kó ayé já ni ẹ bá rẹ̀ ń tó kúndùn oorun láàárọ̀ kùtù hàì kíkì tara dìde lọ rèé musa ajépọn láàárọ̀ kọ̀ọ̀ka ìwé yẹn dáadáa ni o tẹramọ́sẹ̀ ọ̀rẹ́ mi ọba tẹramọ́sẹ̀ tó ọba ti mẹ́kẹ̀ lénìí àwọn ayé ń wọ̀ ọ́ padà jẹ́yàn ńbẹ̀ náà ni iṣẹ́ tá a tẹramọ́ tá a kú òun bẹ̀ láti bí ogójì ọdún ó lé díẹ̀ sẹ́yìn kó tó wá máa dèrè fún wa jẹ lénìí bàbá ti yẹsẹ̀ kú ní orí rélùwé àṣelà táwa náà bá gbójú lógún bàbá àti ìyá ká sọ pé nítorí pé bàbá wa ń ta mọ́tò àwọn ayayọ ọ̀yà kan káàkì epo rádaràdà lèèyàn wà lónìí o wọn ọmọdé yìí gbọ́ ọ̀rọ̀ mi lénìí o nǹkan tó bá kọ́tọ̀ ọmọ múra sí dáadáa o àti gòkè àgbà kìí ṣe dán kìí ṣe pé bàbá ti débẹ̀ lónìí náà láàmú amékẹ́ ọ fara jìyà díẹ̀ ẹ ń bá jí làárọ̀ kùtù àìtọ́ pé bí ṣe ń mú náà ní dún ẹ̀yìn rẹ̀ ò lè dá òun ló bí n ta bá fara ṣiṣẹ́ fún n tà bá fara ṣiṣẹ́ fún

0: faransise e wo mo yi fo maraye mu jiya be npo ku to ni tola ambojo lojo aye biri ni ota lo ba ma be si make laye kabiye si oba to ni siri baba re ni feyin ti bi ole la ri asere laye baba o lowo iya oni lorun fi egbon oni aburo oni osuba fi tomo o wa dalagbe ni gboro Back on my little up and I make it lie. Baba rẹ ni feyin bi ole la ri Baba wa rẹ ni gbeke leti o si baba ti o si ka o de tere amuse na o je kaye bu mi mo e lara o o make o adura eyin odo e turu ara yin pa bi mi dara to jagidi jagan ko lere ba mu wo mi
1: Lagilu FM 96.7
2: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀ ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan ilé iṣẹ́ tó mojúlé jà bí you fit fly ò wọ́pọ̀ o tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀ èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo
3: Lọ́jọ́ ìrẹ́gbà
4: who are thy goodness
3: to fi ogun rọ́pò
4: and replace you with battle
3: ó yẹ gba ilé
4: receive your goodness
2: ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ you fit fly nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa yàrí dájú pé o kàn sí you fit fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206 ẹ má gbàgbé pé you fit fly mojúlẹ́jà hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
5: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa ẹwà.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin Alleluia. Tijó ti ilẹ̀ àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kí tọdún yìí ó tún bẹ̀ wá láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí wọ́n ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọláwo JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosu JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solusola Ayoade Father of the Day Honorable Babalola Mupuola Bobs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adu Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee on Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti ibi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wigem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
3: Ìnà kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ ní.
4: Òmìnira kò fi ọwọ́ gà.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà máa.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀gbọ́n lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ́ẹ̀

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ọlọ́run alágbára, Ọlọ́run adé ọmọ Jésù, tó ti ṣetán láti ṣe agbára nínú ayé onípòjípò. Nínú ìpàdé oníwákàtí mẹ́sàn-án gbáko 9 hours program, èyí tí ó wáyé nínú ìjọ CAC Upliftment Family No. 1 Solution Center tó kalẹ̀ sí Eléso Ìyádúdú Àlàáfíà Estate Ìbàdàn ní Sátidé ọjọ́ kọkànlá oṣù keje 2026. Àkòrí fífi òpin sí májẹ̀mú òkùnkùn End to the Evil Covenant. Àṣírí òkùnkùn máa tú, ìdí òkùnkùn máa já. Nígbàtí Ọlọ́run bá ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ò foríbalẹ̀ fún Baálì àti àwọn olórin ẹ̀mí bá ń darapọ̀ mọ́ Prophet Adé ọmọ Jésù JP aka ọmọ aláṣẹ ọ̀run fún àlàyé 07033019283 tàbí 08055123661. Ìwọ náà wá kí o lè fi òpin sí májẹ̀mú òkùnkùn nínú ayé rẹ.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́,
4: ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí.
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707454305.
7: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.

0: ìgbaradì hajj 2027 ni àlìdáyà ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yà wá gbé ìgbésẹ̀ kánmọ́n kíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn kótó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti àlìdáyà wípé ìdẹ̀kùn alálàájì àmúni kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí àlìdáyà hajj and umrah services ní number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí àlìdáyà hajj and umrah services sórí 0806-244-0572 àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò umrah olóṣooṣù àlìdáyà hajj and umrah services ajì ìrọ̀rùn ni tiwa bíní láì tààlà.
1: Wọ́n gbé fún pàdé yẹn.
2: Pàdé ọ̀dẹ̀ ẹ̀sìn.
3: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
4: Wò ó, wọ́n tún ti bẹ̀rẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
3: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
2: Bákanlé máa ra lẹ̀.
3: Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ́ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Hurry now, as this offer will end soon.

0: kéra lọ̀rọ̀ lóòótọ́ ìdí nìyí tí Betty Wellness Therapy fi ń sọ fún gbogbo ènìyàn pé ká mójútó ìlera ara wa aṣojú Betty wọ́n ń bẹ nílé agbára pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tá ń gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa pé ẹ kú kalẹ̀.
0: Yes sir.
1: Láti iléeṣẹ́ Betty Kangen Water. Ilé iṣẹ́ tó jẹ́ pé ìwòsàn la mú ní bàdà. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò wa ní àkókò yìí.
0: Yes sir.
1: Ìwòsàn ààrẹ ṣe pàtàkì. In fact, òun number one investment ní ọdún yìí.
0: Okòwò àkọ́kọ́ tó yẹ ká mójútó ìlera ara wa ni.
1: Inú wa ń bi olérè wípé kí ni nǹkan tí òun bá fẹ́ra. Bóyá o ti náwó sí.
0: Ok.
1: Tó wọ̀ pé wá wò pé òun tọ́bọ̀ òun fẹ́ lọ.
0: Tọ́ yarí tọ́ lagídí pé òun ọ̀lọ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ látọ̀ orí ìfúnpá gíga.
0: Ok.
1: Ṣúgà níní.
0: Ok.
1: Ojú rẹ sójú ọmọ yọlẹ́nu. Wọ́n náà bira eléré. Bẹ́ẹ̀ tọ́ bá wo gíláàsì kan bóyá òkìlẹ̀ ṣe kíni.
0: Bẹ́ẹ̀ni òkìlẹ̀ ríran dáadáa.
1: Tọ́ bá lóògùn ò lè sùn. Oorun sì ní oògùn ni.
0: Oorun oògùn ló ní. Àwọn kan wá ń ṣẹ̀ṣẹ̀ ń lo oògùn ká tó rí oògùn sùn.
1: Bẹ́ẹ̀ni ẹlòmíì ẹ̀yìn ń dà láàmú. Ẹlòmíì àṣà tí ń ṣe apá kan ẹsẹ̀ kan o ti ní iṣu.
0: Ok.
1: Ẹ̀yin náà ti mọ̀ pé
0: bẹ́ẹ̀. Àwọn míì wọ́n sọ fún wa pé mọ jẹ nǹkan báyìí mọ jẹ nǹkan báyìí mọ jẹ nǹkan báyìí o ò lè jàgbá dúdú ta o ò lè jẹ
1: kíníkan. Inú ọmọ kan wọ́n ní inú kan nu wọ́n ní kí lọ ẹ mọ má lè jẹ ni kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ.
0: Tí ọ̀lọ́nà àbáyọ.
1: Èèyàn lè mọ ti ìpàdé ẹ̀.
0: Má ti ìpàdé ẹ̀.
1: Ẹ mọ̀ bọ̀ wá sí Betty Kangen Water. Ṣé ní Betty Kangen Water.
0: Tí wọ́n tún ń pè ní Betty Wellness Therapy.
1: Bẹ́ẹ̀ni a ní oríṣiríṣi machine. Wá a ní Kangen Water fún ìwòsàn. Ìyẹn ni. A wá ní oríṣiríṣi machine fún ìwòsàn. Látòrí therapy 90.
0: Ok.
1: Therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ mẹsàn. Ok. Tàbíjọ mẹ́ẹ̀dógún.
0: Ok.
1: Ẹ lè rà sílé.
0: Fúnra yín.
1: Bẹ́ẹ̀ni aláṣẹ Betty Kangen Water wọ́n wà lára àwọn distributor tó ń distribute therapy 90 machine ní Nàìjíríà.
0: Ok.
1: Then a tún wá ní quantum machine a ní quantum mat. Quantum machine yẹn sà ó ní iná méje. Iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn.
0: Bí pè ní jàrá kọ̀ọ̀kan bá ṣe rí ni ó sọ irú iná tí wọ́n á tàn.
1: Ní ìṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n sì fi ẹ́ bá pé ayin ní o. O ti norí iná tó wá tàn síbẹ̀.
0: Iná yẹn ó dẹ̀ mú kó.
1: Ẹni yìí wọ́n ní ikú rẹ̀ ga. Ẹ ó ní ìju. O ti ní irú iná
0: tí wọ́n á tàn sí.
1: Ẹ ó ní liver problem. Akédèrè rẹ̀ kò ṣe dáadáa. O ti ní irú iná tó wá tàn sí.
0: Ok.
1: Tí wọ́n ní machine lóríṣiríṣi. Àárín wa ni distributor àwọn machine Nàìjíríà.
0: Ok.
1: Lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti China.
0: Ok.
1: Ajẹ́ sọ méjì péré.
0: Ok.
1: Nọmba wà ní oògùn ẹ̀fọn. Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn.
1: Gbogbo ìyẹn ẹ̀yìn alátẹ ẹnu ọmọ kó ń bẹ̀ ní oases.
0: Káwọn náà máa tún ta.
1: Ṣé ẹ ní oògùn ẹ̀fọn yẹn sà? Ẹ kàn spray sára yẹn bíi perfume ni.
0: Oògùn ẹ̀fọn spray sára.
1: Bẹ́ẹ̀ ni bí pef ni. Kì í pààyàn lára. Ẹni wuyẹ tẹ́ bá ti ń lọ ẹ̀mọ̀mọ̀ jáde. Tẹ́ bá lè tẹ̀ sára yín lẹ́yìn 8 hours.
0: Ẹ̀fọn máa ríyàn sáni.
1: Ẹ̀fọn máa ríyàn sáni. A tún wá ní Ganoderma coffee tea.
0: Kí ni iṣẹ́ yẹn?
1: Ṣé rí Ganoderma coffee tea yẹn? Eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o. Ganoderma coffee tea la pè
0: é. Okay.
1: Ó ń ṣiṣẹ́ fún immune system wa.
0: Ok.
1: O n ṣiṣẹ fun kidney wa. O n ṣiṣẹ fun liver wa. Ẹ̀kan sára tẹ́ bá ti fikun bóyá ẹ fẹ́ mu tí. Ẹ̀yin àgbààgbà tẹ́ ti lé fọ́ọ̀tì ẹ̀ ní ìdí ṣúgà mọ̀. Ẹ̀rọ Ganoderma ẹ̀kan jí láàárọ̀ ẹ̀mú kan epo. Ẹ lọ bí ṣe wá dọ́wọ́ rẹ̀ yín kẹ tó sùn.
0: Ẹ̀mú kan epo.
1: Ẹ̀mú kan epo kẹ lọ sùn. O máa ń ṣiṣẹ fun stress. Ẹ wá check wa ní Betty Kangen Water or Betty Wellness. Fún gbogbo àwọn kan tá a ti dárúkọ yìí.
0: Ok.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ̀yin oṣù wa ní ọ́fíìsì wa. Betty Kangen Water wà ní number 1.
0: Number 1.
1: Providence Estate.
0: Sitaga bus stop.
1: Sango Eleyele Expressway.
0: Nibadan kan.
1: Nibadan.
0: Ok.
1: Wọ́n yẹ wà ní Poli Ibadan. Tàbí wà ní Eleyele. Ẹgbẹ́ ọ̀kadà.
0: Ok.
1: Ẹni ẹ lọ sí Sitaga bus stop. Lábẹ́ gíńlá yẹn. Tẹ́ wá ti drop yín. Fòna sódì kejì.
0: Ok.
1: Ẹ ti rí Betty Kangen Water.
0: Ok.
1: Ibẹ̀lẹ̀ ń lọ. Ẹ pọ̀ sórí nọ́mbà yìí.
0: Ok.
1: 080 37 37 02 02 23 23 56 56.
0: Ẹ tún pè.
1: 080 37 37 02 02 23 23 56 56. Ago mẹ́sàn-án àárọ̀ sí 5 ìrọ̀lẹ́.
0: O ni wọ́n fi ń hó
1: Monday to Saturday.
0: Ok.
1: Ẹ yọjú sí wa àlàáfíà wa.
0: Ó dà bọ̀.

0: e ka papa de yan ara le re to kilaribo ibe na le wa pelu Folakemi Mighty baby mi ti fi gbogbo ara gboran dada
1: ki le sele
0: o gboro si mi denu na ni se bi ti e lo ma fe je ku se
1: no ko ye mi o okay oro yo da bere bo ko kin sire awon eyan tin
0: je mi na wa emi na nkan to ba du mo kan ma fe fi sire
1: so tin kan ba wu mi kin tin mo kan love mo se bi mo se appear abi bi mo se kin wa forfeit joy anti dara mo ri yin jare
0: sori to ba
1: kin wa forfeit joy yen tin mo feel because you don't like something or because you like really
0: sori there are some sacrifices
1: se mo mo boyo tell ni nkan mi to to excite enter mo go fe go yen abi ni
0: there are some sacrifices to ye pe wa mo pe o se tori eni bayi o ma nje kinu eyan dun se pe ki o tori mi o se se nkan bayi tori mi lo se nkan bayi and when your partner so fe pe do this pe o te ti re o le se o wa le se tori ameni asa fe lo mi tan lo
1: ko sa le se like nkan to ni kin wo o to wu mi kin wo ni kin wo is my happiness not even paramount or more paramount than yours?
0: No, you can bend your rules ki se pe boya o wori aso eni iwo lo nwo
1: se mi ti so pe ko lo se bi e ti ri se mi sorry
0: o sorry sin ti
1: mi so le kiri le kiri le kata le kiri
0: o sorry sin ti rugbon mi onitori pe obirin ma ma le mi kaakiri iyen is a personal o ti go personal pelu iyen to ba fun mi pe okay rugbon mi rough si kin lo
1: ko so you are telling me that oh enjoy kan obirin ma le kiri mi
0: no now my change kini yen nkan ti mo so fun e ni pe ti irugbon mi oto niyen oto niye
1: shake wa koma
0: oto niye kalo so ti ki se kini ni iyen ti ma ba ko ma
2: ka san
1: e ka san
2: bola kere ka yo ni o
1: ayo
2: o wa so wi pe se imura ti eyan ba mura o ye ko le toku eyan lorun e gbo mura lo le toku ni lorun
1: no iya yo iya yo she get gist yen sha she get gist yen o fe kin ri e o ni bo se fe kin appear leni emi o de fe because it does not I don't like it
0: no you don't feel like it is o ti ma pe
2: bayi to ba se gbe li oko o bo to ba se duro li oko yo na suru si o awo bani kan wa bresi abu kan be ti won lo ni isin won wa ko gogo omu yo wa yo susuzu ta sokunrin le fara mo
1: o ma like it o ma like it
2: o ni gba ọkùnrin ò ní gbà obìnrin ní yọ wà mú aṣọ títí gbogbo òdi ọ̀dọ̀ bàbá ọkùnrin ò ní gbà ní a bá ti wà lọ́dọ̀ ọkùnrin ìwọ̀n bá lóge jíjẹ o obìnrin tó bá fẹ́ dúró nínú ilé ọkọ o níwọ̀nba àìmọye nǹkan tọkùnrin ọmọ kan dẹ́ mọ́yàn lára pé àmọ́ tó fẹ́ dúró síbẹ̀ èyàn ọ̀nà sùúrù sí o obìnrin tó bá fẹ́ gbélé ọkọ
0: o. Màmá Ọ̀yọ́ ṣé tiẹ̀ wá rí ó tiẹ̀ máa wù mí kí kemi ati awo mi jo jare kan ma re pe oge ko gbe ola mi re pe jo to ba ti le wo to ba lo wige inu mi ma ma dun ani kawo yen lo wo kan lo wo kan lo ma ma fun hype man mo je o wa san gele abi boro wa san mori
1: mo love e baje
0: o consider yes o consider mi
1: mo love e baje mo enjoy e
0: ya yo bi gba teyan lo si ko mo nojo
1: wahala e se te ko wa jare
2: a mo ni suru re ni
0: what you consider me
1: first off o mo pe ki se gbogbo ani ma wi gele now today I feel good in this for some reason
0: but me,
1: now I need to satisfy you and remove
0: but
1: it
0: emi
1: o
0: emi
1: you like e sise you are joking Felicia Fumilayo Samuel wonderful like me you are looking so beautiful I like your dressing e se
2: je no
1: e ka soma
2: e ku te oruko mi ni abijede ko ta lati san
0: yes ma
2: and for like say pelu ko yin ba se ni jade nkan ton ba fe ni ke ba won
0: da fun yin
2: won ma se fe ka dress ni ke ba won dress won so fun yin pe se ba jade lo fun ara yin nkan to ba wu ni gbo bo se ba te lawon e won nkan ta won fe e ma se fun won now
0: o wa fi o fi ti rugba mi o fi n gbe
2: so da si odo yato ami yo soro da ta ba bu won sin se so ma ma pada
0: ko wa no e ma bu e kan ba soro ni
2: e wo ni ari e la didi enu yi e ke bu okun be ki lo de
1: ko kun lenu ti
0: ma bu won o ma bu
2: e ma gbo nkan ta ba so fun yin àwọn àyè ọkọ yín tà lè jẹ́ kẹ́ dúró náà lè gbé.
1: Ẹyin wo ẹ lélẹ́ mi ń di ẹrù mi.
2: Ilé òsì ẹni eléyìn àníkẹ́ gbọ́ nǹkan tí bọ̀dá mi ń sọ fún yín là ń sọ yìí.
1: Wàhálà bọ́dá yín pọ̀, èmi náà fẹ́ flex, mo fẹ́ ń jẹ́ ara mi, mo lọ
2: bìlì. Wọ́n náà wò pọ̀ nǹkan tó ń fẹ́ ni sọ, ṣé ẹni first born mi?
1: Yes.
2: Ọkọ ẹ sọ fún mi pé máa wọ bomb shot. Ó ní ṣé o lo fẹ́ mi ni? Sọ fún mi. Mo ní ṣe o fẹ́ kúrò nílé ọkọ nǹkan tọkọ ẹ bá ti fẹ́ ni kò fẹ́.
1: Mo sì tọ àǹkọ́ nílé ọkọ.
2: Orí Kwara kò lè gbó lọ, àwọn òkín síra sílẹ̀ ní Kwara kò mí. A ní ṣé o ò lo fẹ́ mi nǹkan tí wọ́n bá ti fẹ́ ni kò fẹ́. Ìgbà tí mo wá lọ sọ́dọ̀ wọn, mo bá nínú ilé pẹ̀lú bomb shot ni. Now you are talking, nǹkan tọkọ ẹ fẹ́ ni. Ṣé o fẹ́ kó lọ máa wo àwọn yẹn níta ni?
3: Nǹkan tọkọ yín bá ti fẹ́ ni kẹ́ ẹ bá wọn fẹ́. O ní báyìí, o kìlélè báyìí, ṣé mi wọ ọmọ, ṣé mi wọ
1: báyìí. O máa rí kó lẹ jẹ́ẹ̀lì.
3: Ṣé mi ò wá wò ó nísìn?
1: Kéèyàn kan lẹ jẹ́ẹ̀lì.
3: Ṣé mi ò wò ó nísìn?
1: Kéèyàn kan ṣe break gbogbo nǹkan ló máa rí kiri. So let me enjoy myself. Oga please.
3: It's a joy. Joy mi ni kí n máa rí ẹ pé no kò sẹ́ni bọ̀dì tó lè bíìtì ẹni tá a bá lọ.
1: Olùdókòwò lẹ jẹ́ wá síbi tọkọ mi wà.
3: Ijọ́ ẹ̀mí ni pé kò sẹ́ni bọ̀dì tó lè beat ẹbi ti anywhere ti bá wà. You are the best.
1: Kò wà bẹ́ẹ̀. Ẹ sọ ẹ̀jẹ̀ ìdìgẹ̀.
3: No, mo fẹ́ kó máa jẹ́ best ni Fọlákẹ́.
1: Olódùde Olódùde Kayode, wọ́n ní marriage is 1+1. Things ought to be done in unity, harmony and love. Abimbola Olugbenje wọ́n ní. Hello beautiful online cup hole Abimbola from Enyo Felele Ibadan. Ẹ ṣeun. Aró sẹ́yìn wọ́n ní ó yàtọ̀. So good now. Wọ́n like ẹ̀ ní jẹ́bẹ̀ hopefully. Àwọn èèyàn wà lórí Facebook ẹ lọ wò ó. Kí ló ṣe gèlè mi? Bí mo ṣe tí mo ó ní mo wé bí kò mọ ní ojú.
3: Gbọ́ the only person tó wà entitled láti sọ fún ẹ, it's me. Forget about nǹkan táwọn ayé sọ pé this beautiful kìíní èmi ni mo fẹ́ sọ èmi beauty yìí ojú mi ni èmi ni ó dà ó náà sí èmi ni mo máa mọ̀ bó ṣe rí.
1: Ṣé ti yá jàre?
3: O de yi o ni Fọlákẹ́ o. Kí ló dé? A ni mo flash ẹ tintin ni kíkan flash ẹ tintin.
1: Kí ló jẹ́ flash?
3: Ìròyìn ilẹ̀ máa ń sick tí wàá break out yin.
1: Wàá break out mi, kí ló máa lè ṣe?
3: Màá kàn flash ẹ kó lè mọ̀ pé nóbì ṣeré ṣeré pé kì í ṣe pé bóyá.
1: Wàá break out mi. Èmi ò fún ẹ ní out mi.
3: Kí n lọ leave ọ̀sẹ̀ kan.
1: Ẹgbẹ́.
4: Lajilu FM 96.7.
5: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Iná kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ́rí.
8: Omi nira kọfí ọwọ́ dà.
9: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira, 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé.

one hash. Lori Ilajelu FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti cash. Ayẹyẹ ọdún kejì cash. Ogunlẹ́gbẹ̀yìn.

0: ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
1: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
0: Pẹ̀lú ìlànà iRecharge. Gbójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gbàá IBEDC token yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
4: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọ́n fòókọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè. Tìyára sí gbogbo àwọn àyè tó yẹ. Tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́ ẹ kàn sí Al-Hidayah Hajj and Umrah Services. Ní number 2 Adedigun Shopping Complex opposite Bufas Filling Station, Iwo Road, Ibadan. Tàbí kẹ́ ẹ máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services. Sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wa. Tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa bíznílàì tààlà.
5: Ọlọ́run bàbá lọ́lá, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
6: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ 12 oṣù kejì ọdún yìí ní dédé agogo 10 òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
7: To explore your dream of working outside the country, trust me, I've got pleasant information for you. Are you aware that afternoon flying is often the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight ticket to any of your desired country? Only afternoon fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
8: Anfani nla leleyi o, mu ala ati erongba re se lati sise ni awon ilu wonyi, ilu Denmark, Norway ati Iceland pelu Aptonic Fly. Irorun lo bade. Fun ekunrere alaye e pe wa sori
7: 0907-457-0886 or 0915-577-5196
8: tabi ke kan si wa ni Yellow Building, Efunseton Road, Challenge, Ibadan.
9: Explore your dream world with Aptonic Fly. Aptonic Fly.
10: 21 days to find intervention.
11: Hey, hey. I'm getting don't be ready.

0: ètòkan ètòkan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò ń gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ
1: ìyámọ̀pọ̀ center for peace women and youth development àti coalition of oyo state market women association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn eric bow foundation ìlú àbújá
0: àgbájọwọ la fi ń sọyà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí

0: adupe lowo Olorun oba oba to ni wa oba to mo wa oba to mo wa oba to wa ni bi gbogbo oba to ni okunrin oba to ni obirin oba to ni gbogbo ojo ati gbogbo akoko ohun la gbe fun oba to ni pe ka ma gbayun lori ile ka ma se rere oba to feran gbogbo wa to je pe ateye ateranu gbo ate eyan ohun na lo ntoju won agbe fun loni o asi se kabiyesi re eyan ara lebo ni aku bi oju ojo ti se ri iya aku bi gbogbo nkan ti se nlo lagbara lowo Olorun ko ni buru fun wa e ma wo wi pe iwo tun le yi ti won gbede nikan ni lagelu 96.7 fm oke gajoke awa na ma ko Olorun oba ma ni gaga bi e ti n gbo te ti bere si ni gbo awon ipolowo yen ti won salaye oro wi pe awon obirin ti won je iya loja jake jadu agbaye papa julo ni pele oyo yi awon na ni won bo sita si bombo won jade sita won jade tan ni tori wi pe Olorun oba to dobirin o ti da nkan to da mo awa na pe ka kan ma wa lawujo sa bi igbati eranko to kan wa ninu go tabi bi igbati won kan mu ade ti won kan se nbi kan Olorun oba o se daada fun awa na eto yen na ni eto eleyi ta npe ni agbajowo ki wa ni tumo eto agbajowo itumo eto agbajowo yi o na ni wipe agbajowo te nwo yeun la fi nsoya ajeje owo kan ko gberu dori ki wa lo tumo si awon obirin oloja ni ipinle Oyo ma ni won loro tan fe so e wa fe wo pe ru oro wo ni awon ti won je obirin oloja ni ipinle Oyo o na ni won kora awon jo gege bi eyan ti Olorun oba mi to seda to si fun won ni ise to da pe ki won mo se nigbati awon kan ti won o ti raye lati ti mu nkan kan se awon wa nbe nti won ti won kora awon jo pe o da o awai awo mo taja nti wa ni awon ti won wa ntaja igan ni won wa ko ara won papo ti won ko ara won jo gege bi obirin akikanju lawujo wa ninu oja ti won ta kaakiri awon oja ni ipele Oyo yi ah won ni awon kan ti won fe ba wa so papa julo awon kini won fe bo ni nkan ti se ri ninu oja ni tele tele lataye to ti pe bawo ni nkan ti se ri ninu oja ni iru asiko yi awon abalabo gan o ni won fi oro ta wa obirin si e de mo wi pe ta ro obirin ah ti wa o kere lawujo o lagbara lowo Olorun oba a ni wale eto yi ta pe ni eto agbajowo o na ni ajo kan ta mo si Iyamopo Center for Peace Women and Youth Development ni won se agbateru re Iyamopo yi nikan wa ko pelu agbarijopo awon obirin ti won je oloja ni ipinle Oyo ni o le to je wipe onigbowo na ni Enrich Bow Foundation ti nbe ni ilu Abuja to je pe awon gan ni won duro pe ah awon obirin o kere lawujo lati so wipe eyan na lo duro yi ke oya eje ka se onigbowo won ka wa na se kini ka se atileyin fun won Folashade Ajala loruko temi gege be ti mo emi na ni won se mo tuko eto yi lagba Olorun obe Eledumare apo ta wa nbi o Femi gan be nbi Femi ojo fun ara re o du wa wa ni bi opa osa oko lori eto yi o na lati ma jiroro awon obirin ton wa nu oja kini ojuse won kini won le se nje won le nje won je alakitiyan bi nje o ni awon bi ta ba fi won sise won le duro daada nbe so ni lo awon aran lowo kan eleyi ti won nfe latodo awon ti oro kan pelu won eyi ati bebe lo to nti bi oju oja ti se ri bo lo sise ye ko ju oja ri o na ni won ma salaye lori eto na mo wa ni alejo pataki awon alejo pataki ti won je iya loja lori eto yi to je pe atawa ati won lajo ma fi oro yen jomi toro oro akase ti eyin ba wa nbe yen eyin radio yin soke la la la ni gbogbo onu oja e kuku ti mo pe be ba tin fowo kan ta oja o na le yin o mu radio ti yin ni kekeke te ora gbe segbe oya e to je ka se be na loni mo ni awon alejo kan pataki ti won je iya loja ti won mo ba ti nsowo ti won mo bi owo ti se duro dede ti won mo ipa takuntakun eleyi ti obirin to le ma ko ni awujo mo ni iya mi kan nibi iya mi ohun oloye pataki ni won oloye abileko Adeshotan BC Alice ti won je are ilelo ni ipinle Oyo enle mama wa enle mama wa bo ni enle ma
1: e ka san o
0: e gbo un soke dada e ki ara ile
1: e ka san gbogbo ile o
0: won da yin lo won ni alaafia la mu wa
1: o ni ti wa o o ki gbogbo la ile ilu la papo o ile ise yi o ni jona o
0: ami o
1: olowo oke oke ni o ma lo
0: papa
1: ju lo adari wa lori eto ifolasade ajala emeyin ogun fun wa
0: ami o
1: ẹni subura na
0: ami ashedumare
1: ọpa aro eti ọpa oyin oni eti o so yin oni wo mi
0: ami ashedumare
1: ati gbogbo awon alajo ko worin yin ninu ile ise ati baba wa gangan
0: baba ti a
1: baba ti wa ti wa nle
0: bada
1: akade fun rara re nti omo omo ko ye
0: eyeyeyeye
1: eni to gbe to ronu to gbe ru eyi kale ilu London ti ala wa wa
0: be ni o ni lagelu yi o
1: baba alubarika fun e o tun je ka mo wi pe awon kan ti jagun lo ni lebadan o tun wa fi oruko re so ile ise ki ibadan ati oyo state ko ma mo pe dodo ne lagelu
0: e se mami e pe fun wa lagbara lowo lo iya igbe mi de be tan eh mo tun wa ni alejo mi iyato fun mama wa yi tori pe eye kan ki fowo kan dafo mo tun ni alejo mi ele to je pe won tun jo ko worin pelu mama wa ni se mo pe mo so fun yin wi pe mama wa ni are lelo ni pele oyo yun ni mama wa BC Alice Adeshotan ti an soro tan yi ngba ti won wa tun bo won ma da wa awon atobirin to tun je obirin takun takun to na to je oloja ni inu oja ni ipinle Oyo ni won jo wa oloye na ni mama wa yi o ti mo fi towo towo daruko awon ni mama wa oloye abileko ayinde ganiat adebola awon ni won je otun alaga ilelo ni ipinle Oyo iya wa e ka bo we ka san
2: e ka san gbogbo leun
0: e seun
2: a ko asiko yi o
0: asiko ni
2: la o ni fi wale
0: ami o ami o
2: la o duro ti gbogbo wa
0: ami ami ami ami ase
2: do apa wo fun gbata je ya fun gbogbo wa ya wa to si tun peto yi na la o ni fi yin le o
0: ami o
2: anu olowo gbe yin ro
0: ami ase
2: ra anu gba o e ni se laso to ba gbe to yin le se won ni fi po si san fun yin
0: o ami o
2: e ni wa fuju su ko to ke le lola to olorun ma yoju ti yin lo ola mo sa la ola pata ila bi la ile asin ma ki baba to gbe le se yi kale ko ni jona o
0: ami o
2: pada se aburu pada si igba pada si lokọ poto ko ni kan won ko ni kan bi won o o wa ki ya mo po lo to sagbateru eto yi to ko awa obirin jo nkan ti e no ni baje o
0: amen
2: yo mo di se o yo si bo mo se ba tin so yo mo se be ba si tin lu yo mo dun ko ni de ko ni de ni ana o gbo apata apamo gbo yo bi akegbe mi ateyin ya mi apamo owo atajire da fun gbo wa o ani ah ne kan ja ah ne kan ja ba moto
0: amen o
2: mo pata la gida ta wa ta je lo ati la ti ba wa ko de bo so wo di ani sire ani wo ko to yesu ti sami si o da wi beje bi olohun
0: en le iya wa e mo ki yi eyin mejeje e seun ni papapa ka ma da kirin on duro iya wa e je ki n be latodo iya wa oloye Adeshotan
2: Adeshotan
0: Adeshotan BC Adeshotan BC Alice e je ki n be latodo tin ta ba so nipa oja se obirin ni ipa kan to gidi ninu oja sa
1: obirin gaga lo ko pa to tobi ju ide ti obirin fi ko ipa loja ni bi pe obirin ni taja ni raja obirin ni alaja pa obirin ni kokodi oja gbogbo pa ti oja ido ti oja obirin ni oru ti baba ti ya se oba ti ya se ti ya ara ti oba ara ko si ti baba se o slasi idi ni to fi je wi pe oja se pataki awo obirin na si se pataki ninu oja nipa kata ati kara pelu oro aje ni sise
0: nipa kata ati kara pelu oja aje ni sise
1: oro aje
0: ni oro aje ni sise iya wa tin ba ni kin bere lowo yin iya wa Adeshotan BC Alice ta ba so nipa nu oja inu oja ta ti man taja eyin na oloja ni yo todun melo teyin ti wa nu oja teyin ti ntaja bayi
1: ah o ti le logbon odun ti mo ti wa lenu katakara
0: ah ninu oja na
1: bene
0: ogbon odun ti lo gan o
1: o ti ju
0: omo ti an ba bi logbon odun ati obirin atokunrin ni ona ti do lomo o
1: mo se ri ni
0: gege ta ba wa ni ka wa gbe yewo iya wa bi nkan se ri nu oja bayi pelo ro obirin na ti won ta ti won ra ni ti tele tele ni bi odun ọgbọ̀n ọdún tẹ́ ẹ sọ pé ẹ bẹ̀rẹ̀ yẹn àti nírú àsìkò yìí ṣé bákan náà ni nǹkan ṣe rí.
1: Bẹ́ẹ̀ kò rí o.
0: Ìyá
1: wa.
0: Bó ló wa rí o.
1: Bẹ́ẹ̀ kò rí.
0: Nígbà yẹn bó ló rí báyìí.
1: Nǹkan ti yàtọ̀ sí ti sìn. Nítorí pé owó péréte la fi ń ṣe òwò nígbà náà. Ṣùgbọ́n ní ìsìn ó ti di dọ́bùdọ́bù. Débi pé n tá ń rà lásìkò ìgbà náà a lè ríra ní ìsìn. Nítorí pé gbogbo rẹ̀ ti wọ́n. Ó wọ́n débi wípé kò ṣe fẹnu sọ. Ohun tá ń rà ní 1000 nígbà náà tá a fi lóòdù mọ́tò wálé. Tá a bá mú 50,000 lọ́wọ́ ní yóróyóró ní ọmọ wò tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Nínú 1000 ọmọ òmòwò lọ sùkú. Wàárà wèfọ́ ọmọ ara gbogbo tá a bá nídi bàbá ọjẹ ọmọ ọjẹ bí ọjẹ. Ṣùgbọ́n lóde òní oore ọ̀fẹ́ Ọlọ́run ló kù tá ń jẹ. Oore ọ̀fẹ́
0: Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run ló kù báyìí.
1: Oore ọ̀fẹ́ Ọlọ́run ló kù tí gbogbo ọlọ́jà ń jẹ.
0: Ẹni pé nígbà náà téèyàn bá mú bí owó kan tó jẹ́ bí 1000 owó náírà lọ́wọ́ tó lọ fi ra nǹkan lọ́jà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọkọ̀ ńlá ni ó fi kó.
1: Ọkọ̀ ní èlé odù ẹ̀ wálé.
0: Fún àpẹẹrẹ bí irú ọjà wo ni.
1: Irú àwa tá a wá jẹ́ ilé èlò tá a bá lọ bí irú ọmí. Tá a lọ kílà tá a la alágbàgbà tá a lọ dẹ́dá.
0: Nígbà náà.
1: Bẹ́ẹ̀ni tàbí onídùndú ìwàre ìròkò kò síbi tá a lọ. Ṣùgbọ́n tá a bá wá mú owó yẹn tá a sin sígbàdí nígbà náà owó wẹrẹ owó ẹyọ ni. So ti yé a fi ra ọjà tinú tiwa náà ò dùn. Nínú owó tá a tún mú lọ ńlá tún yọ owó mọ́tò ń bẹ̀ tá a sì tún jẹ ń lọ́jà. Ṣùgbọ́n lóde tòní oore ọ̀fẹ́ ló kù tá ń jẹ. Kọlọ́run kó jọ kó sàánú gbogbo àwa ọlọ́jà. Lágbàáyé nítorí tá a nídìí àánú kọlọ́run kó sàánú wa.
0: Àmì ìyá wa kejì ìyá wa tí ó jẹ́ olóyè Ayinde Ganiat Adebola. Ìyá sọ pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni àwọn ń jẹ nírú àsìkò bó tilẹ̀ yẹ pé èdè oore ọ̀fẹ́ Ọlọ́run yẹn kò fẹ́ yé mi dáadáa nígbà náà oore ọ̀fẹ́ Ọlọ́run náà sáà ni àṣà ń jẹ. Ẹni ni mo wá fẹ́ kẹ́ dáhùn béèrè pé ní ìsìn báyìí ṣé n tí màmá wa sọ pé nígbà náà tó yẹ pé bẹ́ẹ̀ bá mówó péréte lọ sọ́jà èèyàn ó kàn rárá jà tí ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tí ó fọkàn ko ní ìsìn báyìí oore ọ̀fẹ́ Ọlọ́run làwọn ń jẹ. Ṣé nírú ìsìn báyìí ṣé owó kékeré ò ṣe é tajà ni ìtumọ̀ nǹkan tí ìyá ń sọ fún wa ṣé bẹ́ẹ̀ lórí.
2: Ẹ ṣe bó ṣe rí náà rẹ̀ mi wí bó ṣe rí náà rẹ̀ mi ṣe wí níjọ́ pàtó sọ níjọ́ níjọ́ náà láàpẹ̀ a lè pé ní ìsìn ó ti dọ̀rọ̀ ọjọ́.
0: Bẹ́ẹ̀ni ọgbọ̀n ọdún ti jiná.
2: Wọ́n ti dọ̀rọ̀ ọjọ́.
0: Ọgbọ̀n ọdún jiná.
2: Bẹ́ẹ̀ bá lọ sí sásá ọjọ́ okòó lásìkò tán dákan kò dùndùn kankan àsìkò ní ìsìn ọjọ́ okòó la wà yìí. Tí wọ́n dásìkò wá di ríndó oṣù kọkànlá ní ìsìn oṣù kejìlá àti bọ̀sá oṣù kọjá Awúsá. Bẹ́ẹ̀ sọ̀sá sì ni kò tí ì dákan ẹ lé. Tẹ́tẹ́ oríta mẹ́rin gan sásá wá wà tẹ́lẹ̀ oríta mẹ́rin lọ wà tẹ́lẹ̀ ìjà náà lò fún Adé sásá láfi dèrò sásá. Ìjà náà lò tún gbé adákẹ́ ẹ lé tá a wà ní ìsìn.
0: Tẹ́ tún fi dèrò akẹ́ ẹ lé.
2: Èlò iná sáni. Èlò iná ni o. Èlò iná ni o.
0: Ọ̀nà kángan ò tẹ́yìn lé lò ó gbogbo ọ̀nà lẹ́sà wà káàkiri.
2: Ọ̀rà ń dà ní wá. Tẹ́ ẹ bá diwó díẹ̀ dání bá rẹ̀ mi ṣe sọ̀hún. A lo dùmọ̀ tó wọlé ni. Nígbà ìbára tó máa tún àpẹẹrẹ ní àpò kan wà sọ. Tẹ́ ẹ ra rodo ní N200. Tẹ́ ẹ ra bá wà ní.
0: Tó sì jẹ́ wípé àpò ni.
2: Tẹ́ ẹ ra àpò bá wà tó wọ́n tẹ́ gbé àgbégbin. Tẹ́ ẹ ra àpò àlọ́ s
0: 1000 tí ẹ ti sùn wọn rárá. Owó tó pọ̀ nlẹ̀ nínú 1000.
2: Ẹ tún gba ṣe ń jì. Gbọ̀n ní ìsìn tí ọ̀rọ̀ àtàtí ọ̀rọ̀ àdùbọ̀sá ní ìsìn. Mílíọ̀nù òṣìṣẹ́ wa báyìí ní ìsìn.
0: Mi ò gbọ́.
2: Mílíọ̀nù òṣìṣẹ́ wa báyìí.
0: Ẹ gbọ́.
2: Mílíọ̀nù òṣìṣẹ́ wa lọ́wọ́ tá a wà yìí.
0: Ṣé tí ìyá sọ pé 1000 kan ni tẹ́lẹ̀. Mílíọ̀nù kò wá ṣe mọ́
2: báyìí. Mílíọ̀nù òṣìṣ pàápàá àwọn àgbẹ̀ gangan ọjọ́ náà fojú rí dáadáa ló fẹ́ gbọ̀dọ̀ fojú rí buru wálẹ̀ làjọgbọ́n ti ń bẹ nílùú yìí ní ìsìn àti wọ́kó rẹ tá gándi wàhálà fẹ́ lómi àti wọ́kó lọ́ọ̀rẹ́ dáko gan ó diṣẹ́ fẹ́ lómi kọ́ lọ́ọ̀ bá ti tún nàìjíríà sí
0: orí
2: bá a ti ń fẹ́.
0: Láwọn ìgbà náà tí ẹ máa ń ta ọjà ìyá wa Ayinde ẹ̀yin ni mo ṣì ń bá sọ̀rọ̀ lọ́wọ́ torí pé léèlò lẹ́yìn náà nígbà yẹn tí ẹ máa ń ta ọjà àbí àwọn ọ̀nà oko tó pọ̀ lẹ́tí lọ́ọ́ máa ń ra ọjà ńgbà náà ní ìsìn ṣé bẹ́ẹ̀ náà ló tún rí.
2: Ọ̀nà oko náà wà lè tọ̀ pọ̀ ní ìsìn náà ọjà ọ̀pọ̀ ní ọjà oko wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ bíi tíjọ́ ọmọ ni. Kẹ́tù ọjà báyẹn tí wàá gbọ̀ tí ó ti rẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ ìjọba ìkó bíbẹ̀ wá wo tèmi ẹ̀ wá rà tèmi ni wá nínú àwọn olóko kò rí bẹ́ẹ̀ ní sinmi pé ọkọ̀ ìdẹ́gẹ̀rẹ̀ àgọ́tùmọ̀ fún ọkọ̀ fúnra ara wa tati mo fun mo ko tati mo sare ju be bale lori loye yo ta gela ko kan se ko ni gari pa ko be jabo lo ta gba ti o si le na ni o wa le to ba rete ati sare mo fun to ka mo ja so le ri re ka mo ju scarf le ri oja ti en gbe bo lato
0: kire yin wa ro po sele ti o fi sin le bi ti gba te sese bere yen mo
2: ati o da oko opolopo ti da ko won roju da ni won roju da ni te ti ngbo yi te ti ngbo yi fa ni lu te ti ngbo yi fa ini ekeji je ba ton ba ni wa won agbe wa na lagbara o ti ba ni ro won lagbara gbo kan ri oko na ti won ti won fi da ku je mi ro pe wa fa gbo fi di ran won nile ti o fi si to be ju be lo
0: ta ba wa ni ka so bayi se obirin ti won je obirin onisowo ti won je obirin oloja nipinle oyo se won nipa kan to gidi ti won ko lawujo sa mami Adesokan
1: o nipa gidi idi to fi nipa ni wi pe bi enikeji mi se nso ninu ninu awon to je agbe ta nso yi awa gangan je oloko lanu won ni to se wi pe awa gan tun gba awon egede
0: se ni isin bayi
1: bene ta sanwo fun egede
0: kini won o mo se fun yin
1: awon se ri ohun to mu ki nkan won po se ngbo iyawa
0: ngbo ma
1: awon egede yen tele tele owo odun la mo san fun awon egede a sanwo fun won a ra nje fun won a ra gari a bere latori ose ati ti won o fi para
0: nigba na
1: di sin be be ni sugbon lode oni ni sin won wa la won o tun gba owo yen mo eti oba gbo kada ani mo ru wa lo won gba fun se odun
0: odun melo
1: odun kan na ni won si ni se koju osu mo kan la
0: se mama eni suru o mami adesokan se ninu oja elo yi na ni o lori ele elo yi na ni a fe da ko elo yi na ni o
1: be ni o
0: ohn
1: agbodo mo ka wo elomi o lo katakata ti o fi ewule erodo ati tomato won si gbodo wet ye so ti yeyin to ba se wi pe awon egede tabi ku tonu la ba gba awon omo sise odun awon omo ja igbo to ba wa lara re awon omo mo wet ye lo awon ni won je ki ri oko yen o dagba sugbon to ba de akoko ta ba n ko ere won ti so fun ani January ta ba gba won wole tori February ni won bere se won si gbodo lo ninu osu kokanla ni won si gbowo won so ti ye elomi le pe moruwa lo ngogba elomi le pe okada lo ngogba to ba ti e ti dinu osu kesan ni won ti ni fe fi gbogbo ara sise mo ni won ti mo pe to awon reti owo awon awa obirin na se takun takun ki se pe gbogbo e na la dada awon

0: ìyá wa tí a ti pè wọ́n sí orí ètò lónìí wípé kí wọ́n bá wa dá sétò àgbàjọwọ́ yìí pẹ̀lú àwọn àlàyé tẹ́ ẹ ṣe nípa ọ̀rọ̀ obìnrin dé yìí pé obìnrin náà nípa takuntakun tí ẹ̀ tó ń kó ẹ̀mí rò pé obìnrin wa nílò ìrànlọ́wọ́ kankan máa mọ̀.
1: A nílò ìrànlọ́wọ́ o. Gbogbo ọ̀nà la fi nílò ìrànlọ́wọ́ o.
0: Ṣé lẹ́yìn tẹ́ ẹ ti ń ṣe àwọn iṣẹ́ takuntakun yẹn tún nílò
1: ìrànlọ́wọ́? A nílò ìrànlọ́wọ́ a nílò ìrànwọ́ gidi gidi lọ́dọ̀ gbogbo ìjọba àgbáyé wọn sàánú wa.
0: Lẹ́yìn tí ó jẹ́ pẹ́ ti lóko èlò tẹ́ ń gbà àwọn èèyàn síbẹ̀.
1: Díẹ̀ ọmọkùnrin ọmọbìnrin ò tó o. Díẹ̀ ọmọbìnrin kò tó. Torí ẹ̀ la fi ní ìsinsìnyí tẹ́yìn ní tèmi ní ti gbogbo wa jọ ní. A ti sọ lù dẹ́rọ. A ti sọ lù wá dẹ̀rọ.
0: Bẹ́ẹ̀ ni ìyá wa ṣùgbọ́n ẹni tí ò bá nílò tí ò bá rí ìdojúkọ ò nílò ìrànlọ́wọ́ sẹ́yìn wá ní ìdojúkọ kankan ni.
1: A ní ìdojúkọ tá a ní náà wípé kí nǹkan owó tún máa tẹ̀síwájú sí kíjọba gbà kó tún ràn wọ́n lọ́wọ́ ni.
0: Ẹbí gbogbo inú ọjà lẹ́wà tí ẹ ti ń tajà tí gbogbo ẹ̀ sì ń lọ gerege ńbẹ̀.
1: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí a bá wà nínú ọjà látàárọ̀ báyìí tó rùn bá ń pa wá látàárọ̀ títí dalẹ̀ tí wọ́n bá fi sulé ẹlòmíì lórí yóò jinná. A nílò ìrànlọ́wọ́.
0: Ṣé pé ibi tí òrùn yẹn tí ó gbóná jẹjẹjẹ dé.
1: Ṣé borí wa ni ó ti bẹ̀rẹ̀ láàárọ̀.
0: Irú ìrànlọ́wọ́ wo lẹ wá nílò.

0: ko to de le yi to re le ti so mi sugba ki to nwa wa ma ba so mi yo bo si ile iwosan
1: ile iwosan ninu oja
0: yo se ora se n to ba
1: awon akose mo se o si ti wa nbe ti won o toju e
0: awon omo ta gbe wa a fe bi ti won mo ba ta ma gbe won si to ma wa ofin ni domo olomo ti bandit ofin ni he ma lo loja
1: ani
0: ki won mo le ya fo le elekeji ile idale si o se koko tori pe oloja lo ni doti ju a sa gba bi ati taja ngba ba nlo laaro agba ngba ba nlo lale agba ngba ba de laaro a pada
1: agba e tun gba
0: a si danu ani ma sowo wa nu
1: se be ni bi ti joba so pe ke mo ko awodo ti si
0: won ko fun wa o won fun wa o
1: ni rupile oyo imo ni
0: ijoba o fa wa ni le le o
1: ni ninu awon oja ni pele oyo
0: yi ba oja ba ni sin won to le oju titi lo ni o
1: gbogbo awon goro ti won wa gbe fun yin pe ke mo dale nu si
0: ko won gbe goro fa wa o won gbe goro fa wa o ta ba di oja ba ni sin se oju titi ni won dale ni won gbe le lo so si
1: ijoba ti pese gbogbo kini ike
0: awa ori o
1: lona odo ti yin
0: awa o ti ri o awa ori le le o a ri bi ta le dale si o
1: se ninu oja ti yin bo loja ti yin tori gbogbo oja ni won pe won ti pese gbogbo kini si
0: inu oja bi temi ti wa nisin muslim grammar muslim ninu oja muslim mo ti wa lowo lowo bayi
1: soja nbe muslim
0: oja nbe nbe lo kerin
1: to je oja gan
0: oja gidi ni ta nra
1: amo ke sojojumo o
0: ojojumo ni lagbaye
1: ah ni muslim kan na
0: ojojumo ni ko so si loja wa won la ngba loja wa
1: won le ngba bẹ́ẹ̀ iná lọ́dọ̀ ìjọba pé ẹni ló ràn lọ́wọ́ pé wọ́n fún yín ní àwọn àgbà ogoro gangan kẹ́mọ̀ kólẹ̀ sí o tí àwọn tí ó jẹ́ pé ilé iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n máa ń
0: gbójú tó ilẹ̀
1: káwọn bá yín ṣe bóyá ẹ̀yin náà lọ.
0: alo wọn ò dá wa lónìí wọn ń gbọ́ náà bá a ṣe ń wíì náà tí wọ́n bá ti wá àgbà tí wọn ò gbà dá wa lónìí o a ní ìdìrànlọ́wọ́ wọn.
1: nínú ọjà
0: gbogbo ọjà pata
1: ki ile iwosan ko wa nu oja bo je alabo kekere ko ra wa nbe ko je alabo de pe en to run ba tin pa lojojumo nigba to ba ya lo run ohun ni tin pa yo fe sapa kan jamo lara re ko le ri bi wo ya to fun pe e ba nka po seri e ba nka po te so emi feran bi te soro de yi o tori akapo ogun gan ni ma han awon elomi le mo
0: yo dara fun
1: o si poju lara awon obirin ti won joloja
0: o poju lara wa
1: igba ti won ba ti lo ja lataro ta ti se kirakita lo ah ese yi ori ba kan ori yi ah o fe mo se e ba ka po
0: omi won ada yo ka tewo iwai o le ja gari ni o fi lo sugbon to ba se pe le iwosan lo ba lo won so pe
1: lodo awon akose mo se gidi ta ti wa le inu le toja ni oja
0: mo mo gari sogun to
1: sogun ele to fe lo yi o yago bayi lo si lo
0: fare lele yo le mo idi ta fi n bere iru eniyan
1: ìjọba náà ló sì lè ṣe
0: ìjọba ló lè bá wa ṣe
1: ìyá wa ẹ̀yin náà ti wà nú ọjà yóò tó gbà o ìyá wa àyìndé ni mò ń bá sọ̀rọ̀ olóyè àyìndé
2: ó ti lé lọ́gbọ̀n ọdún
1: ah
2: àlú ògùn lọ́dọ̀ ọlọ́run
1: bẹ́ẹ̀ ṣe wà yìí
2: àlú ògùn lọ́dọ̀ ọlọ́run
1: ah tó
2: torí èmi tẹ́ ń wo yìí ni wọ́n gbọ́dọ̀ lọ máa tu ẹ̀ fún wọ́n gbọ́dọ̀ lajẹ́ gúnlẹ̀ lásìkò ọjọ́ òkúta wà báyìí bíi tiẹ̀ ráyé rárá bá lọ rí kódà àwọn igi tí wọ́n ṣiṣẹ́ lóko èmi yóò lórí ẹni odi my 12 ajá sọjà máa já sọjà máa já sákìn eré àkóyókù lọ my 12 n sọ fún pé mílíọ̀nù tó ṣiṣẹ́ wà ní ìsinmi agbèdè my 12 agbèdájé gúnlẹ̀ ajá ajálẹ̀ fáwọn ìdílé tí wọ́n bá ní ìta wọ́n ṣe ń di oṣù àrẹ́pọ̀ ìta àbótún kọrí oko a tún lọ bí ìrìnà wá wóróworó mi ṣàjọ ká tún gbé wálé láti ṣínú.
1: ẹ nígbà tẹ wá ń tọ́jú ọmọ ń gbà náà tí kò torí ní ìsìtẹ́m̀bẹ́ lọ́wọ́ ìjọba pé ẹ fẹ́ ibi tí wọn ó ti bá yín ṣètò ibi tẹ́ mọ̀ káwọn ọmọ yín sí ngbà náà tí ò sí ibi tí wọ́n ń kọ́mọ ṣiṣẹ́ ẹ tajà ngbà náà
2: tẹ́
1: fi wá ń béèrè pé kí wọ́n bá yín wá ibi tí wọ́n mọ̀ kọ́mọ sí nìsín.
2: ìlú rọrùn gbà náà ní ìṣẹ́ ọ̀rọ̀ náà sọ pé lọ́mọ sáwọn jù ú lè mọ́ wa mọ́ dáta ìfẹ́ kó mọ́ dà sí alágbádá.
1: àmì òun ni ẹ̀fín bèrè irú ẹ̀ báyìí sí. bẹ́ẹ̀
2: ni a tún bèrè léègbọ̀nsẹ̀ gan mọ̀ léègbọ̀nsẹ̀ àti
1: ẹ̀sẹ̀ ìwọ́n. èmi ń pẹ́ gbogbo ọjà náà lẹ ní léègbọ̀nsẹ̀ ni
2: kò sí
1: ọjà bo lẹ́yìn ti wáyì.
2: mọ̀dínà ilé pọ̀ lọ́dọ̀ tèmi.
1: kò wá sí ilé ìgbọ̀nsẹ̀ kankan ní gbogbo bẹ̀.
2: kò sí ilé ìdarí sí kò sí ilé ìgbọ̀nsẹ̀.
1: kásán kódà oníbàárà wa ní ìṣe owó arajà ọwọ́ àbálẹ̀ ní ìsìn
2: ojú ojú náà rúlẹ̀ àti gbẹ́ lọ. ati gbe ati le je ba ti na ma da le soju agbara mo asani mo bo le je pato si bi ada si oro san de bi pe won pa wo so na mo ti la bo da soju agbara mo oju agbo ba ti fo wa oju agbara na ati gbe ati le ko lo fa anu gba
1: awon kan te ni lo lowo ijoba gege bi obirin oloja de ipinle oyo on le ti salaye pe e tun nilo atileyin owo
2: be ni o
1: je ijoba tin be nbe je won o satileyin owo kankan fun yin tori gbogbo gba ni won mu ti ara alugbo o
2: do ba gbe yejo mi lopo je kalo awon ti atileyin owo kankan to je gbe oloja o
1: to je gbe oloja lobirin
2: be ni o
1: abi
2: awon ti ri baba ni lola lo seku
1: se pe iran lo wo owo ko ti dona odo yin
2: odo ti wa o
1: aha
2: to je bi egbe oloja
1: obirin
2: omo ya ma ko sagbateru re
0: ti ya ma po sagbateru awa o ti ri
2: ya fa re joba kankan je
0: awa o ti ri rara
1: e si fe ki joba
2: a fe o
1: ko dasi
2: a fe ko mo dasi
0: egbe oloja
2: obirin agbaye
0: obirin agbaye ti ya ma po si agbateru e
2: awa o ti joba oro awon fa ni ro lagbara oro wa lagbara
1: eyin aye elelo nikan le wa ninu egbe ohun
2: gbogbo oloja ti jobirin pata
0: awusa nbe laarin wa yibo nbe laarin wa
2: eyin to ba di e mo pa
0: yan mo po gbogbo teyan ba ri ko ma ta ni o
2: koda ko ba ta gba le
0: eyan ba ma ta ja lo denu ona oko e ara wa ni eyan tun teyan ri omo ta agbajo owo la pe asele ya meya ti fi nbe laarin wa so ti yeyin bayi awon ni gari a ko gbogbo wa jopo
2: oni
0: fufu oni gari elepo pupa
2: ni address tailor photo
1: ta la ti jobirin ni pele ojo ti won jo oja ti won ta oja
0: to ra to nsise
2: gbo ya mo po kojo
0: oni ya mo po lo kojo
1: je ki si se fun to se lu sha
0: rara
1: o ile agba si ko se lu nbo o
0: rara o
1: Nyan yo sa se ma taja ti ti o se ron lorun
2: jobo se ron ti wa
0: ti jobo ran ti gbogbo awa
2: obirin
0: obirin
1: 0913708675 on le ro bare ni soro eleyi ti e fi pe wa si ni kan ni lagelu 96.7 fm oke gajoke awon ti won je obirin oloja ni ipele oyo awon gan ni won ko ara won jo wi pe agbajo owo te nwo yen on la fi so ya ajeje owo kan sire ko gberu dori won ti wa bere awon nkan ti won nilo gege bi obirin oloja ni ipinle oyo wi pe awon nilo ran lowo ati pe awon gan awon ni patakun takun eleyi ti awon le ko lawujo ti gbogbo nkan ba lo dede
0: be ni
1: won fe rorun fun gbogbo obirin to je oloja ni ipinle oyo eni nkan te fe ba wa so lori oro hun 0912370 8675 hello ta lo wa nbe hello e ka san o hello kini ohun re ni o re ni ipe nja ipe 0912370 8675 on le ro bare ni soro eleyi ti e fi pe wole ipe ohun to ti wole le kan se lo ta lo wa nbe hello e ka san o e ka san osan la wa
3: o ni ti sa dele se la ta de gba yi
1: e seun
3: gbogbo awon laja ti le bo to se janfani ani o ru ko ta bi awon te yan le to mo lati ri awon afani ta won se ri pe ti se ti mo na wa ba ri down
1: ejo kini ohun o ngbon o nre o ngbon o mi lorun e dapun tun ibere ohun bere
3: bere ni àwọn ọlọ́jà tí wọ́n wà ní agboolé district kọ̀ọ̀kan.
1: Àwọn ọlọ́jà tí wọ́n wà ní agboolé ní àwọn ojú òpópónà.
3: Wọ́n gbà tí wọ́n bá rí nǹkan náà gbà tàbí ṣé wọ́n ní orúkọ gbogbo ọlọ́jà lọ́wọ́ ṣé wọ́n ní dátà gbogbo wọn lọ́wọ́ àbí àwọn tó wà ní ojú ọjà tó wọn tóbi nǹkan ni wọ́n rà fà ní ìjẹ.
1: Ẹ ṣeun ìyá wa ìbéèrè tí wọ́n béèrè ṣe gbọ́ màmí wọ́n ní ṣé wọ́n ṣé gbogbo irú àgbàjọwọ́ tí ẹjọ́ tí a fi gbogbo wa fi ń sọ̀yà yìí gẹ́gẹ́ bí obìnrin ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó jẹ́ pé ìyá màpó center for peace and women's youth development ló ṣe agbátẹrù rẹ̀ tó sì jẹ́ wípé iléeṣẹ́ ẹrìnbó òun náà ni wọ́n dúró gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ wọ́n ní ṣé àkọọ́lẹ̀ wà fún gbogbo àwọn obìnrin pàápàá jùlọ àwọn tó ń ta ọjà ní inú agboolé àbí tí inú ọjà nìkan náà ni
0: kódà bọ sẹnu ọ̀nà ọkọ rẹ tó bá ti jẹ ọ̀ǹtà ńlá tó sì jẹ obìnrin oore ọ̀fẹ́ wà fún
1: wọn níbo làwọn ṣe wá ra àǹfààní àwọn oúnjẹ
0: si won ba ti sun mo awa ta je agbajo yo a fi phone number le iya mo
2: iya
0: mo po le kan mo pe ki se pe eyi e sadaje eyi e se pe boya ngba ban ba mu ni moyo awa o mo pe bi npo me ni kokan ko ri be rara
1: se ti gba iya wa yen
0: to iya mo po ri bam
1: won ni won fi number le
0: lai lai
1: ipe mi tutu wole
0: iru eni to npe ngan a fe ko wa si inu ile egbe wa lati dara
1: se tun ile egbe ni
0: be ah ah
1: lati gbogbo wa ni hello ta lo wa nbe o e ka se mo e je kuro legbe radio ti yin hello o ti ro tire en to ba ti fe soro koko legbe radio re ni to ba ti mo pe o ni nkan pataki lati so
0: bi
1: o ba je be kini awon mo ho ni o
0: eye sada
1: ki sada je hello ta lo wa nbe e ka sun
4: hello e ka sama
1: agbajo wole to
4: ami
1: o
4: gbogbo awon ya wa se lewa na ba mo da le pelu atoto
1: ami
4: e da kon tori olodun tori anabi mama aro ijoba ile oyo labe iwa se yi o mama ti
1: oyo
4: won da ku gbogbo ta mo ya wa yi so yi won da ku won ba wa se to re local government for kan won ba fun ni won so fun won ti won lo si awon mi ti be o ro
1: ko ti se wa ka si ti jo yo se ori ke ni na ni je ba ni je o pa wa na ni fun la to yo ni soro ori pe ti gugu awon oja se e to ma wa ta ba pe ka de na ti ja si ti na ni ka ki ka ki na ni nbe o pe ta ka to ni pe ti je ye je na ti ana ma da so jo ma ti ko ma da ti won ba wa so ko na ti ma ko le ni san ba ya jo ka jo ni
0: Oya jo ke wa ni san ni won ba wa ko to re na won ke bi re ni ni ni san ti wo gbo won da ma de won ni eseun adupe awon eyan kan so pe ko za ba si ile igbonse nkan kan ninu oja mo fe ki awon to ba npe yi ki won sele ri oro pe mo la oja o ti wa po to ba pa ni ru pile oyo wa igan lasan ka kokko mu oja ki se oja marun la nna pile oyo ki awon mama wa kan so pe ko wa si ile igbonse ni awon opolopo awon oja ko si kini iru ewonu ah e pe wa 0912370867475 hello ta lo wa nbe
5: hello ojo emi loju ni wi pe gba ta momo ni tiki nbe bi awusa meme igbo nbe nbe se si mo sira yin gbo o awon lo te wi won so ro ba gbe o
0: awon
1: nkan kan mi wa
0: awon na awon wa da awon pa Nigeria
5: kan ile ti ba se pe oja tun ba ese dale Olorun mo fa buru kan wa mo fa buru kan wa mo fa buru kan wa ti ba pe to ba jona ti an ba tun ko ile le ri toilet nbe o gbogbo awon adaye ba n ko si toilet nbe o ori loro ti wa gan na gba kan ba ni ngbo di wi pe akeke jona Olorun ni ja riru re mo o
1: ami o
5: gbogbo oja o ni jona o
1: ami o
5: ade ti o ni ba wa o a ma ri se o a ma ri se o a ma ri se o gbogbo di pa akeke jona ni won se toilet de ti toilet be n gba kan won da jo se be
1: ah iya yun na fe fidi oro yen mule o ya wa 0912370867 hello ta lo wa nbe kabo e kuro legbe radio yin o hello ta lo wa nbe o kini ohun ti e ri pe ti rere fun rara re o yo re fun rara re ni afi teyan o ba fe soro loku 0912370867 on le ro ba re ni soro eleyi ti e fi pe wa wole lori eto ta pe ni eto agbajowo to je kiki da awon obirin oloja ni ipele oyo ni won kora won jo pe bi inu oja bi o ti se ri ti won o fi pe ni oja ti won so pe ah oja ni o na ni onikaluku oni won sise le lori hello ta lo wa nbe won ti wole ta lo wa nbe kini ah kini ohun re bo ni iya loja ele fe fi number kan le lekan ki opolopo awon obirin ti won je oloja na ki won le mo bi won o ti se darapo mo gbogbo yin tori tanfani re ba de tanfani be ba de e ti so wi pe ki sada je ko ni kaluku to ba ti je obirin ko le lanfani si oya number yen o la fe ke fun wa bye bye bye
0: pe ke se pe baya yen
1: eni teri tomo
0: ti yin ti yin e le ba mi gba Bẹ́ẹ̀ mo sọ fún yín.
1: Ṣé pé tí àǹfààní bá dé?
0: Èmi ò lè bá yín gbà, yín sì lè rán ọmọ lọ.
1: Ẹ lè bá wa gbà, ẹ sì lè rán ọmọ lọ. Oya nọmba náà
0: kẹ
1: fún wa ní nọmba ọhún.
0: Nọmba
1: ọhún wọn ti kọ síbi síwájú mi, wọn ni fún gbogbo obìnrin tán bá mọ̀ pé ọlọ́jà làwọn náà tán sì ní nǹkan tó dáa lọ́kàn láti ṣe. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development 080-3324-3549 lẹ́ẹ̀kan sí 080-3324-3549 nílé gba ìpè kankan mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ pé ló tún ti ń wọlé. Ìyá wa Olóyè Alice Bisi Alice Adesokan Akinye Kaabo ẹ ṣeun. Adúpẹ́ tá a pè yín tẹ wá. Àti ìyá wa náà, ìyá wa Alice yẹn ni wọ́n jẹ́ ààrẹ ilé-èlò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti ìyá wa Olóyè Ayinde Ganiat Adebola tí wọ́n jẹ́ ọ̀tún alága ilé-èlò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyá wa. Ẹ ṣeun tẹ wá o. Lágbára Ọlọ́run ẹ bàlé láyọ̀ ojú ọjà ó sì máa dà láṣẹ ìdùmarè. Títí wá di ìjọ mẹ́jọ tátùn láǹfààní àti máa pàdé lórí ètò ilé ìta pè ní àgbàjọwọ́ tó wà fún àwọn obìnrin ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́. Fọláṣẹ Adé Àjàlá lorúkọ tẹ̀mí mú kí wa wípé akú básìkò ẹ ti ṣe rí o. Ọlọ́run ọba yóò ṣàánú fún wa.
0: Ẹ ṣé o.

0: gbogbo lẹjọ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣe àpá wọn.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM tún gbọ́nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbéwà kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tààtì máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.
3: Gbogbo ọmọ ológun pátá ètí yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
4: Ṣèbí nítorí ògo ni o.
3: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service. Lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjí ńlá wa Christ River Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Crescent lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́ ìyórí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tọ́ kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ràn tí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súlẹ̀ fún ọ. Ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: Ìkírísì jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apọ́sítẹ́lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹwà bá wa yọ̀.
2: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó Jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwò pọ̀ láìro gbùrùkáwò.
3: Owó nìkan ló lè ṣe o.
2: Má dáutẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà. Olúwọ̀jà ń bẹ̀ kẹrin ọ̀pẹ̀kẹ̀.

0: ṣe o.
1: Ayé gbogbo wa kòkòrojú yóò tù bá yóò tù ṣe láṣẹ ìdùmàrè àdúpẹ́lọwọ beautiful nubia tẹ àgbọ́tán náà ní ìsín òtítọ́ wo nìwọ ti wo pé gbogbo ohun tí mo ti là kalẹ̀ pé mo fẹ́ ṣe nínú ọdún yìí tó wá wò pé oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún àmọ́ títí mo keje lónìí náà báyìí òní kọ́ lọ́jọ́
2: ọjọ́
1: kẹsàn-án
2: ọjọ́ kẹsàn-án
1: lọ́jọ́ kẹsàn-án oṣù keje ìmọ̀ tó ń tán lọ náà nù
2: ọ̀la báyìí ó dá mẹ́ta
1: ọjọ́ kẹwàá kí wá nìwọ ti ń rora rẹ pín sí kí ló ti là kalẹ̀ tó pé kò tó di póṣù ìmọ̀ apọ́dún máa pín sí méjì mo gbọ́dọ̀ parí program tí mò ń ṣe yẹn mo gbọ́dọ̀ ti yanjú ilé mi yẹn mo gbọ́dọ̀ ti ra mọ́tò tuntun business mi ó gbọ́dọ̀ ti ní branch mi síbò mi tó wá tiẹ̀ rí pé bó ṣe wá rò tó ṣe gbọ́dọ̀ gbogbo ẹ̀ di kókó ni
2: kò tiẹ̀ jọ́
1: kò tiẹ̀ lójútùú kó o dùú sọ́tún o dùú sọ́sì o pé wo ṣó o ti wá rora rẹ pin débi pé gbogbo ò ní nítumọ̀ mọ́ ṣó o ti ń ròyìn pé bí mo ṣe ń ṣe kínní tí mo ti ẹ̀ ń lu tó kọ̀ tí ò dúróyìn tí mo ń fà tó kọ̀ tí ò fà mo ṣe ṣe ṣe kò ṣe orí ikọ̀ náà ni a mọ̀ rí bẹ́ẹ̀ àmọ́ ìyẹn ò tó fún ni láti láàrin rora ẹni pé ìyẹn ò tí ì tó fún ni láti sọ pé à ń torí à ń gbẹ̀mí ara ẹni nítòótọ́ ohun táwọn olóyìnbó ń pè ní depression a mọ̀ pé ó fọ́n kálé ó ti di tọ́rọ́ fọ́n kálé wọ́n ti ẹ̀ ń sọ gan pé kì í ṣe pé àìlówó nìkan kan gan ló ń fa mọ́ lọ́pọ̀lọpọ̀ èèyàn ti ẹ̀ ló lífọ̀n tó lè kaná àwọn gan tó ń bá depression bá tu ẹ̀ kí wọ́n lọ fẹ́ sọ pé ó tún ṣe rú àwọn ọyàn a ní ṣe bí tọ́rọ̀ tí owó bá kúrò nù kínní kan ó
2: bùṣe
1: ni
2: bẹ́ẹ̀
1: náà
2: kò bu nǹkan kan ṣe ẹlòmíì gan ti ń jẹ pọ̀n mọ́ ọkàn ẹ balẹ̀ jẹ́ ti ń jẹ chicken lọ torí n tó ń kálukú
3: mi máa bẹ aṣọ
1: olówó yóò máa pẹlẹ lẹyìn owó owó náà tún ni kí wàá ló
2: tún owó kọ
3: lẹyìn owó ayọ ni
2: ìfọkànbalẹ ṣe rí wọn ní òkèlè gbígbẹ
1: tòun
2: tàláfíà
1: ó sàn ju ilé tó kún fún wàrà àtẹkùn lọ
2: ìgbà míì wà tó jẹ pé ìfọkàn ṣe rí kò tiẹ̀ ń sọ̀rọ̀ ìgbà míì ni ìfọkànbalẹ̀ yẹn gangan ó ní gbogbo kókó téèyàn bá ń ṣe iṣẹ́ tó bá yẹ 10,000 ló ń gbà lóṣù wá ti bọ́jẹ̀tà rẹ̀ bí mo ṣe fẹ́ ná understand cut your coat ẹni yẹn gan a máa sanra nínú 10,000 yẹn
3: bẹ́ẹ̀ ni a máa rò bó ju
2: 10,000 lọ ni ńgbà tí fọkànbalẹ̀ bá wà gàrí tó fẹ́ mu pẹ̀lú fọkànbalẹ̀ ni ẹni tó bá ti ní ìtẹ́lọ́rùn
3: ṣùgbọ́n ẹlòmíì
2: owó bówó ṣe pọ̀ tó ni wàhálà ṣe pọ̀ tó bówó ṣe pọ̀ tó ni wàhálà ṣe pọ̀ tó torí ẹni tó lówó ò fẹ́ wálẹ̀
1: wọ́n ti ẹ̀ ní bórí bá ṣe tó ló ṣe ń fọ́ olórí ṣé àìfẹ́ bá wàálẹ̀ wọn á ló fa àìnífọ̀kànbalẹ̀ ni.
2: Wọ́n ẹ mọ̀ pé ẹni tí ò ní ó ti mọ̀ pé lẹ́fù tó ń wá rí yóò ra máa jayé orí ẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ẹni tó ti ga a máa wò pé a ti ń gbọ́n òun ò gbọ́dọ̀ wálẹ̀ a wá máa já gbogbo ẹ̀ mọ́ra wọn
3: a tún fẹ́ ga sí
2: a tún fẹ́ ga sí
3: pé òun tó ń débi bá òun gbọ́dọ̀
2: tó bá wá di pé ìjákulẹ̀ kan wá wá lójijì tí ò bá ní shock absorber dáadáa irú ẹni bẹ́ẹ̀ yẹn
3: a lè dì sí depression
2: ni o àwọn èèyàn wàá sì máa wò ń ta
3: bẹ́ẹ̀ni
2: ojú pé àná yẹn náà sì máa fi wò
1: ṣe wá rí i pé àwa ara wa gan náà wà láǹ ṣe ra wa
2: àwa ni
1: torí pé kí ni ìbẹ̀rù bójú tó mú kálukú pé kọ́mọ fojú ẹni ànáwó mi kọ́mọ sọ pé alágbájá ti wálẹ̀ lágbájá ò rí bẹ́ẹ̀ mọ́ ṣé kò wá tó àsìkò tó yẹ ká pe àjọ tó dúró nu pé ẹ fi kálukú lẹ̀ kó ṣayé rẹ̀ bó bá ṣe.
2: Àyẹ̀mọ̀ àwọn eré àwa gangan nìṣòro àwa là ń tira wa ẹ wò nísìn lórí social media oppressor pọ̀ tí ò bá ń ṣe ẹni tó bá ní ìtẹ́lọ́rùn àtẹ̀mí ọlọ́run oppressor pọ̀ àwa gan là ń tira wa àwọn ọmọ kéékèèké tá à ń rí tí wọ́n lọ pojúbọ tí ò yẹ kan pojúbọ èyí tí ò bá lòbí tó lè máa fún ní check and balance pé ọmọ yìí
1: má wo
2: o lè ṣe léṣe o lè gbọ́nà bẹ̀yẹn sẹ́ yóò yapa ni torí ń gbà ó bá ra ọmọ 17 years tó ti tó ń spray owó tó ń ṣe kínní I understand so gbogbo àwọn nǹkan yẹn ó ń lé àwọn èèyàn lárí kò dẹ̀ wá yẹ ká sáré kọjá kádàrá wa lọ.
1: Ó ní kìràkìtà ọ̀dọ́là.
2: Ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan
1: ọlọ́run ló ń gbé níga. Àmọ́ mi tún wá fẹ́ mu wò lágbọ̀n ọ̀bùnmíì pé tí n bá pé kàtẹ̀ wá gbà pé o gbogbo pé kò sí láyé ojú ọ̀run ò lè funfun títí kó má dín dúdú díẹ̀. Challenges ó wà. Ìdojúkọ wà fún wa tá a bá ṣe ń gbìyànjú tá à ń gòkè sí nípele kọ̀ọ̀kan ayé wa òun láwọn rí kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan tí ó mọ̀ ìdojúkọ wa kí wọ́n dé tá àwọn ẹ̀rọ pé kíní yìí èmi ló ṣẹlẹ̀ sí kò kàn yín se dandan ni ka face abi ka soro saye alaye
3: apapa lori social media elomi o ran yan lori social media
1: ti social media yin mi ma fe so kini yan pe mo le deserve lati mo kan data mi
3: beni
1: mo le deserve lati ma gbera mi sibe
3: beni
1: se bi nitori pe gbera yin lo bele fi fun mo loro so
3: adugbo na nkan
2: bo ba ti jo so ba
3: adugbo na nkan se bi bi teyan wa ladugbo kin se yan ni kan bo gbe lo
1: social media ti gbogbo wo da sake kan gi ale ti lo ka gbo nkan kan mo
3: aja ke o nkan si ngbo nkan tawon eyan so
2: en ta n wi na
3: ohun to ni won ge won lo si ngbo
2: se ri oro yo ya pa gidigidi ni
3: beni
2: because any ti o ti ti o ti ri telomi ru gan awon eyan kan wa to je pe business ti won business elomi ni business en ti won joko ti ni ero ara le yin aso to wo lana lo mo tu wo le
1: but iru oro yen gan keyan kan wa mi kori pon joko nso yen gan le fa bu omi tutu so loro gan lokan
2: exactly
1: bo se ri ibaje eyan because bawo le se joko ta ba ni ka wo kini n to to n to n fa common mi ipokunso ko mu sniper oro to n gbo ni
2: be ni won ni tete o gba gbo yin
1: ki inu ibaje
2: ah awon eyan baje o
3: eyan baje
1: o mo pe mo fe be wa mo fe ro wa ni
3: a tun wa ba yin lo ni koroju ba e gbo nkan ti lagbaja so ohun lo si so o a tun wa ma so
1: o de ojo wo la fe dekun gbogbo oru nkan e ta ba si ni ka wa lowo abo ki se gender mi nikan o
2: awa ni kankan okunrin na gossip o
3: ṣugbọn tobirin
2: na lo ko poju ni ba wo okunrin na awon okunrin na se gbe kede o te ba ri awon okunrin mo jala
3: arojo obirin mi
2: te ba ri awon okunrin ton pe ma jala
1: ti lo jise pe na njo loko
2: mo jala okunrin ma jala po wo de le sofofo ah
1: eh to ba on ka ti gba pon dele o so fa won ati yawo ti o ku o ninu yara se mo pe mi o ko ati yawo be ni oko ati yawo mi o le se ko ma se ni oko ni ah ta la gbaja e wa se e ri ma ile kan no pe e wo bo se react so ko ina o kini kan
3: ṣugbọn ka pe ajo ajo gbe borun
2: ṣugbọn ka wa pe ajo onire ajo gbe borun ladugbo abi ka ri e ri pe Mr. Kini e ri bo se se si wa lekan ni eh ebi na ri
3: o ti pe taya won ti fe
2: be Mr. Kini lana ìyẹn a máa bi pé akínlẹ̀ ṣẹlẹ̀ ah ṣẹ́yìn ò gẹ́yẹ ẹ̀gbọ́n ni pé Mr. Kini ṣe báyìí lánàá ní
1: kíkan òun rò pẹ̀lú àwọn ẹyẹ ṣé ìjìyà kankan wà fẹ́ni tí ń ṣèké kò sí.
2: Ah ẹ wo lábẹ́ ìjọba kò sí
3: kò sí
2: àfikà lọ́dọ̀ ọlọ́run nìkan.
1: Torí pé nígbà míì tá a bá wo àwọn ọ̀rọ̀ èké àti àwọn ọ̀rọ̀ kò bá kàn gbé tí ẹlòmíì ń gbọ́ sétí ẹlòmíì gan mọ yára rò pé ṣé mi sì ni ṣé lomi wà tó yàwọ̀ mi lónìí torí gbogbo ń tẹ̀ sọ yìí
2: wọn mú ẹ dá òtún rẹ
1: ọmọ ọmọ ènìyàn wò pé ṣé mi ṣé mi náà ṣá ṣó èmi lẹsùn lọ pé mo rọ ayé sọ wọ yìí àbí
2: wọn máa yànnà náà ẹni tí wọn
1: ẹ mú ayé aláyé ẹ ṣanálísìs rẹ
2: tí wọn ti wà
1: níbẹ ẹ mú ayé aláyé ẹ kọ dáta ń pa rẹ ń tẹni yẹn gan tí ò mọ ń para ẹ ẹ máa sọ fún débi tẹ lomi ò wá délé yóò róróró pé ṣé mi náà rí ẹlòmí tí ò bá ní sùúrù àbí tí ò lọ́kàn olomelomi gbe nkan mo olomelomi gbe nkan je lomelomi siwa o mo fe be wa mo fe ro wa lori eto aye obirin losan to ni ni ta ba mo pa le fenu tun eyan se e ma je afenu ba won je on to su wa dinu re na ni pe reality of media pe okay o ibo laye mi de duro nibe re odun ti mo ni mo fe faye mi sere bi mo se fe rin lele mu wa ri rin se wa n gba omo lakeji yin niyanju ni abi e n soro ti o mu lo kosodo ogun aboro ti o mu lati gbe nkan je pe ah ṣáyé òun ti ẹ̀ wá lè dá ọmọ báyìí ṣáyé yìí ti ẹ̀ wá lè nítumọ̀ ọmọ báyìí
3: àbíkọ́ wá rí rẹ̀ bíi failure
1: exactly nípò ohun ti jákulẹ̀ kò ti ẹ̀ lè dá fóun mọ́
2: àwọn ẹlòmíì ò mọ̀ ọ̀rọ̀ sọ rárá
1: ẹ jẹ́ lọ tajà tá a bá tajà tá a bá dé máa ṣojú òpó sílẹ̀ máa fẹ́ kàn ara àlè bá wà dá sí ǹjẹ́ wo tiẹ̀ ti wà nírú ìpele yẹn tó ti rò pé kínní mo ní màá ṣe kọ́dún tó jálẹ̀ mo ní màá ṣe kọ́dún tó débi tó dé ṣó wá rí èèyàn gbà ọ níyànjú ṣó rí èèyàn fà ọ lọ́wọ́ mú ṣó rí èèyàn sọ pé ya ọ̀rẹ́ mi mọ̀ ronú bá wọn jẹ́ àtújọ gbọ́ náà bí wò yóò dùn gbọ́ngbọ́n kan sí ẹ jẹ́ ń lọ tajà tí n bá dé à á tẹ̀síwájú ayé obìnrin ni o lágìlá 6.7 FM òkè gáàjì òkè ibẹ̀ láṣìwà ẹ mọ̀ lọ́ọ̀bì kankan mọ̀ ń bọ̀.
0: Lágìlú FM 96.7 The Kingdom of God Gospel Mission International Oba Moro Camp Grand along Iwo Ogbomoso Road Iwo Nipinle Osun lu sagbekale 72 hours program ti o bere lojo kedogun osu keje titi di ojo keje ni logun osu keje odun 2026 July 15 to July 18 2026 sa pakore eni etu sile eje ki o ma lo agbara ninu Jesu si wa sibe ta lo de o ta ni ojo olojutu aye e ta nso se redoku ta lo leri pe o sire ti fun omo wa dide gbe ranle lojo kedogun ojo kedogun ojo ketadogun ati ojo keje ni logun osu keje odun 2026 ma bo ni pade adura alagbara ni 72 hours program oba moro campground along the woli pile osun pade woli peter adeleyi olowo poroku apostle dr j olayinka folabi okoto jesu woli mati oyelowo prophet timothy jesu tunde pastor ezekiel ayomide olorin emi lady evangelist emilola exada esther akitola ye anointing lady evangelist na olaje oro yi oko fe nbe lati mrs woro academy taska filling station olodo fatuma junction ati salinsile filling station odo riwo prophet ezekiel salawu ni ogba gbogbo eyan lalejo dipe wa deni tusile.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Now is the best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokke Bajoa in conjunction with Aptonik Fly.
6: Alright, it's your boy here, Prince Gokke Bajoa. Arirarira, gobowala orirawa. I introduce to you Aptonik Fly. Aptonik Fly, Jeka Long Vacation, October 8, 2026. To Kenya and Qatar. Have to look fly, no package. Let's go on vacation. We'll buy no bonus check.
5: From 8th to 14th October 2026, Aptonik Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonik Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonikfly.com on all socials at Aptonik Fly or telephone 0907 457 0886. 0915-577-5196. Aptonik Fly. Achieving goals is her aim.
7: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Ìdánland gidigba RPC protein Ibadan Messi Ogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC protein, a baby of Real People Concept.
3: Omi ni ra coffee water. 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: bó ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀n yín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: nkan la le gbe kale o ase fun ke nkan la lo gbe kale ona mama tu me o ṣugbọn olorun ma fun o olorun a si jọ lari lagbaro lodun mari
1: mi olorun amisa
0: idala eyan lo ri lotu ati losi o ba ba mo o lo ri yan ba so ibi se ti so so wa nbe ni o le je ni to je po sumo timotimo na ni o tun so tabe ni to sumo mi na ni o tun so
1: o da baba e lapo sa se ko ye ki
0: o lori nje o tun sise bo se sise
1: beni ba mi sa se ko ye ki ji ya ti e wa furun won tan ma se ru nkan ni
0: tabe to ba fi ja ta ba ta ku yi ti ji ya ma gbo mi yi ti ji ya o fi wa fun won lọlọrun fi gbe oga
1: o da e se
0: o mo ti olorun ti se re bo se wu ni
1: adupe
0: ti won pe wa awon eyan ba yin o ba si aye o le dun igbesi aye yin o le dun ti se ti en gbe le lowo o le dun o lo olorun ti n dayan lare iwo gan fun are o gbo wi
1: e se o emi tun like ti baba wi yi o ni pe
2: ele ma ka se ko eto lade lo ni baje o
1: hello baba mi e ka so sa
2: o ni ni oko oluwa ro ti mi ni wa contain ari ti ari ala sa pata ibadan eh emi mi a ma gbo won yi won wi pe won wi pe a wa lo wa ti o ye ko wu o le lo be ni ara re
1: do
2: ti gba we pe eni to soro yen o ye ko ma foju won pe bi la kaye re se kere mo lo se n soro won bo se gbon mo ni ta lo ni na ta lo n gan to n soro se gbogbo nkan de won na ti ni ni gbesi aye re ni so nigba to ba wa gbo pe nikan se nkan kan to lo se re lese ko ni tumo so eni to lorun ba fun ni oye ati mo jesu gan jesu to wa nile aye ti gbogbo wa teri ba fun loni te mo soro re ni bo wa ti wa gbo pe nikan kan kan ti wa wa lo si wawo ah iru nkan ba ni o da ko da la la la la ma gbo nkan te yen so ko wa lo se are lese tabi ko lo gbegbe se ti o da to ba se ru nkan be yen eni yen ganga omugo lohun na omugo ni ko de ni lataye
1: e se o hello
3: e ka so
1: yes ma'am
3: for example nkan te so yi ti
1: mo
3: ni lajo de mo no bi pe
1: e se o ma yes ma
3: abraham you go wa go ba yi ìgbà mọ̀ pé gbogbo wa la mọ̀ pé kò sẹ́rẹ̀ lórí àwọn pọ́lísọ̀n tó
1: bọ̀ bẹ́ẹ̀ni
3: ó sì rí àwọn fídíò tí kiri oṣù bẹ́ẹ̀nù owó tí wọ́n fi ti lọ wẹ̀ ó sì fún wọn ra páàkì ní ìrìnàjò ọ̀tá ìyẹn tó gbọ́dọ̀ oṣù mẹ́ta nígbà tí ọmọ ẹ̀wá ọgbà tó ọmọ ẹ̀wá tó ara ẹ̀ wà lọ ẹ̀ ń lọ́wẹ̀ nígbà tó sọ̀nù mìíràn ẹgbẹ́ ẹgbẹ́ ti kọ́ ọdún ọdún ọdún ọdún wá jẹun mo ní àwọn nọ́ọ̀sì wọ́n ní ìṣẹ́jú wá fi ìtàn ọdún jọ nígbà tí mo fẹ̀ẹ́ tọ́jọ́ mú ní ẹ mo lọ́wọ́ ojú náà tó owó lọ́wọ́ ẹ̀kọ́ ìwọ̀n máa sọ pé kò jẹ́ láti kí ni oṣù mẹ́rin mo lẹ́nu ló wà lórí ìrìn rẹ ní
1: ìrìn rẹ
3: kò burú nígbà tó wá di pé ọmọ yẹn máa sọ gbogbo owó àyẹ̀jú ìṣẹ́
4: Olúwa tó mi lọ́ba àbálógun ọmọ májẹ̀mú lorúkọ mi ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kí àṣàkẹ́ gé etí yín lọ ẹ má gbọ́ nǹkan táwọn
1: èèyàn
4: ń sọ rárá ẹ má ṣe tí yín kẹ́ fi yékù sọ̀wọ́ ọlọ́run.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun ni ẹ jẹ́ gbogbo owó dàṣàkẹ́ ká mọ̀ tẹ́tí sí gbọ́ yìí sọ yìí débi tí ó affect wa. ti o di lo si waju wa ku gbogbo en test mo le ran pe e ti ko gbogbo e le won ti mo fe se re o ko do to pin si meji asiko si wa orun to wa loke o ta so gbe e mo di arora wa pin o e mo di araro kan ipade dijo mejo la se edumare ni gbogbo nkan ta ba nla koja e di ajeun problem no dey finish atala to make sure you eat ire o

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo làwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣètògúndógójì rárá.
0: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ The Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing ni eléyìí.
0: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. Rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. Wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá. Ó nílò kó o mú èèyàn kan wà bẹ́ẹ̀yàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. Gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. Ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004. Ẹ ṣeun o.

ilé-iṣẹ́ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílẹ̀ yìí house of representatives òun náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé àwọn ti ń ṣe akitiyan láti ro ìgbésẹ̀ àwọn lágbára nínú mímọ̀ lọ rèé kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ti lọ rèé kó lọ sí orílẹ̀-èdè mali àti àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ń bẹ níwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ lọ́nà tí ọ̀tọ̀ padà sílẹ̀ yìí kí wọ́n sì ṣètò ìgbésẹ̀ ayé tó nítumọ̀ fún wọn ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ ilé lórí ìgbáyégbádùn ọmọnìyàn ọ̀nàrẹ́bù tolúlọpẹ́ àkàndé sádípẹ̀ ẹni tí náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi ìpàdé alágbára ilé tí ìgbìmọ̀ ọ̀hún ṣe pẹ̀lú àwọn aráàlú níbẹ̀ ló sì fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba gbọ́dọ̀ ṣe akitiyan láti rí dájú pé ìgbésí ayé tó nítumọ̀ náà ló wà fún àwọn èèyàn ọ̀hún yàtọ̀ sí bí wọ́n kàn sí wọn kó wọn wá sí orílẹ̀-èdè nàìjíríà nìkan nínú àgbékalẹ̀ tiẹ̀ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fún àjọ ilé ìtọ́ orí sí mímọ dáàbò bo ẹ̀tọ́ ọmọ kéékèèké nílẹ̀ yìí NCCRAN ìyẹn ọmọọba Adéfioyè Simeon ló ṣàlàyé ọ̀rọ̀ wípé òun fi ẹ̀sùn kan iléeṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà ti ń bẹ ní àwọn ilé òkèèrè ọ̀hún látàrí wípé wọn kó àkóyawọ́ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ akitiyan náà làwọn ṣe láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀hún wálé nípasẹ̀ ìrànlọ́wọ́ eléyìí tí àwọn àjọ kan tó ń ti ìgbìmọ̀ lé lórí ọ̀rọ̀ ọ̀hún àti àjọ tó ń gbógun ti mímọ̀ fi ni ṣòwò ẹrú NAPTIP ṣe fún àwọn láti kó àwọn èèyàn ọ̀hún wá sí orílẹ̀-èdè Nàìjíríà.

Ijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí omilẹ́ngbẹ́ àwọn ọ̀dọ́ ní agbègbè Ọjọ́ tí í ṣe ìjọba ìbílẹ̀ Akinyele ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ki ìdá wọn bọ àkọ́ kí wọ́n sì gba àlàáfíà láàyè pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára lórí ohun tó fa àìbalẹ̀ ọkàn ní agbègbè ọ̀hún eléyìí tí wọ́n sì fi ọ̀rọ̀ nílẹ̀ wípé àwọn èèyàn kan náà ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn nínú ọ̀rọ̀ rẹ̀ ni ti ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ yìí barrister Bayo Lawal wọn ló fi ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀hún léde nígbà tí ó lọ rí ṣe àbẹ̀wò ẹlẹ́bẹ̀rún àti bóun ni nǹkan ti ń lọ sí ní agbègbè Ọjọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún tó ti wáyé níbẹ̀ náà ìlú ti wá ń rọ àwọn ọ̀dọ́ ọ̀hún wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣetán láti ṣe ìwádìí alágbára kí wọ́n sì fi ojú ẹni tí ó bá hùwà àkọ̀tọ́ ba ilé ẹjọ́ ó ti wá rọ àwọn èèyàn ọ̀hún láti mọ́ mú ìdájọ́ lọ́wọ́ ara wọn ẹni tí í ṣe igbákejì gómìnà ọ̀hún ló tún tẹ̀wájú lọ́rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n ti kó lọ bíbà sí agbègbè ọ̀hún láti rí dájú wípé ọ̀fọ́n kankan kò fìrònágbá tí àwọn èèyàn sì ń gbègbè sí ayé wọn bó ti tó àti bó ti yẹ ẹ̀wẹ̀ ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n mọ̀ tẹ̀wájú nínú mímọ ṣe ìwádìí wọn láti mọ wúlẹ̀wúlẹ̀ n tó fa ọ̀rọ̀ náà ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹnikẹ́ni àbí ẹgbẹ́ kankan eléyìí tí wọ́n bá rí wípé wọ́n fẹ́ da omi àlàáfíà rú ní agbègbè bẹ̀ òun náà ni wọn ní fi ojú rẹ̀ wò igbákejì gómìnà ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti ń rọ àwọn òṣìṣẹ́ elétò ààbò láti wà digbí ní agbègbè ọ̀hún kí àlàáfíà kó túbọ̀ mọ tẹ̀sọ̀ wájú ẹ̀wẹ̀ àbọ̀ ìwádìí ló fìdí ẹ̀ hàn dé wípé ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ló bẹ̀lẹ̀ lágbègbè Ọjọ́ tí í ṣe ìjọba ìbílẹ̀ Akinyele ní ilẹ̀ Ìbàdàn tí ṣolú ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí ìkọlù kan wáyé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday láàrin ọ̀kan lára àwọn èèyàn eléyìí tí wọ́n máa ń ságolóṣàgò èyí tí wọ́n ń pè ní Bola Boys àti àwọn èèyàn tí wọ́n jẹ́ olùtajà ní agbègbè ọ̀hún

ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ọlọ́dọọdún eléyìí tí í ṣe ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ splash 105.5 FM ti ọdún 2026 òun náà ló ti ṣetán láti gbìnàyá sí mọ́ bójúwo ọ̀rọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí tó ń ti ààbò ẹ̀mí àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀wẹ̀ omi lẹ́ngbẹ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀jìnì láti àwọn agbọ̀n bíi iléeṣẹ́ ọlọ́pàá àwọn iléeṣẹ́ ọmọlógún tó ń ti àwọn tí wọ́n ní nǹkan ṣe lẹ́ka ètò ààbò míì àwọn ọ̀jìnì lẹ́ka ètò ẹ̀kọ́ tó ń ti àwọn ládéládé lóyèlóyè tó fi mọ́ àwọn ọ̀jìnì lẹ́ka ìmọ̀ gbóhùnsáfẹ́fẹ́ òun náà ni wọ́n kóra jọ lọ́jọ́ ìṣẹ́gun tusidee tí í ṣe ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún tá a wà yìí ní fásitì ilẹ̀ ìbàdàn nínú gbọ̀ngàn trenchard hall láti mọ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ọ̀hún eléyìí tí wọ́n fi ń sàmì ọdún kọkàndínlógún eléyìí tí wọ́n ti dá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ aládàáni àkọ́kọ́ splash 105.5 FM sílẹ̀ títí tún ṣe tí wọ́n tún mọ́ lò láti ṣe ayẹyẹ ọjọ́ bíi ọdún kẹtàdínláàádọ́rùn-ún ẹni tí í ṣe alága àti olùdásílẹ̀ iléeṣẹ́ splash 105.5 FM ọba muritala adébáyọ àkàndé mfr ẹni tuntun ṣe ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn àkórí ìdánilẹ́kọ̀ọ́ ta gbangba ọ̀hún fún tọdún yìí ó náà ni wọ́n pè ní bí àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò bó ṣe ti pọ̀ sí nílẹ̀ yìí kí ló yẹ kí àwọn èèyàn kan ṣe lásìkò tá a wà yìí níbi ètò ọ̀hún òun náà ni ìrètí wà wípé ẹni tí í ṣe alága ìjókòó ọ̀hún òun náà ni ọmọ jẹ́ ọ̀gbẹ́ni ibiodun ládépò ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀kan lára àwọn ọ̀jìnì ẹni tí wọ́n kọ́ àfihàn tó níjọ lẹ́ka ètò ààbò ní ilẹ̀ amẹ́ríkà

lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ yìí Nigeria Football Federation NFF náà ni wọ́n ti kéde àwọn adarí ayò eléyìí tí wọ́n mọ̀ mójútó ìfigagbága nínú ìdíje ti Federation Cup tọdún 2026 eléyìí tí yọ̀mọ̀ wáyé bọ́ba dì ní ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ kọkànlá oṣù keje ọdún tá a wà yìí ní pápá ìṣeré Stephen Keshi Stadium eléyìí ti ń bẹ̀ nílùú Àṣàbà Kazeem Abdulsalam eléyìí tó wá láti ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ̀ jẹ́ adarí ayò láàrin orí pápá nínú ìfigagbága láàrin egun ti àwọn ọkùnrin èyí tí yóò mọ̀ wáyé láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ekaneme Warriors àti Ikorodu City wáyò wọ́n ti wá kéde Yemisi Akintoye láti ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí adarí ayò fún àṣekágbá egun ti àwọn obìnrin èyí tí ó wáyé láàrin Atlant Queens àti Nasarawa Amazon. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní ká tó mọ̀lẹ́ gbọ́kókó tó wà nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọ́n ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ilé ti ọmọ oyè fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi fi léde lórí ààbò ẹ̀mí rẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin láti rí dájú pé àlàáfíà túnbọ̀ jọba ní agbègbè Ọ̀jọ́. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèèrè láti kà fún yín wípé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà àti ilẹ̀ Iran náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ ju àdó olóró síra wọn pàápàá jùlọ lẹ́yìn tí ọ̀rọ̀ ti bẹ́kẹ̀ lójú omi Strait of Hormuz. Lẹ́ka ìròyìn eré ìdárayá láti ká fún yín pé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ yìí NFF ni wọ́n ti kéde àwọn adarí ayò tí wọ́n mọ̀ mójútó ìfigagbága àṣekágbá tinú ìdíje President Cup Federation ti orílẹ̀-èdè Nàìjíríà sáà ta wáyé. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wájú sí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàgùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com bákan náà ẹ̀wẹ̀ lẹ́tún lè fìfẹ́ hàn sí wa lójú òpó Facebook wa àti ojú òpó X. Túnde Ọláwúwo lóòótú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Túnde Mọ̀rẹ́ni kejì Abídèmí Àkàdé lóníròyìn ẹṣin wo tẹ́ ń gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ń bẹ́ẹ̀.

0: ìpele ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostoli ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan òjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
1: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Get come on.
5: You fit fly.
6: Láìwò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò sẹ́yìnkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
7: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
9: Ominira kofi awada.
10: Gbogbo ti gbowo lori bayi. Ede le ta naira 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 15,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ó

0: kòrí ti máa ta ìrí ìyẹn gbáre. Ó tó tẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ tó bá ti ń fara hàn. Ẹni tó ti máa sẹ̀yìn ní odi járí kọlulẹ̀ látọjọ́ Sunday tuwẹ̀ ní Saturday 18 July 2026 látàgọ́ mẹ́fà àwẹ̀ràjì sí mẹ́jọ òwúrọ̀ nínú ìyẹn pẹ̀lú ìsọtẹ́lẹ̀ iṣẹ́ àmì àti anójúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunọlá, Taiwo Gumi, Bomi Aṣọ́lú, Ọbáyẹmí Praise, Òkìkí Dayo Amos, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí, Rúrọ́jayé Abiola, Emmanuel Akitayo, Olúwa Ṣẹun ti Súwẹ̀, Wọlé Ọlọ́run Aláyẹ, Olúfẹ́mi Òní, pẹ̀lú ọ̀pọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣèyánu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 ní Saturday 18 July. Aago mẹ́fà àbọ̀dájí 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. BCSC Women's Prayer Ministry, NTC Bra, tó wà ní ìyájọ́kú Leaf Road Mbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà. Ìkànnì ti Lágẹ̀lú rèé. Lágẹ̀lú 96.7 FM òkè gẹ́jọkè ilé funfun Bọ́láfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Bẹ́yìn báyẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Ẹ lọ mọ́ gbójú wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ìyẹn ti Lágẹ̀lú FM. Ẹ mọ̀ wò bó ṣe mọ́lẹ̀. Ó bóra bò ó bo tán nìyẹn lápá ibẹ̀. Babatunde Ajetumobi. Bàbá Jẹ́ẹ̀tì láti Island. Bàbá ní rí gbogbo Island báyìí. Ó kálukú wọ́n dìbò fún Lágẹ̀lú ni. Torí tẹ bá wo lẹ́kàn sí lẹ́kejì báyìí. Àwọn Nàìjà ló donate ibẹ̀. Àwọn agbẹ́rẹ́dù etí báyìí. Lágẹ̀lú ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Wọ́n fi jọra kódà. Wọ́n ní àwọn èèbọ̀ aláwọ̀ funfun. Bóyá pé wọ́n gbọ́ Yorùbá gan, ṣùgbọ́n wọ́n rí pé ojoojúmọ́ làwọn èlé ń gbọ́ Lágẹ̀lú. Wọ́n bá ti wá ń gbọ́ báyìí, àwọn èèbọ̀ náà àtẹ́tí sí pé káwọn náà jẹ́ ń bẹ̀, káwọn náà jẹ́ mùlá ń bẹ̀. Bí bàbá Jẹ́ẹ̀tì ní tó fi ń tòmí létí tó sì tún fi fọ́nrán rẹ̀ sọwọ́ sí mi pé sórí pé nóbì pilepile. Lágẹ̀lú ti lọ fáà gan, kìí ṣe àṣẹ̀ṣẹ̀dé mọ́. Ó ti lọ fáà gan. Ẹ bá ń gbọ́ ó ti fò káfárá ó tó já. Lágẹ̀lú FM náà ń pè é bẹ́ẹ̀. Bàbá Jẹ́ẹ̀tì ló fi ń tó yín létí. Kìí ṣe pé dandan kan o. Ó tún sẹ́ndì fídíò sí mi ni pé wò ó. Ìbú aláwọ̀ funfun lórí tọ́pọ̀ lẹ́yìn mi tó ń gbọ́ yìí. Wọ́n ṣàtẹ́tí sí rédíò, wọ́n tẹ́tí lẹ́kọ ni. Àwọn ò ṣe gbọ́ tí lè súnu. Wọ́n bá tún ṣiṣẹ́ náà, wọ́n tún gbọ́ lọ náà ni. Bàbá Jẹ́ẹ̀tì, Babatunde Ajetumobi nìyẹn. Ní gbogbo Island, ìyẹn lórílẹ̀-èdè Wales. Bó ṣe jẹ́ nìyẹn Up Chelsea, Chelsea Fọlá. Ṣé ń ṣí àrẹ̀? Ẹ máa ń ṣí àrẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo Life and Direct yẹn o. Torí wípé èèyàn mẹ́rin lọ́sàn tèmi náà. Láàtún láǹfààní láti mú wọn lọ́sàn èèní. Èèyàn mẹ́rin mo pè o. Èèyàn mẹ́rin ló bá ṣí àrẹ̀ dúró ju òpó. Bó ṣe jẹ́ nìyẹn.

0: iba lowo dangbota baba koko erogidi gboba loso olohun bere abiru soro to ba ta ka won loju ata ka won lenu ajo lagbon sale wo iwo yi afin ju eye ti je laarin orofo afin ju eye ti nje ni gbangba waju le oba gbogbo oba o je tolohun oba eledumare oba ta adajo si lowo njejo bi pe baba tun di ni ose ya tunjo pade ara wa gbogbo gofo ko olohun emi ndupe lowo olohun tori pe awa wa la ni alaafia daada la si beyin na aku ewo yi aku weli weli ojo yo ku ba yo bo bi o da lara ko wa wa ami nikan wa to bi o se pe awon agba ni aso agba na la mo da fun gba ntasi ko kokan ba bere le yan mo fun le baba wo ajika wa lorilede Nigeria ni nkan bi osu melo seyin lopolopo gba awon ajo kan won pe won ni NIMET won ma wo ayipada oju ojo won soro pe ekun omi yo wa yi lawon ipinle kan o si lawon ipinle kan na kini hun yo seju si won won pe ni flash flood opolopo gba won ma so aso tele ni a si ma saba ri be lara won ipinle eleti an ni o sese kikini won kan be won kokan kale kun won kekeke ku se pada lara re ni ipinle oyo won da ko awon ijoba bile kokan sugbon bi an ti wi o mo ti njobe o njobe o ka fe leyi ka to fi kesi ijoba ipinle oyo amo ye gada won ni omi ti gbe lo koye ko digba ti omi ba gbe awon eyan lo ka to gbegbese toto atele to ye nitori olohun se ri jo to ba si kayan la won le yan ma di kuku jo ni ti o to mo ju atapa atese bo se gbe wa mo se koko fi leun loko loga loga ni kan ni yi latori oga wa tun di omolawo kere to gbeje kebugin lolotu eto yi ademola asiz ya so baba loni la lo je ke mo lanfani lati gbo wajo nbe ninu ile agbara ni nkun ni semi re abide mi lo ko temi akade lo ko baba to bi mi lomo ragba bi o ba se lo ro bo ba pe titi a mo se lojo ale ni ro le yi e ma bo lori Facebook wa lagilu 96.7 fm nla fi lanfani ati gboju ayo wura wa tori pe la loro ni a peto yi se mo kan ni baba la ki eyan boroboro opolopo gba won ni oda keyan fi oro loro si arikogbon keyan ma fi oro aye ara re sarikogbon be eyan ba fi le fi oro aye ara re sarikogbon won a lo bo awon agbalagba ni obo lowo omo tin jeru tori lopolopo gba bi awon nkan be ba sele ke eyan saba ni anfani elekeji tawon loyibo npe ni second chance mo olonu lori eto ro le yi nkan meji gbogi mo fe ja gbe yewo won ma so pe won nigeria pe yo kan ni gbogbo wa emi si gba pe yo kan ni gbogbo wa sugbon seke wa fe dabi pe ori beba nla ti je yo kan tori koda ki a ma wiru kankan ma wiru eni bo mo nboro mi bo mo mu bo lapo inu eye eni se dudu ni abi fufun baba yo jade e yori lori oro to sele ni ojo lana nti en fun oku oku ko o ko si yo ma lo be nigba ti en se wi pe won ko mogun fun ali ile iwosan e ma wo nkan lorilede Nigeria awon eyin bo ti so wi pe life expectancy omo Nigeria nje 35 years abi 40 years ko ni pe life expectancy pe mo ba ti le dagba to bi ogoji odun o toba deru nu lasikun keso ku ofo tori opolopo nkan ni gbemi wa Nigeria e ti ja gbe ku olohun e ja gbe ku olohun se gbe kan accident oju popo ijambo oju ona bi opa yan lati bi koto giri oju ona bi joba tun so ona tan na teni a ona ti daju awon eyan ton fi ayo ti ma po mo ya ka a tun wa tena gbe pe ona nda o yo ku gen na ja a si gbe mi ara wa olohun kokoro keke wa fi kogi ngba ba tun fe ku na yo tun so lu elomi eyun oto awon kan mi ijagiri jagan bi ka fi gbe mi ara wa lagbo oselu ni atile ti ese to selu me ba gbele won ni ilu kan o ati ilu kan o won tin bara won ja o bi odun melo seyin mo da gege ati fe awon eyan ara won le mo lo bi su adada olodum mo ja riru e mo ikan to ko ni to sele lo bun ko to ri pe awon osele to abo tun da si won pa ne ko lo to ba won kiwo eyun awon tan mu le gbera won nu o to je pe ala keke ni nbe laarin won abile ta se pe eya kan ati eya kan seri oro john mo nbo nbe e si wo fanre sugbon mo mo gbo lopolopo gba ti se mo ni afefe e se won won si mo ni arorun kinkin pe baba ti ku on gbalẹ o baba jade lo igbalẹ na ni o pada si sugbon da pe kini won fe ri be mo nijo ni ti olubadan ti le badan oba Senator Dr. Rashid Adewolu Ladoja Arusa Kini Kabiyesi Fori Ade Olubadan ti Ibadan nigbati baba ran kokoko bi fa di ti wi pe eyin elegun o e ma ja o eyin elegun o e ma ja o eyin elegun e ma ja o e n ba ja leyin egun o ba ni o kodan wa ma fun mi lopa o da bi gba won ni nti agbalagba ba joko kale lori agbantara to ba ri o meke to ba gun kokoko a o si lo o le ma ri bi igba ti en mo ni pe nkan sele sa wa ni kelegun om ki olodun omo sodu e mo chari bi emi se wulo si emi eyo kan eyan mo n to le da bibele ati qur'an na si so pe eyan ba pe emi eyo kan bi igba te yan pa odidi orilede kanrun ni now oro lori egun ele ti o pada si gbalẹ mo o jade ko lanfani ati pada gbalẹ botile je pe gba kokoko yi ti ile ise lopa o nawo mu egun sugbon eleyi ti an mu lasiko yi egun asoleke o jade bi egun yoku na ti jade ni sugbon gbengbe yin sefiu kende mama ni omo eni ya bi omo eyin egun pankere la mate egun lo njon bebari ti won mu ada ti won ma fi bi gba te yan fi ro o ma gbe mi eni eleni lagbegbe labiran won gbe mi e ile ise olopa si ti ni awon nwa awon eyan yoku tawon ati egun asoleke ti won jo wai ogbodo mo o wa won jade tori die mi fi wan sofo sugbon ni jọun bi mo ti so pankere la mategun lo ke se pe yo kan eyin te ba jọ mo pe ejo n tele egun na le jọ mo ko pankere bora yin pe ja ko pankere bora wa o ka fi sodun o tawon yan mo lagun yobo leyin egun me ma si n ko gin bora won ko ni won o ni riro ola ri pe a n gbe ada a n lo ake lai lori odo lo pa mo lu ta fi wa n gbe mi ara eni lasiko odun awon elesin muslimi ati kristeni kan se pe se bi awa ba fe si odun keresi ati tunu awe abileya abi odun la new year se I ma ri bayi sugbon o won ni omo osan ni ma koko ponpo baya re odun awon onisese aropolopo odun ti mo wa peaceful ti mo lo ni melomelo nibo mo wa fe ba wo bi eleyi se ri omo to ba buru o sese ko mo sin baba lawon obi e lori facebook wa ma bombe Ayo mi de lo sin enikan ti o na give account o ye ko le ko aleko se mo pe lolu na nbo eni ohun oni ni ojo keta le ni ogun osu kewa odun 1993 lesu tele egun bota eyi to sele lo ni egun yi bi iwo ba wu ajagidi jagan bo ba mori bo ko ma je yi pe asiko ti ololu abi nkan mi na ni ti o pada bo sugbon olowo kokoro ifi kogi ko ma je po tun wa fi ti e ko belomi nlo ja ma so yi o tora yi opo egun ijoba pinle oyo ti e tin lo tourism attraction ni wa ko won lo stadium wa do awon ebo wa ko da won tin wona bi UNESCO bi o se je lo nte igbe wi pe tourism attraction ni egun egun mi esi kini ti fi njo bayi ko ni se yan kankan be ma si dade letan yin ni won mo yo mo gbera yo mo jo awon bo mo pe wow marvelous bo ni nkan se wonu e ko mo pawo ko mo di dollar fun wa o se di pa wa mo gbe mi ara wa mo fe je ke wo account eni yen lori nkan to so fun ara re odun to lo ni ogbe won kesi awetin ta ya o won fe pa kan to wa ni won pardon re wi pe ejo lo life imprisonment won to wa ni a eri ti se daada o lo nko mo le keu ibe inu ewon lo ti ko keu o tun wa ko omo ni le keu ninu ewon nbe omo to nse wuli mo fun won lo bi rere won to wa ni o ti do omo luabi ejo nde gbogbo awon ti oro won si jo se ngba na lohun o nikan lo mori dele leyin odun melo ti nkan ti baje tan e mo bo lori Facebook wa won ni ka fi oro loro ka bi si ari kogbon oro egun eleyi ti nbe ni akoto awon olopa iwadi lo lowo mi en ba si yanju e si anije ti yin odi lori Facebook wa ro leyi mo fe je ke lanfani ati wo kiko wa ka gbo bi eni ohun ti so ko to di wipe amo bo si agbon kan mi e ma gbagbe a nbo lori oro eleyi to sele lojo sugbon ka to lo bi yun eja yanju eleyi ka je tan lenu na eja je tan lenu na ni ro leyi ibi mo ti fe a bere nu lori Facebook wa lagilu 96.7 FM mo fe ke ti lanfani ati gbe oju yin wo fun ara yin be tori pe won ni gan ni afiji iroyin ko to amojuba eje ka wa na ka lanfani ati fi ti ara wa gbo ka si foju wa wo e ma ki attendance lori Facebook wa o ti wa nbe eni ohun ni salaye oro lori Facebook wa mo fe je ka won yan na gbo bi tin so nile so e te ba lanfani ati wa nbe e ri oju eni un meyan ba jori awon anu abi amose tori oro loro lo ye ka fi sari kogbon e ma ba lori Facebook wa lagilu 96.7 FM mo fe je ki awon ara ale leyin te ba si lori Facebook na ke lanfani ati gbo sugbon ke wa lori Facebook lo le pe yin ju lo le pe yin ju ati so esun gbogbo bo tin salaye oro yo mo fe ke gbo fun ara yin
1: won la dokita won gbe mi lo won bo la teko atawon mo mi meji bo se last bet ni omo mejeji ku iyawo mi nikan na lo wa iyawo mi tun wa gba yen mo tun wa jiya to ni PCR mo lo 29 years at 8 months ni PCR to ba to di 2008 October 1st Adebayo Adamu Akala o wa ja mi si lifer life imprisonment ni PCR ni na mo wa ibe ni mo ti pin ibe ni mo ti se wuli mo mo ti se wuli mo for 48 ni PCR passport gba lowo mi certificate gbogbo e wa lowo mi gbogbo nkan ti mo se nbe ìyàwó mi tó wá gbé tì mí láti 1993 ní láti àlòkú ó kú sí ìbàdàn center hospital gbogbo àwọn tí wọn àti tìbí nígbà tí mo tún jáde gbogbo owó tí mo fi tajà gbogbo náà lọ báyàwó mi lọ wọn ná 850,000 lórí bọlá ọmọ òǹdó níyàwó mi ìbàdàn center náà ló kú sí ní hospital ọba sí kankan lọwọ mi mọ mo ti fẹ para mi gẹgẹ ọpẹlọpẹ àwọn ìpàtọ ìsìkẹ àwọn ni àti bá para mi màá tún lọmọ ìjìyà lọhùn mi nígbà tí ò sí ìkankan mọ ilé bàbá mi ti gbókin tó jáde ẹnìkan lọ sànù mi mo fún mi níbi tí mò ń sùn ẹni ni mò ń tẹ́sílẹ̀ lọ pẹ̀lú ọmọ kan tún kú lọ́wọ́ mi ìyàwó tó tún dúró tì mí tó tún wá sí ìsìnkú òun náà tún kú ní láṣìá kò wá sí kankan mọ́ pátápátá mo ti wá yíyà tó lọ́gbẹ́ wọn náà wọ́n pa èèyàn bíi 570 wọ́n pa ń ṣojú mi láyé ìjọba ológun ni wọ́n mú mi wọ́n pa èèyàn wọ 2013 níbẹ̀ wọ́n pa mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ṣùgbọ́n lọ́ọ̀ ní aláwò láti fi ìbáàdì àṣùkúmọ́ yà sáà ẹni tó bá wọ náà ni máa ń sàánú ẹni tó bá wọ náà ni máa ń kẹ́ àánú ọlọ́run lèmi náà dídà kì í ṣe mí máa ṣe mi torí àwọn tó gbà jù mí lọ àwọn tó lówó jù mí lọ àwọn náà kú síbi tí wọ́n wà yẹn ṣùgbọ́n mi náà tí mo jáde àánú mo rí gbà mo ṣe wá jáde síta.
0: Ṣe rí ọ̀rọ̀ ọkùnrin un.
1: Kò wá sí kankan mọ́ ṣùgbọ́n 29 years and 8 months mo lò ní PCR láì mọ́wọ́ lórí tí mo tẹ̀lé mi lásán wọ́n ti fi wá bí dèmí. àjọ ọlọ́run ni tó ní mo sokún gbà tí wọ́n dájọ́ fún mi pé tí n bá ṣe nǹkan tí wọ́n mú mi fún ibi tí mò ń lọ kí wọ́n pa mí síbẹ̀ ṣùgbọ́n tí n bá ṣe tọ́lọ́ bá wà lókè kí n ráàánú gbà mo wá ráàánú gbà ní 2020 ẹni buhari president ló fi nílẹ̀ mo ní kí wọ́n bá pè ọ́ mi pé ìyẹn ti ní wàá báyìí wọ́jọ́ wọ̀ láti yọ ọdún láì bẹ́rù kankan igi ìsàrẹ́ ló kéré wọ̀ọ̀bá lọ́wọ́ mi wọ́n lọ sáàsì lè mi wọ̀ bàbá wọ̀ bá kankan wọ̀ bẹ́ẹ̀ nìtì ní 20 years nígbà tí wọ́n mú mi ìgbà tí wọ́n fi fi mí lẹ̀ mo ti wà ní 59 years báyìí ni mo wà kọ́mọ nàìjíríà sànù mi kí wọ́n sànù mi kí wọ́n jọ kí wọ́n sànù mi kò sí kankan kò sọmọ kò sí kankan kò síyàwó kí wọ́n sànù mi ìyàwó mi náà tó fún láti yà kí wọ́n sànù mi ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ mọ nàìjíríà ìyá tó pọ̀ jù ìyá pọ̀ wọ́n bẹ̀ jẹ́ kí nínú òkú báyìí o.
0: Ayọ̀mídé lọ́sìn mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn ẹja gbọ́rọ̀ láti lẹ̀ lẹ́ẹ̀kan sí.
1: Lórí tí mo tẹ̀lé ní lásán kalọ́wọ́ mi máa mo ti fẹ́ para mi gangan ẹni ni mo ń tẹ́ sílẹ̀ lẹ pẹ̀lú ọmọ kan tún kú lọ́wọ́ mi ìyàwó tó tún dúró tì mí tó tún assist mi òun náà tún kú ní láti ya. Gbọ́dọ̀ ni Abiodun Abbas Oyinbo Koko mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn mo sì jẹ́ ọmọ kan tó máa ń jẹ́ pé oníṣòwò nínú mo máa ta ẹ̀wà rice ní Bódìgbà ni mo tún ṣiṣẹ́ ìgbà tó wá di 1993 ọdún 2010-1993 ọ̀rẹ́ mi kan wà ọmọ òjé ni bàbá ẹ̀ ní eégún wọ́n pé eégún bàbá ẹ̀ ní òyì ọ wá bá mi ní ṣọ́ọ̀bù ọ wá ní kí n tẹ̀lé àwọn lọ pé eégún àwọn fẹ́ jáde mo wá tẹ̀lé lọ ajáde lọ bàtà jáde awápàdé eégún kan wọ́n pé eégún yẹn ní eégún gbẹ̀ngà actor bá a ṣe pàdé rẹ̀ àwọn eégún méjèèjì àwọn bára wa jà èèyàn wá ṣeré èèyàn kú lẹ́yìn eégún actor ni èèyàn kú lẹ́yìn torílọ òjà ìgbò parọ́ ìgbà tí èèyàn wá kú àwọn òfò náà fún ìgbà tó dédé báyẹn nígbà tó dédé ìgbẹ́kẹ̀ gba bíṣẹ́ lónìí ìgbà tó dédé gbogbo 12 lọ́sàn-án mẹ́sẹ̀ padà wá ní wọ́n láwọn ọlọ́pàá wá láti Bukola police station àwọn oṣù rọ̀bì ọ̀fọ̀rọ̀ case inspector Adele wá wọ́n ló kọ́ àwọn ọlọ́pàá wá mo ní kí ló dé wọ́n ní wọ́n sọ pé bọ́bá yẹn jà wọ́n ti gbé sísà mi wọ́n ti gbé sísà mi ẹ̀rú wá bà mí wọ́n ní sísà mi ẹgbẹ́ mi ni mo tẹ̀lé ibi ìbí ni wọ́n mú mo ní ọ̀dà náà ìyàwó mi wá sọ pé kí n lọ sọ fún lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà mi wá mo ní kò tí ì níbi lọ́ọ̀yà jẹ́ kíkọ́ yọjú sí station ni mo sì gba Mọ́kànlá police station lẹ́nu rẹ̀ ni wọ́n ṣe rí Mọ́kànlá police station báyìí wọ́n kàn sọ mí sẹ́yìn gátà ni àǹtí mi tí wọ́n wá mú wọ́n wá bí ìbí sí àǹtí mi wọ́n wá ní àwa mélòó la tẹ̀lé ogún wọ́n ti mú àwọn ìyókù àwọn ọ̀rẹ́ mi wọ́n ti mú Mẹ́rùfù wọ́n ti mú Sàràfà wọ́n ti mú Sọlá wọ́n ti máa àwa mẹ́fà nínú àwa mẹ́fà ẹ̀rẹ́ ìsì wọ́n tọ́sọ̀ wá débi pé ṣé ìgbà tá a lọ pàdé egún kí la tún dánwò lẹ́yìn egún mo là ṣe gankan lórí tọ́sọ̀ àwọn mẹ́rin kú wọ́n ta mí níbọn lọ́wọ́ yìí wọ́n fi ayé ọ̀nà bí wọ́n jó mi níbà wọ́n fi jó mi níbà ọ̀nà wọ́n sì jáde mi níbà ọ̀nà lélẹ̀ tọ́sọ̀ 1993 ni ayé ọ̀nà lélẹ̀ gan lórí tọ́sẹ̀ wọ́n ní àbídé wípé mo faint sílẹ̀ lẹ̀ mo rí àwọn ìjòkú tí wọ́n jẹ mú náà wọ́n ti pa àwọn mẹ́rin sílẹ̀ lẹ̀ wọ́n wá ku àwọn méjì nínú àwọn mẹ́fà ó pè ní àtàkì òru àti èmi náà mo wá ń sunkún mo wá ń ké mo wá ń sunkún mo wá ń ké nígbà tó dijọ́ kẹta tí mo wà mẹ́rin yẹn báwọn èèyàn mi ṣe wá nìyẹn pé kí ni solution àtàwọn àǹtí mi náà wọ́n bá ní kò sí kankan mo lu ọdún kan ní Mọ́kànlá police station Ìbàdàn láti 1993 ní wọ́n gbé mi lọ sí kóòtù lọ́dún 14/4/1994 láti ọdún 2010/1993 tí wọ́n ti ra àhẹ́sì mi wọ́n gbé mi lọ sí wọ́n gbé lọ sí kóòtù ní ọdún 14/4/1994 mo wọ PCR ìgbà mi wá wọ PCR jù mo wá rò pé nínú àwọn mẹ́fà èmi nìkan náà mo wá wà nígbà yìí ta ló tún wá fẹ́ yí ta ló fẹ́ sáà ìyá mi wà ń sáré lọ ìyá mi ń sáré bọ̀ mo lọ́dún 5 àtoṣù 8 ní PCR ní agodi ìgbà tó wá di ọdún 21/9/1998 wọ́n ṣe judgement mi wọ́n wá ní kí wọ́n lọ dájọ́ kú fún mi. Ìrònú ẹ̀ ló pa màmá mi ìrònú ẹ̀ ló pa bàbá mi náà àwọn méjèèjì kú ìgbà tí ìyàwó mi wá gbọ́ kí wọ́n dájọ́ kú fún mi wọ́n lábẹ́òkúta wọn gbé mi lọ níwọ̀n bọ́ọ̀lù àti èkó àtàwọn ọmọ mi.
0: Wọ́n ní ọ̀rọ̀ lọ́rọ̀ nílé yẹn máa fi ṣe àríkọgbọ́n sẹ́mọ̀ pé mo rán nu mọ́ ọmọ fẹ́ tóbi over 30 years tẹ́ni lù lọ́gbẹ́ wọn a wà nínú ìjọba ológun nígbà náà a sì transition wọ ìjọba alágbádá ó sì wà ńbẹ̀ bọ́ bá wù wọ́n náà ìwọ̀n ètí ẹ̀ sì pọ̀ pẹ̀lẹ́ fún abuké ẹ má bínú torí ọlọ́run fẹ́ni tó bá ní pìlì yàrá bẹ́ẹ̀ ẹ já lọ sójú ọjà ẹ la lọ́rọ̀ lẹ́tọ̀ oníkànnìlá gidi 96.7 FM bá a bá padà dé ètò ọmọ tẹ̀ wájú ẹ kú kalẹ̀.
2: Lajiru FM 96.7

0: kaabo pada lati oju oja ikani lagilu 96.7 fm live mbala felele nile badon nibe na ni e tin tetigbo wa lori eto ta pe ni e la loro se mo pe gbogbo leleka jeka oru eto abo oro gbogbo nkan to sa je moro arin ilu to si moro selu lori eto yi na le ti gbo ikani na si ni e mo wule dari di oyin la mu gbo nte fi oju kan lo wa lori Facebook wa afis gani yu woni an ki wa kuro le o lati oyo alaafin e seun kabiyesi ko nbe o kabiyesi furi ade o oro okay iya oniru okay ona nkan si wa laji ajini fuja abaz e seun oladele sunday muyiwa adupele oyin oye wale ope yemi ba wa si gunners awon na won das md agbojo oropo e seun Olalele Sunday Muyiwa Abiodun Oyelade won ni lati Madina awon atejise iya isumo mu lo so waju sugbon eyin oro okunrin ele ta gbo yi ka fi wa wo irufe ele to sele lasiko yi I seen be like bandasi engineer kumu egun ojade awon eyan tele won si ba yan jale yin egun iwele to sele ti asuleken se ko se ona wo lale lo tawon egun ti o fi ni mo se si pe boya mo npade o iyan wa nbara ni jale yin ilegun ona wo lale lo se ko ti si awon ilana tan joba previous government ti si lo ke ja se be boya ogun ati nuda ti o se ni mo si jagidi jagan mo
1: alaoko aki gbogbole aki gbogbo nfe wa ide fin gbo wa ti na oni di o te fun wa na oni fo
0: ba mi
1: ko ni di ntem na oni lori awa la mo wa ina la mo ba ife ti nbe laarin wa so ni baje se ri o to je mo owo ilegun ni ipinle oyo o ye ki ijoba ti wa wa kan se si cause it exposed mi o present you ta wa yi o tun gba carton ko bi awon egun kan nja ba awon kan nja le yin egun won sada won sa gbugbe won ko banda ni mo fun apere ewa awon egun to ja awon egun kan wa tan ma npe ni egun onijo awon yen wa tori class egun po dada ni ibilu badan ta wa so ewa awon to ja awon egun la be yen o ye kan ti ba ewo ti gba ti olulu ba fe jade won ati list ona to fe gba
0: be ni pe yo koja nbi bayi o di aje ni o koja njo bayi
1: so bo to wa fe gba koja yen eyin gan ati mo pe security ati bombard gbogbo be nigba ta ba ti ni evi security lojo ti egun fe gba ko ye ki ja mo sele to yi pe ta ba foju mi ewo n to sele njo mata e po ewo e ti fe sele ti pe
0: o ti pe
1: o ti fe pe sugbon ati wonu oselu
0: ki lo selu ni se pelu ori ile
1: agbara ni contact awon mo bo ti fe jade agbara ni emi lagbara emu lagbara iwo lo lagbara ibe ni awon won ati won fun machinery agbo tu pa ni kini kan
0: e fun e mo to gbe mi de beke
1: bi ti wa la n to da wa la le ni yen o so wo so ri afefe sugbon pelu ise iwadi gege bi oniroyin abi so so abi pede pede ta je so a na n fe ti gba won kankan pelu ifimu finle pe agbara na fe lu fun ra won mo ju oju mi to de ba wo video kan to ja lenjo meta ni labi ran bobo kan mo sim la pe bobo yen si wa laye ba to pojo mo bile gege bi nkan yoba tin be lare won sa bobo yen kan le
0: ti la ko igun na
1: ni ti o ti ju ose meji lo yi won sabobo yen pelu ada pelu awon kan ja olowo gidi
0: olodun lo ni o ni
1: agba tawon yoku tun wode bayi awon tin sasa lo o tun didi se yan le leza ele de ngba rin awon eyan so iwa ra re ko ye ko mo se laarin ilu wa e ran ti pe ngba taye ijoba formally to bamla jumo bi won kapa won gba kan awon ko fodun kan ni kan ma jade rara won jade ngbodo odun keji won ni kaluku jo waju tali baba re kọda àwọn ọgbọ́n ìdí ìjọba gbọdọ̀ ọdún kẹta
0: wọn jólágbólé
1: wọn ní ká máa bọ̀ stadium wọ mọ́tò láti lé iwájú ta lé yín kó máa gbé ọ̀bọ̀
0: kọ́kọ́ kó gbó yín wá stadium
1: ẹ wá máa jó ń bẹ
0: bẹ́ẹ̀ sì wá máa sára
1: yín lára nípa àbá wù ọwọ́ légún wádé wù nǹkan bẹ́yẹn tó fi jẹ́ pé ẹ̀mí kálukú ò mọ̀ safe tó pọ́n ta wulẹ̀ nígbà lórí egún yẹn wulẹ̀ jogún náà fọkàn sí lọ àwọn yé nǹkan bá wọn jà ní àwọn ìyàwó ò ní lọ́jà mọ́
0: Alari waju aladi mami kini ona abayo tori emi ro pe egun le mo gbugbu eyan tin be leyin re
2: ben je ka ma fe o ka mfi gbugbu awon to n gbo wa ni kan ni lagin 96.7 fm in temi fe so lori ti oro se legun ko se legun ni pe mo ran tin gba ti akere dadan gba yen emi na mo ma n tele legun nigba nsin ni ko si jagidi jankan
0: ile ti wa loja agbo nito si di radio ile alagba agba na egun o koja wa dule wa koja si alagba ni
2: a mo jo tele legun nigba yen pele gba pan kere be so lekan sugbon nisin bayi ko sin to jeru e mo ati jare tele legun gan ni sa di wahala elegun leri to awon mo ton jare leyin elegun leri ti won mada ti won mo betan mu kan ja loro dani nte mi kan fe so ni ti ma so ni pe ona ti jobo gba lati ri pe won ka pa pe iru pe telegun ba n jade ti o fi ni mo mu wahala ti o fi mo ja dija kan dani ta wa de tun so na a di pe awon opolopo awon to n tele legun yi opolopo won fi sise ebi won fi sise jamba to pe won ro mo da wahala sile
0: ne ye egun to nti julo waju se
2: wa da wa lasile
0: ki wa la wa se lati wa mo je ki wu esele mo akoko na eyin boye gumo se abi o mo si egun ti wa lago lopolopa mu eni ti won gbe mi e eyan elera ra bi wa ni emi to ti bo ko se mu pada mo o si ni se se ko na nipa to hun o ko fun dagba soke orilede Nigeria eyin o ti so nunu
2: ben boya wa ro ijoba pe bi atelegun ba ti fe mo jade bi atun ba ti fe mo jade boya kan mo ko awon eso eleto abu kan mo ko tele
0: se olopo tele won lele na ni pelu bi ijoba se kilo onubadan na so wi pe egbodo se jagidija gan o pada sele
2: ko si ni ban se ni jagidija gan ko si ni ban se ni se
0: emi oropo ru enu lasan yanju kini mo bo la ti fe se
2: to ba de di pe boya pe won wo gile pe kelegun mo jade ma di wahala pe
0: ko si begun se ni jade
2: mo kan so ba pe won wo gile pe kan mo jade ma di pe boya ijoba feran esin kan
0: kan ju kan lo
2: kan ju kan lo
0: ha ti a mo wa ba wa o da eja agba ipe meji ko to ri pa mu ju to nkan mi okay eja agba ipe meji 0912370 8675 kila ti fe se ilati ma saye yisi o koye mi aye toto aye aye igba tan dagba bo eh asiso e ja gba won customer wa ti wa loju opo hello ta lo wa nbe hello
3: kaka
0: yes I could do that ko sa
3: ko se ma ta ro
0: yes
3: mo da ladura ko
0: ami olohun
3: ri nte mi kan le so fa won joba ni pe ka mo se se dion se ba din se se dion ko si fe nikan kon ka lu ko wo moto lati le le se dion
0: e do
3: wo o ma wu le je ko le da ta re ma ka ma bi ma pa ni si a wi yan lorun so gbogbo pe ilu o le tuba ilu kan o tuba se go ya re to won ba se nkan kan kan si lu brado se kini kan ilu o tuba
0: Eshun eja hello ta lo wa nbe 0912370 8675 number to wa yen hello ta lo wa nbe enikan hello
4: wa leku se o
0: yes aruko yin ati te tin pe
4: Akinola Adebayo lo ko mi ibadan mo tin soro
0: esun le saseju kan
4: o du dada ke gojo se ri awon mo tin da wa laale won ma bi gba teyin ba so iwo so mi ni won ma wo bo ya joba bọ́lá lagbara bí jọba lagbara bẹ́ẹ̀ ni jọba bá kárààlú bí ọ̀kárààlú ìjọba àwọn iléèwò wà ń ràn ni ìṣẹ́jú mi báyìí ni mo fi rí tí wọ́n fi àga halẹ̀ ọlọ́pàá tẹ̀lé hàn àmọ̀tẹ́kù tẹ̀lé hàn kí ni tó fẹ́ jọba ó ṣe wọ́n dẹ̀ ń wòran eégún òjò àṣà wa ni
0: kí wàá lọ́nà àbáyọ bàbá
4: ọ̀nà àbáyọ ni pé káwọn ìjọba káwọn ọlọ́pàá ọmọ mú àwọn ọmọ tí ń kó kinní kì í ṣe pé wọ́n ṣe é pamọ́ gbangba báyìí wọ́n ṣe owó ìjọba ọwọ́ ọlọ́pàá ọwọ́ àmọ̀tẹ́kùn lọ wà wọ́n fún ọ ní àṣẹ pé tẹ́ ẹ bá ti rí ìkan jà lówó lọ́wọ́ rẹ̀ ẹ mọ̀
0: bó bá ti mú dání kó wulẹ̀ tó fi ṣèyàn sùn ta ẹgbẹ́ ńlẹ̀ ẹ ṣeun
4: ẹ ṣeun tó bá dijọ́ kejì tó bá lọ kóòtù tó bá dá ẹ̀wọ̀n oṣù mẹ́fà fún ọdún kan ẹ̀yìn rédíò gbé
0: àwọn mobile court tiẹ̀ wà ilé ẹjọ́ àgbèrè tiẹ̀ wà ẹ já gbé ẹ ṣeun
4: àwọn ọmọ ìyàmọ àwòrán tó bá lè bàjẹ́ ó bàjẹ́ ni o.
0: ẹ ṣeun hello ta ló wà nbẹ ẹ ṣeun gani sa ká fẹ́ lómi láǹfààní torí bàbá ní àwọn ọmọ ìyàwó àwòrán ẹni tí wọn wulẹ̀ mẹ́gun rí.
5: Number one.
0: Hello.
5: Okay, number one.
0: Ẹ kúrò lẹ́wọ̀.
5: Tíjọba àwọn tí wọ́n máa ń kàdà káàkiri yẹn, ó yẹ kíjọba òlù ló ń tẹ̀ pé ẹ tó bá ti tẹ̀lé lẹ́gùn tó bá ti kágẹ̀dà kọ́ UTC kankan tí wọ́n sọ ẹ̀wọ̀n tí wọ́n bá mọ dáṣà sọ fún wọn tí ò bá lè work kán mọ jónú stadium tí kómi ò wọ mọ́tò láti ta bàbá rẹ̀ kán mọ lọ sínú stadium so ok wọ́n ṣe máa bàlú jẹ́ ok tíjọba bá dẹ̀ báyìí tẹ́ bá lọ gbé kẹ́ ẹ mọ̀ ṣe wọ́n ni wọ́n fẹ́ rẹ̀ sì kan jù kan lọ ẹkú ètò.
0: ẹ ṣeun gani. ẹja ẹja sáré náà ṣe di òkè lọ́hùn orí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ àmọ́wọ́ dibẹ̀ o ẹlẹ́bẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀.
5: so okay wo ṣe máa.
6: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Iléeṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi Youfit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
7: Lálọ́jà ilé gbà.
8: Who are thy goodness?
7: Kò fi ogun rọ́pò.
8: I replaced with battle.
7: Ó yẹ gba ilé.
8: Receive your goodness.
6: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ Youfit Fly nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrá dájú pé o kàn sí Youfit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé Youfit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
9: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyín níkànnì Lágelo 96.7 FM òkè gájòkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ńkàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lágbára.
2: West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Ẹ̀ka àbọ̀ padà láti ojú ọjà ìkànnì Lágelo 96.7 FM náà ni lórí ètò tá a pè ní ẹ̀là lọ̀rọ̀. Níta ń jẹ́ kọ́lá ń ta kìí sí òwe onígarí ìní ọ̀dọ́ wa ní àyín. A sì dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ sì ń gbà wá bí àdúrà yín iná lọ gbà lórí wa. Mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí pé nǹkan méjì gbàǹkọ náà la fẹ́ gbé yẹ̀wò. Ṣé rí lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ti gbé yẹ̀wò a mọ́ sábà forí ẹ̀ sọlẹ̀ síbì kan pé kí lọ́nà àbáyọ. Àwọn èèyàn ti ṣàlàyé ọ̀rọ̀ fún ìjọba. Mo sì mọ̀ pé létígbárò yìí níjọba náà torí pé ẹ̀mí ẹyọ kan èèyàn mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa tó lè ṣe fún yẹn ju kó wa máa bọ́ sọnù lọ kọ́pọ̀lọpọ̀ yẹn wa máa farapa. Níbẹ̀rẹ̀ ètò yìí mo ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ wọ Nàìjíríà wọ Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn èèyàn ti mọ béèrè tí wọ́n sì mọ ṣe ìfànfà rẹ̀. Ìgbésẹ̀ ẹ̀yọ kan sì ni wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Is Nigeria one? Lórílẹ̀‐èdè tá a ti ní oríṣiríṣi ẹ̀yà àti oríṣiríṣi èdè. Èdè tó wà gan ju iye ẹ̀yà tó wà lọ. Nínú ẹ̀yà Yorùbá. A ní oríṣiríṣi àwọn èdè bẹ́ẹ̀ lómi bá ń sọ yìí báyìí pé agídí lẹ́fẹ̀ẹ́ àmọ́ ọ̀dọ́ gbọ́ngbọ́n tí ń sọ. Bọ́lá sì ṣe dá gbogbo wa nù. Ó wá kó àjọpọ̀ sójú kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìkọlù eléyìí ìfànfà tó wáyé ní agbègbè ọjọ́ lánàá bó tilẹ̀ jẹ́ pé jẹta lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ni kinní ọ̀ ti ń rúgbó bọ̀. Nínú ìwádìí bó tilẹ̀ jẹ́ pé ìjọba sì ń ṣe ìwádìí lọ́wọ́ lórí ìsíwájú sí. Láàrin ọ̀kan lára àwọn tí wọ́n máa ń sagolosago tí wọ́n pè ń bólà mọ́ oní POS àtònímọ́rúwá tí fànfà fi wá ṣẹlẹ̀. A sì mọ àwọn èèyàn wa láwọn agbọ̀nbí kan lórílẹ̀‐èdè Nàìjíríà pé bí nǹkan ìdáàbòbò rẹ ní ọ̀bẹ wọn a mọ̀ pé ní yúká. Bọ́rọ̀ bá ti ṣe bí ọ̀rọ̀. Lórí Facebook wa Ayọ̀mídé lọ́sìn jáwọn èèyàn ó wò lára bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń fi apá janu tí wọ́n fara ya. Ìyẹn wọn láǹfààní láti rí lágbọ̀nbẹ̀ wọn. Ẹni ọ̀hún sì ṣàlàyé die ninu to ye n to fa bi kini ohun se ri gangan subo se mo pe gba kokoko iti ifanfa yo mo waye be ni ile ibadan ni ayin ti se olu ipinle oyo lara awon odonu e ri pe oju won ore rin be yen koja nbe ni sin awon ose leto abo won lu beba gba ni eja gbo die ninu oro to so fun rara re bi eja gbo ro enu e fun rara re
0: Lord of POS, when the leader of the Lord of POS, go on to go to the Lord of the Poe, to go to the Poe, go on to go to the Poe, okay, Eba, come on, Marua, when you need, Marua, when you need, Eba, okay, hold on, you, oh, let's stand up, but nothing like less than 5 minutes, one rush, you bet, what a Jackie, what a Guamaya, what's that bet, she dead. Tama ye ti ku lataliano ataliano ye ni wala ye ti pa ma rubo aro yi atu wa debi ba gbe lati settle amicably on getting here awon ta se gbe boja ti lati be yan be ni shoot wa ni omo kekere to lo ra injo mi ibo pa omo yan mo ye ti ku bai
3: e ma bo lori Facebook wa nbe
0: so gbogbo ke yi bai ibo na ko da lisi be oju ato oju ata bo ni o oju afa bo ni o to yin fe mi o ti be ba je gaga kanu se bo ni ti ku la ro yi You don't want them to
3: have to be charming you. You don't have to be charming you. Obe UTC. Obe UTC ni enwo ti okunrin to mu Daniel
0: to
3: ni be bi sawun. No. Be ba si lori Facebook en so nkan nu gidi gan ni o lagilu 96.7 FM.
0: What is happening? Ito shele ni ojo latale ana. Lati alegu oni maruwa o lo gbo won lodo POS won to le gba to lo gbo won lodo POS won wa lowo yen tete lodo ti kowo yen ti gbo ti kowo yen fun o wa ri gbo won ti ko won ti lowo yen okay eba kokoro maruwa ohun niyi eba okay kokoro ohun niyi ohun le sa lo but nothing like less than 5 minutes one rush jibe won de se kini won de gun omo yen won star be ti dead tomo yen ti ku latale ana ataliano yen ni wala yen ti pa rubo aro yi atu wa debi ba gbe lati settle amicably on getting here awon ba se gbe boja ti lati be yan be ni shoot wa ni omo kekere to lo ra injo mi ibo pa omo yen mo yen ti ku bai so gbogbo ke yi bai ibo na ko da lisi be oju ato oju ata bo ni o oju afa bo ni o to yin fe mi o ti mi o ba se gaga kanu se bo ni ti ku la ro yi You don't want them to be charming you. You don't have to be charming you. Hey, imagine. Police officer. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow.
3: Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Oh, wow. Ipinle Oyo wa nile Ibadan na na ni bi a ba wonu iwe tan ni nkan ti o ti pe ni Ibadan ta wa yi je se gba kokko tirufe kolu o wa yere se gbagbe ni joni lodun 2021 osu keji ikolu ifanfa to waye ni oja sasa ni joba bile Akinyele na ni to di ifanfa pe ẹyin won ni alaboyun kan ati okan lara awon eyan eleti ohun so bata kobla to ni fanfa laarin won ti o si ni arakunrin kan to je yoruba nti e wa pe ki lo sele ti omo wa ko to pe alaboyun ki lo se fun o ka to boju obojuri teleyun yo obe jade to gun e awon eyan ri pe nikan lule ti pon to ni an sare sibe ki lo sele ki lo sele o kwada di ja eleya meya ni sasangba na se gba pe joba pada ku oja ku nbeun won mo yeyin oko ejaye lo le royin ogun ogunmola ni nkan kekere ko ko bo ki ki o sanu wa lori lede Nigeria ni bodija na ninu osu kejo odun 2013 e gba gbe odun 2022 na ni agbegbe ring road nbeun ki joba to ti eto ni pe gbo shantist nbe kan pale re mo bo ti le je pe ijoba apinle oyo ti soro koda igba keji gomina apinle oyo won ti soro barista bayo la wa pe e ma je ka mu idajo lowo ara wa ko se ni ti won ogun kese ti oni dun ye eni ta se faran mo ni dake sugbon kini kan le mimo e ma ja so wi pe eleya meya ni wi pe eya kini kan e ma lo bi e ti wa iwo to ba nso be o yato si awon mo orilede South Africa kan ti oni ka won adulawo mi kan ma lo le baba won orilede Nigeria si le omo Nigeria jo gbo wa ngba ta won kan ni kan mo Nigeria tan mo Malawi nkan kan kan mo lo lu won bi won na ba so be nbi o yato si an in to n fa wahala ni ka wa bi ati yoyanju sugbon okunrin raise awon oro kan o ni won yin ibon san ah bo ni bo si wa lowo normal individual lai se soja sugbon nkan kan temi mo ni pe àwọn òṣìṣẹ́ elétò ààbò iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ wọ́n mọ iṣẹ́ wọn mo máa sọnù ròyìn pé mo bẹ́rí fún wọn ẹ̀jẹ̀ ní ọyọ́ mo máa gbé fún wọn torí iléeṣẹ́ ọlọ́pàá elétò ààbò nàìjíríà wọ́n mọ iṣẹ́ wọn bí iṣẹ́ a sì ń tì í sí wọn pé kàn ṣe bó ti tó àti bó ti yẹ gbogbo ẹni tó bá ṣẹ̀ gbogbo ọ̀ka tó bá ṣẹ̀ kí wọ́n mú kí wọ́n gé tírú rẹ̀ ò fi ní ṣẹlẹ̀ mọ́ àmọ́ wípé ẹ kinní kan ẹ kẹ́rù yín kẹ́ máa lọ ẹ jẹ́ kí kinní ẹjọ́ sínkì sí alọ́pọ̀lọ́ wípé nàìjíríà ní ilẹ̀ yorùbá ni o ilẹ̀ haúsá ni o ilẹ̀ ibo nínú nàìjíríà gbogbo wa wà barista ti ní ẹnìkan ò ní sá lọ fẹ́nìkan á jọ gbé nàìjíríà yìí ni ẹ mọ̀ já da ẹlẹ́yàmẹ̀yà àbẹ́lẹ́sìn mẹ̀sìn nílẹ̀ ọmọ nàìjíríà náà jọ gbogbo wa ẹni tó bá wà tí ọ̀tọ́ ni ẹja nà ká sí ìpínlẹ̀ sokoto lèmi ti lọ rèé ṣe ìsìnrú ìlú lọ́dún 2015 mo lè fi gbogbo ẹnu sọ mo rí àwọn èèyàn tí ń bẹ ní ẹ̀yà lágbọn òkè ọya wọn mú mi bí ọmọ wọn sì ṣe dáadáa kódà odidi ọdún kan òun èèyàn fẹ́ rántí ilé tí ìbá ṣe pé orutọ pọ̀ nbẹ béèyàn dáadáa sí wà lẹ́yìn tó kù díẹ̀ káàtó náà sí wa kẹlẹ́ èèyàn já fílẹ̀ báhun ibi tí àdé tí a fi ṣẹ́rí wálé lónìí nù oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ́yìn tẹ́ bá fẹ́ jẹ́ ṣeun ẹ̀kọ́ ìbínú lóko lọ́gà lọ́gà ní kàní látòrí ọ̀gá wa Túnde Ọmọláwúwo kẹ́nẹ̀ tó gbé jẹ́kẹ́ bugi ni olóòtú ètò yìí Adémọ́lá Azeez àti Sùbàbà lónìí lálọ́jẹ́ kẹ́mọ́ láǹfààní àti gbọ́ wa láàrin iwájú àyànfẹ́ Elédùmarè Aládémọ̀mí àjọ àánú ní agbára ní ẹnjíníà Kòmó àjọ ṣètò nírọ̀lẹ́ yìí ni Abídèmí Àkàndé ló kọ tèmi ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́bá pẹ́ títí a máa ṣe lọ́jọ́ àlẹ́ 0813-591-1850 àjọ máa fi àìkú dẹ́gbẹ̀rá nàìjíríà ọ̀dà kò ní bàjẹ́ ẹ ṣeun òdìjọ́ mẹ́jọ.
4: Lagilu FM 96.7

0: ilẹ̀ ìzú ẹ má wulẹ̀ gbé ná wá ẹ má má gbátùpà wá ọ̀tá gangan la wà ìrọ̀lẹ́ la wà ẹ wá wo ran ti wá ni àkàn òpó àtúndé o adékólókù ọmọ lè roko adékọlọ náà ọmọ lè yẹna àkàn òpó bá a bá ti dé bíyàwó bá ń ṣe bẹ̀ tí ọba sọ́ra rẹ̀ ọbẹ̀ lè jóná ó náà kúkú kọ́sẹ̀ bí ń gbádùn ètò wa ni adébá ti dénú ètò tí èé jẹ́ kí ọkọ̀ gangan kọ́gbá ròyé ìyàwó ẹ̀ anímọ̀ ń bọ̀ ná àjẹ́ ń gbé tó ìtaná àwọn náà kúkú kọ́sẹ̀ bọ́lọ̀ ń ọba ti wá ni wọ́n ti dò òyì kápá apá òkápá wọ́n dò òyì kó ṣe apá òkó ṣe wọ́n dò òyì kákàǹga kàǹga ò ṣe é kó sí a tún ti dé lónìí náà nu tiwa lasa asanti
1: wa
0: bá ń júbà fọlọ́run ọba mi àkàn òpó ká bẹ̀rẹ̀ ètò.
1: Àkọ́dá yé mo rí ibà o ìbáṣẹ dá ọrùn olúmọ̀mọ̀ tó mo rí gbogbo ẹ̀ dá láyé ọba àtọ́ni pín ìwà ọba ọlọ́run aláwùrábí ìbá ọlọ́run ìbọ̀ ènìyàn àjùbà kọ́dá yé àjùbà afẹ́ṣẹ́ dá ọrùn ọba tó ní kó wá ọba tó lẹ́mí wá lọ́wọ́ ìbá ọlọ́run olódùmarè ọba mi àjíkí ìbá ọlọ́run olódùmarè ọba mi àjígẹ̀ ọba tó ní ojó lọ́wọ́ ọba tó ní ohun gbogbo nínú ohun gbogbo kábí ó sí ọba dání mo gbàgbé ẹni kábí sí ọba mi èdùmarè ooo ọba dání mo gbàgbé ìbá kọ́dá o ìbá aṣẹ̀dá ìbá ọlọ́run àìlétùwò ọba jípọ̀jọ kúdà ìbá ọlọ́run àìlétùwò ọba jífọjọ́ gbogbo dára bí èmi ọ̀dúndún ọlọ́run mi á sọ gbogbo dèrò ọmọ kéré o ọ̀sìn dákun gba kinní ọ̀hún lẹ́nu mi kó dòrin ọdẹ ìbọ̀ ọlọ́run ìbènìyàn.
2: ẹ pé àwa náà kọ́.

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagbara dun ni yugba yugba owo to le ni 80 million naira 50 million naira lo wa le lati pe ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyù kan gba àǹfààní márùn-ún tó bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹ jọ báwo lè mí ẹ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ìlàdélú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀.

ẹ̀kọ́ àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay doctor strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and

ìjádù àgbáyé ó yá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan níbi tí àwọn wòlíì ìgbà ní rìn àti níbi tí Jésù Olúwa ti ṣe ìyanu ó yá ká lọ pẹ̀lú bàbá wa assistant most superior evangelist àfi sùúrù fínayan Peter Kiki JP láti lọ fojú gan ni gbogbo ibi tí a ti kà tí a ti gbọ́ nínú bíbélì àti

0: kékèké. Gbogbo rẹ̀ ló wà nínú owó náà. Bẹ́ẹ̀ni ètò lọ́lọ́kan òjọ̀kan Aptonic Fly ló pákéjì gbogbo ẹ̀. Àǹfààní san díẹ̀ díẹ̀ wà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè wá sórí 09074570886 tàbí 09155775196. Celestial Special Pilgrimage. Àjọ̀lọ̀ ni.
1: Ah, bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbàgbé kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀rẹ̀sọ́lá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi lágbàgbé kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó lẹ́fì wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàgbé kà ní ọlọ́tọ́. Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà má jò pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe dédé lẹ́nu iṣẹ́ o sásẹ̀. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu. Bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 09025427551.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalẹs ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹs International ni. Jitalẹs International rírọ ní lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹs International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹs International, àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹs International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹs ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹs International lónìí. Jitalẹs International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹs International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun oṣù tó dájú.
4: Màjọ ni tèmi o, màjọ fẹ́.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

0: bọ́ ti dé lónìí ẹ̀ rí nǹkan ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá ní jọ ẹ̀ bá wa yọ ẹ bá wa dúpẹ́. Ọ̀rọ̀ wa tọpẹ́, àwa tọpẹ́ kí ló dé. Ìsmáìl ọmọ akéré.
1: Ogun jẹ́ etí
0: ìlú. Bí ọba ṣe tebi a sì jẹ́ tòórùn. Oorun wẹ̀ lásìkò
1: ikọ́. Oorun wẹ̀ níwọ̀ àsìkò ikọ́.
0: Méjì yíyan. Bí ọba ṣe bi yóò sì jẹ́ tòórùn.
1: Ọ̀sẹ́ni tí ọmọ pẹ́ ni ti yan lọ́sàn gan ebi nípa.
0: Àgàn òògùn abábàbà wa dúpẹ́ o. Kábíyèsí abáyíyọ̀ abáyín dúpẹ́.

Oma Akande, Oma Adelakun, Aji Elembe, Nisale Jebu, Nibadan.

0: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho.
1: Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́ ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè tẹni ṣiṣẹ́ rí jìjẹ lérí díẹ̀ gbọ́njẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápètò ọ̀hún èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ ti máa dé tí esí gbọ́ onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá tí ó mọ bí ogun ti jà tó ti wá ru ara rẹ̀ pin àgàgà ẹnu gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa Apostle Olúmọ̀mí Awoyọ̀mí olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church number 9 Lane 3 Sionist Estate lẹ́yìn Angkor Mall New Garage Apata Expressway Ibadan ni ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bádéojú Adé àkókò ìsíníye gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ń kàn.
2: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé Ọlọ́run ń bá wa ṣe nígbà gbogbo. A dúpẹ́ nítorí pé àwọn tí wọ́n ń tẹ́tí sí ètò yìí tó ń pọ̀ sí ni lójoojúmọ́. Bí ẹ ṣe ń kọ lẹ́tà sí wa tí ẹ̀ ń tẹ̀ sí wa wípé Ọlọ́run ń ṣe iṣẹ́ ara nínú yín nípasẹ̀ ètò yìí, bẹ́ẹ̀ nínú tiwa náà dùn wípé Olúwa ṣeun la sì ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ètò yìí tún ti bẹ̀rẹ̀ àkókò ìṣíníyàn náà ni ó kọ rẹ̀ níbi tí Olúwa ti ń lo ẹni àmì òróró rẹ̀ Wòlíì àti Àpọ́sù Olúbùnmi Awoyọ̀mí. Wọ́n ti wà níkàlẹ̀ báyìí. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Àdúrà bàbá.
3: Ní orúkọ Jésù.
4: Àmì.
3: Olùgbọ́pọ̀ ẹ wa.
4: Àmì.
3: Olùgbà ẹ̀yìn wa.
4: Àmì.
3: Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa olùdaríjì wa.
4: Àmì.
3: Ẹ jẹ́ Jésù olùdá sórí wa.
4: Àmì.
3: A ti dé ní àtàlẹ́ olùdára pamọ́ wa.
4: Àmì.
3: Ẹ̀mí mímọ́ gba ìṣàkóso.
4: Àmì.
3: Ohun tá a sọ olùdára pamọ́.
4: Àmì.
3: Olùgbà àkóso ẹ.
4: Àmì.
3: Àwọn tí mo wá káàkiri àgbáyé olùkóso rẹ fún yín.
4: Àmì.
3: Lórúkọ Jésù Kristì ẹ̀rá àánú gbà.
4: Àmì.
3: Ẹ tẹ̀síwájú.
4: Àmì.
3: Iléeṣẹ́ náà kò máa tẹ̀síwájú.
4: Àmì.
3: Àwọn òṣìṣẹ́ náà kò máa ṣeré rẹ.
4: Àmì.
3: À ń gbà wọ ètò yìí lórúkọ Jésù olùbùkún fún wa.
4: Àmì.
3: Àwọn táwọn náà olùwàdá wa láre.
4: Àmì.
3: Olùṣàánú fún wa.
4: Àmì.
3: Àwọn tó wà lórí àkẹ́tẹ̀ àìsàn olùgbé wọn dìde.
4: Àmì.
3: Ẹ̀mí mímẹ́ tú wọn sílẹ̀.
4: Àmì.
3: Kò ní forúkọ Olúwa.
4: Hallelujah.
3: Lórúkọ Jésù Olúwa wa.
4: Àmì. Àmì. Àmì lé orúkọ Jésù Kristì.
3: Ohun tá a fẹ́ kíyèsí ní àṣálẹ̀ ẹsẹ̀ Ọlọ́run kan tí gbogbo wa mọ̀ dáadáa náà ni. So bá a ṣe mọ̀ yẹn náà la kà tó fẹ́ sọ pé ká tún jọ yí ẹ̀wò ní apá kejì rẹ̀. Ẹni pé ní ìtumọ̀ ni mò ń sọ o. Torí àwọn kan mọ̀ dáadáa sùn wọ́n mọ̀ pé tó túmọ̀ sí nìyẹn. Àwọn kan sì mọ̀ pé nǹkan tó túmọ̀ sí náà nìyẹn o. Òlàkà ọjọ́ fẹ́ kíyèsí pé ká tún rárá rárá kétí náà ní àṣálẹ̀. Ìyẹn náà ni ìwé òwe orí 24 ẹsẹ̀ kẹwàá. Ìwé òwe orí 24 ẹsẹ̀ kẹwàá.
4: Bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú.
3: Bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú.
4: Agbára rẹ kò tó nǹkan.
3: Agbára rẹ kò tó nǹkan. Ẹ̀tọ́ kalẹ̀ kan sí.
4: Bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú.
3: Bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú.
4: Agbára rẹ kò tó nǹkan.
3: Agbára rẹ kò tó nǹkan. Kò tó nǹkan. Bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú. Agbára rẹ kò tó nǹkan. Ẹ̀sọ̀rọ̀ náà yí popular gidi gan. Àwọn ìṣẹ́ àwọn kò tí wọ́n sì máa ń kà dáadáa. Ṣùgbọ́n kí ni ìtumọ̀ tí ẹsẹ̀ gan sọ fún wa tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí gan ní àṣálẹ̀. Ìtumọ̀ tí ó ń sọ fún wa tá a fẹ́ tẹnu mọ́ láàrin náà ni pé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ojú ìjà àbí lójú ogun agbára rẹ ò tó nǹkan ìtumọ̀ rẹ nìyẹn o. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí bí ìwọ bá sọ̀rọ̀ ń dà lójú ìjà lójú ogun ó túmọ̀ sí pé agbára rẹ ò tó nǹkan. Ẹ bá dẹ̀ sọ̀rọ̀ ń dà àbọ̀ rẹ̀wẹ̀sì lójú ìjà àbí lójú ogun ó túmọ̀ sí pé ogun ayé rẹ̀ wọ́n gbà lọ o. Ó túmọ̀ sí pé àti borí ẹ̀ nìyẹn àti ṣẹ́gun ẹ̀ nìyẹn. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí ní ìtumọ̀ náà ni pé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ojú ìjà àbí lójú ogun ó túmọ̀ sí pé agbára rẹ ò tó nǹkan nìyẹn o. Kọ́ ọ sọ wọn pé irú èèyàn bẹ́ẹ̀ rèé kò lè ṣẹ́gun láéláé torí àbórí rẹ̀ náà ni pé ogun ó borí ẹ̀ náà ni lórúkọ Jésù ogun òní borí wa o.
4: Àmì.
3: Sọ ni bíbélì sọ pé bá a bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú tí ń sọ kì í ṣe pẹ́jú pé ti àìlówó lọ ti àìjẹ nìkan o rárá o ti ojú ìjà ni o lójú ogun ni o lójú ìjà ni ojú ogun náà ni o. Ẹ já wo Genesis orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Genesis 3:15.
4: Èmi ò fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà.
3: Èmi ò fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà.
4: Àti sírú ọmọ rẹ àti irú ọmọ rẹ.
3: Àti sírú ọmọ rẹ àti irú ọmọ rẹ.
4: Òun ò fọ ní orí.
3: Òun ò fọ ní orí.
4: Ìwọ ò sì pa ní gìgísẹ̀.
3: Ìwọ ò sì pa ní gìgísẹ̀. won fo ni ori yen pe looto bolon si siri fun adam ante fa pe iru omo re ni o segun ejo bo ko to segun ejo na o ejo na pa na ni igirise o na la tumo si pe nba te do npa igirise yen to ba re wesi to surrender to ju wole koni le fo ejo lori o e gbo le kan si to ba re wesi to ju wole pe ah o ti su mi mi jama abo surrender abo sare koni le fo ejo na lori o to ba fo ejo na lori o tumo si pe ko yo mo ire wesi ko nu okan re koni juwo re koni juwo sile pe mo gba po ti segun mi koni juwo le pe mo gba po ti bori mi e ba ti gba pe ogun ti bori na logun na ni ma bogun lo loruko Jesu a ni bogun lo
4: amen
3: fun apere nisisin e ja wa awon tin de seyen agbereslar abi UFC ni abun ko ta ba pe e ri pe a ma do ti to pe a po si ringi baye ta ba ti lago ikini mo lu kini kini mo lu keji ti to fi ti pe ore nikan ju enikan lo ba se don lu awon yen na ko se nkan te se oba ko se nto ni apalara na sugbon to ri pe mo surrender mo re wesi be ni nba ta ba fun kan lese na nu ni so ni pe ye pe o ti ba ti bi de o enu mi tin se don se kini kan yo ti pe se kankan oba rara na ni ba se bo do loju ogun na ni ye a ba ti le surrender ogun bori wa na ni ye o no ru ko Jesu ogun ni bori wa
4: amen
3: ni ti paul fun so fa nu ebe ru ori kidila ese keta ese kerin Hebrew 12:3-4
4: Sir roti eni ti o fara da iru isoro odi yi
3: Kini won la koja kini ru ogun mo lo nja pe roti en to ti da ogun be na saaju roti en to fara da turu isoro odi yi
4: Lati odo awon elese si ara re
3: Lati odo awon elese na si ara re
4: Ki e ma ba re wesi ni okan yin
3: Ma ba re wesi ni okan wa o
4: Ki ara si mu yin
3: Ara si mu wa o
4: Eyin ko ti koju ija si ese titi de eje ni ijakadi yin
3: pe e ti koju ija si ese si ogun ni pe en ta ide sile ti pe ede n dade kuro lara yin ogun mi ta meyan da nu emi gba mi e de mo ti si apare lara mo lodu aye bayi nipa ofa tele mi gba atori ti si te pe a le ma so tan tumo de ba ti re si to tenu mo ti n ba gba lo de tun da gun na lo na tata na ni dokan na yo segun aga bi orin kan ta ma ko pe bi ni ba kan rin kan o te fun awon boju ogun se ni na niyan a ba ti surrender gba ko je to ti pe eh ati buri wa na ni loruko Jesu ko ni buri wa
4: amen
3: idire da wo dire maya 51:44 I 46. Jeremiah 51:46.
4: Ati ki okan yin ma ba rewesi.
3: Ati kokan mi ati kon ba rewesi lojo.
4: Ati ke ma ba beru.
3: Ati ma ba beru pe a nsodo.
4: Nitori iro ti a gbo li ile na.
3: Nitori iro ogun ta gbo ni ile na.
4: Nitori iro na yo de li odun na.
3: Iro ogun yo de ni odun na o.
4: Ati leyin na.
3: Ati leyin na.
4: Iro yo de li odun keji.
3: Iro de ni odun keji.
4: Ati iwa ikani ile na. Alailakoso yo dide si alakoso yo dide si alakoso.
3: Se pe Olorun so fun woli yi pe ko so fun Juda so pe ogun nba o. Pe ba ti won nu ogun na pe ka ma rewesi o. Pe awon na ni o bori o pe alakoso gomina ko ba gomina kan ja o ti oba kan baba kan na ja o e ma be ru o e ma rewesi o e du o tiri nijo bi o e ri pe e na ni e bori ori kan wa lo ni ta wa christian ta ma ko ori ta da mo si laki gidi na ni sugbon ori e gbo ni asale yin leyin te gbo mi dada ori na re o ki ja do pe

0: bonya sale okuta nsinu ni yen ni o wa fun o awon ta artist ta ti kuta nkan ni ogun oti ta o ah ogun to nbo nba lo se ta kini kan ni sini last year ta ko ni yen ta do ta da gun to kun ti wa ta ba ni sisin
1: ogun ta
0: en ba ti kuta ti pe sunu bo city nsinu orin yen wa fun o
1: ni jare dopin
0: eh ni o sari pe bi oku na na ti ma ko du ati barista
1: beni
0: because emi ati e da kan kan ti do pe da se bere ni
1: oluwa
0: ti pe ati barista rere ti pe ati
1: ba ti bo nu nkan
0: mo bo beni
1: oluwa
0: beni so aso nkan to ba fun wa lale so oba ti mo do kan na ma bo ti nu nkan mi so nto fa na re se ri ogo ta mu wa nu aye eleni kan kan wa o da bi bet tan ja si ni fa won boxer ni
1: tan ja jese
0: eh ada won tin jese aba won tan ja wrestling o da bi bet na ni
1: bet dan
0: eh an tin play ball o da bi trophy tan fe gba na ni so o pe trophy ati bet da ni pe kan kan ma talent je ko sese ko sese so ogun aye re na ni bet ni ati trophy yen so so won kan na lo fe ma se re ni
1: ti o ba fe
0: a fe to ba fe loku
1: ati fe ti o ba fo go loku ti won ba ro go nu aye
0: be ni so oko to gbe dan yen na ni trophy ta won aye ri o na ni bet tan fe ngba lowo re so ko se nkan ti o so pe o mo gbe bet ni nsin lowo ni ko da kan bo je bet ti ba da gan lo gbe lowo kan ko ma ti ko ko ni ti ndi Africa a re to talent pa ah ebi na fe pa bet yen na ni lowo
1: ni kan ni
0: ebi na fe din na lowo re na pe mo talent je mo talent je mo talent je so bet ati trophy ti won ngba ballu yen lo do gaga bi ogun aye wa o so e ma ti gbe bet da ni ko ma ko ni pe ida dopin so se se ni dopin ke ko si se se eh aburo wa to so pe won da won pe o ti soro die laipe ya Anthony Joshua o ti ti pere wa da bayi nisin
1: eh eh ni o ma je
0: daka ma je o ti kun titi e daka ko ti do pe ma pe gba ko ton ko beti meta ka kiri ni san ti ba ko lowo re o da o da ton mo o ta ko na po fe papada o fe papada suru e ni nisin o ko ni pe da dopin ida kini dopin
1: o ti dopin
0: ni ida se pere ni ari pe bi o ku gba jinde na na la to ba ma ko orin yen so en ba ti ku ni dare ti dopin o en ti o ti ku ida ese bere ni o
1: olugbala jagun molu
0: be ni o
1: olugbala lo jagun molu
0: o lo jagun molu o
1: wa o ti jagun molu
0: ah sa ti ku ni ha ti fi da nile ah ti si wo se so loruko Jesu ara nu ba o
2: amen
0: e gbo le kesi ogote mu anu aye na yen ona ni pe bet ti awon lesen ja si ogote gbe anu aye yen ona ni if a trophy ta won ni body na tan da sina o ba ti ni bet lo won ti so go dada lo won ta dan ni kan ta len je idire ta won yan e ta kan so pe e ma da so pa nda gun mo pe ogun ogun ogun pe e ma ti a pelu kun e ma e ta ma pe ni challenges challenges la koda challenges ni pe bet to gbe dan ti so go yen enin kan na fe gba lowo re o fe pe nda pe mi na fe kini
1: si re koja
0: be ni e mi na fe gba kini ku ni owo re idun ni pa won pe awon kan fun pe ni e ma ja pelogun mo pe tatalenis ni ni pe ila koja ninu irin ajo aye wa le kan se ni pe okutu ba ti ku ni kan ni ija ti e ti dopin o to kun si tan o so en ti ba ti ku ija ti kan ko ti dopin o eyin te mi gbomi lale e je pa lerin die ni odun die seyin n ti mo se ni se o ti pe die o mo gba biribiri 40 days ta a break awa se so ru lojo ti mo pari gidi gangan so bas o ro ni tan so na akonjo na lo lo ru ni akorin da dopin na ni ojo na lo ba mo ba mo le duro die ti mo doko so ya gama so le fa won eyan do da lo lo kan so mi ni pe enin kan be mi te pe iku kan ba ka kiri o pe ti ku yan ba ko lori e pe mo bodo gba ojo kan fun o
1: ah
0: ti mo se break bi 40 days ta de di ko re pe ta ti dopin
1: oluwa o si ni ko gba fun ra re
0: olo so ba pa ti te o le se fu e aku
1: oluwa
0: aku
1: eyin te se se ku o ni un
0: Ese wa no emi
1: to
0: se
1: Oluwa
0: mo pe a tete ko ni ija ti dopin tan ni
1: ase o ti dopin
0: da ki lo dopin ke dopin kankan da kankan o ti
1: ese wa gba
0: mo gba
1: leyin bi bi o
0: se mo te ko ku ni mo gba
1: Oluwa
0: mo gba so e ri pe ta ba ti ku da kankan o ti dopin o ta ba to ku ni da to ti pe o dopin o e ba si nbe nu aye to gbe bet da ni tete kan kan ki o ta le nje pe emi na fe gba bet yen o
1: en ti o gbe bet lowo gan si won challenge
0: e awon ti gba bet e lo already na ni so
1: ta
0: fe bi adupo fe gba pada do fun rogun ati wahala an ti gba lowo re already to ba ti pe wa nbe adupo fe gba pada na pe o nbi yan to je pe o fe se ni pada o fe rogun lo pada le fi pe en lori oke en lu adale en gba we en gba biribiri ko le ba gba bet e pada
1: pe ni ti o ba logun ninu aye won ni da mu e
0: aye o ni da mu e ba ko se en ti o logun ninu aye won ati gba ko lowo re
1: ni
0: ko se n ti o logo nu aye agba ko lowo re ni apere awon eyan die te pe won ri ilakoja tan pe ni ogun nu aye tori ogun tin be lowo won iru e na ni David oba e ma po na dagun titi na ni Jacob na nko o na dagun Abraham nko o na dagun Isaac na nko o na dagun to ba ni pe awon nkan tan pe dani ti si ogun tan pe dani ta mo si bet mo fi we bet awon tin de ti ati trophy yo cup awon tin gba ball e ri pe nkan to lagbara na ni npa se be won ri ogun to po gidi gan ninu aye sugbon ba si ogun na to be na ni a se dagun to won si bori ogun won si serere emi ati na loruko Jesus a bori ogun
2: amen
0: won si serere
2: amen
0: so idunun ta fi nko ni ta ko le kan pe mini ba kan rin ikan yo te agbara ju agbara lo loruko ju loruko lo loruko Jesus ni oga gbogbo won so nigba gbogbo ati ni ojo gbogbo e ri pe inu aye ta wa ko fun opopolopo idojuko ta mo si la koja so kilo si fa ni pe bet ta gbe dani oko ta gbe dani tan ni ki elumi na ko fe gba na ni owo wa awa la ni gba fun e gbole kan awa la ni gba fun
1: agbara ojo olohun ni lewo
0: e ni because aba ti surrender ni ojuja ta gba bet e lo otanu loruko Jesus ko ni tan fun wa
2: amen
0: dan kesi ni pe bi iwo ba re wesi ni ojo ipanju agbara re o to nkan to tumo si pe bi iwo ba re wesi loju ogun agba surrender loju ogun abojuja bare o to nkan to tun si pe ba ti juwo le bayin loju ja ogun ti bore eniyan o ogun si gboro are me te pe eyan a ma wa iku gan ti bo ko ma wa ati wa ni aye ni inu aye opo ni ntoro ku fara loni kilo fa ogun ti bori won o ti gbe won mi na ni a ma na abajo ma do fi pe yo ka o kuku fe kan lo ba olodun to tan pe njo mi tan ba tun tun aye wa awon o tun yan ka so po ta aye wa e kan le yan wa sunu aye o ba se kon bi le pe ati file le fun gbo eyan ati kule kan soso leyin le idajo na do ni tuku o tori na mo tin gbo mi ni asale ila koja re to n pe logun yen murasi won na lo bori ko ni bori re n tan bo ja si oni kilo se kilo se ko se kan to se be ti owo re ogo to gbe danu yen gangan na fe gba lowo re o to fe baje mo lowo ka to tin kan to ni ri ti o ni ri lo mo joko fi ponu aye won te si waju pelu adua ataforiti o ri pe won na lo bori loruko Jesu ara anugba
2: amen
1: loruko Jesu number ti e fi bere bi lo baba ohun na ni 091 23 70 85
0: bi wo ba re
1: we si ni ojo oponju agba re ko tun kan bo a si bere ki awon eniyan o lo si no proverb 24 hello.
3: Hello, Bami.
1: Hello.
0: Hello, sir.
3: Ah,
0: sir.
3: Baba, who is she gone?
0: Yes, sir.
3: Tiba, there was no joy for you at Barrow. Don't come,
0: Benny.
3: Was wrong there.
0: Tobasso and that little girl. Don't do that, Barrow. Don't come.
3: I see you more appreciating it. Immediately, a little when you go down. Because
0: I say,
3: who's there, Benny?
0: Benny, sir.
3: God bless you, sir. Samuel, you beat your mother. I will eat on kilo.
0: Yes, sir.
1: In your little
3: way,
1: Baba. I say, ah, little you pay boy and a kakulu go on. Ah, that was that you
0: cool. I will show that at his son. You do go on bandits. I
1: be, I
0: will your lapa.
1: Ah, to test.
0: I will your mother. I will your soldier. And that's what you know.
1: David is dagger. Titi. Hello. Hello. Ah. Number TF pe wa
2: apa bi le ti te
1: number TF pe wa 091 23 70 86 75
3: hello sir
1: kale sir kale
3: mo ko ko tu ko lo wa ki lo so my mom go kakasta.
0: Yes sir.
3: Mo ba pare dio ni. E se. So mo ba ke baba kan ba kan yen tan. Awon kankan wa ti mo pe I stand to be corrected.
1: Okay.
3: Ki mi fe gba be ma.
1: Okay.
3: Now won so pe oku ati ogun ati ogun won bo ogun ni. So mo wa runu sir ti lenu jo meta pe mi gba be ma lo titi. Kide ni pe ejo sa mo fe ke tun ba so ni o omo Dangote sologun ni omo Tetola àwọn ọmọ èèyàn lála wọn àlùwọn lógun wọn tẹ wọn dẹ lógun kí ni ẹ máa ń mọ kàn ronú pẹ pé ẹjọ ogun àti ogun mi rò pé gbogbo yẹn ni máa bá rìn bẹẹ mo fẹ kẹ yẹn rẹ sà
1: ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ
0: tẹbàrí pé n ta sọ lálẹ àti nǹkan tẹ sọ yẹn náà fẹ tì mí jẹ ẹ gbà lálẹ pé ogun àtogun wọn bára wọn rìn ni ogun àtogun bára wọn rìn ni o ṣùgbọ́n táwọn tẹ sápẹ́rẹ́ yẹn n tọ́ ṣẹlẹ̀ ni pé inú ìdílé tiwọn ẹnìkan ti jagun ti ṣẹgun fún wa ádàwọ̀ jagun lọ́nà ti jésù ni àbí lọ́nà tẹ̀lẹ́sìn kejì àbí lọ́nà ti agbára òkùnkùn náà ni so nínú ìdílé kan bẹ́ẹ̀ nìkan bá ti ṣẹgun tọ́ jagun ìṣẹgun ẹ̀ máa ràn yàwó yọ̀ọ̀rọ̀ ọmọ náà ohun tàwọn alábàárà tẹ̀ ń sọ yẹn nísì fún àpẹẹrẹ bá ní sùúrù àwọn ààrẹ tá ti ní nísì tọ́jà ààrẹ àná bàbá wa bá ṣàjọ à ń kó nísìsiyìí ẹ bá ka ìtàn bí ayé wọn àwọn náà ti jagun tó pé àwọn náà tẹ̀ à ń gbádùn ìṣẹ́gun tí a bá ti ní ẹ bá ti rí pé ìdílé kan bá ń tòrò tán lówó lọ́tọ́ nìkan kan lọ́rọ̀ ẹ̀tàn wájúmọ́ dáadáa àti bàbá ńlá kan nù ìran àwọn tó pọ̀ lọ jagun yẹn
1: tó forí
0: fọ́ọ̀kì níyẹn bẹ́ẹ̀ ni tó jagun yẹn fún wọn tẹ́pẹ́ àmọ́ wọn á ń gbádùn lábẹ́ àkóso rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ni ẹ rí pé ogun tá à ń jà lónìí tá à ń bẹ́sù jà lónìí àwa kọ́ là ń ṣẹ́gun èṣù jésù lọ ṣẹ́gun èṣù táwa ń jà nù ṣẹ́gun tí jésù ti ní ẹ̀pẹ́ lẹ́ẹ̀kan sí o èmi àtẹ̀yìn kọ́ ni à ń ṣẹ́gun èṣù rárá o jésù lọ ṣẹ́gun èṣù tó mu lọ́wọ́ lẹ̀ fún wa àwa wá ń jà ní inú ìṣẹ́gun tí jésù ti ní lórí èṣù làwa ti gbé ń jà so bẹ́ẹ̀ náà ni àwọn tẹ̀yẹ dákọ̀ yìí náà so ájà bàbá làwọn àbíyàn láwọn àná forí rọ́ kẹ́ni ẹlòmíì kan ti kú sí tọ́pọ́ kára ògólẹ̀ ẹ̀dọ́mọ titi ẹ̀ ẹlòmíì tọ́lọ́ tẹ̀tẹ̀ kúkú tẹ́ra ànúgbà àmọ́ kan lulẹ̀ nu owó nu ọ̀la náà ni kì í sí páwọn náà pé wọn à ní sòro wọn ní sòro tiwọn yìí kàn ṣe ń pa ti owó ni bàbá wọn àbíyàn wọn kan ló dagun fún wọn so èmi àtẹ̀yìn náà ẹ̀dá náà gbìyàn ju kẹ́dàgun fúnra tiwa náà káwọn wa náà ló bá máa gbádùn náà lọ́jọ́ ọ̀la lórúkọ jésù àrùn ọ̀nà gbà.
1: ẹ ṣe pẹ̀lú ohun tí ẹ tiẹ̀ wá sọ ẹnìkan náà ní
0: jagun
1: bó bá ti wá jagun gan àwọn gbọ àwọn tá à ń wí ìlànà náà là ń gbórúkọ wọn àwọn yòókù àgbọn kankan mọ lábẹ́ orúkọ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kàmàlà. Hello.
3: Hello sir.
1: Ẹ kàlẹ́ kí lorúkọ yín bẹ̀rẹ̀ ti pẹ̀ wá.
3: Orúkọ mi ni Alhaji Adija.
1: Tọ́ Alhaji Adija ó tà.
3: Mùsùlùmí ni mí.
0: Ẹ kò ní bẹ̀rẹ̀ rẹ́díò yín, ẹ kò ní bẹ̀rẹ̀ rẹ́díò yín.
1: Ẹ bá wa yí rẹ́díò yín sílẹ̀.
0: Àbúkà yí lẹ̀.
3: Mo máa ń lé sí ìṣe ìpínlẹ̀ yìí
1: nígbà tó ń bọ̀.
3: Èyí tẹ́ sọ lálẹ́ yìí, ó wọ̀ mí létí dada.
0: Olúwa sọ.
3: Mo lè rí wípé ẹni tó bẹ̀rẹ̀ ìbéèrè ṣe ẹ ti dá lóhùn.
0: Bẹ́ẹ̀ni.
3: Ó ti believe pé ẹni tó bá ti lówó, wọn ò lógun.
1: Olúwa.
3: Wọn ò lógun.
0: Ogun bẹ́ẹ̀ yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ni.
1: Àwọn
0: kan ní ogun àti lówó ni.
3: Àwọn ọmọ yẹn sì kò mọ wọn o. Mo mọ
0: bẹ́ẹ̀ni
1: wá.
3: Òun kàn wò pé owó wà gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀. Èyí ká gbọ́dọ̀ lè lọ tó ń bá fẹ́ra. Kò sẹ́ni tí ó fìrì.
1: Kò sẹ́ni tó fìrì. Ọ̀rọ̀ yín yìí ó wọ̀ mí ní akínyẹmí ara.
3: Kò sẹ́ni tó fìrì.
1: Ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ ẹ̀. Ṣé kẹ́yìn olówó yẹn ò ní pé kò lógun.
0: Ìṣòro owó ni kò ní oṣooṣù oníṣòro mi-in. Ó lè dá àìsàn ní gbé káàkiri. Ó lè dé yàgàn. Ó lè dé egun kan o lè jẹ sọ ní dẹ ti ní
1: bóyá
0: tí mo ìtọjọ
1: tí ń fojú gòwì lórúkan jọ tẹ ẹyin ò sí mbẹ
0: sí òní gbọdọ àsọlọ ni.
3: ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí torí pé tí ogun bá pọ̀ jù ń gbà ni ó máa ń jẹ́ kẹ́lòmíì fẹ́ pokùnso.
0: bẹ́ẹ̀ ni àti pé wọ́n ti lọ
3: pokùnso
0: kó o ti bẹ̀rẹ̀ sí
3: nìyẹn o ti sọ̀rọ̀ ẹ̀
0: ogun ti borí ẹ̀ nìyẹn lórúkọ
3: olúwa wọn ní
0: bẹ́ẹ̀ ni
3: àdúrà ká máa gbà ni pé kí ọlọ́run kó fún wa ní agbára àti okun láti lè máa súnmọ́ ọlọ́run mọ́ so that a ti máa borí ogun.
1: 091-23-17-80-6
0: a ní ìdí agbára a ní ìdí sùúrù a ní ìdí ìpamọ́ra àti ìfaradà.
1: hello kí lorúkọ yín bọ̀lẹ́ ti pè wá.
4: Mr. Oniláti Ayégún Ọ̀lẹ́yọ̀.
0: Ok.
4: Ẹ jọ sá mo fẹ́ bèrè náà ni àwọn pásítọ̀ tó jẹ́ wípé wọ́n máa tẹ̀ nígi sáwọn náà rẹ̀wẹ̀sì àbí wọ́n sọ̀rọ̀ ẹ̀dá sá ẹ má bínú sá.
0: Ẹ ṣe a lè sọ pé wọ́n rẹ̀wẹ̀sì wọ́n sọ̀rọ̀ ẹ̀dá fèsù ni wọ́n sọ̀rọ̀ ẹ̀dá náà fi lọ bẹ́sù pé jẹ́ kúkú fẹ́ kàn máa ṣiṣẹ́ fún ọ.
1: Mo ṣubú lójú ìjà.
0: So wọn ṣubú lójú ìjà ni so àwọn sọrọ ẹńdà fẹsùn tiwọn ni because ṣe rí àwa tá a lógun jù lónìí ni àwọn tá a gbà tẹsù so àwọn ọmọ ọlọrun tán àbẹsù jẹ tán àbẹsù mu dandan náà ni kí èsù kọjá àwọn aláàmú o dandan ni o so idamu esu na wa nsa fun ta fe kan kuku fe kan ti pe won lo be su pe to da kuku fe kan fun alagbara re ka ma lo ko le fi alorun le e kan resource won yo kun wit wit won awon ro ari mo le orisisi ta le mo ta ko re to lo ro ko je
1: sara awari hello e ba wa ji radio ni sile o ja fun ra re na ni 091 2370 8675 ni awon eyan fi n pe woli lati bere bere tabi lati da si un ti a nso loni hello
5: hello sir
1: e ma kale
5: mo
1: se
5: kale sir mo ki baba wa nu oluwa
1: ki loruko yin ma
5: lato mi ajo ni ya mu mi lato mi ajo
1: okay ya mu mi lato mi ajo se
5: mo ki wa ku se oluwa ni wa mu won tetu waju
0: ki baba
5: wa nu oluwa
0: asu
5: eni pe yan ba rewe loje ifanju agbara re
0: ko eh o to se baba rewe si doju ija boju ogun agbara re to nkan ba le ti le rewe si ogun obori e
5: awon kan te yan ba pade ninu re ajo gbagbo ise ko le mu pe yan rewe
0: o na na mi so pe ka ma rewe si
1: mo rewe si
0: pe ituma re ni pe nta n ba pade yen a le mo ba pade kilo fa ogun ta gbe dani ta fi we bet ati trophy mo so le kan yen tata ni current to ma talent ja pe ah ogun to n be kakiri ebi na fe gba ebi na fe lo abi mo fe pade kan ma le ri lo so bo si ni na nu ndinu to mo fi we awon ti won dese awon tan se sport pe en ti gbe ti ka kiri ni kan talent je ma le ti tate talent je la n pe logun loni
1: e se
3: hello sir
1: hello
3: mi na ni le kan si e mo fe kan baba wa gba kan ba mu picture lori ti mo fe so yi si awon ko kan wa ti o le se ni ti mo fi ku to so de le mo pa yan for example Paul ni pe ohun gbadura le meta to kuku kan se e Olorun so fun pe ori ofe mi to fun se eyan to ro pe awon ori ofe kan ma to fun e te ugo ni se fun yen ni ade bawo sa ba ke ba mu message wa lori e
0: e se o to ra ko ba ti lo ade ki mu message wa lori e
1: o le
0: de to be do si de mo ta pe lai pe lai jin e gbo to ri nte bere yen kan to ni tuma dada na ni Loruko Jesu ara na gba.
2: Amen.
0: Ada ko bi ta ti gbe donor ta ko wa.
1: To ra ko wa.
3: Hello.
1: Ah, e ni kan ti wole. Hello.
0: Hello.
3: Hello, e ma pe to.
0: Yes sir.
1: Ara le o.
3: O ki baba wa ninu Oluwa.
1: Ki loruko yin. Loruko yin sir. Mo le ti pe wa.
3: Loruko temi mi jani Olorun da lata be puta.
1: Okay, ase.
3: Baba.
0: Sir.
3: O si gbogbo eni to wa laye ti satani o duro ti lati ti subu.
0: Bene.
3: Àti kí èèyàn mú ìdúró ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Bẹ́ẹ̀ni gan sọ ní ẹni tó bá dúró ní kókó ìsára.
0: Wọ́n bá ṣubú.
3: Ó máa bá ṣubú.
0: Bẹ́ẹ̀ni.
3: Èmi tí náà sọ̀rọ̀ ẹ mọ̀ mí o tí mo ti béèrè ìbéèrè lọ́wọ́ yín.
0: Ok.
1: À ń gbọ́ yẹn
3: bá ẹ mọ̀ mí dáadáa mo ti pè ní káàdìjọ sọ̀rọ̀.
0: Ok.
3: Lẹ́gbẹ̀ẹ́ bá pásítọ̀ mi sọ̀rọ̀.
0: Ok ok ok.
3: Tí mo sọ fún pé mo ní pèlè jẹ ojú pé èmi nìkan mo wà
1: ẹsẹ to baba ẹ jẹ ki a mọ ibi ti ile ijọsin wa
0: ti o ile ijọsin ti wa ni orukọ rẹ ni Winning Souls for Christ Bible Church a wa ni ọna kan tan pe ni Akala Road mbẹ yẹn to wa ni yẹn ni o garage mbẹ yẹn sọna ojoni ile sọna kọla apata mbẹ yẹn tan pe ni Akala Road mbẹ yẹn awọn abin kan mbẹ tan pe ni ankomo so lẹgbẹ ankomo yẹn bayi ẹ ma register mo ju wa mbẹ orukọ adugbo ta wa gangan to wa leyin ankomo wọn pe adugbo yẹn ni Zionist Estate ni wọn pe awa ni number 9 lane 3 nbẹ so awọn ilana ẹsinware ni ọsọọsẹ gbogbo ọjọ Tuesday bayii ni aago 5 rọlẹ si 7 Bible study ile ẹkọ bibili ọjọ Thursday ru oni bayii ni aago 7 aabo aarọ si aago 10 aarọ njọ Thursday bayii ipade ọjọ fun gbogbo enyimba ti wa sibẹ naa ni bakan naa Friday ọla awọn tabajọ ni aso ti ọrọ tẹlẹtẹlẹ tan ti wa tẹlẹtẹlẹ ri itusile wa ni Friday ọla ti ba ti sele tọkẹ osu laago mẹta ọsàn mẹfà ọlẹ ọla lẹyin ile o jijọ sunday ni aago mẹjọ arọ ọsàn mẹsàn sunday workers meeting niyẹn aago mẹsàn arọ sunday simẹwa ile ẹkọ ọjọ simi niyẹn sunday school aago mẹwa si méjìláàbọ ìsìn olóko niyẹn ẹni ẹdá alákọ mọkàn náà àwọn ètò wọnyẹn rí pèrèrè náà ni olúwa nọmba tèmi ni 080 080 23 53 51 51 73 73 93 93 lẹ́ẹ̀kan sí 080 080 23 53 51 51 73 73 93 93 ẹ ṣe dákun mo fẹ́ fa àǹfààní ìrọ̀ àwọn èèyàn tó máa ń pè mí pé tó bá ti di 8 alẹ́ mi ìdá ń kọ́ alẹ́ o ó tún di 8 àárọ̀ ọjọ́ kejì mi ìdá ń kọ́ òru àti alẹ́ o e ba te pe ko le lo so e ba fe pe mo ba ni sin fun ta so lo ni ni sin o le pe mi lo la lati itaro la soke loruko jesu ara na gba
2: amen
1: akoko isini ye na ni eto yi yoku tun di ose ti nbo nigba ti a tun tesi waju lori akori mi pelu woli apostle olubomi awoyomi mama wa reverend mrs awoyomi na ni won ka bibeli fun wa aziz adebola lo je ke lanfani lati ma gbo wa bade oju ade loko temi ni toto ire ati anu yo ma to wa leyin titi ojo aye awa wo si ma gbele oluwa titi lai
2: amen
6: lagilu fm 96.7 la la la gilu fm jagaba gogo retio ma

0: alágbára ìsọlẹ̀ ogun ní fún olóyìn ọjọ́ àná olúwàdá ọ̀fẹ́ oríwọ̀ lọ́lọ́rù ọba tí ń bẹ lẹ́yìn wa gbogbo ìgbà ni ó máa ń sọ pé wọ́n ló ń ṣe
1: o
0: kì í ṣe nípa ipá tàbí agbára
1: yóò
0: ṣe nípa àánú rẹ lórí ọ̀fẹ́ rẹ olúwàdá ọ̀fẹ́ wa gbogbo ibi tó ti ń bọ̀ mi ò ní bílẹ̀ àmọ́ ẹni tó ní sókè olúwa ní gbẹdú àpọ̀ màrí kàtàkà balẹ̀ kàtà fọwọ́ gbábi tó du ẹ̀yẹ kò sọ́tọ́ ọlọ́run wò mí sàn sọ́tọ́ ọlọ́run àtàmátàtò
1: wò
0: mí sàn máa sàn gbàmílà máa là sọ nígbà mẹ́ta ọlọ́run àtàmátàtò
1: wò
0: mí sàn máa sàn gbàmílà máa là ọlọ́run àtàmátàtò
1: wò
0: mí sàn máa sàn gbàmílà máa là olúwa ní kí n sọ tẹ́lẹ̀ agbára ó yà gba
1: ìwòsàn
0: ọrẹ sí mo wọn lára ọwọ́ gbàgbé sókè mo sọ ó yà dá ìwò ó dẹ̀ dá ìṣúná tèmi kí programme tó parí
1: ó
0: yà máa jọ apá yẹn kó ló ti wọ
1: maria
0: kẹta tàkà nínú akabaya obìnrin tí wọn dá wàhálà sí gbéyàwó ẹyìn báyìí ni mo sọ àtúnṣe débà ìdánimọ̀
1: kẹ
0: ìwọ tó lọ gba owó tó lọ fẹ́ fi ṣòwò tó wá di gbèsè mẹ lọ́wọ́
1: yìí
0: obìnrin tó sọ yà kabaya ọ̀kan nínú ìyàwó àwọn ọmọ wòlí ọkọ ẹ jẹ gbèsè ó kú sínú ìgbè wọn fẹ́ kó ọmọ lọ
1: orí
0: kó bá wòlíì tiẹ̀ pàdé sára ká tó ní nàbà kalẹ̀
1: mo
0: sọ ọ̀nà àbáyọ fún
1: ibi
0: ti bẹ́ẹ̀
1: sàn
0: mo sọ lákòókò yìí
1: wà á
0: dẹ̀rọ náà pàrọ̀ ìdẹ̀nimọ̀
1: kí
0: wọ́n bá mi sọ lórí ẹni tó ṣe dákẹ́ ni olúwa sọ kò fi ìfẹ́ ọ̀fẹ́ lọ lóyìnbó olúwa lákòókò òtítù olúwa nílé kíkọ́ ló wà níwájú lọ gbìyànjú kó lọ ra ilé tó bá ti rà sí tó bá fẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀mí àwọn olè ní kí n gbébi
1: sẹ́kùn
0: sígùdà agbára láṣàlẹ̀ olúwo lọ́nà tó gbèsè gbẹ̀dà ẹnìkan ló ń ti bẹni tó ń sọ
1: ó
0: dà orúkọ mi ni wòlíì io ajílòyè àtàmátà iléeṣẹ́ ránṣẹ́ christ artillery crusader tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gbèsè gbẹ̀dà a tún máa ṣe lọ́jọ́ fáìdé yìí o ọ̀dún tẹ́ni yìí ni o
1: wá
0: síbẹ̀ lọ́dún ọjọ́ òru alẹ́ laago mẹ́wàá la máa bẹ̀rẹ̀
1: àtúntò
0: tábà tí wàá gbàdúrà débi kan a máa ṣíbùdó yẹn
1: àwọn
0: èèyàn máa gúnbẹ̀
1: máa
0: yí bẹ̀ kó
1: máa
0: béèrè nǹkan fẹ́ ẹni máa dẹ̀ fi ṣe
1: wọ́n
0: máa ń fọwọ́ sọ̀yà ni mà
1: wọ́n
0: máa ń fi ọwọ́ sọ̀yà ni
1: tó
0: kò sí bó ṣe máa gbúgbúgbó agbára
1: ó
0: ní lẹ́rìí ra
1: tó
0: bá fi lè sọ pé ó lẹ́rìí
1: a
0: jẹ́ kó wàá ṣeré ń bẹ̀ a jẹ́ kó wàá wò rẹ̀ a jẹ́ pé nǹkan mi ló bá wà ẹ wo nínú ìwé paul samuel ni o chapter 1 ó pẹ́ tíyánà ti ń lọ sílò kò lẹ́rìí o kò ní ẹ̀rí o ṣùgbọ́n ní ọjọ́ tó tó mọ tó ń bà
1: rẹ̀
0: ó gun dúdú agbára ọlọ́run lọ
1: ó
0: tó níbi àkótí ẹ̀rí ó béèrè fún ọmọ ó ní ìjẹ́ ìwọ ìbá fún mi ní ọmọ
1: kan
0: èmi ìbá tó wá àpàdá tó wá fi sí wọ lọ ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jù
1: jẹ́
0: kí ìgbàgbọ́ àfọwọ́ tó wo ojú lọ́wọ́ fọmọ báyìí ni mo sọ lórúkọ ọlọ́run àbò
1: mi ó
0: lọ kí àti àṣẹ tí ń jẹ́ kọ́ ọmọ lálẹ́ òní ilé ọmọ obìnrin ó yà kó wọnú ààrẹ àṣẹ ìbí sí kó wọnú ààrẹ ìgbà ní mo fi
1: jẹ́
0: kí má bàa gbàgbé ẹ̀jẹ̀ mi alọ́la fúráìdè yìí o gbogbo bí tó o bá ti ń gbọ́ mi ọ̀la fúráìdè ọ̀ndẹ̀tẹ̀n yìí fúráìdè yìí o lọ múra
1: a
0: máa ṣíbùdó agbára àánú dọ́jọ́ tí ẹni kó wá ti léyìí torí àwọn ohun tí ọlọ́run ti ní kí n pèsè sílẹ̀ mo wà ní ṣàgámù lánàá nígbà tí mo lu àkàṣe iṣẹ́ òróró kan ẹbí àwọn tó wá wọn sọ fẹ pé àṣẹ wà níbi tí àṣẹ wà mo ṣe ń lò báyìí náà rí ohun tí wọ́n ń pèpè náà iṣẹ́ wòlíì àti májẹ̀mú lélẹ̀ kí wá ṣe yẹn nìkan gbogbo àwọn tó wà ni mo fún ní àkàṣe oyin ṣé wá rí tèmi máa ní agbára
1: wàá
0: gba àkàṣe oyin máa fọ́ ọ ní iyọ̀ ìyẹn nìkan wá kọ́ máa nú ìtẹ́ spẹ́ṣíálì gbogbo àwọn tó bá bẹ̀ wà pátápátá tá máa fún lómi ibùdó agbára tá a fún wẹ̀ wọ́n á mu wọ́n á tún gbé lọ sílé torí ògo gbọ́dọ̀ sọ̀rọ̀ ògo mọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ògo wo gbọ́dọ̀ mọ̀ tún jagun náà eléyìí tó gbowó ajagun ti tó
1: ògo
0: mi ti sá wọkọ̀rọ̀ ògo mi ti sá pamọ́ wọ́n ti sọ ògo mi lọ́gbẹ́ ògo mi ti ń rùn ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbẹ̀dúà kógun yẹ kó tán kógun lè sọ̀rọ̀ láti sọ àtọ́jọ́ gbẹ̀yìn tí a bá wà ní eré àsángbo ẹlẹ́yẹlé ní fílí tàfó ààrẹ ọ̀nà tá a máa wà lọ́la ìyẹn níbi ẹ̀yìn tàfó ààrẹ ọ̀nà yẹn ní síbẹ̀ ìyẹn níbi ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ òfin fásitì yẹn síbẹ̀ lago méje láàárọ̀ wíwá wa sápàbẹ̀ ó tún di ọjọ́ fúráìdè tó ń bọ̀
1: ìyẹn
0: lago méje àárọ̀ gbogbo nǹkan olúwo ni ní ọ̀la torí mo fẹ́ ṣe kánsẹ́lì fún àwọn èèyàn ẹ wo ìṣòro ẹlẹ́ẹ̀kan lóṣù yẹn èmi lẹ̀rí kan ọ̀la fúráìdè ni a máa ṣíbùdó agbára lálẹ́ ọ̀la olúwa sọ fún mi ní òjijì lénìí a ti se program aro tan yin ti gbo kaakiri ori radio o wa ni ki so fun yan pe a ma fun ni akanse iyo kan ni ola that is what an sise lori iyo yen adura ko we ba iyo yen ni ko ma gba egbo mi sir iyo kingdom ti ka fo kan to fi so nje oluwa lo fe fo ebi to nbe ninu ogun awon eyan kuro egbo eleyi sir asasi kin ran iyo ko ma lu ninu obe oluwa lawon to ti fi asasi gba ogun won danu to ti fi asasi titi ogun won mewon to ti fi asasi di ogun won ni isoro oluwa lo fe yanju e e wa gbo bi eleyi won se artificial oyin o won se artificial gbogbo kan o ko se artificial iyo o oruko ti yonde ni yonde o that is why everybody lola oluwo lo nbo lo prepare mo joko sile ni ti canceli aye canceli ma wa lo ba ma di wa go men lola ati ma bere canceli wa laye ri ni bi woli kenu to le ju nile aye sa ni keyan ma da oguja ko de ma da iya je amoye ndoguja won da iya je o ni awon eyan mi se gbe tori pe won ni mo ti lo pa won ku I am coming e wa won tun te wa buru tun sa awon idile kan won ti ro ologo mo ilu e won won ti ba to ologo idile mi je idile mi ti te ri ologo e ba ti ologo e o je eyan se wa mo ni so te gbogbo omo ti e ko ti pa to ologo ye dide o wa ku si mi o that is why je pe adura ti abe ti lola awon ti aye ti ologo won mo le awon ti aye ti kan ologo won mo le awon ti aye ti de ologo won won fe gbadura to ti ologo to ma fo ogo ti won dide ti aye kan mo le ti aye de mo le ti aye su pa mo ti aye fi fe won ti aye ba isan mo le o le dide o le ologo lu anu ma sise ko abe lo ni baba mi mo tin gbadura wa agbara nla wa ipa nla wa emi wa alatileyin wa ogo lowo wa ka bi o si oba gbogbo igba mo wa soke wa ko so ogo ogo to ko mo yo ya o ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ko tẹ̀lé ọkàn rẹ bá o lè fọwọ́ mi rókù rẹ kó máa wo jésù lórí àgbélébu wàá sọ pé jésù ọmọ ọlọ́run o alágbàwí gbogbo ẹ̀dá lọ́wọ́ sọ́kọ̀rọ̀ ayé mi ogun yìí mọ̀ pọ̀ ju wọ́n pè mí ológo mo sì mọ̀ pé ológo ni mí àmọ́ ogun ti pọ̀ jù fún ayé mi ogun ló ti ń tẹ ògo lórí ba wàá ràn mí lọ́wọ́ kí ògo mi kó dìde kó ta yọ kó tẹ ogun ayé mi ba kí ayé mi bá lè láyọ̀ kẹ́mi náà bá lè ṣe rere lẹ́kùn rere fẹ́mi náà káwọn èèyàn tẹ̀ kí mi kó ríre kí ìrọ̀rùn kó bá ayé mi náà kí ogun tí ń jà mí kó tán kí ẹ̀yẹ́ mi padà yẹ jayẹyẹ kọ́dà kí èmi náà kó ríre jésù olúwa wa lẹ́kùnlẹ̀ tẹ̀ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ wàá wá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn gẹ́lì ṣe ń ṣe bí ó ti kà kọ́ni náà ìfẹ́ lórí kẹfà kó bá mi látẹ̀sẹ̀ kì í ṣe kejì gbọ́mú kẹta mọ́ wàá tó ṣe ṣe mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba bẹ́ẹ̀ kúkúrú náà nínú ìwé ìfìwé orí kẹyìn ẹsẹ̀ ìṣẹ́jọ wàá tí mímọ́ mímọ́ sọ yáwó mímọ́ ọlọ́run àwọn ọmọ ogun ayọ̀ bàbá wa òbí ọmọ yẹn lórí ọ̀rọ̀ ọmọ àti ìgbéyàwó yẹn ẹkùn rẹ̀ ikabodi ẹnu ìyàwó ọ̀sán nínú ọmọ ẹni ló ti jáde ó sọlọ́jọ́ tí ilé ayé dúkòrò mọ́
1: lẹ́wọ̀
0: ó sọlọ́jọ́ tí ìrètí fún pátápátá ó sọlọ́jọ́ tó rò wípé ògo mi ò tún sí mọ́ ó sọ nígbà tó rò pé wọ́n gbé ògo lọ ẹ̀wọ̀n mọ́ mi àti dábì èdè pé wọ́n gbé ògo rẹ̀ gbé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ó ní ní àkókò ikú rẹ̀ ta ni wọ́n sọ nípa rẹ̀ ó ní aya ọmọ ẹ́mì obìnrin fíníásì wọ́n ló lóyún ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ó sì gbọ́ ìpè a ti gbé àkóso ọlọ́run àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú ó kú lè ó ti bímọ nítorí obìsẹ̀ ẹ̀yẹn ni pé ọmọ mu lójijì nígbà tó yá nígbà tó kù díẹ̀ tó fẹ́ kú wọn sọ pé ní àkókò ikú rẹ̀ àwọn obìnrin tí ó dúró tì í wọ́n sì fún pé má bẹ̀rù nítorí ìwọ bí ọkùnrin kan ṣùgbọ́n kò dáhùn kò sì ká sí ohun tó ti sọ fún dà ọkùnrin lọ fẹ́ bàbá tún ti dé bàbá dídé ọmọ mi tún ti dé ó máa replace ìfíníásì ẹni máa gbé ògo ìdílé ní ìdílé tún ti dé wọ́n ní kò ká sí kò ní kò mọ̀ sí tó ló mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tó sọ bíbélì kọ́ nígbà tó di ẹsẹ̀ kọkànlélógún verse 21 nínú ìwé first connect chapter 4 mo ti sọ̀rọ̀ ó sì wí pé ọmọ náà ní kábódì ó ti fi ọmọ náà ní kábódì wípé kò sí ògùn fún Israẹli mọ́ nítorí a ti jẹ́ àpótí Ọlọ́run rẹ̀ àti nítorí bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ ó sì pé ògùn kò sí fún Israẹli mọ́ nítorí a ti jẹ́ àpótí Ọlọ́run rẹ̀ mọ́mì ó sọ níbi tí òye rẹ̀ mọ́ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ kí wọ́n wà àwọn tó jẹ́ àpótí ẹ̀rí fún àwọn onírúurú padà sórí àmì àti mọ́ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo yìí ohun tí ọlọ́run bá mọ́ ìwá ti èmi tó jẹ́ wípé a ń ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń bèdè ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn ló ń pè lógo wọ́n ní ká ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ́ kí ló mú kọ́ba fẹ́ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo tó fi ẹyí báyìí báwọn ológo mọ̀ ní òmìnira ló tó ti kọ́ bó ló ṣe kọ́lé tó wá ní à ó mọ bọ́ọ̀lù gbá mi òun tó wá rí níbi bọ́ òun ló wá fi ń kọ́ ilé jọ òsínì báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó gbá tó fi ní ògo rẹ̀ bọ́ọ̀lù gbá mo ti ṣàlàyé sárí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó o rò wípé wọ́n ti bí ògo ẹgbẹ́ ẹni ara kẹ́tì pé kàmọ́ ẹyọ bíi ẹgbẹ́ bàbá rẹ wọ́n ti gbèdé òní fáwọn ọmọ ògo ẹ ògo ẹ wà pẹ̀lú ẹ ògo rẹ lè sùn láti fi sùn ògo rẹ lè sùn tí o lè bá yìí wọ́n lè tilẹ̀kùn mọ́ ògo rẹ sínú ara rẹ kó má jáde má ń yànnà náà o nígbà mìíràn ó sá ń pè ní ògo yìí ó dàbí wà sí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má gbé ó ráyè fò

0: Yes, sir.
1: Hey.
0: Yes, sir.
1: What only matter to go near you?
0: No, yes, sir.
1: Now, you got me away. Only matter to go near so.
0: Yes, sir. I did you.
1: Bona sense, only Ogun ti won get. Bona ko to Ogun ati Ogun. Eje ara na wa. Bi Ogun ba po ju, a se Ogun ri.
0: I did you.
1: Eh ni gbon Ogun mo. Amo to Ogun ba jara balaba. Bi se fun ba de fun
0: mo.
1: A se Ogun ri. Awon wa be si pe ni ologo. Wa lo pata jagu o bori. Oh my God, I'm a kango. Bai ni mo Oluwa ni ti ri. E ko ro Oluwa. Ogun to po gba je wa de mi. Ogun ye sha. Ogun ye sha. Ogun ye sha. Ogun ye sha. Ogun ye sha. In the name of Jesus. Oh, that's a new Ogun
0: yes, sir.
1: A new Ogun ten ri yes,
0: sir.
1: Oh, mama nko bu Ogun tun ko o, ijo tun ko ma nko
0: ti de si.
1: Omo kan ko ni kan nigba yen.
0: Yes, sir.
1: Omi se bi ni lori Ogun ni o. Sebi ni lori Ogun ni. Ohun tó dún ológo bá ti rí o, ebi nítorí ògo ni. Sáré gbogbo ohun tó bí ẹ̀jà bá nítorí ògo ni. Ògo bá lè sọ, bí ìyanu bá lè ṣẹlẹ̀. Sáré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ̀jẹ̀ kí n sọ fún yín kan fẹ́ yín kí ẹ̀ sọ pé ògo wọ́n ti gbé lọ. Ẹ̀mí àmì ìyá àjẹ́ta ni, ogun ìdílé kan. No! Sáré ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀. Number one, ọjọ́
0: ìdí
1: Ogo tan.
0: Ọmọ tuntun ọmọ lòdò
1: ni. Ọjọ́ mi. Ibi tó ti replacenta ọmọ mi.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Wọ́n rí ohun àti ogo kalẹ̀ bọ́dì nìkan ló wà. Èpè tí a bí ya mọ́ sẹ́rí kò tún tó máa ń hàtà sí ogo. Èpè ni o.
0: Èpè ni.
1: Ẹjẹ̀ sọ àṣírí ogo kọ̀ọ̀kan lọ́ka jẹ́ tún ṣata wá.
0: Ẹ̀ka ṣata sí.
1: Ó lẹ̀ ọwọ́ ẹ̀dá kájẹ̀ ní sáré ara wa. Gbà tó níkàdà tó ní kó bàálé máa ṣe ogo ní. Wọ́n á dá àyàn kan pé kó má lo ogun. Bẹ́ẹ̀ni mo sọ fún
0: yẹn.
1: Ogo ò lẹ̀ ṣe ń mú kúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni.
0: Lára ènìyàn.
1: Bẹ́ẹ̀ni mo sọ fún. Bí ẹ̀jẹ̀ tàbí omi ni. Ẹwọ́ ọkùnrin kan tí wọ́n ń pè ní Mọ́fẹ̀. Tó bá ka ìwé fúlọ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Tó bá mọ̀ níbà ìwé akẹ́kọ̀ọ́ ṣàtà wà. Ọmọ mi lọ túnṣẹ́rẹ̀. Kẹ́tọ́ bí ni arrangement ti wà. Mo sọ̀rọ̀ kí n bá kẹ́tọ́ mo ń fi ìṣẹ̀lẹ̀ pa arrangi.
0: Arrangi.
1: O ní ẹ̀yìn ìṣẹ̀tọ́ bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọlọ́run ti ṣètò ẹ̀
0: sílẹ̀.
1: Ẹ̀tọ́ ọ̀nà bá fẹ́ gbèjì ẹ̀yìn. A arrange olùgbèjà sílẹ̀. Oṣù bá fẹ́ gbà yẹn. A bá arrange wòlíì. O fẹ́ lò fún. A arrange olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún. A rẹ̀ arrange alátìlẹyìn tó fẹ́ lò fún. Ọlọ́run wà díẹ̀. Bí ọlọ́run bá ṣe tá a ti dá sí. Ọlọ́run á wù ìdúrà wọn. Problem àwádé. Mo sọ̀rọ̀. Ayé òbí bá ìṣòro kan. Ọkọ ọmọ ní èmi ò kí ń ṣolúwa sí o. Èmi máa ń jíṣẹ́ ni. Oúnjẹ mi ni wọ́n bá ń gbé jáde àtìta. Èmi ò kàn máa sọ fún ọ. Tó o bá gbàgbọ́, ìwọ yóò sì rí ògo ọlọ́run. Ayi
0: o lè yọ kábíyèsí alágbára.
1: Ìwọ ẹ̀gbọ́n mi ò ní rere. Ṣàpẹ ohun tí Jésù sọ fún màdá Ani ẹgbẹ́ òkúta kan ó lọ́nà àwọn tí ń lù ú. Oní ti sọ̀rọ̀ kan ọkọ̀ ọba gbàgbọ́ wa ló gbọ́.
0: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o.
1: Lọ́dà kan mọ́tọ́ fún ìtọ́kọ̀ mi ẹ̀rù. Sẹ́rí ṣẹ́ wò ní ìyàtọ̀ sí ṣe pásọ̀.
0: Ó yàtọ̀ síra wọn.
1: Olùwà tó gidi ní pásọ̀ àti títà. Sẹ́rí ogún tí mo ṣe ń sọ
0: yìí.
1: Àwọn tó jẹ́ pásọ̀ àti títà sì máa mú. Tí wọ́n á dé oko títà gbọ́ Ogo ti wà nínú wọn. Àbímọ wọn bí ìka ara wọn ni.
0: Àbímọ ni.
1: Nọ ẹ wá rí pé gbogbo ìjójúkọ fẹ́ ni lọ́pọ̀ máa bákàdé. Nípasẹ̀ ogo yẹn náà ni. Ní ọ̀dá tí wọ́n bo orí ogun yẹn. Ogo òṣìṣẹ́ mọ́ ni
0: lọ.
1: Ẹwọ́n yẹn tó wá ń pa eré. Gbogbo ká àta eré. Tíra kíta. Ohun mi tọ̀fù tẹ́ẹ̀nù. Àti ní kẹsẹ̀ orí yẹn náà ni ojú ò ti máa bá ṣòro pàdé. Ẹni gbá bọ́ọ̀lù tó jẹ́ ibi tí ògo rẹ̀ wà níṣẹ́ pásítọ̀nì orí ìbẹ̀ náà ló ti máa bá ìṣòro pàdé. Àwa tá a jẹ́ wòlíì orí ẹ̀ náà láti ń bá ìṣòro pàdé. Mo ti sọ̀rọ̀ ara mi fún yín náà. Mo ní nígbà tí mo kéré èmi ń rí fíṣàn mi ò mọ̀ tó fíṣàn náà ń pè
0: tàbí èsì.
1: Orí àjíríkà yìí ní àjíríkà ni èmi ní gbàgbọ́ndì lẹ́tọ̀ fíṣà. Náà tí fíṣàn yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ Samuel ni. Nínú ìwé fún Samuel. Tọ́ ọba kàkàtà tún lọ tèrè. Sọ̀rọ̀ mi yẹ tó ń ta lọ. Níbi tí mò ń lọ rèé o. Ṣé o ti bá rẹ̀ èèyàn? Màá tó bá jẹ́ ní máa kú màá ló máa kú àjọ. Nígbà tí a sì ní mọ̀. Ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀. À á rí ikú níwájú ẹ̀ ló ta sọ pé yóò kú yóò dẹ̀. Bẹ̀ Ṣé bá kúrọ́pọ̀?
0: Alasa.
1: Mission statement ní sọ wípé this people shall be coming with the questions of their life. And you shall be giving them answer.
0: Alright.
1: Every word spoken by me, spoken by you, and every instruction to give by me, and give and make a living proof of my presence. Ìwọ ni yóò jẹ́rìí wà láyé
0: ni. Yes, sir.
1: Fúlẹ̀ wọn yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn. Wàá jẹ́ máa fún wọn létí.
0: Mo dá sá.
1: So gbogbo wo ni? Ṣé a bá ti rí yẹn?

0: only Olu wants a lady. 36 years ago, we are on Johnny Moa. As you are mobile.
1: Yes, sir.
0: But it's of color. Because suddenly, you will see the only mama hide it. So then you move like your door.
1: Then it's up.
0: But for free day, as family, as you don't care, you know, you know, you can't have a long time. So 1977.
1: Then
0: it's up. You know, you know, you know, you know, you know, you know, you know, you know,
1: you
0: know, ni baba ko ma tori kan ni woni agbaye lo mo kun yin
1: hadis
0: a de gure ka agbaye
1: hun
0: eh now baba ji bo lu gba lo so ni 1972 72 73 shi woni lo mo yo so to lu an ko so fun en so ni kan mi lo be fin lo kan lo se tule
1: ni sa
0: so gogo it asa ko ta baba de gbanje
1: beni
0: o to ju ologun ri ni
1: hmm
0: ni ba ko gbe ni tori ogun ni so a lo sise a ko ko tawe
1: beni
0: a ko ko lo sise a ni gogo irin ajo ibi tan pada si ni bi ti ogun ti fe so
1: eh alagbara mi
0: mo le ni ko lowo gan ni dile pupo
1: yes sir
0: mo le bi mo lara ṣugbọn olorun fe mi loruko ni tori ogun eh se to omo mi wa ni agbole won sa
1: beni sa
0: gan gan ni won ta ba ti ganga ganga ganga ganga o no ti lo ni oyibo Wòlíì lẹni tó ń sọ ọkàn ọlọ́run. Ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́ tó ń gbọ́ mi. Tá a bá ń sọ̀rọ̀ nípa ògo, mo sọ mo ní wọ́n pèsè ní Celestial Glory.
1: Celestial Glory.
0: Ògo àmì sọ̀rọ̀ wa ní pèbẹ́.
1: Celestial Glory.
0: Ọ̀run ló ti wá. Ẹni tó bàtọ́ lọ́run sọ fún Jeremiah. Ó ní kátó lóyún ẹ̀gbọ́n lèmi màá ti mọ̀ ẹ́. Bí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò òdè mi fún ayé ẹ. So ẹni tó wá tẹni tọ́lọ̀ fi mọ̀ láti lóyún. Tó wá yàn sí lọ́ba ti stop ẹ. Wọ́n kúkú sá sínú kàdá gbígbẹ́ àbọ̀sọ̀ sílẹ̀. Wọ́n sọ ọkàn àgbàmọ́ lẹ́sẹ̀. Torí ògo náà ni gbogbo kan bá lẹ́sẹ̀ náà ló ń jẹ́wọ́ jẹ́rẹ̀ máa yà. Àyà ká bá yà. Ká ní kó ògo ni ògo náà máa sọ. Ìjà ni mo fẹ́. Àní ṣe dájúrò. Mo máa ní ṣe dájúrò. Báyọ̀ bá gbà mí láti bí ẹ̀rí. Wọ́n mà ní ká ṣòwò mí tọ̀mà sùn.
1: Àtàbà
0: wa láyè bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ lọ ṣòwò mí tọ̀mà sùn. Wọ́n máa fọ́ gbọ́ gbogbo bí tó ń dùn ẹ̀dá máa fọ́ gbọ́ gbogbo bí tó dùn ẹ̀. Wọ́n wá forúkọ Jésù. Wá pe ẹ̀mí mú tẹ̀lé wáyé ọlọ́run àtọ́mọ́tà sí. Omi sùn máa sùn. Gbà mí là máa là. Oya màá nípa ti ṣe dá. Ma bẹ́ẹ̀dì ẹ̀yẹn ni ẹ. Yes, ma bẹ́ẹ̀ ó lábẹ́ lórí ẹsẹ̀ kó má díje pẹ̀lú ẹ̀. Má mú kankan dání. Mo sọ́jáde ní orúkọ ọgbọ́n máa tẹ̀mí mọ́. Ní orúkọ Jésù. Ó yẹ gbá ẹ̀ sísú
1: ẹ̀.
0: Ẹ jẹ́ kàrà mú kágbẹ̀rí ẹ̀ nìyẹn. Ogun tó lè ṣiṣẹ́ rẹ̀ máa ṣe báyìí. Ọwọ́ orúkọ Jésù. Ó yẹ ogun yẹn ṣá. Yes, jẹ́ kàrà ògùn báyìí lọ. O ti rí wòsàn nìyẹn. Ẹ máa ṣe tó lè ṣe máa kúrò lórí ẹsẹ̀ kó máa rúlà fẹ́. Mo fẹ́ gbẹ ẹ̀rí ẹ̀ nìyẹn. Mo fẹ́ gbẹ ẹ̀rí ẹ̀ nìyẹn. Orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ̀ ṣe
1: ṣe ṣe
0: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe nípa ìlànà lágàtí rẹ̀ ó yẹ gbẹ́rẹ̀ mi ọ̀nà ńlá fún ọ̀nà ńlá fún àìsàn yẹn lọ ìgbèsè yẹn lọ àgbàdo yẹn lọ ọ̀nà ńlá amáwo sọ ìdá ni mo fi ẹyẹ ló kùtù mo fẹ́ gbà àmọ́ tó tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nkankan nígbà tó ló wá sọ wípé àwọn kan ṣàìsàn ìgbèsè olúwa ni àwọn kan wà lónìí ọrẹ tí wọ́n fẹ́ san ó dàbí èdè dí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní ibi àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ mímọ ẹ̀rọ wò sà ní akata maria mo sọ agbára àwọn àgbà tó fi dínà ẹ̀rẹ́ yẹn agbára yẹn tẹ ẹrú bá àwọn kan ọ̀nà owó dín mọ́ wọn báyìí ọ̀nà eré dín mẹ́lò mi ọ̀nà ilé òyìnbó dín mẹ́lò mi olúwàdí ẹni kí n gbà tó ọ̀rẹ́ tó fẹ́ san lẹ́nìí ọ̀rẹ́ aṣínà ìrè tuntun ni sà mo dúró ní ilẹ̀ ìbùdó agbára yìí láti sọtẹ́lẹ̀ ọ̀nà tó dín ọ̀nà yẹn wà rí òun lẹ́nìí ní májàmú ní kò máa wago mẹ́rin àbọ̀ kéré gẹ́gẹ́ lẹ́nìí olúwa sọ wípé ìrìnà èrò tẹ́lẹ̀ àti ọ̀nà tó ti dín yẹn dẹ̀ máa là oh my god ìwé ẹ̀ tó ní kò kejì orí ogún ó ní tó bá gbọ́ ọlọ́run gbọ́ ó ní wọ́n á fi ìdí ẹ̀ múlẹ̀ àmọ́ tí o bá gba wòlíì ẹ̀ ló ní wọ́n á ṣe rere àkókò ìṣe rere dé báyìí ni mo ṣe sọ̀rọ̀ you won't go okay, so can you be? Have you called it?
1: Yes, sir.
0: You are cut out of
1: you
0: won't show you a job. You will just say automata.
1: Tomorrow,
0: did you go make your letter?
1: Yes, sir.
0: Program to my bell. Tomorrow, did you know what she will do? How much in the bed? I won't be. I want to think what possible call what call my lady. So, but today, you know, lady, bell, all my patients are lost from there. Bẹ́ẹ̀ lọ́wọ́ ìpínṣẹ́ ṣe ló lọ ṣeré. Bẹ́ẹ̀ lọ́wọ́ ìpínṣẹ́ tó ń bèèrè tó ń bèèrè. Kò pọ́sibù kó wá bùdó agbára. Ìwọ tó ti wà rí. Mo mọ̀ pé o gbóbi ló ń lọ. Ogo orí òkè gbogbo oríṣiríṣi bí ló ti lọ. Ṣé o ti wá sí bùdó agbára rí? Abájọ tó ṣe ń complain. Ìyájọ pàdé lọ́la. Olúwo tó wà lọ́nà tó lè tẹ́gbẹ́ dá. Tó bá wá dandan kò lẹ́yìn. Bọ́lọ̀ ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ. Ìṣòro ń bọ̀ lọ́la
1: oo.
0: Ibùdó agbára ni gbogbo ọmọ wa. Láti sọ tó jẹ́ ogun ẹ̀yìn tí a bá wà ní eré àsangbo ẹlẹ́yẹlé. A ní sílí tàfó ààrẹ ọ̀nà tálá máa wà lọ́la. Ìyẹn níbi ẹ̀yìn tàfó ààrẹ ọ̀nà yẹn. A ní sí ń bẹ̀. Ìyẹn níbi ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ìfàsì yẹn. A sì ń bẹ̀ lago méje láàárọ̀. Wíwá wa sápàbẹ̀ ó ti di ọjọ́ Friday tó ń bọ̀ ìyẹn lago méje àárọ̀. Gbogbo nǹkan olúwo ni ní ọ̀la torí mo fẹ́ ṣe kánsẹ́lì fún àwọn èèyàn. Ẹ wo ìṣòro ẹlẹ́ẹ̀kan lóṣù yẹn èmi lẹ̀ rí kan ọ̀la Friday ni.
1: Bí kò wà nílẹ̀ o, a ò ní sọ orí ọ̀tá
0: Jésù Olúwa.

0: jàdú alágbà yìí polóṣù mẹ́tẹ́mẹ́ta nínú ìjọ CAC Power Prayer Prayer àkòrí tí èmi ọlọ́run fún ìránṣẹ́ Pastor Kemalu Peter breaking the yoke of affliction of darkness jíjá àjàgà ìdálóró òkùnkùn ẹ̀yìn tí sàtáni àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó jésù olúwa fẹ́ jẹ́ ògbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ wùmí jésù yíjá prọfẹ Peter Olúwabíoyè Pastor J.A. Bankole àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásálárí Ewúrà Ọmọ́tọ́lá Olúwa voice Ọláyáni Vine Harmony pẹ̀lú CAC Fagunrẹ́ Choir Pastor S. Oladele CAC President Nigeria University Pastor Ake pẹ̀lú Peters Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀ ní CAC Fagunrẹ́ Prayer City kọ́ wà ní omi àdì o onígbàgbọ́ àbá ọ̀kẹ́ junction Abẹ́kúta express ṣòro Ìbàdàn gbogbo ẹni bá fara hàn kọ́tà ìlú máa sọ testimony.
1: Lagilu FM 96.7

0: ìlú àwọn jagunjagun ará àbàdàn ló lomi agbada gbùdù ogun palomi àwa àbàdàn togun bá fẹ́ pàbàdàn kúdẹ̀tì àgbè wọ́n ikú àdẹ̀tì nílé ọmọ láyípo ikú ọ̀dẹ̀tì nílé àwa àrọ̀ ọ̀dẹ̀tì nílé ẹ̀yìn ti kúta àrọ̀ ọ̀dẹ̀tì lórí kó wa gbogbo wa o.
1: Ìbàdàn nílé olúyọ lé ọmọ ajẹ́gbin yóò ọmọ fìkàrà ń fọ́rí mu ìbàdàn ajo.

0: Olúmúwa o.
1: Ẹ̀tọ́ láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé ẹjọ́ ń gorí afẹ́fẹ́ ẹ̀pẹ́ Olúmídé ọmọ Akínlóye àgbà ló tọrọ lọ bá ló tẹyìn èrífẹ́. Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dóríru láyé ẹjọ́ ń ètò tí ń tú pẹ́rẹ́pẹ́ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé ẹjọ́ ń ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí ṣe Thursday lẹ́tọ́ láyé ẹjọ́ ń tákì ọmọ Akínlójúde Olúyọ̀lé ọmọ mi gbogbo Olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógun lọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú ètò láwùjọ àgbà

ṣẹ̀rí ìmọ̀ràn àgbàlagbà ní alẹ́ òní òní pé èmi àti yín òṣèlú ti ń kalẹ̀kùn gbọ̀n lọ́tùn lọ́sì èmi àti yín láṣẹ ìdùmàrè wọn ò ní fi ẹ̀jẹ̀ wá sí òṣèlú ọdún tó ń bọ̀ yìí wọn ò ní tẹ ẹ̀jẹ̀ yín wọlé wọn ò ní tẹ̀tẹ̀mí náà wọlé a sì ní sìrìn bẹ́ẹ̀ ni nítorí náà ìmọ̀ràn ni pé tí ò bá gún ọ lọ́wọ́ tí ò gún ọ lẹ́sẹ̀ kíyèsí torí ọlọ́run ni ó ni ìrìn àjò ẹ̀dá òṣèlú ẹnìkankan òṣèlú tó ń bọ̀ lọ́nà ìwọ́ tó sì jẹ́ olóṣèlú náà rọra ṣe tí ó bá jẹ́ pé o ti gbé ojú sí agbárí gbà pé wọ̀ gangan kọ́ ni ó lo ayé ìgbó bẹ́ẹ̀yàn pẹ́ẹ́pẹ́ bó lo ọgọ́rùn-ún ọdún bó lo igba ọdún ọ̀fà yìí lẹ́jọ́ kan ni àmọ́ ìtàn ni àjọ ń kọ ìtàn lájọ ń kọ jẹ́ wọn kọ ìtàn rere nípa ààrẹ nípa òṣèlú tó ń bọ̀ ó ṣe pàtàkì kí a sinra wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ àwọn nǹkan tó ń rú lọ́tùn rú lọ́sì èmi àti yín wò ní fi ẹ̀jẹ̀ wá ṣe tútù òṣèlú tó ń bọ̀ lọ́nà mo sì ń bọ̀ sọmi síwájú.

gbogbo àwa nájà nájà ọlọ́run ní fi wálẹ̀ bọ́kọ̀ fi àsìkò yìí pé ọlọ́run nípa ti ọjà ti bòdì tí iná jó ọlọ́run ìjẹ́ irú ẹ̀ mọ́ irú rẹ̀ òní ṣẹlẹ̀ mọ́ káàkiri ọjà alẹ́ káàrò jìrì torí àwọn nǹkan ó sọnù pọ̀ ní ọjà bòdì ọjà ojoojúmọ́ jẹ́ sọ̀rọ̀ díẹ̀ ńbẹ́ kí n tó yẹ ẹ̀ka ìkúlú ọjà wa ọjà òjé ojoojúmọ́ ni ọjà àdùgbẹ̀dì ojúmọ́ ni ìta mẹ́rin ojoojúmọ́ ni ọjà abájọ ojúmọ́ ni ọjà arárọ̀mí géètì ní sọ̀páàtì ojoojúmọ́ ni ọjà amọ̀lẹ́tẹ́ aládìẹ ojoojúmọ́ ni ọjà amọ̀lẹ́tẹ́ eléèlò ojoojúmọ́ ni ọjà amúlòkọ ojoojúmọ́ ni ọjà gbági àkọ́kọ́ ojoojúmọ́ ni gbági ti bọ́láàgì olóògbé bọ́láàgì sẹ́mọ̀ pé ó kọ ìtàn mọ́ṣọ́ ìwọ náà fi tan ara ilẹ̀ gómìnà pẹ̀lú ọ̀yọ́ ni bọ́láàgì skul bọ́láàgì kò sẹ́ni tó lè gbàgbé ẹ̀kọ́ bọ́láàgì kò sẹ́ni tó lè gbàgbé olóṣèlú ni awúlọ́wọ̀ kò sẹ́ni tó lè gbàgbé ìwọ náà jẹ́ wọn ọmọ rántí rẹ sí rere bẹ́ẹ̀ ni ọjà bọ́láàgì nígbàgì tuntun ojoojúmọ́ wọn náà ọjà múlìmù oríjọ ojoojúmọ́ ni scout camp ní challenge ojoojúmọ́ ni ọjà adélábú ní challenge oríta ojoojúmọ́ ni ọjà oríta apirin ojoojúmọ́ ni àwọn ìtẹ́nájọ́ márùn-ún jọ márùn-ún jẹ fún adíẹ̀ ọjà tí a mọ̀ sí ìkúrítọ́ ọlọ́run lóògùn sọlá lọ́nà àkànrán ojoojúmọ́ kọ́ ni wọ́n náà jọ márùn-ún jọ márùn-ún ni ọjà àkànrán jọ márùn-ún jọ márùn-ún ni ọjà alágbà jọ márùn-ún jọ márùn-ún ni ọjà ọ̀jẹ̀bọ́dì jọ márùn-ún jọ márùn-ún ni ọjà aráàrọ̀ níwájú àkànrán ọjọ́ márùn-ún jọ márùn-ún ni ọjà ajọ́ mẹ́sàn-án jọ mẹ́sàn-án ọjà lógún àtijọ́ níjọba àbílẹ̀ akínyẹlé ojoojúmọ́ kọ́ ni wọ́n náà jọ mẹ́sàn-án jọ mẹ́sàn-án ni alhaji mansur abiola arúdógún gbàǹkà balógun ilẹ̀ ìbàdàn ní ajẹ́ kí n mọ̀ pé jọ́mẹ̀sàn wọn náà tipẹ́tipẹ́ wọ́n tún náà di ìsìn bẹ́ẹ̀ ni gbogbo àwọn olóyè àgbà ńlẹ̀ ìbàdàn àsìkò délé bàbá wa tí àwọn náà tí wọ́n tún gbéṣẹ́ olóòbá lánàá kó bá ní gba àbọ̀ wọn eyún bàbá wa tí ó tún jẹ́ ọ̀kan lára àwọn àgbà ọgbà òye nílẹ̀ ìbàdàn kọ́ ni wọ́n gbà bọ̀ wọn láti ẹ̀dùmàrè ojú òsì ní tiwa wẹ́rẹ́wẹ́rẹ́ súnmi síwájú jìn gbólóhùn ọjà.

0: Heritage style, turning your travel dreams into boarding passes, exploring the historic streets of London, experiencing the breathtaking beauty of Canada, or studying and reuniting with loved ones across the globe. At Aptonik Fly, we believe every journey begins with a dream, and we're ever ready to take your dreams across the sky and turn them into reality. From immigration consultation, study with work abroad, pilgrimage to Holy Land, tourism, and lots more. With Aptonik Fly, flight bookings, visa assistance, travel consultations, and many more become seamless. Our office is seated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonikfly.com. Telephone 0907-457-0886 or 0915-577-5196. Aptonik Fly, achieving goals is our aim.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Lẹ́bẹ̀ẹ́kẹ́ wọ́n
4: mẹ́. A tètè sùn la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọn ó fòó kọ́lẹ̀ kí wọn ó sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkùtì mọ́ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì a ò mú ní kékeré lọ́dọ̀ tiwa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè sí yàrá sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Alidaya Hajj and Umrah Services Hajj ìrọ̀rùn ni tiwa bismillahi ta'ala.
5: The Kingdom of God Gospel Mission International Obamoro Campground along Iwo Ogbomoso Road Iwo Nipinle Osun lo sagbekale 72 hours program ti o bere lojo kedogun osu keje titi di ojo keje dilogun osu keje odun 2026 July 15 to July 18 2026 sa pakori eni etu sile eje ki o ma lo agbara ninu Jesu si wa sibe ta lo de o ta ni ojo olojutu aye e an so se re doku ta lo leri pe o se reti fun omo wa dide gberanle lojo kedogun ojo kedogun ojo ketadogun atojo keje dilogun osu keje odun 2026 máa bọ̀ ní pàdé àdúrà alágbára ní 72 hours program Obamoro Campground along Iwo Nipinle Osun pàdé wòlíì Peter Adeniyi olówó kọ̀rọ̀kú apostle Dr. J Olayinka Afolábí Òkútó Jésù wòlíì Mati Oyelowo Prophet Timothy Jésù Túnde Pastor Ezekiel Ayomide olórin ẹ̀mí lady evangelist Emilola Exeda Esther Akintola Iye Anointing lady evangelist ní Ọlájì Ọ̀rọ̀yì ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti MRS Iwo Road Academy Tasker Filling Station Olodo Fatuma Junction àti Salinsile Filling Station Odò Òrìwò Prophet Ezekiel Salawu ni ó gba gbogbo èèyàn lálejò díbẹ̀ wọn á dẹni ìtúsílẹ̀.
6: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipo yoo ki moto awon wa Dr. Strap o ra lowo yin e kan si won 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and

0: Lai wo wo mo ogagba ni di banisheto irinajo sey ke orilede ni you fit fly gbogbo aye ti gba be afare ti wa sisile fun gbogbo enikeni lati seto e visa orilede Tanzania South Africa Singapore Qatar Uganda Egypt Dubai to fi mo Morocco pelu Turkey ati Italy whenever and wherever you desire to fly with your fit fly e visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.yourfitfly.com. With your fit fly, you can fly wherever you desire.
1: Lagilu FM.
2: Semakwe, Babawa, Dada Isioye, Oba. Dada Isioye ose die ni baba dagbere faye igun ti balogun ni o igun balogun le ibadan o ni baba ko lohun gba abo won ti won la nje lenu lowo la nje lenu lowo ni baba wa ti ana tun jade laye igun ti otun olubadan ohun ni eyun baba wa Raufu Yusuf Dele Solu ko lohun gba abo won lasidu mare gugun na won ti dole bi magaji ti e so lo kan ti e se meta ti e se merin nbi oye ibadan to lagbara denu tori gugun won olohun ko ba ni da won awon to kuko da won si awon ti won ti gbese ki olohun gba abo won lasidu mare eyan bam awo gedengbe laye johun ana mo so ni jejo bi ife se wa laarin ebi to ni ma lo oju mi si fi sere mo wa lo lale oni si abala eko to je mo ti ile ti awon baba ati iya ti ma fi ko omo won nigba na se mo pe eko se pataki mi si fi sere beni ni ori lasan ori to je ori eyan lasan wan le fi soro ni ona orisirisi ni awon eya tin be ni bi ori be ni to mo ba fe di yeso ko ma ti ma denu le ti o menu pade bi se nbo yo denu le bi oro nbo yo denu le wa fa ite wa fi se ya ba fa ite wa fi nke pe enu ni o ma de le ki gba ti fa ite yo ti nituma pe ite lo nde le kule ma pe ti re di ni bene el mo so lare ya ara oni ti wa kani omo mo ba gboran gbe ngo lai wala yo ti ye ti omo mo ba gboran ni ma fa iti ba pe ti re e sa gboran e gboran ti ma ti fe ran mo ni se ti omo mo fe yara ti an fi o sare lo won fa iti otun ati ti o si ti an so ni pe sare sare sare bene laye ijohun ana awon kan yi po ti a si ma fi bo ma soro ti an ba miri ti an ba se si miri ba ti o ma ba duro ti an miri fun ti se ti o da ti an miri fun won so fun pe o ni iya ti o jenu bene ti o ba tete sakesi n ti won se fun yo je iya bene awon kan po ti an fi eya ara ori lasan ti an fi fi bo ma soro ti o ma si gbodo mo ti won so ko le ba agbon ni o ti o ba fe gbon won ni gba titi ti o fi gbon be ni awon kan mo yi eyin na mo meji meta merin je n fa yi le fun eyan meji si meta e pe mi wole bo ni o se je awon kan mo yi sisin be di sin sa lo di sin abi alomo ti opolopo mo fi fe ya ti a ba so pe omo ya konde konde gan se mo pe owo ni won mo pe owo ti won na mo mo pe ni konde omo ti o ba gboran ni isin se mo pe awon nkan orisisi oun ni o ti fe sele so mo number te gbe ni 09123 7 0 8 6 7 5 0 9 1 23 70 86 75 number te gbe mi sinu e ko le ni o e kọle ni won kale ko ma si fun won hello
1: hello
2: e kale
1: peso
2: dalu wa nbe dalu wa nbe
1: oruko ti mi ni adorun yem lati ilu iruwa
2: iruwa
1: yeni
2: e ba ni dasi
1: gugu nkan won lati pati lonu lo je ti aye ri bo se ri yo obi mi agumen dagi tedele o ni agumen di la ko ti wole omo ogun isu ba ta julo opolopo ba a to ta se le to sugbo e ta wa yi ta fa fa isile that must go amon leko ngba mi to ma gbe work ti o da tabi to ma se ke ti o da to obi mi to ma ti roju wo omo yen bayi
2: ati mo
1: pe o ti ba ba ko an se ko ko me kia kia ni o so pada si ama ko won yen ti ile yoruba wa asawa asagidi asatunu to la mo le ni
2: sama
1: pa ti o
2: ese ese enikan to kalekun awon asa to je mo eko ile opo gan enikan to kan ilekun ba nsi fun won hello
3: hello
2: e kale o
3: hello ego kale
2: ta lo wa nbe
3: comrade eji oladejo lati la la mole sareje bu ni bade bi ni o gbo nkan ti change asiko wale asiri la wale isu nkan ti change ni na ye igba se ni gba igba yen la ye igba ta wa wa nkeke to di ti ba won baba wa ba won ra joko ti an joko la re ara won to de ti sese kan ati koja ni waju won toro fun won ni megbada ni o sugbon to ba ti won ba ti ri o lasan owo oju ti an bayi no bayi wa ma pe yes iya ti je o ati ko wa bi so ma we ni to ma lo bebe pe da pe ba nbe baba lo e ba nbe baba lo gbogbo e ti change kọlọrun dakun to sanu wa ni gbogbo ya to ye computer ye ja ti gbogbo to sele ni sugbon si na gbogbo nkan se kini ni kọlọrun sa ko sanu wa ko le baje fun aye mo le ti o pada
2: daada
3: hello
2: do your best and leave the rest eyin
3: exactly
2: e se te ba li se on
3: ta lo gbiyanju o
2: ojo ni ti wa
3: awan gbiyanju o an gbiyanju gan
2: hello
1: kale o
2: e kale sa
1: Karim Majid me sọrọ lati iwo
2: Alaji
1: Karim Majid
2: lati iwo lodo oba
1: ben
2: e ba ni dashi
1: o den so yin Olaju ti ba ko kan je
2: a to se na ni
1: ori ngba ta wa keke ya awon gba ba ran wa nse
2: bi
1: ka lo ran kan wa
2: o
1: wa tu to le ara ni kan wo fu bi tabi ko to nse ta yo godo gbe to bi de o ni de o ko de ru ma wa na
2: bi
1: pe a ri awon ore wa lona le le ki
2: ti an ba tu to le ki mo fe ko sele ki mo fe ko sele
1: ya baba ti ti to baba ti gbe yo mo jiya
2: ki an ni mo fe ki eniyan o se
1: a ko le yara de ni
2: bu ti an mo fe yo ese
4: Lagilu FM 96.7
5: We jam international modu meri hallelujah Tijo ti la fi dupe lowo Jesus Christ o je ki torun o tun ba wa laye ninu jo wi ti so se evangelical ministry international labe ipe prophet pastor Akintaye Yusuf ke gbe oro I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 na kan si opo awon modernist home bibi ta ti ku obi ti bi ti e bu fun won ko to di sato di ojo kokala tajo do wa ye ninu church auditorium la wa bere lata agun mokala owuro guest speaker prophet Samuel Omolawu JP as spiritual fathers apostle Dr. Paul Adeola Adedosu JP baba Ibadan prophet Samuel Sisu bishop Johnson Morakiyo apostle Moses Solusola Ajoade Father of the Day Honorable Babalola Mukwala Babs Honorable Maruf Olabi Suesue Malegun Manager Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Laju JP Engineer Mrs. Lepe Folake Orureme Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI Pelu Eda LI Oyekami Lati Bikibi Adejegede Taburita Merin Ti Oya Ezo Fono Kala Pe Koma Egbe Tabi Siwaju Yibo Wa Civil James City International To Wa Ni Forogun Gbogbo Eyan Ape Ewa Kajo Se Se
6: jẹ́ ẹ̀ ti gbọ́.
7: Mẹ́kíní.
6: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
8: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
6: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
7: Báwo la ṣe lè máa lo iRecharge?
6: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
8: Lẹ́gba IBEDC tókìn yín.
7: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
8: iRecharge, sanwó iná ní rọrùn.
9: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a mọ̀ mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ̀ agbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọn ńlé home delivery. Bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC, Mọ̀kọ́lá, Ìbàdàn. Ẹ pé 091-273-94422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
10: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's Bitters jagunla bi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esilera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Jolote.
11: Bọ́sún o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ́ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ọ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí ilé iṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
12: A jẹ́ pé òbáriwo ilé iṣẹ́ Better Life Bakery ni o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dántọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́. Tètè kàn sí wọn ní Mọ̀lété nílé iṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ àbẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì máa gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí ìbẹ́ka ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ́ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
13: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
14: It's about to go down.
15: Wait! Aww.
16: My love, waiting happen?
15: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
16: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD Care? CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CD Care.
15: So all those things don't already their house?
16: Abba, since last month.
15: Pastor, continue the wedding.
17: Walk on down, come together.
16: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
17: CD Care, pay small, small. Live BB.
18: Gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
19: Ṣèbí nítorí ògo ni ó. Nítorí. lórí ogun.
18: Ìdílé yìí tí Ọlọ́run Reverend P.F. wa fi pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Malete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́ ìyórí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kún yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ràn tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
20: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bí ronì lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹ́sì International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́ Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bù kátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com. Jitalẹ́sì International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
21: The Kingdom of God Gospel Mission International Obamoro Camp Grand along Iwo Ogbomoso Road Iwo Nipinle Osun lo sagbekale 72 hours program ti o bere lojo kedogun osu keje titi di ojo keje di logun osu keje odun 2026 July 15th to July 18th 2026 sapakore eni etu sile eje ki o ma lo agbara ninu Jesu si wa sibe ta lo de o tani ojo olojutu aye e tan so se redoku ta lo leri pe o se reti fun omo wa dide granle lojo kedogun ojo kedogun ojo ketadogun at ojo keje di logun osu keje odun 2026 ma bo ni pade adura alagbara ni 72 hours program Obamoro Camp Grand along the Wole Pile Osun pade woli Peter Adeleyi olowo poroku apostle Dr J Olayinka Folabi Okoto Jesu woli Mati Oyelowo prophet Timothy Jesu Tunde pastor Ezekiel Ayomide olorin emi lead evangelist Emilola Exeda Esther Akitola Iye Anointing lead evangelist na Olaji Oroyi oko fe nbe lati MRS World Academy Tasca Filling Station Olodo Fatuma Junction ati Salinsile Filling Station Odoriwo prophet Ezekiel Salawu ni ogba gbogbo eyan lalejo dipe wa deni tusile. Yes.

0: torí ọjọ́ ń sáré ni àwọn nǹkan tí àwọn bàbá ń ṣe láyé ìjọ olùmọ́kọ sọ fún wa ẹ̀kọ́ ilé ẹ má jẹ́ àgbàgbé ẹ jẹ́ kó àwọn ọmọ wa dáadáa dáadáa torí bẹ́yàn fẹ́ bẹ́yàn kọ́ yóò fàyè lẹ́jọ́ kan tọ́mọ bá sì gọ̀ tí bàbá rẹ̀ fi kú ọgọ́gbé èmi àti àwọn ẹ̀gọ́ àlejò ti wà ní ẹ̀gbẹ́ mi ẹ kí àwọn tí wọ́n bẹ náà lé.
1: Mo kí gbogbo àwọn tí ẹ̀ ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹ̀yin bàbá àti ìyàwó apárápátá mo kí yín pé ẹ kálẹ̀ o.
0: Ẹ dákun yín fàtí ń gbọ́ wa.
1: Orúkọ mi ni ambassador Bọ́lájí promotion Bọ́lájí Ọmọ́tọ̀sọ̀.
0: Ní géètì ìjọun.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ́lájí ìjọun.
1: Dìsí náà ni.
0: Dìsí.
1: Dìsí náà ni. Géètì náà ni.
0: Ẹ gbọ́ èmi gángan mo rí lórí Facebook wọn ni ò sí ti jẹ́ promoter mọ́ àbí ṣé sókù èmi sì mọ̀ àmì ẹni ẹ̀ jẹ́ àgbọ̀.
1: Promoter wa ẹni tó sọ bẹ́ẹ̀ ṣe mistake ni ó dẹ̀ ti ló ń wò sàn mẹ́mọ̀. Promoter wa.
0: Torí ìgbà tí mo gbọ́n mu ni àbí nígbà dájú mà ti kú tí àríyá promotion ti kú tí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti kú alájà àkókò ẹ̀dọ́rà sí bẹ ní bódìjàdì ìsìnwó
1: ìlú
0: abẹ ọbẹ̀ bódìjàdì ìsìn èkó láwálé bẹ́ẹ̀ làwọn èèyàn jankanjankan nínú pòmútà bó lẹ sí bẹ̀rẹ̀ báwo lẹ sí bẹ̀rẹ̀.
1: Tí n bá ní kí n tẹnubọ̀ nígbà tí
0: bá sí bẹ̀rẹ̀.

ọ̀rí olúgbẹ́ngà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀ní pọ̀ ní ewére ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájí ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjí ọ̀lẹ́lẹ́.

ẹ sì rí pé lọ́jọ́ náà lọ́hùn gbà tí ìyá yìí ń sọ̀rọ̀ èmi ń try láti ní ká má sọ pé ọkùnrin ò wúlò torí èmi ìfẹ́ gbọ́ ká sọ pọ́kùnrin ò wúlò mo máa ń sọ pé ìwúlò tọkùnrin ti wá wúlò láti ìjọ nǹkan ẹ bá wá ní pé kò wá wúlò lọ́sàn-án kan òru kan pé ẹ mọ̀ jà mọ́ sọ

0: ṣe bí ẹ ṣáà rí n tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn àbí ẹ jẹ́ nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń bẹ lórí ètò ní ìsìn náà là ní a gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ Tuesday yẹn.
1: Oṣù lèmi ẹ má fojú di mi o, ìyàtọ̀ sáwọn
0: ọgbà. Gbà tí mo pè ìyá yìí.

0: tàbí bá ara ẹni tí ń bẹ lórí ètò bí bá rí èèyàn bíi méjì mẹ́ta tàbí mẹ́rin tí ń bẹ lórí ètò ní ìsìn tí ẹ̀ sí ń bẹ̀ lọ́jọ́ Tuesday. Tẹ́ ẹ̀ mọ tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́run lọ́jọ́ Tuesday nígbà tí ìyá ìpè tí a ní pé kí ìyá ìhodàn ká pe ọkọ wọn bàbá rí èèyàn bíi méjì mẹ́ta tẹ́ ẹ̀ mọ tó ṣẹlẹ̀.
1: My brothers and sisters.
0: Bóyá torí àwọn ọmọ yìí la fi jẹ́ káwọn èèyàn ò tú gbọ́ kárí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ náà.
1: Gbogbo ẹni tó ń gbọ́ mi.
0: Jẹ́rí nínú ilé ayé tá a wà yìí.
1: I rise from zero.
0: Ṣàjẹ́ kí atọ́kùnrin àtobìnrin wa ẹjẹ́ a mọ̀ ṣe dáadáa. Bàbá sì ṣe dáadáa ẹjẹ́ a mọ̀ járí sí tiẹ̀ lọ́wọ́ torí ọjọ́ míì.
2: Àdúrà mi gbà from zero zero to the.
0: Kò sí nǹkan kan tó gbé. Bó bá ṣe dáadáa ó gbèrè ẹ̀. Bó bá sì ṣe ohun tí ò ṣe náà nídàkejì náà ó gbèrè ẹ̀. Kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ó dáa kò dáa ó ẹ gbèrè ẹ̀.
1: Ṣùgbọ́n
0: tó yẹ kí gbogbo wa máa bẹ̀rù. Gbogbo wa tó yẹ a máa bẹ̀rù ká máa páyà. Ó ní ìdájọ́ Ọlọ́run Ọba.
1: From grass to grace, I rise from patron.
0: Hello.
3: Hello, I can hear you.
0: Ẹyí rédíò yín lọ lẹ̀ sá. Bẹ́ ẹ bá ti pè wá ẹyí rédíò lọ lẹ̀.
1: From prison.
0: Inú wa dùn pé ẹ̀ ń gbọ́ wa, ẹ̀ ń gbọ́ rédíò lè fi pè wá.
1: To ọ̀nà ìwọ náà kúrò lọ́lọ́dọ̀.
0: Bàbá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé àmọye Ọlọ́run àmọ́ wa máa bu yín àgbọ̀dọ̀ bu yín ṣùgbọ́n ẹyí rédíò lọ lẹ̀ bẹ́ẹ̀ bá ti pè wá. Orí wa ló kún tẹ̀ ń bá wa fà. Hello.
4: Hello, ẹ kaalẹ sá.
0: Ẹ kaalẹ màmí.
4: Ẹ kú ètò.
0: Yes ma.
4: Ìyá yẹn pè wọlé níjọ Tuesday. Ẹ wá ń fẹjọ́ ọkọ ẹ̀sùn yìí. Ẹ wá ní pé tó máa ń ṣépè fọ́pọ̀ ẹ̀ ó sọ pé bẹ́ẹ̀ ni. Ẹ wá gba nọ́mbà ọkọ ẹ̀. Màtẹ́ wá gba nọ́mbà ọkọ ẹ̀ obìnrin ló wá gbé kọ́ yẹn. Ẹ wá sọ pé kẹ́ni yẹn pè ń padà pè àti Ládọ́lú lẹ ti ń sọ̀rọ̀. Ibi tẹ́ ẹ bá dé nìyẹn sá.
0: Ẹ ṣeun ìyá mi.

0: intend to explore your dream of working outside the country? Trust me, I've got pleasant information for you. Are you aware that Upstanding Fly is offering the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight ticket to any of your desired country? Only Upstanding Fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
1: Anfani nla leleyi o mu ala ati erungba re se lati sise ni awon ilu wonyi ilu Denmark, Norway ati Iceland pelu Upstanding Fly. Irorun lo bade fun ekunrere alaye e pe wa sori
0: 0907 457 0886 or 0915 577 5196
1: tabi ke kan si wa ni Yellow Building, Efun Shetan Road, Challenge, Ibadan.
2: Explore your dream world with Upstanding Fly. Upstanding Fly.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, bí iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, san díẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ ìgbé ayé rọrùn.
8: Tàbá ṣiṣẹ́ látọjọ́ Monday, káwá fi wíkẹ̀ndì wa jẹ̀gbádùn lágbóságbó kò lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
9: Ó dẹ̀ sílé gbọ̀ngàn ọmọ sórí. Máa fi ṣì á pa wọ́n.
8: Ètò tó ń múlùdùn lórí ńlágẹlú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́t International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀, abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ńbẹ̀.
10: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Àǹdù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
11: لبيك اللهم لبيك.
12: Aha! Àtètè sun la tètè jí. Lọ Hajj 2027 báyìí nílé-iṣẹ́ You Fit Fly. Torí pé September 26 ni gbogbo pèpè kí ó wá sópin. Ìforúkọsílẹ̀ àti owó sísan la fi ní gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027. Ẹ tètè gbé apá báyìí máa bọ̀ wá sọ́fíìsì You Fit Fly. Kalẹ̀ tún jọ ṣe Hajj ìrọ̀rùn. Ẹ kú ti mọ You Fit Fly bẹ́ẹ̀. Wípé pẹ̀lẹ́kùtù níṣẹ́ Hajj nílé-iṣẹ́ tiwa pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnnà sí Haram ní Mecca àti Medina. Àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ nígbà kúgbà ziyara sí gbogbo ayé ikẹ́ àti gbogbo ibi tó lápẹẹrẹ ní makka àti madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ hajj ẹwù mí láì dé ìtọ̀pẹ́nu àṣepéniṣẹ́ hajj pẹ̀lú iléeṣẹ́ you fit fly ẹ̀ tètè kàn sí you fit fly ní ìbàdàn head office block 8 plot 15 7 up road olúyọlé main estate ring road ìbàdàn tàbí kẹ́ pé 090-1111-1190 hajj 2027 pẹ̀lú iléeṣẹ́ you fit fly àlọ́dé àlọ́gbà àlọ́ṣoríire ni the evening light ala.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
13: Wíjẹ́mì international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kí tọrí ó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Tí I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 láàkàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tòdì ọjọ́ kọkànlá lájọ̀ ọdún wa wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Situ Bishop Johnson Morakiyo Apostle Moses Olúṣọlá Ayọ̀adé Father of the Day Honourable Babalọla Mupo Lebabs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bonija Market Pastor Honourable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti ibi Kíbi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sùn fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yìí bọ̀ wá sí Wíjẹ́mì City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ̀wá kájọ sí.

0: ètì Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostolic ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò ẹwà báwa yọ.
1: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: لبيك اللهم
7: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣeé fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá, kí wọn fòókọ́ lẹ̀ kí wọn sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkún ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa, ètò ilégbé ìrọ̀rùn tí ò jìnà sí haram, oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè, tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedipu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services, Hajj ìrọ̀rùn ni tiwa, bíznì láì tààlà.

0: ṣe fún àkórí tí bàbá yìí fi yin gbáre. Ọdún tí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó bá ti ń fara hàn. Ẹni tó ti bá sẹ́yìn ni òbí járí olúlẹ̀. Látọjọ́ Sunday tuwẹ̀ ni Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fà àbẹ̀ràjì símẹ́jọ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ mi àti anójúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunọlá, Taiwo Bùnmí, Bùnmí Aṣọ́lú, Babayẹmi Praise, Okìkí Dayo Emo, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọlálágbàwí, Nuroja Yẹ́bíọ́lá, Emmanuel Akíntayọ̀, Olúwa Ṣẹ́un ti fún ẹ̀. Wọlé Ọlọ́run Aláyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú àbàránṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 ni Saturday 18 July. Aago mẹ́fà àbọ̀dájí 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. Bí CAC Mountain Temporary Ministry NTC Bra tó wà ní ìyájọ́ Leaf Road Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Lajilu FM 96.7.
2: Ẹ káàbọ̀ yìí ìyẹn wa tẹ́ ń gbọ́ wa ẹ mọ̀jà gbàgbé. Yorùbá ní pé ibi tá a bá roko tì sí ibẹ̀ ló yá fàbọ̀ sí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ lè máa drop voice note yín ẹ lọ máa drop ẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ ṣùgbọ́n mi ò tí bàbá báyìí sọ̀rọ̀ tán kó fi jẹ́ kó wọ́n lo káàdì mi tán. So ẹ jẹ́ ń sáré gbìyànjú àti pe bàbá yìí ẹ jẹ́ ń gbìyànjú àti pe wọ́n padà ẹ sáré pe wọ́n padà. Hello sir. Hello ọ̀gá mi. Hello.
3: Mo ń gbọ́ yín sọ.
2: Ẹ ṣeun jàre. Ẹ má bínú pé káàdì tán lẹ́ẹ̀kan yẹn. Ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ bẹ̀rù pé kí n má bínú pé mo lo káàdì mi tán.
3: Ọ̀dà.
2: Ọ̀gá nǹkan tí mò ń try láti sọ ni pé officially kìí ṣe pé bóyá ẹ ti fẹ́ arábìnrin tẹ́ mọ́ ń lọ ọ̀dọ̀ ẹ yìí kò sí ọ̀rọ̀ àjọsọ tó jẹ́ pé ó kan lè wà láàrin ẹ̀yìn àti ìyàwó yín pé ẹ ti fẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá láyé wá fẹ́ẹ́ fẹ́yàwó kejì kò sí nǹkan kan tèmi fẹ́ sọ ńbẹ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣègbésí ayé yín ṣùgbọ́n wọ́n wá sọ wípé ẹ tọ́jú ilé gan pé táwọn ọmọ tán bá ní ìdí nǹkan pé a nílé ẹ̀kọ́ ni nkankan pé ẹ tọjú ilé bó mo sì rí pé nínú nǹkan tẹ sọ lẹẹkan yẹn ẹni pé ẹ mọ ń ṣe fàájì pé onífàájì nìyí ẹ sì mọ wọn ní ebi ń pani ọlọ́ṣẹ ń polówó bí èèyàn bá fọnú èèyàn lè fọta yẹn ni mo ń wò pé báwo ni yín ṣe lè jẹ́sà torí pé ìyá yìí nìyí sí wọn ti gbà fọlọ́hún.
3: Iṣẹ́ mi gbogbo iṣẹ́ mi tí mo ṣe.
2: Yes sir.
3: Gbogbo ẹ pátápátá ló jẹ mọ́ iṣẹ́ obìnrin.
2: Okay sir.
3: Ó mọ̀ pé kó o kì í ràn rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èmi náà mọ̀ pé òun náà kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but tábà wá sọ ó yẹ kó tán. Nítorí ó ṣẹlẹ̀ ni pé nínú iṣẹ́ mi àkọ́kọ́.
2: Ẹ mọ̀ dárúkọ ẹ̀.
3: Ẹ
2: mọ̀ dárúkọ ẹ̀.
3: Hello.
2: Mo ní ẹ mọ̀ dárúkọ ṣe yín àkọ́kọ́ ẹ mọ̀ júwe ẹ.
3: Ó yé mi dáadáa. So kó má robìnrin ni tó bá ti lè rí pé gbọ́yọ̀ obìnrin jáde ní ṣọ́ọ̀bù àbífà kan báyìí a lọ pàdé wọn ta ni tó máa bá wọn jà gidi adẹ́tún wá pàdé mi náà tí ó wá sọ fún mi pé olórí burúkú tó jáde ní ọ̀dọ̀ yín ẹ̀yin kọ́báyìí mo sọ fún o kínní kan o mo ń retí nǹkan tó fẹ́ ṣe ni o mo ń retí kínní kan ni o. So ẹ̀wọ̀ gbogbo ẹ̀ ó sá gùn mọ́ra wọn ṣá ṣùgbọ́n ṣàrí ẹni tó ń sọ yìí bóyá wọn wá sọ pé kó má lọ bẹ́ẹ̀ ni yẹn náà ni o bóyá òun ni ò lọ o bóyá nǹkan kankan ló rí ni o ẹ̀dọ̀ náà.
2: Wọn ò lọ bẹ́ẹ̀ nìyí ọlọ́mọ mẹ́fà tẹ sọ yìí wọn ò lọ bá.
3: Ó náà mo ń sọ pé bóyá wọn ni kò máa lọ bá bó ṣe lọ máa ń bá wọn ti tẹ́lẹ̀ ni. Ṣé ti ṣe bóyá wọn ni kò máa lọ ni bóyá òní ò lọ fún ara ẹ bóyá wọn rí nǹkan kan ní àdánù. Torí kò ṣe máa fọwọ́ gba yàrá rẹ pé òun á lọ.
2: Bọ̀ ọ̀gá mi. Ya ẹ ti inú mi dùn pé ẹ confirm lẹ́ẹ̀kan pé lóòótọ́ lẹ̀ ẹ̀ ń fẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ fẹ́ ṣùgbọ́n ní ìsìn ẹ ti ń fẹ́
3: bá.
2: igba ti mo wa wo sakun e temi beere lowo won pe bawo ni se wa responsible eyan ba ni yawo meji meta merin bo ba ti le wa responsible ko si life nbe pe se wa responsible se ntoju won ni rara pe ko gbajuma won wi pe to ba ti wa lowo yin ita eni pe boya ke fi 5 naira sile ke lo fi 25,000 o kini kan sita eyin o ni pe at times wa gan school fees awon omo iya e lo nfori ko to nfori se eyin si re gbajumo ni yin gege bi nte so lekan
3: bene to ba so pe won lo won se gbogbo ejo to ro ka pe na ni e pe won lo won take responsibility na le so se o ti wa su ni ati wi pe
2: komo se lo abi
3: kinji ni arosa nti ekaro ko si yanbe
2: won le se karo fun yin baba e ja jo soro gidi okunrin sokunrin o
3: e ma gbo sa iyen mo ti mo pe teye mi so ta le ba ti wa laarin baba to mo gan iyen le ma tete waye
2: okay awon omo iki yin mo laaro abi
3: no one of me thinking me. But can you connect it out? Can you go myself with the voice in the newspaper? Story paper and low, below. Oh, she can look on. So that she be taken by daddy, taken by the income of another mafia.
2: Baba e so eni ko ri be tele boya gba tan ti ri pe eyin awon jesi fi ra won loju obirin ni obirin a mo tara itara won pe en to lohun le mu ka nkuku fenu awon kan fi mu boya to ba nse bayi an se fe onu won lo to ipe o da won ti so pa won ni se pe mo
3: sa gugu gba tun so be o na wa pe ko sin kokan sugbon gba ti olodin se ya no le yan na kini kan pe won ba ti mo ni mo fi sile gugu ti o drop na ba ni fun ni school le mi na na de pe mo te sin promise won gba ti ma fun won ni balance mi ti ma fun balance mi so that e mi ton bu gan pe a se bo bere ni wo o ye ko ni mo bo se ba won so ro ko sin gba ti o de ti ri be mo ti mo pe agbara Olorun aka emi l'Olorun fun lawon omo mi so mi o so pe ko lo se se ti ni ati pe tabaja bi ka kuko so bi ki won paro kankan kan mo yan ki awo yin si ma duro ti yin l'Olorun pe be lo se ri ko si bi ta ri ka e ko de mo sa n ba nbe na ni nje se ti ogun won de fin je na ni pe se yawo mi ta Johnson le se yori mi ti ni ti ni ba se ko hun so lati gba yen leni ten so yen lo ti duro ti mi dada
2: iyen ya to nta nkan
3: gan o ko to ba je pe mo ba n paro mo ijo ku ojo ko lo
2: so nigba ti e wa nu soro mi o le se iya o se kin pe lale ni abi yawo keji e ti ni yawo keji kini kin pe won na ibo ni kin fi won si ale abi tori pe won ni ya won ni ya yen loko
3: mejeji
2: o da so nigba te wa nu soro iyawo yin o de ye si yin sugbon iya to wa nta yen ohun lo karamasiki yin dada to gba yin towo tese so nigba te wa olodun wa yo yin kuro nbe toju ti elegan le kuku wa pitch tent yin sodo yaun tori ngba ti mo lo wori TikTok yin mo ri eyin ati woman yen tejo wa nbe tejo won te ba yin pa kankan lereke
3: yin mo po na lo ma forward se yin
2: emi e sa ja fi gbogbo yen le
3: daddy mi e ma je ka
2: e ja fi gbogbo
3: o se mo je bi baby ni
2: ani e ja fi gbogbo yen le
3: bo se ri ni e ja ri ba mi
2: o da oga mi mo fi han mi bi won o fi han mi iya yi iyawo yin ri awon omo yin ri
3: deni
2: se je imagine to le sele lojo waju bi abayanju oro yi ni future ka wa wo boya be in the next 30 years 40 years asiko yi
3: sele bi ti bawo
2: tinu awon eso yin awon omo yin iyawo yin binu mu ba dun si yin dada pelu because be yin soro yi bi igba to je pe nkan te nse pelu iya to yin e ti wa justified pelu e pe e wa okay nkan to te yin lorun le nse pelu won iba da ki ko se le to da nbe bo ka ni pe boya irora nji se e nwo e wo ti mental e ti ya yi ibada bi a se wa ni isin bayi o possible ko ti ni bp e si wo nti o ma ro lojojumo e wo nkan ti nti o wa ni gimu e adugbo kan le jo ngbe awon eyan ri yin ka kiri pelu e e tu wa se tu wa lo ya video e tu gbe sori tiktok e tu fori si so ko ma ri so ro bi ya yo se ro awon omo na ro ba awon omo yo se feel nipa baba won do to iya yi o struggle ni won ti wa si le se wari gan wa se mo ko wa gbowo le se wari
3: aje ma ngbe program yen ni ko si bo si pe yin lo ru ti to da se to ti mi omo
2: so listen iya yi struggle ni
3: ti go ti so go e pa ta mo mo ti mo gbo
2: iya yi struggle bo se wa struggle e wa wo agony e wonu aibale okan ati n to nri te foju won ri pelu iya yi
3: mi foju e ri kokon e mo n to bere lowo o ni funra re ni problem idi to je funra problem to pe bi yoro ni bi to to ni yo mo fa lukura ni gura je ma fi jesu gura po won ni poloju kan bi to won wa yi ti mo fi wa ma so gbogbo nkan to ba sele fun mi emi na de mo koda ko ni ku nshabu anybody to ba wo shop mi le ni ko lo aso te ni yewo yo describe fun mi te ba de
2: en gba te change ni
3: te ni gangan de mo pe ko ku ni shop e
2: change ni
3: gba to mi ba wa de gba te ni ba de to ba be lowo mi o le ri mi ben to to gba ko se gbogbo nkan te yan ri lo se je be ti ba ta la ti salaye fun o ni gbo ni wo
2: baba mo ti gbo yin sugbon se ri be se nsoro yi o nje ki ma ni impression wi pe e ti mo pe ko si nkan kan ti ya yo se ko si si n te se ke ja yo ri yin ni e wo yo la
3: e o si kan
2: be se nsoro yi o nje ki ma wo pe e fe mo nkan ti ya yo se eyin kan fe ja yo ri yin ke kan wa oke ni e fe mo ti o sele lo yin leyin ola
3: dada na ni o se se si gbogbo wa sirasi mi o bu mi o se oke nigba toro ri bayi so pe mi lo tun pe wa lo si mo n dele na le mo nbe ma binu ma se pe si
2: te ba be won e se n pada lo be e n se won e n pada lo lo woman yi o da ma baba mi oga mi sa ti emi ati yin ba jo be ya yi ti won ba lawon ti gbo se jawo kuro nbi ti taun
3: na
2: temi ati yin ba jo be yawo yin ba lawon ti gbo se o se se le jawo kuro nbi ti taun
3: te ba jo be
2: temi ati yin jo be yawo yin nisin ele ti be won gbo ki n be won pe gbogbo epe gbogbo kini un te se kan mo binu si yin se e jawo kuro nti tita
3: se nkan to fe ni en
2: emi bere ni ele be won pe won o gbo
3: ele mo nkan to fe
2: o ye so ntan fe fun mi baba mi
3: mi mo
2: eyin o mo
3: mi mo
2: e ba n gbe fun won mama ki le fe
4: owo school fees ana
2: owo school fees awon mo le fe lodo oko yin
4: mama
2: e mo da mi o fe je ke soro ju mi fe e ma juwe nti mo bere lowo yin ni ke so fun mi oko yin ni isin ki le fe pelu oko yin
4: kini lo mi to
2: kile yin o toro
4: bene
2: bo ni o se toro bo le fe ko se toro
4: ke o ma se dada ko ma toju wa ko si ma mo pe wole tan ba lawon na kan eyin o mo pe ibe na lo
2: odo iya olohun mefa te so pe won ma nlo nko
4: kan ma lo be mo
2: kan ma lo be mo se on te fe niyan
4: bene
2: tan ba wa wa nu le ti won lo be mo se e ni fi le gbona mo won e si ni se pe mo e ba n gbe phone fun won
4: okay
2: baba mi se a so si bo mo ye bayi
5: awo alon se ma jo alon
2: mi o gbo yin mo sa o
5: ko si ti o se se ni wa jo alon
2: iya ti won ni se so possible ja kan ki ya baba e mo lo do ya e mo ko possible won la mo se faji
5: temi ba te wa ni lo mo ko se pe bo yan lo ma mu pa yan
2: eh eh on ko ni so bi ka mo lo be mo
5: mhm
2: di yan ti mo fe yo mo ti yan ti mo fe yo di yan ti mo fe yo o da baba eh baye bayo mo si pe yin pada sa oye bóyá kí màtí ń sì sọ̀rọ̀ lọ́la tí àwọn yóò ní sí nbẹ̀ ṣe ti gbọ́.
5: kò ní kí gbé ká sọ̀rọ̀ lọ́la bí mo sọ bá sọ lọ́la bá sọ lọ́tọ́la ṣé kò ní gbọ́ ní sẹ́yìn ló sọ fún mi ẹ sọ fún ẹ pé ẹ fún ẹ fẹ́ǹdì ẹ fi kò ní ọjọ́
2: kankan.
5: bọ́sẹ̀ àfi pé ẹjọ́ mà ṣá kí ló dé tó jẹ́ pé òun ẹnìyẹn nìkan lẹ́ rí kọ́pútà ìpìlẹ̀ tọ́dọ̀ mi.
2: ewo nìyẹn.
5: à ń tẹ kọ́kọ́ pìlẹ̀.
2: Bóyá ẹ mọ bó ṣe ń lọ nìyẹn kò yé yín kò yé yín ni kò yé yín ni ìgbà tẹ́mi tí mo pè yín mi sí lórí rédíò orí rédíò ni mo ti pè lọ́jọ́ yẹn tí n kì í wí pé bóyá ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ló fi jẹ́ páwọn mo bá sọ̀rọ̀ kì í ṣe pé bóyá mo rìkọ́ọ̀dù fọ́ọ̀sì àlè dó lórí rédíò lọ títì ni tó ṣẹlẹ̀ nìyẹn. Baba ṣẹ́rí tiwa ohun táwa ń ṣe àwa kàn ń gbìyànjú àti jẹ́ kí káwò bóyá ilé yín bóyá ọlọ́run ó bá yín restore ẹ̀ padà ṣùgbọ́n díẹ̀ ni tàlàbà nínú àwọn bèjì kẹta ọmọ ni àánú yín ṣe ọ̀pọ̀lọpọ̀ pé àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la lọ́jọ́ iwájú ṣùgbọ́n pẹ̀lú bẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ yìí bàbá ó pọ́sìbù kò jẹ́ pé ẹ̀yìn ti dìsáìdì ẹ ti ọkàn yín pọ̀ sójú kan ẹ ti wò yí pé kò sí ohun tí ò ṣẹlẹ̀ lọ́la ibi tí ọ̀pọ̀lọ yín tó ríbi tó tutù tó bá sí ó pè yín a sì gbọ́dọ̀ blame anybody nǹkan tó bá wù yàn nìyẹn lè ṣe ìdí tí mo fi pè yín nìyẹn.
5: wọ́n ṣe pé bẹ́ẹ̀ pé mo dìsáìdì.
2: Ó dà sà. Kò sí wàhálà. Ẹ bá ń gbé fún màmá. Màmá. Ṣé arábàbà ọkọ yín? Ṣé wọ́n ń tọ́jú ilé? Bàbá máa ṣe fàájì níta. Wọ́n ìtọ́jú ilé. Ṣé ń tọ́jú àwọn ọmọ?
4: Kò tọ́jú àwọn ọmọ.
2: Ṣé ń sanwó ilé ẹ̀kọ́?
4: Nǹkan àwọn ọmọ jẹ 82,000.
2: Èlé làwọn ọmọ jẹ nílé ẹ̀kọ́?
4: 82,000.
2: 82 àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin.
4: Lò méjì àwọn tó kù lọ bọ́ play school.
2: Ó dáa ọjà wo lẹ̀ ń tà?
4: Èlò.
2: Èlò lẹ̀ ń pa lójúmọ́.
4: Lọ́jà bá yá àpá 5,000 wá gbé lè mú wa.
2: So ibi tẹ́ ẹ ti ń tà náà ibẹ̀ lẹ ti ń mú tẹ́ ẹ fi ń dáná.
4: Bẹ́ẹ̀ni.
2: Ọkọ̀ yín ṣàfihàn lówó oúnjẹ.
4: Fún wa kọ́ máa gba owó ẹni fún wa lówó lẹ́yìn oṣù tó lọ kọ́ máa san lóṣù.
2: Wọ́n ṣàn gbìyànjú.
4: Wọ́n fún wa ń gbà mí.
2: Èyí túmọ̀ sí pé ẹ̀yin lẹ̀ ń kópa.
4: Bẹ́ẹ̀ni.
2: Ó dà máa tún pè yín padà. Ó dà bọ̀. Ẹ̀yin ara ilé ẹ mọ́ gbàgbé ti káàṣì ẹ̀. *347*1004*2#. cash yet. I knew about 25,000 naira. Yes, I love it. Sorry. Láàrin bi 20 minutes masare mu cash e eyan ara ile e pe e ti gbo waju e ti gbo teleyin e ti gbo nti baba yi so e ti gbo nti ya yi so ya e pe lati le ile okere +2348142491004 lati Nigeria 0912370 8675

0: Hello.
1: Ó yàtọ̀.
0: Pápá pàṣà.
1: Àrùn àlọ́ wà ń bẹ̀rẹ̀ àti ṣe.
0: Ó yá àrùn.
1: Ẹ kú iṣẹ́ mo kí yín gan ni o. Torí ó lọ fà gan. Ó lọ fà. Torí ẹtì ẹ̀ try gan ni. Torí ọjọ́ yẹn Tuesday yẹn gbogbo ara ní interest lórí ọ̀rọ̀ yẹn gan. Ọlọ́run ẹ try. Wẹ́n tí bàbá yìí bá gbà wá láyé kò bá da púpọ̀ jù tí wọ́n bá lè fi àyè gba àlàáfíà nínú ilé wọn. Torí gbogbo nǹkan tó ń sọ yìí, ó ti lọ fà díẹ̀ o. Bọ̀ tọ́lọ́run bá ní kí wọ́n lè gbìyànjú kí wọ́n jẹ́ kí rìlífẹ́sì kù yẹn kó tún gbòdò padà kó bá da. Torí ọ̀rọ̀ ìyá yìí, ìyá yẹn ń kó pa lóòótọ́ o. Tó fi jẹ́ yí pé a fi mọ̀ pé ìyá yìí ti wá gba owó ní ìṣẹ̀yẹ rí. Sẹ́rí kó lọ fà gan. Gbajúmọ̀ dẹ̀ ni bàbá yìí.
0: Gbajúmọ̀ ni wọ́n.
1: Sẹ́rí tó bá ṣe yí pé bí wọ́n ṣe wà yẹn, bí wọ́n bá ṣe ń ṣe gbajúmọ̀ wọn tó ṣe pé wọ́n sì ń tọ́jú ilé. Ìyá yìí kí ayọ̀ máa fi fàájì rẹ̀ lọ. Ṣùgbọ́n àìtọ́jú ilé yẹn òun ni problem. Ọjọ́ iwájú ló ṣe yẹ kí bàbá yìí ro. Tọ́lọ́run bá lè kádàrá fún wọn gbà wá láyé pé àlàáfíà nínú ilé. Torí gbogbo ìgbìyànjú tẹ̀yìn ń ṣe yìí nísìnyí tọmọ Nàìjíríà ń ṣe yìí kí lè wọn fi tò ní. Tọ́lọ́run bá lè pé kí wọ́n fún wa láyé rẹ̀. Tó alihamudulilayi.
0: Tiẹ̀ ní pé wọ́n mọ́, wọ́n ti ní kò sí bá ṣe fẹ́, kò sí nǹkan tá a fẹ́ bá wọn sọ mọ́. Èmi ò lè pe bàbá yìí mọ́.
1: Ẹ kú iṣẹ́ mo kí.
0: Ẹ ṣeun bàbá. 091-23-70-86-75 Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa láti Nàìjíríà. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa láti ilẹ̀ òkèèrè. Ojú òpó tiyín ni +234-814-249-1006 Hello.
2: Ó yàtọ̀ bàbá. Ẹ̀kálẹ̀.
0: Ẹ̀kálẹ̀ Alaba.
2: Ẹ̀kọ́tọ̀rọ̀ Alaba ni láti ojú olómi Akẹ́dẹ́mi. Ẹ̀fẹ́ rí ẹtí gbìyànjú. Inú mi dẹ̀rù pé bàbá yìí náà láwọn máa ń gbọ́ rédíò tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lé ilẹ̀ ti tò látòrí ètò yìí. Ẹ̀bá láwọn ò ní gbọ́. Ìrànlọ́wọ́ èmi ò mọ wúwú, èmi ò mọ obìnrin yẹrí o. Èmi ò bá ní ẹja fi kun iṣẹ́ obìnrin o. Tábá láwọn aláàánú tá máa lè bá àwọn obìnrin lọ́wọ́ kí ilẹ̀ rẹ̀ tó gbòòrò sí. Kọ́lọ́mọ̀dé kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi, ọlọ́mọ̀dé ò jíyà lọ́dún ní ọjọ́ alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn iṣẹ́ mọ́ fi ń dúró dìde ọkùnrin mi ní ọjọ́ alẹ́ nu. Ẹ ti gbìyànjú ẹ mọ́ pé wọ́n mọ́, ẹ mọ́ tó bàbá yẹn mọ́ torí ọlọ́run. Wúmọ̀ ayẹ gangan ni ẹja ṣiṣẹ́ lé lórí. Làgìrì ó ní bàjẹ́.
0: Àmì ọlọ́run ẹ ṣe. Alájà Àpópọ́lá, wọ́n ní wọ́n yóò tán, wọ́n wá bẹ́kùn bẹ́kùn kiri. Hello.
3: Hello sir, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ pápá àpamọ́.
3: Ẹ kú àtúnṣe Ọlọ́run bá a ti ń tọ́jú yín náà ṣe.
0: Àmì Ọlọ́run.
3: Bàbá yẹn wọn ní ọ̀rọ̀ gidi. Gbogbo kẹ́tẹ̀ máa wọn fẹ́ rí páwá wí ni wọ́n ń wí. Ẹni tán lọ́dọ̀ rẹ̀ ó ti fọ̀jú fún wọn, wọn ò lè gbọ́.
0: Ẹ mọ̀ bú wọn. Ẹ mọ̀ bú bàbá yìí. Ẹ mọ̀ bú
3: wọn. Mi ò bú wọn. Ọjọ́ alẹ́ ló máa sọ fún wọn. Bóun ọkọ̀ gbọ́, bóun ọkọ̀ máa gbọ́. Ọjọ́ alẹ́ náà ló máa sọ nǹkan tó máa dà fún un.
0: Dáadáa.
3: Wọ́n fi ògùn ìyẹ́lẹ̀ tó ń wọ́ sùn. Òun ṣe gbogbo nǹkan báyìí. Wọ́n á ṣe ti bí wọ́n pé.
0: Hello ma.
3: Ẹ ti bí wọ́n pé sọ́rọ̀ lè parí, abọ́rò lè parí. Wọ́n sọ pé kinní kan.
0: Owó Ọlọ́run ló wà.

0: 0913708675. Hello. Hello. Hello, Ekaro. And you lo. Hello.
1: Hello, Yato.
0: Ekale.
1: Ah, eh, mani baje ku se lu.
0: Yes.
1: E wa mo se.
0: Atakan kan.
1: Eh, bene sai da ta kan. Ti ta gba ka yin eri. Eh, mo dupe lowo yin. Se ri baba yin. Loto a le bu won. Se mo pe gege bi o ba se ma so pe eh ekun ni nba kini kan wa so ye yin. Now, sugbon sibe sibe, won agbodo ro titi ojo ola won. Anything won lo ba ko si omo won ninu awon omo to hun ko kiri omo titi won on lo wa lodo iya yi soye lo titọ eh bi won se lo ba yen igba wi pe gbogbo ile to nsele nsin to ba pe boya ru emi le yin ni eh emi iru eni yen gangan to mo wi pe eni se ko eni yin obirin yen se ko le at least won na ni mama gbo ogbo tun lo nipa arakunrin ati yawo e eh ohun gangan lo ye ko tare pe to ma ko titi e ba mi le oko le mi na wa ah o se le wu kori to ba pe mi gan ni ma je ki oko ti e gan mo pe wa nbi nkan ti iyawo ti e se to pinpin debe sugbon lo to e ti ni ko se e to kan obirin ye sugbon sibe sibe
0: iyawo ye o je bi nti
1: e eh won o je bi e da se ti o ba se yan lori dodo ni ko loso ti ni se nkan to ba bi se e mi mo re niyan to be fi yan de pe afi kan fe ra won
0: atakan kan egbon ti baba yi so wi pe bawon ba ti e fe fi wo ma yen le ki se iyawo awon ni o so pori pe funra awon la won fe se awon rin lo be
1: rin lo si o ke ko ni ko mi to le di se faji a mo pe won o je bi nipa nkan ti won se sugbon se nigba to ba wo wi pe tori pe awon ati won dijo wa ti le ti eni to wa ndaru at least o ye ki won le kawon na le come in si ko te ba okunrin soro ipe ti e wo ti temi gangan so di yin o da tokan ti won bi awiye wiye se nlo itokan ti won ti o si ni ibadan to n ba gbon ko se ko le pada din ti a da wa laale laarin ohun aye obirin ato ye oko ti e na so iranlowo te fe se fun won yen o se pataki o da tori wo okunrin o da be pa won gan ri bi e ni pe obirin yi o ni agbara to wa fe ma fi anfani yen fiya e je e wa fe fi je ton e wa tun mu awon omo omo o ye ko ri be na gbogbo ana lokunrin lo to obirin e je bi latara wi pe yen owu ajeju abi pe igbona ra abi pe ipe nkan kan be yen bo yin o le se nkan to dunyan keyan ma so pe ko ma sadura fun yan
0: e se wa takan kan e se wa takan kan hello
2: hello akalema
0: akalema
2: láti Nìbàdàn lọ sà.
0: Yes ma'am.
2: Ẹ kú ètò.
0: Yes ma'am.
2: Ẹ rí nǹkan tí èmi fẹ́ sọ pẹ̀lú Wúmà yìí ni pé ṣé rí kò sí téèyàn bá wà nínú marriage. Season mẹ́rin ló máa ń wà nínú marriage when it comes to marriage matter. So one of the season ni wọ́n ti dé yẹn. To pe okunrin ati obirin won ma nsura won eyan en to ba ti wa where about it a ti prepare fun so nkan temi kan le so fun ma yen ni wi pe oko yen se n pada bo nle so ti yin o n pada bo nle but during that period toko si fi wa nita
0: ile na na wa o ile na wa o
2: eh no as in e mo pe o ti bota o ti n lo feyan now during this period bayi as obirin you must add value to yourself so ti yin awon gogo so olukaluku gbudo mo you add value to yourself awon gogo kon add value you don't need to se pe abi pe kin e add value mo ra yin during that period to ba ma fi pada de to ba fi rin pe yin gan ti wa more value to you add that value to yourself un lo ma ma pada wale die die la ma pada wale so bi o se fe empower won yi awon gangan nkan ton fe empower won ni lori kon tun lo learn more about it kon lo course nipa owo ton se yen so wa le mo dada wa le owo ton ba fun won ko fin ni run tori ton ba run to ba run ma yin a pada jere oro lara won then awon omo won na kan tojo awon omo won because ti won ba tojo omo ti ma yen ba pada de a tun jere oro lara won ni so during that period ti nkan ba fin sele bayi as obirin you must add value to yourself boya nkan kan lo ma ko boya owo kan lo ma ma se ti toko yen ba ma fi pada de tojo e ba ma fi riran a ma wo pe ape yawo mi ti o fun ara e lo ma wale.
3: Thank you, ma'am.
2: But to ba je pe ko add value to ba pada de a tun ma pada bu na ni. So it's a season, it's a phase in the marital life.
3: Thank you, ma'am. Eshe gan ma. Ẹṣeun ẹyìn wa nìkan náà tún ti fi another 50,000
4: hello
3: ó jẹ 100,000 naira báyìí hello
4: ẹ kalẹ ǹjẹ́ èmi náà fẹ́ fún obìnrin ẹ̀ náà fàájì ẹ jọ bí ẹ ti fẹ́ ẹ̀mpáwà yẹn ó dà mo rírì láìkẹ́ bọ̀ kóun náà gẹ́gẹ́ bí ti obìnrin yẹn sọ tánsì kó o máa fa ojú ọkọ ẹ̀ mára kò se pé torí pé owó kan wá fẹ́ tẹ̀ lọ́wọ́ nsì ọ̀nà wá fi gbéraga tún ọkọ̀ àwọlé abẹ́mọ̀ bàfà kó tẹ̀ láti kú ọ̀rẹ́ dáhùn kó mọ ẹ̀mọ̀ obìnrin pẹpẹ furu ó tún máa pé ọkọ̀ ẹ̀ padà sílé kó mọ rírí pé ẹ̀tọ́ ò bá tọ́jú mi àwọn yẹn ti ń tọ́jú mi
3: bàbá
4: tẹ̀sà.
3: Ẹ jẹ́ kí n béèrè kan lọ́wọ́ yín bí ìyá ẹ̀ bá ní pé òun fẹ́ kí ọkọ wálé kó máa tọ́jú wọn ṣé ẹ rò pé bóyá inú ìyá yìí yọ sí gbogbo nǹkan tí bàbá ẹ̀ fi jẹ́ fojú òun rí ni àbí ìyá ẹ̀ kan ìyá ẹ̀ ń wá ọ̀nà tí ìyá yìí ò fi ni mọ́ jẹ wọ́n lọ tí jẹ́rí ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa ìyá yìí ò gbọ́dọ̀ rí ọkọ wọn kán máa tẹ̀ lójúmọ́lẹ̀ tàbí kán rin fín kẹrí tí ọlọ́run bá báyà ìṣe ohun tá a bá fún wọn ohun táwọn èèyàn bá fún wọn tó bá lè jẹ́ nǹkan tó jẹ́ pé yóò máa pọ̀ sí ìyẹn ò ní pé kán ní tọkọ-báwo ìyẹn ò dẹ̀ wá sọ wípé bóyá kán wá fi nǹkan tá a fún wọn kán fi máa fa ọkọ wọn lójúmọ́ra.
4: Irọ́ o ìyẹn kọ́ lèmi ń sọ o èmi kò fún ọkọ ẹ kò fi owó àbí kankan ẹ fà mára o.
3: Wọ́n tiẹ̀ lè fún wọn tó bá láìkí ẹ̀ tán bá lọ̀ fún ọkọ wọn.
4: Ṣé mo kọ́ àwọn kankan wà tí ọkùnrin náà fẹ́ máa ń gbò lọ́yàwó lára.
3: Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń fowó sí kinní yẹn ṣe mo dúpẹ́ mo ti rọwọ́ yín. Hello ma.
5: Hello
3: sir. Yes ma.
5: Mo kí ni o. Ilé yín ò lè gbà rí o. Ẹni yín ò gbè. Ẹ ti di odidi wákàtí kọ. Ẹ ti báyàn sọ̀rọ̀. Ó ti rọ̀ pé ẹni yín ò ní ìdí ẹ̀. Kò fẹ́ yí padà. Kò fẹ́ change. Kò fẹ́ change. Iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní orí mi wí pé tí o bá fẹ́ rán ìyàwó rẹ̀ òun pèsè ọjọ́ alẹ́ lẹ̀ fún ààrẹ ni. Ìfẹ́ nígbà tó mọ̀ gbà tí àkókò máa tó. Ilé ayé la ti ń bímọ la ti ń lọkọ la ti ń níyàwó. Bíbélì ní kálukú ló dìde wájú iṣẹ́ ìdájọ́ láti dí ohun tó wá ṣe. Ọwọ́ ìwàásù ọ̀rọ̀ tẹ bá wọn sọ yẹn ó ti tó nípa ọmọ ọlọ́run. Pẹ̀lú èjì wọn yẹn ẹ tíráì wọn olúwa ràn yín lọ́wọ́ o. Àtẹ̀yìn àtàwọn ikọ̀ tẹ jọ ń ṣe ẹni yín ó gbé ilé yín ò lè dá rí o. A dúpẹ́ lọ́wọ́ orí gan ni
3: o.
5: Níbẹ̀ dára fún yín. Ẹ ṣe sà.
3: Hello.
6: Hello sir.
3: Yes, ẹ kalẹ̀.
6: Ẹ kalẹ̀ yàtọ̀.
3: Yes ma.
6: Ẹ kú iṣẹ́.
3: Yes ma.
6: Lágbára ọlọ́run ní ṣíṣe.
3: Àmì.
6: Ṣé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ti ń sọ látàárọ̀ ìyá Yomide látàárọ̀ sọ mí àjẹ
3: yìí.
6: Ṣé ẹ ní obìnrin yẹn náà ṣe mistake? Èyí nítorí àwọn akọgbàwo obìnrin lọ́gbọ́n. Yóò tí màá yẹn ṣe mistake lórí àwọn ọmọ tí òfin ní nǹkan kan yẹn o. Ṣùgbọ́n obìnrin ti ṣe mistake sẹ́yìn. So obìnrin ní ìgànmọ́ ní ọkọ ẹ̀ síta ni gba iwa wi pe boya ke ma la mo mora so ni tele ya ka lu ku gbo so so re gbodo ni su to ba wa le oko gidigidi ni ko ni su toro aye e to nkan kan si o nkan to se si okunrin yen to du lemi lo ya kokunrin yen bo sita so ye yi ni sin o to ka foro rura wa wo o ti se o ta ti ba yen de bi pe ma yen o pin lemi lo jo jade sita ugbo bi e se ba won yanju e olorun a si le ti na to ori awon mo yen ko ti so pe ke help e ke gbo olorun a si le ti na ke ni ti se lagbara olorun
7: ami olorun
6: olorun a je da yo okun yen wale agbara olorun
7: ami omo fi ni pe abu enikeni seri o wa lowo ko wa lowo iyawo enta bana lara nta loto tele tele ngba te fera yin be ko lo seri ti nkan ba ti wo so many things ni o mo sele ba mo nso epe ko lo ye ma se foko ti o se daada epe ko o ba to ba ni pe boko ba se lo ni o se pada lo to ara nta o awon won mi yin te koko wu o ye yin oke ni abi yin sale to ba wa ri be nko won ni mi o mo se mo pe won ni se afa tan ni pe eyan o mo abi nkan mọ̀lẹ̀ ó jẹ́ nkíní kan èpè kọ́ ló yá mọ̀ sí ẹyẹ fà wọn lọ́lọ́run lọ́wọ́ ni ẹ mọ̀ sí pé hello.
8: ẹ kú sí olúwa o.
7: yes sir.
8: ọlọ́run ṣàgbára yín dọ̀tún.
7: àmì sà.
8: at least kò sàṣọmọ kan sí méjì ló bí.
7: mẹ́rin.
8: mẹ́rin. nǹkan kan bẹ ní tí ìyá ń ṣe tó sì jẹ ọgbẹ ọkàn.
7: Ẹ wọ́n ti sọ wọ́n sọ bàbá yìí sọ àti sọ́lẹ̀ kan wọ́n sọ.
8: ó lè fi nǹkan pamọ́ fún yín o. gbogbo ẹlòmíì bẹ́ pé ẹ máa ṣe lọ nígbà ọba di pé tẹ́nìkan kan ọba rí ọgbà ń kọ́ bọ̀mù tí ò rí ọgbà ń tọ́rọ́ mọ́ a ò fi tó kó lọ. tó bá pé ìyá dápẹ́ ọwọ́ ibi ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ yóò ti jáwé fún un bí ó fi kúkú lọ́dọ̀ òun. ìwọ́n náà torí ọmọ àìtọ́jú ọmọ nìkan mo rí kókó tí bá ti tọmọ kò sí tó gún mẹ́ ó gún ní nǹkan kan láti bẹ̀rẹ̀ ìwání tí ó sì lérò rẹ̀ tí ò fọkàn sí ọlọ́run fún yín ṣe o.
7: àmì ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ má gbàgbé tí tẹ bá ní ìdí àkáǹtì nọmba yẹn èmi ò bá yín sẹ́ndì ẹ̀ tẹ bá ní ìdàkà nọmba yẹn bóyá ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ whatsapp nọmba tèmi gangan lélẹ̀ ẹ̀ lè request fún kò sí ní tó kéré jù ó ní kò sí owó tó kéré jù bá ṣe 1000 bá ṣe 2000 nǹkan tó bá ẹja pa gbogbo ẹ̀ papọ̀ whatsapp nọmba tèmi direct number tèmi òun náà lè fi lè bá mi sọ̀rọ̀ lórí whatsapp 08038 48 46 75 lè fi bá mi sọ̀rọ̀ lórí whatsapp mi ṣẹ́rí ká bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ibi bí orí ètò yìí kìí ṣe kóòtù ìdí ní ohun tó fi jẹ́ pé àwọ̀ kan ṣe ti tiwa kọ́lọ̀n ba lè fún wa ńláàdá ní tilẹ̀ ń tọ́lọ́hún ìyá yóò jẹ̀bi yún ìyá kẹta kò sí ohun tó kàn ìyá yìí ẹ̀yin èèyàn wa a ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ aṣọ ṣùgbọ́n ẹjẹ́ á mú ọ̀rọ̀ ìṣí tí ti ń bẹ nú ọ̀rọ̀ yìí ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ nílé lásìkò yìí tọ́lọ̀ bá gbà fún yín tọkàn yín bẹ lọ́ọ̀dẹ̀ yín a kò sí bá ṣe ṣe ń tá a bá sùn tìlà ń jarun pálù bá ṣe ń bára wa rìn a lè bára wa rìn ká mọ̀ ṣẹ́ra wa. ko wa si un toko re le se si o to le lagbara ju bo ba ti realize pe o n se nkan ti o da to de try lati wa be o to be o mo pe o n se nti o da o wa n be o bo se n be ohun no o gbe yan wa lati le ni o ko gbe yan wa lati le ni o won be o ni o ti etiti gba etiti gba ede je ka ma so oro enu wa nigba ta ba nbinu obirin lo niyun igba te ba nbinu gbogbo oro ti ko ye ke so e ma so oro enu nigba to nbinu pelu oko to ti gbe oko re to gbere tiran tiran ojo waju re o ti gbere o wa gbe bibeli abi alquran abi o tun wa so gbangba gbangba pe bo se wa ko si nkan kan to fe de mi ati e po mo ko si nkan kan temi ati e fe se laye mo wallahi nkan to se yo jiya re ya re nbe lojo waju ojo waju ni ya re nduro de o ko si nkan kan mo wo sa mo femi nle sa mo toju awon mo re nikan ni o mo toju te ba fi le so statement jade fokunrin ei wo kini sa fi mi le mi ati ani kankan se papo mo awon omo re nikan sa ni o mo toju sa toju awon omo re ko fe mi le te ba fi le so ba un fa won okunrin mi omo te ni omo toju igan ni won wa duro deyin le lori tori pe bi okunrin ba le mo toju omo o ti se nkan to po laye obirin nu ti okunrin ba le mo toju omo o ti se on to po laye obirin fe kan tele na owo ta fun yin na ta ba fun yin lowo awa na ko eyin ko le na awon omo na le na fun to ba wa ni pe ko mo fun olowo ko mo toju omo emi ati ale ni kankan se po mo laye titi to fi pada sodo kini kan titi be la o fi fun emi ati a ni kankan papo o le roju rere o ti se gbogbo ipin yen wo emi ati sa mo toju awon omo re e wa dakun ki le re okunrin okunrin o wo pe kini ere mi so ki mo bo toju omo kemi mo toju omo iwo lo ra di je ki ma bo sin e mo binu tan be ba nja e mo so oro enu yin be ba nja lo to ani beru ara ìbẹ̀rù ọlọ́run ju jura wa lọ ẹlòmíín yóò mọ ṣe nkan tí ó fi pa ọ́ lára ọkọ mi ìgbà tóun àti ìyàwó bá ń jà ní ó stọ́ọ̀pù gbogbo àláwánsìsì tí máa ń fún kò ní fún mọ́ ìgbà tóun àti ìyàwó ẹ̀ bá ń jà ní ó sìsì mọ́tò ìgbà tóun àti ìyàwó bá ń jà ní ò ní fáwọn òbí ẹ̀ lówó mọ́ so so fe ki mo bo ja ki si mo se gbogbo nkan so iwo nikan wa ni olooje nkan kan o gba nkan kan lowo mi ki mo toju awon omo se anu mo mo nu le ni e mo ja ija te mo yi pe ija o pari oro enu yin e mo so epe o da eyin o ti sadura gan eyin o ti se pe gan adura o ti gba ẹwọ sípè bó ti lọ lò bọ̀ èpè ìlà ibi tó ń lọ ọ̀dọ̀ obìnrin tó ń lọ ó bá kinní kan pàdé ńbẹ̀ ìgbà tó bá ti rí kinní kan ńbẹ̀ ṣòbójú àwálẹ̀ ẹ mọ́ jà máa sọ báhùn fọkọ mi sọ̀rọ̀ nípa àwọn márèjì tí a lé yo mo ń sọ̀rọ̀ nípa ẹ̀yin yòókù tẹ́ ń bẹ nílé yálà ọkọ yín lóbìnrin mi ń ta ni ọkọ yín ò ṣe dáadáa ni ẹ̀ ń sọ̀spẹ̀tì ọkọ ọkọ yín ni ẹ mọ̀ mọ̀ àfẹnu yín ṣe pé agbára ń bẹ nínú ìfàyàkàyà agbára ń bẹ nínú ẹni tẹ́ jọ rí òhù ara yín agbára ń bẹ nínú ẹni tẹ́ jọ mí síra yín agbára ń bẹ nínú ẹni tẹ́ jọ forí korí báyìí àdúrà ló yẹ máa ṣe en ti o ba se okunrin ti o se fun oloni ba ye ba wa bolohun ba bukun fun daada yo se fun olola bi o ba si se lola yo se lotunla. Hello.
9: Hello, e ka leto.
7: E ka ro ma.
9: Yes, I got our case.
7: Yes, ma'am.
9: E go fa, ma bi. Mo yo. Ko ni nkan kan ti, emi na ni re lara. O ti ko ti mo pa ku lo lo bayi. E si nkan to ma se, ki gbogbo oba agbaye yo pe ma o. Nkan to fa se, o ni ti se, o ni se. Ori pe ki ni ko bi Peter fun ojo waju owo asiko to wa yi owo le se nlo lowo ko mo nkan to le sele lojo waju se bi ya lo nba da se lo kan awon omo se je ma se la so bi ni te lori awon omo eni pe da lo ba o se la so ti kuro loju la so ti lo le se fun se je pe nkan to fa bi so fun ni
7: ẹni yẹn hẹpùn
9: wọn gbà tán wà nù sòrò
7: ó hẹpùn wọn gbà tán wà nù sòrò.
9: Wọ́n mo gbọ́ mo gbọ́ ó lóun ní problem kan pé ẹni ọlọ́ dúró fún un ìgbà tó dúró fún un sí nǹkan tó fẹ́ fi tó fúnra wọn nìyẹn obìnrin ẹlẹ́rìn ara ní gbogbo wa náà obìnrin yẹn náà fọ̀rọ̀ sírò ara ìwò pé tó bá jẹ́ òun kọ́ nǹkan tí a jẹ ń táwọn jẹ táwọn mú ní àsìkò táwà yìí lọ́wọ́ táwà yìí kò ń ṣe nǹkan tó pé kò pé rárá iṣẹ́ tá à ń ṣe lójúmọ́ oúnjẹ tá à ń jẹ ojú iṣẹ́ tá à ń ṣe lọ ẹni ọkàn ń dá bọ́ ẹnu ara rẹ̀ ó ń pariwo pé nǹkan lé àtiwá sọ pé ìyàwó pẹ̀lú ọmọ mẹ́rin ọjọ́ márùn-ún
7: ìwọ̀n
9: kì í tọjú iwájú ara rẹ̀ tó bá rò pé bóun ṣe lè ṣiṣẹ́ nìkì tó bá dọjọ́ wájú àwọn ọmọ òkèrè náà
7: ọlọ́run á
9: ó ti di bí sọ sí ibi ẹ̀ báyìí
7: ọlọ́run ajé wọn lọ́kàn padà ọlọ́run ajé wọn lọ́kàn padà
9: kọ́lọ́run tètè báyé wọn pàdé.
7: Ẹ ṣeun ma ẹ̀yin èèyàn mi ẹ̀bẹ̀ mo bẹ̀yìn ẹ dákun ẹ̀jẹ̀ á gbọ̀nwọ́ sí owó tá a fẹ́ fọwọ́ ìyá yìí a ní kówó ìfún wọn ẹ mọ̀ pé bí wọ́n ṣe sọ́lẹ̀ kan a mọ̀ nítọ̀ rẹ̀ ni a sì rí pé wọ́n fi ṣe nǹkan tó ní kìmí níbi okòwò wọn tó ẹ dákun ẹ olóòní jẹ́ ẹ ṣe nǹkan láṣẹ tí kódà ẹ jẹ́ ń sọ ẹran mi lówó ẹ dákun ẹ jẹ́ àjọṣe.

0: ẹnìkan ni pe number yi pada account number yen UBA ni 102-689-0921 UBA oruko ti o gbe wa ba mi to with Gbenga Oyato eseun hello
1: hello
0: ma
1: Yes, my car. I am not going to be able to do it. Ètò ní ó lọ ń bá àwọn obìnrin tí ọkọ ẹ̀ lọ ń bá ṣeré ètò lọ ń bá wọn lọ ń bá àwọn ṣọ́ọ̀bù ọkọ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ̀ kó kọjú mọ́ta torí ọlọ́run kó ṣàánú àmì ni kí ni ń bí àdẹ̀mọ tó lè lẹ́yìn ọkọ ilé ọkọ kó má lọ bá wọn mọ́ kó kọjú mọ́ta kó má dé ṣe pèsè sọ́kọ ẹ̀ kó máa mú kó àwọn ọmọ ìṣèlú àwọn ọmọ yẹn náà rí wọn wọn ṣàánú ní nǹkan tí bàbá wọn ń ṣe ó pètò bá dọjọ́ ọjọ́ sí sọ́mọ yẹn táwọn ọmọ ọba ṣe fún bàbá ń sọ wọn wá níjà wọn pé ó ti kọjú ẹ̀ sọ́dọ̀ wọn tó kò jẹ́ kán wó obì tó ní gbà táwọn ọmọ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ rí nǹkan tí bàbá wọn ń ṣe so ọlọ́run àárọ̀ yìí lọ́wọ́ olúkálùkù ló ní tiẹ̀ lára ọlọ́run tó ṣàánú
0: ẹ̀ṣẹ̀ mọ́mí thank you

0: ẹni tó tọ́jú ọmọ gangan tó tọ́jú ẹ̀ tó fi tó ta aṣọ tó ta ọmọ gangan kò tí ì rántí ẹ o epo ẹni tó ń ṣe ohun tí kò dá níṣojú ọmọ tí gbogbo èèyàn ń bá sọ̀rọ̀ lọ́tún lọ́sìn tí kò gbọ́ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi nìkan mo dá wà ní tìrì bedroom o ní ìríran ọdún kẹtàlá rẹ o mo ná ọmọ lọ yunifásitì kò wá mọ òjọ́dọ̀ mi o ìyàwó tí mo fẹ́ inú òjọ security ló ń bá fún kó dẹ̀ ti bímọ fún ẹni yẹn o ṣé ni ìtọ́jú ọmọ nìyẹn ìlú fi tẹ́gbẹ́ ń gbé ìpẹ́ ìwà ẹni mò ń gbé tẹ́lẹ̀ o.
1: ẹyin nìkan lẹ wá ń dágbélé báyìí gbogbo àwọn ọmọ yín wọn sí mọ wọn sí lọdọ yín mọ
0: ẹlẹ́ẹ̀kejì máa sọ́jọ́ ojú ìní èmi nìkan ni mo ń dágbé ní tìrì bẹ́dùmù tí mo wà ní tìrì bẹ́dùmù mọ́tò ńlá ni mo ń wá o ní ìríran rárá o láti ya 2014 ọjọ́ kẹwàá oṣù kẹrin mo ń lọ jáṣẹ́ sí ajílété ọkọ̀ granite ni mo ń wá o láti atọ́ni mi ti ríran mo dẹ̀ bí ọmọ mẹ́rin o.
1: ẹ sì fìyà jẹ wọn ẹ tọjú wọn.
0: bàbá ìbàdàn ni mo ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi kì í dákà jẹ lẹ́yìn yẹn mo ra mọ́tò kékeré tí mo fi ń ná ìbàdàn tó bá ti di jọ ọjà máa sọ́lẹ̀ wálé máa gbéyàwó mi lọ ọjà abarara gaàrí iṣu nǹkan nínú ilé mi ti bí tí mo gbé wà tí mo sọ fún yìí tí ìgbàdàn ló ti wà nínú ilé yàá sì tó fi kóńgò mi bí mẹ́ẹ̀ẹ́dógún nígbà mo tún wá ń wa mọ́tò ńlá kò sí ti mi kí ń ra wálé tí n bá dé ní òru tí ọmọ ti sùn ma ní sango sango máa dàbí ọjà ni mara bread mara titus mara suya mara fafan life mo ń ra egofi fún ìyàwó mi mu ọ̀gá ọ̀ṣà nínú òjọ ni security ló ń bá sùn lẹ́yìn ẹ̀ ló lọ fẹjọ́ sùn ọ̀gá ọlọ́pàá kan tó track sínú ẹ̀ ó wá gbé láti bí lọ sango ẹ ló ti lọ bímọ fún ní ìyá 2019.
1: ṣé lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti tí ẹ rí náà mọ́ ni ìyàwó yín lọ fẹ́ lómi.
0: Kí n tó lẹ́yìn tí mo lè ìgbà tí gbogbo nǹkan ń ṣẹlẹ̀ tí mo ń gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ mo sọ fún wọn fún ẹ̀gbọ́n tó jẹ́ ẹni tó jẹ̀gbọ́n fún mi ó nírọ́ ni mo ń pa ló lè máa dójú ni tó máa ń dóhùn ni mo bá fi wọ́n lẹ̀ ìgbà tó wá rí náà wá ní kí n ṣọ́ra mi ó máa lọ nígbà tó wáyá ló wá lọ ní ìjọ gangan fúnra rẹ̀ ó lọ fẹjọ́ sùn wípé ọkọ òun ìgbà tó máa fẹ́ olóòrùn ni àṣeyọ kan ṣoṣo ló ní ó dẹ̀ máa ń roko káàkiri èmi tójú ń dùn ó ní lẹ́yìn òun ti ya wèrè ó fẹ́ máa lọ ní wọ́n bá pè tọ́pẹ́ ọlọ́ọ̀dá ó yá máa bọ̀.
1: ṣé bàbá ṣé lẹ́yìn ìgbà tí ojú tẹ́ẹ̀rí náà mọ́ ni ìyàwó yín lọ.
0: Lẹ́yìn ìgbà tí mi rí náà mọ́.
1: ẹ̀yìn ìgbà tẹ́ẹ̀rí náà mọ́ lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n lọ báyà ok ẹ ti mọ̀ pé wọ́n ń fẹ́ lómi kó tó di pé
0: bẹ́ẹ̀rí náà. bẹ́ẹ̀ ni ó tún máa gbé wá àdúgbò ó gbé wá bá mi lé.
1: ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ní ìsìn bí agbà tí ìjà ìdé ngbà tẹ bínú bí òun làwọn ọmọ náà fi tẹ̀lé ìyá wọn lọ.
0: ẹ ṣe nígbà tí a ń fa ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ìkan nínú ọmọ ẹ ló ti jáde ní skul bíbí ó mú kó làbẹ́kúta ń bí ó bò lówó dé nígbà tó máa tún tó tóbi ọdún kejì bí kẹta ìkan jáde nínú ọmọ ẹ mo wá sanwó ẹ sáàmù tí ẹ máa fi ṣe tán ní secondary school oríṣi ẹ̀sàmù ẹ lọ́wọ́ ló mú kó níbi tí mo gbé wà yìí ó kàn mú lọ ọ̀dọ̀ yẹ́ ẹ̀ ni ibẹ̀ ni ọ̀rọ̀ gbé ti bá jẹ́ ẹ̀sàmù yẹn ó wá gbé ọmọ yẹn ó tún gbélé èkó ọmọ yẹn ti bímọ ní ìsinyìí o nínú oṣù keje on the 17 ọmọ yẹn máa pọ́ ọdún méje o ọkọ̀ ò pè mí o kò sẹ́ni kan tó pè mí o.
1: ìtumọ̀ sí pé gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ bí fún àbí mẹ́tẹ̀ẹ̀ta tán bí fún yín kò sí.
0: mẹ́ta ló ń bí fún mi mo bí méjì ń bàdàn ìkan ṣaláìsì nínú ẹ̀ ó ku ẹyọ kan.
1: so àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ìyàwó yín bí fún yín tẹ́ ẹ sì tọ́jú wọn tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ kò sí kankan nínú wọn tó
0: lọ ti ń báyìí. kò sí kankan tó ń pè mí.
1: ẹ tẹ́ ni ọdún mélòó.
0: àmì 66.
1: táwa ló ń tọ́jú yín.
0: ọlọ́run ló ń tọ́jú mi jésù ló ń tọ́jú mi aláàjì gbẹ̀gà làwọn nìkan ti gbọ́ sọ́rọ̀ yìí.
1: ó dáa sà ìmọ̀ràn yín fún bàbá yìí.
0: fún bàbá yẹn gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bá a sọ kó padà sẹ́yìn nítorí ọjọ́ ọ̀la ọmọ ìyá àgbẹ̀sán lára ẹ̀ ọmọ àgbẹ̀sán lára ẹ̀ ọmọ tí mò ń tọ́jú nìyẹn o ìkan ní ìbàdàn nígbà tí mo mú kó ìbàdàn pátá ló wà ń di ẹ̀ tí mo fi mú kó ìbàdàn pẹ̀lú mọ́tò mi o
1: ìwé òkèèrè
0: kúrò láti mú kọ́kọ́ rà o kó padà sẹ́yìn
1: wábi
0: ọkùnrin ẹlẹ́rẹ̀ ó lóun ti lọ fẹ́ níṣu lọ́kà ìgbà tó wá ló ń lé léwé rán ló ṣe wà jẹ́wọ́ pé ṣètọ́ lòun fẹ́ ó ṣẹ́yìn fún inú ilé mi kó yẹ tó bímọ fún.
1: ó dá bàbá mi
0: ẹ ṣeun
1: ẹ ṣeun. ẹ̀sẹ̀ yẹn gbà bá ẹ kọ́ntínú àti mọ́ sọ bitter experience wọn.

0: ìrìnàjò òkè.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
2: Ìrírí ẹ̀dá, ìrírí ayé kan kìí tini títí tí kò tini ká. Ọgbọ́n ni fi kọ́ ni. Ìrírí ẹ̀dá lẹ̀tọ́ kan tata. Tí kọ́ ni lọ́gbọ́n. Ètò tí yọ ni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí yọ ni kúrò níbi ikú òjijì. Ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n ò pín síbì kan. Ibẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayébọ́yìn táyélólú ọmọ abọ́ládé ní ìkànnì ti lágẹlú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ ìbàdàn gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní déédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àtìpolówó ọjà ẹ máa pe 0055226948 abọ́ládé taiwo lóní ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi kọ́ ni.